0: kábíyèsí ọlọ́run títóbi èrè ọlọ́run gbọ̀ngbọ̀n àrè ọlọ́run àgbẹ̀ kan iná ni ó fi irúgbìn sílẹ̀ ẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn ni ó bẹ̀rẹ̀ sí wá bẹ̀rẹ̀ sí máa bù jẹ́
1: nígbà
0: tágbẹ̀ kan tó bá fi lè fi irúgbìn rìn sílẹ̀ ara sí ọlọ́run tó tóbi lélẹ́yìí irúgbìn kan tágbẹ̀ fi sílẹ̀ èèyàn mélòó ni ó wàá jẹ látara irúgbìn kan kí ni irúgbìn kan ó wàá mú jáde irúgbìn kan ó mú ẹgbẹ́ gbẹ̀rún oore ni ó tara bẹ̀ jáde kábíyèsí rẹ̀
1: ọlọ́run
0: títóbi rẹ̀ ọlọ́run
1: títóbi rẹ̀ ọlọ́run
0: gbọ̀ngbọ̀n rẹ̀ ọlọ́run
1: ẹ̀yìn ń bẹ fọlọ́run
0: adé agbo jẹ́ ń sọ fún ọ irúgbìn kan láàyè tá à ń bẹ́ ń bẹ́ yìí
1: bẹ́ẹ̀ ni
0: àgbẹ̀ kan ń ló fi irúgbìn yìí
1: wá wo gbogbo èèyàn tí wá ń jẹ lábẹ́ orí ọ̀fẹ́ yìí
0: kábíyèsí ọlọ́run àgbẹ̀ kan fi irúgbìn sílẹ̀ ìkànnì yìí

0: lọwọ
1: lọwọ lọwọ báyìí ìrírí mi ẹ wá jẹ kí n sọ fún yín kẹ tún là mí lọ yẹ bóyá mo ń ṣe ti ọdá ní àbúkù
0: díẹ
1: ẹ là mí lọ yẹ kí gbogbo ara kí wọn tó fi ìrírí tèmi náà kí wọn tó fi kọgbọn mo bá sọ pé kí ló ṣẹlẹ kí ni tarakùnrin yìí sọ pé ṣẹlẹ ó lágbára púpọ o. Arákùnrin yìí ni ọlọ́run kúkú ṣeun ó gbàdúrà mi mo wà lókè òkun mo máa ń wọlé mo sì máa jáde mo ti kóyàwó àti àwọn ọmọ mi wọ́n ń bẹ pẹ̀lú mi ní òkè òkun ṣùgbọ́n ìyàwó mi èyí sábà kèyí wá ilé àtàwọn ọmọ mi wọ̀nyí mi ni mo wá máa
0: lọ́bọ̀
1: tí ń wálé kò sí iye ìgbà tí mi lè
0: wálé
1: tèmi ò lè wálé tí ń sì lọ mo wá wálé lọ́dún kan ọdún tí mo wálé yìí ẹ̀yìn láti wá wò pé mójútó àwọn nǹkan kan tí tó wà nílé ó gbà mí bí oṣù bíi méjì díẹ̀ kó tó di pé máa padà sílé mo ṣalábàápàdé ọmọbìnrin kan ọmọbìnrin yìí gbogbo ìgbà tí n bá ń wálé mo máa ń dé ṣọ́ọ̀pù màmá rẹ̀
0: ìyẹn lè tajà ìyá tó bí
1: mo máa ń lọ ra nǹkan bẹ̀ dá tí n bá wá ra nǹkan bẹ̀ tà màsáàrọ̀ ọmọbìnrin ń bẹ̀ mo máa bun ní nǹkan ní gbogbo ìgbà tí n bá ti wálé débi wípé ìyá rẹ̀ náà máa ṣe dáadáa sí mi mo wá wálé èyí tí mo wálé mi sábọ́ládé ò lágbára púpọ̀ o nígbà tí mo wálé ohun tí mo lọ síbi ọ̀dọ̀ àwọn tí mo ti máa ra nǹkan ìgbà tí mo débẹ̀ ọmọ yìí nìkan ni tí mo máa bùn nìkan ní
0: lọ́wọ́ ilé ìtajà ǹjọ́ náà
1: mo bá sọ pé màmá ń kọ̀ bẹ́ẹ̀ lọmọbìnrin sọ pé màmá ti ṣaláìsí ó sì sórí mo kí ọmọbìnrin yìí dáadáa ibẹ̀ ni mo ti wá wò pé kí n lo opportunity nǹkan tí mo fẹ́ pẹ̀lú rẹ̀ mo wá pèpè ṣé mo lè bá sọ̀rọ̀ kí ló dé abájọ tó bá dìgbà báyìí ṣé wàá fààyè lẹ̀ fún mi adéètì ara wa lóòótọ́ o ọmọ yìí wá bá mi níbi tí mo ti ní wá bá mi bó ṣe wá bá mi yìí mo bá bá a sọ̀rọ̀ yìí pé ó jọ pé mo fẹ́ràn rẹ kò jẹ́ ká jọ máa fẹ́ra ó lóun náà ti ń rẹ́spẹ́tì
0: tẹ́lẹ̀
1: irú nǹkan báyìí ẹni tí ò mọ̀ mi tọ́jọ́ pé ẹ kàn ṣàdédé máa bùn mí ní
0: nǹkan
1: nígbà tó sì jẹ́ pé ó dá òun kúkú wà available ọmọbìnrin ó sọ fún ó gbà fún mi
0: lọ́wọ́ kan
1: bí mo ṣe ń fẹ́ ọmọbìnrin ni ó wá jẹ́ kó yé mi wípé òun níyàwó òun sì lọ́mọ ṣùgbọ́n òun máa ń wálé dáadáa òun fẹ́ fi ọ sí
0: ìlú yìí ni
1: o tó ń bá sì fi ọ sí ìlú yìí òun ò ní fẹ́ kí ẹnìkankan kó gbọ́ pé àjọ ń fẹ́ ara báyìí ni mo lọ kọ́ ilé kékeré fún
0: arábìnrin
1: ọmọbìnrin yìí iye tí ọjọ́ tí màá lò pé léleyìí àjọ gbéra wa káàkiri ó ṣàyẹyìn mò ń bẹ̀ ni nígbà tí màá dọ̀ mo ti fún ní nọ́mbà mi mo máa pè àjọ máa sọ̀rọ̀ ó sọ fún mi pé òun ti lóyún o fi sílẹ̀ o
0: mo ti fẹ́ ra kù
1: ìsàbọ́ládé ẹ má jẹ́ kí n wà yín jìnnà ọmọbìnrin yìí ti bí ma ó ti bí sun ó ti bí wálẹ̀ ó ti bí ma méjì yìí ó ti bí fún mi mo wá ti torí rẹ̀ mo tó sún wíwálé mi sún síwájú sí mo máa wálé máa dúró ti gbogbo nǹkan tó wá fẹ́ ni mo ń ṣe fún ọmọbìnrin yìí torí pé ọmọbìnrin yìí ò ní kì í ṣe igi ọmọ lẹ́yìn àwọn tí ò lẹ́bí ni kò sẹ́bí fún kò sí ara fún mo dúró ti pé nǹkan kan ò ní
0: kò ní sẹ̀mí rẹ̀
1: ṣùgbọ́n yín wà wálé láìpẹ́ yìí tí ń sì pẹ́ díẹ̀ ní ilé ọ̀dà mẹ́rin pé àwọn ìyá yìí náà fẹ́
0: wálé
1: mo fẹ́ wálé.

0: ọmọ bìnrin yìí sì sọ fún mi pé kò wọ́n máa ṣiṣẹ́. Mo sọ fún pé kò máa
1: ṣiṣẹ́ kankan mọ́.
0: Gbogbo nǹkan tí yóò máa jẹ tí yóò máa mu.
1: Agbára Ọlọ́run gbé.
0: Agbára Ọlọ́run yóò máa gbé.
2: Ògiri àyàkọ́ lámì wà ní ẹ̀yẹ múrẹ́. Àìsà ṣe jèrè bá fẹ́ kó o gbilẹ̀ sáyé mi. Ó ti wà wọ́n dànù láti inú ìgbè bí iṣu.
0: Mo sá fún ọ tó kàn ni mo lọ ra ilé fún ọmọbìnrin yìí.
1: Tí mo
0: ibẹ̀
2: tí
0: gbogbo nǹkan tí sì ń fẹ́ pátá
1: lọ́lọ́run ṣe
0: lọ́lọ́run ṣe nírọ̀rùn
1: àti dúpẹ́.

0: asiko to ye kemi na o lo
1: ni Naija
0: ko to
1: be mo
0: emi na gbira
1: iyin fi na ori orilesun
0: emi na te iyawo
1: te koleti lo
0: ya soju abu janko o jimi asaga mo ti wa wole bayi omobirin yi bere si wa ni nbe mi o npe mi le mewa inbi ko re tonu pade emo mi nkan ti nsele si mi lowo lowo
1: iya ti bi to lo ba lohun ko se ti yanju oro
2: aya la lere gbogbo ye yo lu fi mo wa ti ya oba o pata pata ti gbogbo women so
0: oro to lagbara ka won ko won o to le bu omi tutu si iyo ka kini lopelopo o ma hun ka to ti gbanju die ninu
1: lo bebe
0: lo ba iya re soro eh bi ko sa se suru mo si so pe mi ato ma bi wa ni jo ni
1: nkankan po mo
0: ni nkankan po mo yin mi pe gama
2: omo pa won kono
0: omo birin yin ni wa pe mi
1: tin bebe bayi
0: tin bebe bayi iru omo birin yi se mo le gba
1: ebe re mo
0: o ti lu to le ko da kun e la mi loye iriri mi ti n sele si mi
1: lowo lowo bayi
2: sase ma se won family ti kiya
0: ki n gbagbe pe mo fe mo lomo pelu re
2: o ma ji da pa fatayi eyan eske ti tayo
0: 0912370 8675 0912370 8675 loke okan +234 81 42 49 1006 edakun kini karakun yi o se
1: hello
2: aso
1: yepo okan re ti gbogbe Ẹ ṣeun. Bẹ́ẹ̀ni o. Ẹ ṣeun.
2: Tọ́mìlà wà lèmi, èèyàn mi kankan làpọ̀ yìí mi jẹ́ lèmi, àjíkẹ́lú mi lóko.
0: Àsìkò tí
1: o ti pè wá níjà.
0: O ti pè wá nígbà. Ẹ pe nọ́mbà mi lábẹ́ àṣẹ dákun kẹ́ ẹ bùn mí ní
1: ìmọ̀
0: ẹja gbé léyìí náà. Hello.
1: Ọlọ́run ló tó sà.
3: Ẹ kú ẹ̀rá sà.
1: Ẹ sà.
3: Orúkọ mi ni Alfa Kamoridin Olóyèdè.
1: Ẹ káàbọ̀.
3: Ẹ káàbọ̀ Ọlọ́run láti tò. Ẹ ṣe rí obìnrin kọ́lọ́ndà Bùjọ kó sànù wa. Wọ́n ní ọ̀rẹ́ bẹ̀rù. Wọ́n máa ń fi ìwé sí náà yẹn. Kò yẹ kó ṣe bó ṣe ṣe.
1: Ẹ dákun ẹ bá wa kó lẹ́gbẹ̀ẹ́ ní tẹ́ fi ń gbọ́ wa.
3: Bọ́kì sà. Kò yẹ kó ṣe bó ṣe ṣe yẹn.
1: Tó
3: bá tẹ̀ wá fẹ́, bó ṣe wá sí yẹn ní tọkùnrin yẹn bá fẹ́ gba
1: ẹgbẹ́
3: rẹ̀. A kó pè é tó kó mú àjá sí wípé ìtò padà ní ẹ̀yìn. Kó pè jókòó ní tó tí ó bá fẹ́ kó sọ. Tó wá jọ lè fi eégún òjò lò.
1: A fi tó.
3: Ó ti lọ́mọ lọ́wọ́ rẹ̀.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun. Abolade
0: amele gbe igbe kankan ma ba
1: rara ti rara
0: e pe mi labi aso gbogbo mara te ba fe ka fun arakunrin yi 0806451 6702 0806451 6702 abi 0805522-6948 àdúrò pẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa pátápátá ọba mi edumare ọba wa dúró tẹnìkọ̀ kan
1: yín
0: ọládùmọ̀yẹ ògúngbèmí alias ọláolúwa bread ọwà ní bolúwajì nílùú

0: àwọn tó wà lójú òpó ayélujára àmínà abiodun sunday ẹ ṣeun one wish birthday mi ẹ ṣe mo dúpẹ látàpátá gangan ẹ ṣeun gan kan bákan náà muritala ọlá ọlámidé àwọn náà bẹ́ẹ̀ ẹ ṣeun gan ẹ ṣeun adúpẹ gbogbo yín la dúpẹ bákan náà arẹni yáyá láti ìlú ìṣẹyìn thank you very much my brother ẹ ṣeun adúpẹ.
1: sọ fara ye ọkọ ìjírẹ o pẹlú akọniyan oko mọrẹa pẹlú iṣẹ àkà àtàlájì kẹyìn.
0: gbogbo ẹyin táyì tí wọlé ẹ lọ sójú ẹ lọ sórí platform wa àgbọyé ẹsìn àtòkòtò irọ ẹ lọ síbẹ leak ti wà ńbẹ ẹ lọ síbẹ direct ẹ wọlé.
1: kẹkọrin adé tó ń jẹ sáyé.
0: láàárọ ẹjẹ sáré sọ nǹkan ránpẹ tá a fẹ lò fún wa lórí tí wọn ti ń pè ní hádàbù wa láàárọ yìí nǹkan mẹta ni o lè gẹmí èèyàn kúrú nǹkan mẹta péré ni o le bẹyàn bá yan kálára pé wọn darúgbó èèyàn lè mọ gbòmọ láyé tí èkú.
2: aláwọ akọbàrọ.
0: bẹyàn bá yan nọkọ dérùn yẹjì máwò kálákà ó fi bọ́tínì lè omi yìí láti inú ìyá rẹ pé ọ̀dà ẹjọ́ lọ lu 120 láyé ó lè mọ́ lè ju 40 years lọ. nǹkan mẹ́ta ni àwọn èèyàn wa mọ̀ àyíbó fúnra wa la mọ́ wa lọ fa nǹkan mẹ́ta náà fúnra wa ń la mọ́ lọ dé ìlẹ̀ tuntun ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta a mọ̀ sọ a mọ̀ gé sórí ayélujára díẹ̀ díẹ̀ ó gùn gan mẹ́ta náà ni nǹkan mẹ́ta yẹn ó sì lè mú nǹkan márùn-ún wá téyìn ó fi gbádùn tẹ́mi yìí ó fi gùn kan ní dédé
2: dáadáa
0: alákọ̀ọ́kọ́ torí kò ṣe dá dúró ó ní alimarid àìsàn ẹni àìsàn bá ń yọ lẹ́nu ó ti dájú ó ti da ọlọ́run nìkan ló lè sọ pẹ́mi rẹ̀ ogún ó ti wà ní pé kódà gan wọn ara lè gan wọn tọrọ gan pétọ́ yọba tiẹ̀ lọ́kọ́ máa lọ àìsàn ẹni àìsàn ń kọlù tí ò fi ń lẹ̀ tí ń lọ tí ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ tí ó panu
2: subhanallah
0: ama anabi ni e sora
2: sallallahu alaihi wasallam
0: yi saba jemi edo ogun laye eni aisan ba tin gbe dale tin gbe dale won mo toro fun gan ni pe to gbogbo wahala e gan si oni ko ekan ko ma lo ikanu
1: ni wo olutoyin e tojo agbede shakirudin eyan wa ni e banke
0: elekeji oni alfakiru osi ẹni ò sí wọn ló sì ò ní mọkọ láyà kọmọràn ọmọ bó sì bá ti ń tààyàn ó bá ti dọdún èèyàn tó jókòó tí èèyàn àwọn ọmọ náà ò lè gbádùn o ó di pé ká máa kákò ó di pé ká wà nù wàhálà ó di pé ká máa jẹ gbèsè ó di pé gbogbo nǹkan rádà rèdè játijàti o di kọ ọmọ sakaaki kọlọ ọmọ fòsì ta wa ẹni ò sí bá ti ya lé ẹ tọ yẹ náà ná rẹ tọ ya bùjókòó rẹ kò lè gẹta rẹ mọ láyé o ṣeé ṣe nǹkan rè anabi dìde mọ sàdúrà
2: ni sọlọlọ ani wasọlọmù
0: alama ni àwòsù bí kamina lè kún fòrì wà lè fàkiri ọlọrun gbogbo tí ń jẹ òsì kọlọ ọmọ fi ta wa gbogbo ìgbà tí yẹn bá ti ń bẹ lọhùn kí yẹn máa bẹ lọhùn rẹ lọtọ ni o ṣeé ṣe nǹkan kí ṣe nǹkan rè àwọn nǹkan tó lè sokùnfà nǹkan yìí a tún máa sọ táàárẹ̀ tún lè fi kọlu yàn tọ́lọ́hún jẹ́yàn dá pé ṣùgbọ́n tó ń gbọ́ lọ́fà rẹ̀ fọwọ́ rẹ̀ fọjọgọdì àárẹ̀ ọkùnrin lè kó bóbìn tí ó fi dá láàárẹ̀ obìnrin lè kó bá ọkùnrin tọkùnrin ó fi dá láàárẹ̀ yìí ló fi jẹ́ pé ìtàn pè ní marital marriage yìí sọ̀rọ̀ pé okú ti fẹ́ mi ná o ti fẹ́ mi òfin mi lọ́rùn lẹ́ o kí n máa ṣe tèmi irọ́ ó kó bá yan ọlọ́ni kùnà fúnṣàkún wàhálì kún mú náà rọ̀ ní tí ò ní jáyè rí ọ gbádùn ní tó súnmọ́ náà ni o ó lè kó bá ọ ó lè sọ ọ́ da láàárẹ̀ láyé téyìn èkú ó sì lè jẹ́ ọ̀wà lálàáfíà tọ́ ọmọ gbáyé àlàáfíà subhanallah ẹni tí ò bá ti rí dùnú ẹ̀mí rẹ̀ ò lè gun o
2: aya mọkọ
0: tó ṣe azinu azinu tó bá jẹ pé inú ìbànújẹ ló wà inú rẹ ò ní dùn ẹmí rẹ ò sì ní gùn ara nǹkan tí máa ń mẹ́mí gùn láyé ìnìdùnú o you look fine you look healthy wa look okay
2: àṣìṣonu ọpọ ni
0: gbogbo nǹkan mọ dán yọyọyọ
2: kọ́ńlá ń jẹ́ mi ìlànà wà fún ìlànà amúnà
0: bí olóńgbò tí ń gbénú ilé obìnrin míì ló kó bọ́kọ rẹ̀ ọkọ wa look old ma ri bu ni ti damu ba po asiso damu ni jetia iyan si yo orun fofo lori iyan hewu lori ewu yes damu ma je yan ho
2: la ilaha illallah yato si wo se
0: atagban ati ori ati koda to fi je color finger yan wo yo yo orun fofo be ti banu je ba po oh my god ali lori ma reading nkan kon be o lori fakiru nkan kon be o mete tai tutan o ele keta ali fitina idamu
2: olohun
0: olohun ni he olohun ni teko fitina ali fitinatu asadu min ali qatili olohun ni paya damu mi idamu mi le kokoju ke npa yin lo
2: wallahi
0: to nba payan o nbo lasiri ni o to nba fe damu eyan ah gbogbo nkan ti melegbe ni o ma damu gbogbo to ni ni o damu to ma be damu eyan gbogbo to kojo idamu ni o bo si ah ya mi no lowo oja olodun ni damu yin o
2: ami o
0: alaja wa aminat babalola awere ah olodun ni damu yin
2: ami o
0: alaja wa amina babalola awere olodun ni damu yin ati challenge wa nbi ah ya albarika ni yin o gbogbo en tin damu lo bayi olodun ba da o damu du
2: olodun ami o
0: gbogbo en to ti koja esoro damu e ni pada be mo awa na o ni wonu damu a ni wonu fitina a yo ni di fitina le alori eru fitina ta ye ba di kale ko ni se dede ori wa ti gbon kan ni wa bi aki laula wala ko hata
2: illa billahi
1: alazim e ti ya ju bo sokola koko yi supo kadara ni maria masida pelu muste
0: e ma binu pe ko ni ju be yen lo lori be yen e je ka ran si asalatu re benja kinki gbogbo yin ka ke wa kimi fo birthday mi ni won ba se bi melo bismillah abdulwasi
2: aki gbogbo eyin ti a pe to wa si bi ayeye oga wa olohun yo se san se adupe ara lagelu gana ogbeyin o olohun yo se san se adupe olohun ko la bi ta nabi muhammad
0: sallallahu alaihi wasallam
2: aki gbogbo eyin olulufe wa ni loko leyin odi olohun ko la bi ta nabi muhammad as-salatu na yo be lo ko olohun go baba jo ke yo ba saki oro ba tin je mi ni a'udhu billahi minash shaitanir rajim bismillahi irhamanir rahim alhamdulillahi rabbil alamin alhamdulillahi la hawla wala quwwata alhamdulillahi la hawla

Ilaha illallah.

0: lóngbẹ̀nu mi sọ.
1: Ẹ kò jùmọ̀.
0: Bàbá ìwọ lóngbẹ̀nu ọ̀rọ̀ rẹ.
1: Mo kí kú ojúmọ́ níbi gbogbo 13 lórí ọ̀fẹ́ àti gbọ́ ìkànnì yìí.
0: Ọ̀rọ̀ la fi dálé ayé.
2: Ọ̀rọ̀ rẹ.
0: Ìlédìmọ̀ rẹ.
2: Ọ̀rọ̀ rẹ.
1: Àánú àti orí ọ̀fẹ́ la rí gbà torí pé a sùn lánàá ó tún jí wa sí mọ̀lẹ́ àlàyé láàárọ̀ yìí.
0: Tí mo wo wa tí mo wẹ̀ mo rán tó ṣe láyé mi mo fi wá ronú mi jìnà.
1: Thank God it's Friday. Thank God it's Friday. Ohun gbogbo tá a ṣe ẹ máa rántí pé orí ọ̀fẹ́ la ní. Olúwa ò ṣe o.

Ọlọ́run ọgọ ni forúkọ rẹ. Ọba tó ní gọ́gọ́rọ́ ikú àti iyè lọ́wọ́, ogó mọ̀ ní forúkọ rẹ̀, kábíyèsí ìyògo yọ́.

bá mi tó jókòó sórí ìtẹ́ rẹ̀. Onítẹ̀ tí ò ṣe rọ̀ lóyè ọba tí ò ṣe dá lẹ́jọ́. Adájọ́ tí ò ṣe kú èrè.

0: ti láti lé ní ọ̀pọ̀lọpọ̀ erékùsù yín ọlọ́dúnmọ́re ọba kúrúbí fún ìmọ́lẹ̀ ọlọ́dọọdọ ṣó ń sọ orí abẹ́rẹ́ tí ò ṣe é gbámú ọba mi òdùdú gbẹrẹmú láàfin ọ̀rọ̀ ìgbani ohun ìgbani ọlá ìgbani àṣẹ ìgbani olú inú àwọn ọ̀run o òkè pátá pìtì ọlọ́dúnmọ́re gbogbo ilé ẹ̀ka pariwo ọgọ́ abiyamọ lọ ti yẹ wípé àdúrà baba lábiyamọ kò ṣe é fi ṣe awẹ wá bọsọ fọkẹyẹ má dẹjẹ bí ni mò ń jẹ olúwa yóò gba ọmọ rẹ lọwọ ẹlẹjọ wẹwẹ àdúgbò àdúrà yẹ gbogbo ilé tẹwọ nání nání nání ọmọ rẹ ò ní sọgọnù lọlọtọrọkè ọmọ rẹ kò ní wálẹ láìlá òkè òkè wàá jẹrẹ fífún ni rẹ láti òní lọ kòkòrò tí ń jẹfọ ọmọ rẹ ò ní rogún ẹni ẹni o dìde ògo ọmọ rẹ máa tàn fún gbogbo aráyé rí o mọtú 77 béèrè gbogbo ń tó béèrè ó yá wàá rí gbà tọmọtọmọ o ẹni mọ ni ẹni ẹni ò ní bọ́ dẹ́rọ̀ lọ́dún yìí o ìwé fi orí kẹta bíbélì wípé èmi máa iṣẹ́ rẹ mo sì ṣílẹ̀kùn kalẹ̀
1: kò sẹ́nikẹ́ni tó lè jí
0: ayé ò ní tilẹ̀kùn ayọ̀ rẹ o àṣìlẹ̀kùn oríire fún ọ lẹ́ni àṣìlẹ̀kùn ìgbéga àṣìlẹ̀kùn ìbùkún àṣìlẹ̀kùn oúnjẹ ọmọ àṣìlẹ̀kùn mọ́tò àṣìlẹ̀kùn ilẹ̀ àṣìlẹ̀kùn ilé àṣìlẹ̀kùn fíṣà lórúkọ jésù wà láyọ̀ lórí ọmọ rẹ dalẹ̀ o ní wá ìrètí tọmọtọmọ.

0: mama joko tetere lori omo oju re oni ri nkan tetere lori omo o omo re ma munu re du bi Joseph Isaac munu Abraham du omo re ma munu re du omo re oni di omo jagidi jagan aye oni gbe simi lowo re o aye oni gbe lafia re ka gbe fi afi ale olowo o awon ibadan re ma bo yo lori awon omo re Jacob gbo nje fun baba re Isaac omo ma gbo nje fun o Joseph kole fun Jacob lojo gbo omo ma kole fun o omo re ma wulo fun Olorun o won ni bi wahala mo ba ninu je won ni simi latara omo omo ro ni sodi ota Olorun omo mo ni dunu arugbo emi re agun o ari dunu ni ti Ephraim omo Joseph o ya wa ri omo re inu re adun inu didun ni mara ya loruko Jesu wa gbelu gbejo lojo eyi omo re o ni rogun kanu lori omo o ila koja omo ko ni ba wa ninu je ogun bakan na ni o odogbi lori awon omo yi wa jo nje ari dunu latara omo re awon irogun ko ko jangan lori omo o ni ka oju omo kuro lara re o mama lojojumo ninu re yo ma dun lori omo o baba o ni irogun inu fu edo fu lori omo o ni ri ipoju latara ilokoja omo oluagbejo re ro lori omo loni o tokan tokan ni bo fi gbadura ifun o wa ja didun nile omo re o fowo olorun soya lori oro yi loruko jesu o ma se fun oje Psalm 119:71 won ni fomo pon wa loju o oro olorun so iwa ọmọ rẹ di ààyè ọmọ rẹ di àríkọjọ oríire ládùúgbò wàá rójú ráyè gba eré rẹ o àwọn ẹlẹjọ wẹwẹ ẹkú àpérò lórúkọ jésù nọmba àwọn òní jáde lórí fámìlì ẹ o àwọn ọrẹ́dá 19:148 ojú ọmọ rẹ nílà kedere sóhun tó tọ ọmọ wọn máa ní òye ọlọrun àlá rẹ lórí ọmọ kò ní padà rẹ ọkàn rẹ sílẹ afọ ilẹkùn ìdí òkùnkùn níwájú ọmọ rẹ ìwàláyé ọlọrun yóò fara nínú ayé àwọn ọmọ rẹ o àṣì ìwé ìrántí kan ìwà àtọmọ rẹ àti dìde ọmọ rẹ yóò rọ lọ́run o olúwa yóò bójútó ọtọmọtọmọ o ẹni tó dá etí yóò gbóngbáròyé rẹ o inú ọmọ rẹ yóò dùn láti ṣe ìfẹ́ ọlọ́run adá o sí tọmọtọmọ látòní lo o ní ṣọ́fọ ọmọ lọ́dún yìí o ní pẹ́ ìṣòro sínú ewé fún ọ lórí ọmọ yóò wu ọlọ́run láti dá ọlọ́lá látòní lo o akẹ́kẹ́ ayé kò ní tàwọn ọmọ wa ọmọ rẹ ò ní di àrísá kò ní di àríkòṣe lágbára ọlọ́run ọmọ rẹ dẹ̀ máa rí iṣẹ́ yẹn o ògo tí wọn lò rí nílé bàbá ọmọ rẹ lò lé ni o ògo tí wọn gbà rí nílé ìyá rẹ lórúkọ jésù ayọ̀ǹda rẹ fún àwọn ọmọ rẹ ìyanu abàmì olúwa ayọ̀ǹda rẹ ayé ọmọ rẹ yóò sọ tuntun ogun ṣẹ́ lára ìwà tọmọ rẹ lẹ́nìí wàá borí ogun tọmọtọmọ olódodo rẹ kò ní wà nǹkan retí ẹ̀mí ojú kòkòrò kò ní bàlẹ́ ọmọ rẹ bíi júdásì wàá ní ìrírí ayọ̀ lórí àwọn ọmọ rẹ oòrùn òṣùpá yóò tù ọ́ lára tọmọtọmọ ẹni ẹlẹ́ni kò ní jẹ́ṣẹ́ ọwọ́ rẹ o wàá jèrè agáyọ̀ orí kìíní onírógún ajáde apẹ̀rẹ̀ lórí ọmọ ọwọ́ méjì lórí màmá orí rẹ dorí àpèsì orí rẹ òní dorí àrùkiri orí ọmọ rẹ òní gbàbọ̀dẹ̀ orí àkọ́bí dorí ọ̀la ó dorí ọ̀la orí yípa kọ́kọ́rọ́ owó lẹ́ni o ó yẹ kó lọ nù lẹ́yìn nínú ọdún yìí ọ̀rọ̀ ọmọ rẹ máa padà já sọ́pẹ̀ ẹni forí rẹ níbi yóò yí lé lórí o ìgbẹ̀yìn ọmọ rẹ máa dára ẹ̀gbọ́n ayé kò ní gún ọmọ rẹ lẹ́sẹ̀ ẹni afíṣẹ́ ibi rán sí ọmọ rẹ kò ní délé májàmú ìjàkárí wọ́n bàjẹ́ nù lẹ́yìn lẹ́ni iṣẹ́ òwú aláǹtakò olúwa bàjẹ́ dídùn lọ́sàn-án sọ ayé ìwọ àtọmọ rẹ máa dùn àánú júdà mú àwọn ọmọ rẹ kúrò láàrin àwọn aláṣẹ tì ọmọ rẹ ajé èèyàn òtútù kì í mẹ́jà nísàlẹ̀ ẹ̀dọ̀ ọ̀hún ní iṣẹ́ ẹ̀sán tọmọtọmọ o tòjò tẹ̀rùn ilé alága kì í gbẹ lórúkọ jésù òní wá ìrètí agbára tó ṣàwárí àké nínú odò yóò ṣàwárí ire ọmọ rẹ lónìí ọmọ rẹ di ọmọ ọlá ọmọ rẹ di ọmọ ọlá ẹni iṣẹ́ ó tó tún ṣáájú ọmọ rẹ àṣírí rẹ máa tú àwọn olórí òwe òní mọ̀nà yàrá rẹ o agbára tí ẹlẹ́ni ni ọmọ rẹ gbójúlé yóò padà dá san o òní fẹ́ wà jẹ wà ní yàrá kólóbó ọmọ rẹ òní jẹ tán ọmọ rẹ òní ọbọ òní túlẹ̀kẹ̀ ìṣòro lórí ọmọ o orí àtẹ̀sẹ̀rẹ̀ òní takora wọn o ọlẹ́ o mo sì máa bọ́ ọ dúpẹ́ olóyún lọ bímọ láyọ̀ oníbísí ọlá ayọ̀ kó sọ nínú rẹ gbogbo ẹyọ ọmọ tẹ ẹ sàfẹ́ ṣàṣeyọrí o ẹ mọ ọlọ́run sí o ọ̀rọ̀ rẹ ti dayọ̀ jésù olúwa ẹnjìníà.
1: January táwọn ọmọ school ti wọlé mo ṣáà máa ń wá síbí máa ma sọ fọlọ́run pé olúwa jẹ́ kémi náà lẹ́rìí lórí ohun tí mò ń bá wá yìí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run bá mi san owó school ọmọ náà 4 million.
2: 4 million.
3: Aisha ọlọ́run bẹ́nìkan san gbèsè 4 million.
2: 4 million owó school.
3: Owó tó o lérò ẹnìkan máa bọ̀ san.
2: Ó mi Jésù.
0: Bábi gbé ẹ̀rí kejì sí.
4: Mo lọ wọ ọmọ mi.
2: mo wa o na fe jade ma na owo lo ma gbe mi o wa na ma le e gbe moto wa mini mi o gbe moto moto yen fun mi problem mozu ni mo lo Camry as God may have it won gba Camry yen lowo mi won de fi fun mi ni Venza
3: hallelujah and ma je won mo gba ri wo go go go go go
0: Olorun ti ba wa se o pari leni o iwo to ba ti darapo ni ni final day ororo ojurere a ma jade leni a sabi ororo ojurere ba gbe lori eniyan a kan ri wupe o nsun o nji ko re ni kankan taun lo re a ka sakiyesi wupe ati riran lowo fo won le a ka sakiyesi wupe gbogbo kan ti egbe un se ni rorun to ba ti dori ti e ni je lo ma nle koko a ka sakiyesi wupe ni bi se oni bi to ti promote awon eniyan ni je ni won le un kuro nbe idi ta fini ki ma gbe ororo ojurere bo labekuta niyan ki nde fun gbogbo eniyan ni kokan kan lofe bibeli wipe o de ororo si mi ni ori ago mi si ku ankan sile iyan tun ba si wipe ororo akoko kan ori wa jeje wa ri dani loju re lori tebu re to ba ti de pa ise ke ni abe okuta se abere fun skating ground ibe la ma wa wa rire gba gbogbo eniyan jake jado ni o da ore leni lati fi gbe eto radio program yi laruge ko wa si ye to le fi ranse o ibaje 2000 baje 1000 baje 500 naira eti owo siwaju owo to te siwaju ibuko nla lo fi gba o olorun baba alabiya mo o aye lo wa
4: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 lekosi 30 34 34 77 14 fakeye emmanuel o ma gbe jade first bank
0: abiyamo a o ni ma bo jemo
5: la gelu fm jagaba gbogbo radio ma ro won so
6: Lagelu FM 96.7.

0: kẹjọ oṣù karùn ọdún 2026 8th of May ọjọ́ Friday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́, ẹ jẹ́ àjọ yin Olúwa láàárọ̀ yìí. Ó ní bèmi ò bá lè dúpẹ́, á jẹ pé mi ò more. Bèmi kò bá lè dúpẹ́, á jẹ pé mi ò more. Ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ, ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló ń ṣe fáìn bara kiri. Bèmi ò bá lè dúpẹ́, á jẹ pé mi kò more. Mo fẹ́ ayin Olúwa láàárọ̀ yìí. Ẹ̀yin tí ẹ mọ̀ pé níṣe ni Olúwa dá sí, ẹ̀yin tẹ́ ẹ mọ rírì agbára rẹ̀, ẹ̀yin tí ẹ mọ ìṣe òfẹ́ rẹ̀ lórí ayé yìí, ẹ jẹ́ ká yìn ní ọ̀nà tó yàtọ̀. Mo bẹ ọ bàbá, mo bẹ ọ màmá, ẹ jẹ́ àjọ yìí pé Olúwa dá sí wa. A fẹ́ kí alleluia méje sí ẹni tó ní ayé àti ọ̀run. A fẹ́ kí alleluia méje sí ológun àjọbọ. Bàbá jájọ ke alleluia méje. 1, 2, go.
1: Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah.

0: gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ láàárọ̀ yìí ẹ jẹ́ àtúgbàdúà gẹ́gẹ́ bí Olúwa ti fi sí mi lọ́kàn àkọ́kọ́ náà ọ̀pọ̀ tó ń gbọ́ mi láàárọ̀ yìí màá bí ọ́ pé ohun tí Olúwa fún mi mo fẹ́ kó fiyè sí láti bí ọjọ́ bíi mẹ́ta mo ti ń gbàdúà pẹ̀lú ẹ̀yin ọmọ Ọlọ́run lórí ohun tí wọ́n ń pè ní àánú mo sì sọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìdí tí àánú ṣe ní agbára ẹ wá wo bí màá kàn sọ fún ọ láàárọ̀ yìí pé ìwọ tó ń gbọ́ mi gan ìwọ náà nílò rẹ̀ torí pé ó dàbí epo nínú jẹnẹrétọ̀ ni ẹ̀sà ó dàbí omi nínú odò ni ẹ wo bí ó dàbí ọmọ lọ́wọ́ abiyamọ ni ó nílò ẹ̀ àánú nìkan ni ènìyàn le fi yan gan àánú nìkan ni ìṣògo ẹni ẹ̀sà ìlàkàkà máa gbé ni ṣánlẹ̀ ìlàkàkà máa dojúti ni ẹ̀sà àánú nìkan ni agbára ènìyàn wo bí tá a bá kà ní méní méjì ẹ̀sà ọ̀pọ̀ àwọn tẹ́ ẹ rí tí wọ́n dìde àánú ló fà wọ́n sókè èmi inú wọn gan ò tiẹ̀ lè sọ tán ẹ̀sà ẹlòmíì inú wọn ṣìṣe bíi pé àlá ni ó sì ń ṣe àwọn kan ní kàyéfì àánú ẹ gbọ́ mi láàárọ̀ yìí mo bẹ̀ ọ́ ni jọ jájọ gbàdúà mahadabere manasa dalia ẹbẹ mo bẹ ọ fún gbogbo ẹni tí ó ní orí ọ̀fẹ́ Olúwa ní sọ fún wọn pé ní àárọ̀ yìí kí gbogbo ènìyàn kí wọ́n fi ohùn wọn bẹ̀bẹ̀ fún àánú torí pé iṣẹ́ àánú fẹ́ jẹ́ fún àwọn kan ẹ̀sà ẹ já gbàdúà láàárọ̀ ẹ pe orúkọ Jésù kẹ́ pe ẹ̀mí mímọ́ áńgẹ́lì àánú èyí tí ayé mi nílò ẹ̀yàn fún mi ẹ̀yàn áńgẹ́lì àánú fún mi áńgẹ́lì àánú èyí tí ayé mi nílò ẹ̀yàn fún mi ẹ̀yàn áńgẹ́lì fún mi ó yá àdúrà
1: orúkọ Jésù
0: bàyá návarúbà lẹ́dẹ̀yẹ́nà
1: ẹ̀yà
0: áńgẹ́lì àánú fún mi áńgẹ́lì àánú tí ayé mi nílò ẹ̀yà fún mi ẹ̀yà fún mi
1: áńgẹ́lì
0: àánú tí ayé mi nílò
1: ọba àwọn ọba ẹ̀yà
0: fún mi
1: áńgẹ́lì àánú
0: tí ayé
1: mi nílò
0: ẹ̀yà fún mi
1: ló ṣe fún mi
0: àmẹ́lẹ́ta Jésù olúwa wa
1: amen.
0: Pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń gbé láàrin àwọn ọ̀dájú pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń gbé láàrin àwọn ìkà pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń gbé láàrin àwọn tí wọ́n fẹ́ kẹ́ ẹ lọ wo bí àánú lo need bẹ́ẹ̀ ni ẹ̀sà màá sọ̀dí tó fi nílò àánú fún ẹ láàárọ̀ mo ń bọ̀ mẹ́ ẹ já gbàdúà ẹ orúkọ Jésù ẹ pe ẹ̀mí mímọ́ ẹ fàánú yan áńgẹ́lì tèmi fún mi nínú ìrìn àjò ayé mi áńgẹ́lì tèmi gangan ẹ fàánú yan fún mi oyin áńgẹ́lì fún Màríà oyin áńgẹ́lì fún Jésù oyin fún Jákọ́bù oyin fún Ábírahámù yangeli tèmi fún mi fàánú yangeli tèmi ó yẹ àdúrà
1: orúkọ Jésù
0: gbàgbàgbàgbàgbà
2: Anu adasi.
3: Amen.
2: Anu adasi.
3: Amen.

0: ènìyàn ṣùgbọ́n tí ènìyàn fi ra wọn yìí ẹ̀yin tẹ́ ẹ ti bẹ́ ènìyàn tí ènìyàn sọ pé báyìí làwọn ṣe jẹ́ mo sọ tàṣẹ tàṣẹ lórúkọ jésù wà á rí àánú gbà o máa rí àánú gbà o máa rí àánú gbà o máa rí àánú gbà o máa rí àánú gbà èèyàn rí àánú ẹ sọ pé dọgbọn sí abẹ́ ẹ̀ mọ tí wọ́n ń pè ní àánú ni ọlọ́run àwọn bàbá mi o ẹ sà èèyàn rí àánú ẹ sọ pé ó ṣe mọ̀dàrú ni abẹ́ ẹ̀ mọ tí wọ́n ń pè ní àánú ni wo bí aláàánú ń sọ̀rọ̀ fún ènìyàn ẹ ló ti lọ ìlú wọn padà ni wo bí àánú là ń sọ nípa ẹ àánú ju ògùn lọ ẹ sà àánú ju àdúà fúnra ẹ lọ ẹ wo bí àánú ju gbogbo tí ẹdá lè fi pa rẹ ṣe lọ ẹ sà àánú ju ọgọrùn àwẹ lọ ẹmí àwọn wòlíì ẹ sà àánú ju gígorí òkè lọ ẹ wo bí ètí màá kàn sọ fún ẹ láàárọ yìí ò ní pé fi gbogbo agbára rẹ bèrè torí bí àánú ò bá dìde ní ìtókù yìí bàbá ẹ̀sìn ni o ẹ sà àwọn wo ni wọ́n nílò àánú irú àwọn wo ni ayé wọn nílò àánú àkọ́kọ́ àwọn tí ó lè òkùnkùn ti kó lẹ́rù lọ ẹ sà ẹ̀bẹ̀ ni mo bì ọ́ láàárọ̀ yìí pé rí dájú pé o gbàdúà tó bá jẹ́ pé lóòótọ́ o lè òkùnkùn kó ọ ní nǹkan ìwọ la rán mi sí gbà á ni o o nílò àánú sà wo bí gbogbo iṣẹ́ tó ṣe láàárọ̀ ó mọ̀ fúnra rẹ pé o lè òkùnkùn kó ọ lẹ́rù lọ mo bì ọ́ kó gbà á ẹ porúkọ jésù ẹ pe ẹ̀mí mímọ́ ohun rere tí o lè òkùnkùn gbà lọ́wọ́ mi ẹ fi àánú dá padà wọ́n gbà lọ́wọ́ àwọn ọmọ ísírẹ́lì ẹ sà wọ́n gbà lọ́wọ́ bàbá wọn wọ́n tún gbà lọ́wọ́ àwọn ọmọ wọn àfìgbà tí àánú dá padà o gbogbo tí o lè òkùnkùn gbà lọ́wọ́ mi olúwa ẹ fàánú dá padà ẹ fàánú gbà ẹ fàánú gbà padà o gbogbo tí o lè òkùnkùn gbà ẹ fàánú dá padà ó yẹ àdúà
1: orúkọ jésù
0: ẹ gbà
1: mí mímọ́
0: o gbogbo tí o lè òkùnkùn gbà lọ́wọ́ mi
1: fàánú gbà
0: ayá dágádá yá ma sádà dégádà yá
1: olúwa fàánú dá padà
0: ẹ̀ẹ́dẹ́lẹ́gẹ̀dẹ́ yá ma sádà yá
1: gbogbo
0: tí o lè òkùnkùn gbà
1: ẹ
0: fàánú dá
1: padà
0: ọlọ́run àwọn bàbá mi
1: ẹ
0: fàánú dá padà mà yá lágádà yẹ́dẹ̀ yẹ́dà ẹ fàánú dá padà
1: gbogbo
0: dá padà ẹ fàánú dá padà gbogbo tí o lè òkùnkùn gbà ẹ fàánú dá padà ẹ fàánú gbà padà gbogbo tí o lè òkùnkùn gbà ẹ fàánú dá
1: padà
0: àmì mẹ́ta jésù olúwa wa mo bì ọ́ mo bì ọ́ mo bì ọ́ mo tún bì ọ́ ẹ sà mo bì ọ́ mo bì ọ́ mo tún bì ọ́ wo bí tó o bá ní ìkíyèsí ẹ pé o sùn ṣàdédé ni o lè wọlé lójú oorun wọ́n sì kó ẹrù ẹ wo bí ìwọ ni arán mi sí báyìí mo bì ọ́ mo bì ọ́ mo tún bì ọ́ torí ẹnìyẹn gbọ́ mi ni mo ṣe ń sọ báyìí o lálàá o lè já wọnú ilé yín ó dẹ̀ kó ẹrù lójú oorun ẹ sà ó dẹ̀ lọ wo bí kìí ṣolè ara o ẹ sà wo bí kìí ṣolè ajígòlù o ẹ sà kìí ṣolè tí mọ́ ń kó bàtà o kìí ṣolè wo bí tí mọ́ ń kó ẹran nínú ọbẹ̀ o ki sole are bi pa o o le ti mo nso yi to ba ko bata ba to goloko esa o le ti mo nso yi to ba ko aso to je pe aso lo ko loju orun yen aso goloko esa eni yen gbo mi bayi o oluwa ni ki agbadua esa omo birin kan na gbo mi o fi owo raja nu shobu oju aye won de ko gbogbo e koko eyo kan lati gba na o balance dola o le koko ama koni leru lo esa awon ti won nilo anu niyan ipele akoko niyan awon ti o le ti koni nkan lo nitori ti o le ba koni ni nkan ohun akoko ti ma wo le loju ni aso orun eniyan esa aso tumo si ogo ewo bi ti won ba gba aso lara eniyan ogo ni won gba lo oni mo se ni ogbadua eyin te n bara yin ni o loju orun o le okunkun lo gba nkan oni mo se ni ogbadua eyin te n rira yin lawon bi te ti gbe tele o le okunkun lo gba ilo siwaju lowo e and that is why ti mo fi duo lori yen esa e poruko jesu ke pe eme memo on ti a fi oru oganjo ko ninu ise mi on ta fi oru oganjo ko ninu aye mi oluwa anu ni e fi da pada e fa anu da pada e fa anu da pada e fa anu da pada o ta foru oganjo ko on ta foru oganjo ko ninu aye mi ninu ise mi e fa anu da pada e fa nu da o ya adua
2: oruko jesu
0: e gba gba gba
2: o ta fo jo ko so ni le ise mi oluwa fa nu da pada
0: fa nu da pada olodum ma ja mo
2: o ta fo ro jo
0: ma ga ga da ya ma sa ga da ya de li
2: o ta fi oru ogo
0: e fa nu da pada
2: lori aye mi lori ise mi lori
0: igbeyawo
2: nu da pada
0: e fa nu da pada
2: e fa nu da pada oluwa
0: e fa nu da pada
2: e fa nu da pada
0: e fa nu da pada
2: ogojo
0: o ta foru ogojo
2: olu da pada
0: lori aye mi
2: da pada
0: je mi ise mi
2: ninu igbeyawo
0: nu da pada
2: oluwa fa nu da pada
0: Ever, bo le okunkun lo gba esa o le oni mu nkan re ti o ba wulo esa wo bi mo kiesi sa eyin kan gbo mi eni to ran mi ni kin so tele ohun to da ninu ise ta jilo ohun to da ninu ayanmo re ta gbe bo ba se ami laaro yi ma je mu da pada
2: amen
0: Majemu da pada
2: amen
0: Majemu da pada
2: amen
0: Majemu da pada
2: amen
0: ohun to da ninu aye e ohun to da ninu ise e ohun to da ninu irin ajo e ti agbara okunkun gba lo mi o me to ma sami majemu da pada
2: amen
0: Majemu da pada
2: amen
0: Majemu da pada
2: amen
0: Majemu da pada
2: amen
0: mo so tele marabalu da le medu di abahada omokunrin e o gbo mi obi isa won so fun e pe o gbodo dele yin mo obi emi o mo di tan fi so be fun e sugbon ti eni to ran mi ni so fun e ni pe ogo re o nbe nibi ta ti bi o madaba rumana sada owo to toju ogo re pamo sibi to le owo to toju ogo re pamo sibi to lagbara aso tele re baba yi bo ba sami agba ogo na fun
2: amen
0: ani agba ogo na fun
2: amen
0: agba ogo na fun
2: amen
0: agba ogo na fun
2: amen
0: agba ogo na fun
2: amen
0: agba ogo na fun
2: amen
0: agba ogo na fun
2: amen
0: agba ogo na fun
2: amen
0: ni pele ti aye eyin ti nilo anu eni to ba same ni mo ba wi o ya gba
2: amen
0: ani gba
2: amen
0: obi to ba ni oyin o le gbe dani bayi esa onini ma pari e ma wa lo bi on keji ti o le okunko a ma ji lowo eniyan o ni ogo glory for glory lati ola ati sunday esa o ma ni agbara ogo fun ogo esa eyin kan gbo mi eni oyin yen lowo e gbadua ifunra yin ma je ri ikoro losu ma je je ikoro emi atomo mi sori to ba wu e ko gba emi ati le mi ma je je ikoro ma je ma ikoro gbe oyin e da mi o ma je ma ikoro ma je je ikoro mi o fe ikoro losu karun ma je je o ya adua
2: oruko jesus
0: ma ya dada le aga
2: ma je je ikoro
0: ma je je ikoro
2: ma je
0: je ikoro
2: ma je mo ikoro
0: ma je mo ikoro
2: ma je mo ikoro losu karun
0: ma je je ikoro
2: ma je
0: mo ikoro
2: losu
0: oba won ba
2: ma je
0: je ikoro
2: ma je mo ikoro tile tile
0: bi da
2: mo ikoro
0: ma je je ikoro
2: ma je
0: mo ikoro
2: olu ma je
0: mo meta jesus Oluwa wa
2: amen
1: amen amen
0: Sheri gbogbo eyin ara abekuta ni ma be laaro Esa e gbe oyin dani laaro ninu ipade Olorun kankan ni sapo Esa o ma ni agbara e be mo bi o wo bi bo ti e je kekere je wa ni owo e to ba je pe lati January o ti ni iriri adun oluwa ran mi loni wo bi in ti won pe ni adun esa o ye ke eyan to wo ke eyan to jade laye be ni sa eyin ti won ki je ke to adun wo ni leyin oluwa ran mi si yin gbogbo eyan ara abekuta aro ima ni agbara ni sapon to ba ni ori ofe iwo na darapo aro iloluwa ran mi si yin o wo bi wa gba omi olorun kankan bo iwo gbe oyin dani gege bi oluwa ti ran mi toro ma ni agbara ago mefa la

0: 17, 42, 90, 47, 20, 17, 42, 90, 47, First Bank in here. Comfort Life Mission International, ni you to be daddy. Fumbo Benny Toba say, for verse, sorry, only I can say, think I can't let out of his say, got off away, polo. It all what dad you. As a Bibendi Tafe Kalunioko, you will Ezra chapter 7, Titiwa chapter 10. Ezra, case Estau, Ezra chapter 7, Titiwa 10. Bugbe yomo lon ti won bi e wa konle eyin te mark wedi anniversary yen wa konle juna me kapa aladasha mo so tele agbara olohun ti mu ni lo bi giga ko wonu ipin rawo yin e lo tayo ke serere adara fun yin happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni wo ni mo fe so testimony 08088 71 65 66 08088 71 65 66 send the message ire atanu ko ba yin
1: Lagilu FM 96.7
2: Lagilu FM jagaba gogo retio ma ro wan so
3: alaga wi o alase nla o oro to ngboro mi oro to sise oro oro ta fi da oro oro to npe oro nise eri awon woli asiwaju ogun la lo akeyi ogun labo akiki to oloruko nla oloruko egba gbeje ada ogun pada fun o oluwagba ope eni kan de gbo mi bayi ogu aseti to pin boja loruko jesu ogun yen ta aseti yen ta so mo tan pe lasete ke eyan ma dowo le nkan ko ma bere nkan ki kan yan ma wa ni aseyori ko bo si ase party ogun nla ni ogun yen sha ogun yen di awati mare ka to ka ata kanna emi awon woli o mo gbadua obirin te deru mo lara yi maria ka ko ni like I told you ide to fi di ori ye ide yen ja loni mure kata yaba ide yen ja patapata ide yen ja patapata alagbara to gba si okuku lori aye ewo obirin ato ma re ya ko deni na ba kali o da je so bi eleyi alagbara to gba si okuku lori aye mi lori aye re lori aye omo wa bayi ni mo so bibeli ni apase nkan o ni o muse o ni ka gbe mo nkan o ni o de fidi e mule ni bo la mi yen ti du o Oya, angel olugbeja. Oya ko dire igbenija. Dire igbenija. Dire igbenija. Dire igbenija. Dire igbenija. Dire igbenija. Dire igbenija. Oya ja. Ja. Me wa nija. Me wa nija. Me wa nija. Me wa nija. Me wa nija. In the name of Jesus. Ah, and the canita lo wa nbe duwa. To ba je ko se ngbo mi nigba koko. Oruko mi ni Woli. Hi O. Aji lori atamata se. Jile se ranse Christ Artillery Crusaders. CAC atamata se ti olorun ba gbe bujoko agbara anu re kale si oluwo lona to dete egbe da ni padan ah to ba tun dojo sunday on the 10 o ba wa tun shibudu agbara yi o nibi ti ase tin rin nibi ti yanu tin sele nibi ti ide tin ja nibi ta weyan tin do menira baba ise ame ogun ta ye gbagbe si olara ya ko kabaria mama you wanna shame o ya shame to mo to mo gbogbo eyan ogun ti aye gbagbe si olara dara ye fi wa da wa ma to fi pe wa lologo ogun ye jabo ogun ye jago ogun ye ko lara wa bibeli sha ti ko pe eru yo ba wa lejo wo de fi bel bodu ati faya nla wo fi sako be call of wa ni bodu ogun fara sisi ni bodu ogun ye fara pa mo si Soya ina ko gbe jade ina gbe jade ina gbe jade ina gbe jade asha ti ko we re pe ina saju ogun oluwa oh my god o da pa won te ro mo ra ina jade ya to ka pa kore ka soda kalia ni gbogbo bi te tin shame ogun to fi da wa ma ogun to da yeye wa sile ogun to fi wa seleya ogun ti o je alerin ogun ti o je alayo ogun ti o ọpẹ sílẹ fún wa ogun yẹ ṣẹlóni ogun yẹ ṣẹlóni ogun yẹ ṣẹlóni ogun yẹ ṣẹlóni ogun yẹ ṣẹlóni ogun yẹ ṣẹlóni ìdè jẹ in the name of Jesus ha wọn dẹ ní gbàdúrà fún mọ máa gbẹlagbẹ o n sìnkì o n lala burúkú at the same time àwọn ọmọ tún dẹyìn kọ torí pé wọn dààmú àwọn ọmọ tó bí ìwọn dẹkọ ló ń dààmú wọn o ayé ló ń dààmú wọn àṣà ọtá ayé bá fi ṣe ni wọn fi ń bú ni ogun ọjọ alẹ mama yà mí ni kò ṣe onílogun yẹn ṣá ráàkà tó bàríà àdàbí bí obìnrin bá bímọ tọmọ yẹn bá tún lè padà gbá bẹẹ wọlú bí ò bá ti ṣe ṣe àdàbí dájẹ ìbí bá dà jáde kò lára obìnrin tó tún padà sílẹ bí ò bá ti ṣe ṣe èmi pàṣẹ nítorí ó ní àpàṣẹ òkú àmúṣẹ ó ní agbìmọ káàsì fìdí ẹ múlẹ báyìí ni mo sọ pẹlú àṣẹ ogun yẹn ṣẹ lónìí ogun yẹn ṣẹ lónìí ogun yẹn ṣẹ lónìí in the name of Jesus wá gbé eléyìí o ẹni tó máa ń gba iṣẹ yìí ni ó máa ń gba iṣẹ ni ṣùgbọ́n wọ́n ti di ọ̀nà iṣẹ tẹ́lẹ̀ kò sí iṣẹ́ tán kì í fi ń lọ ẹ̀ ń sì wọ́n kàn fún ẹ ní promise and faith ni iṣẹ́ ọwọ́ tó ṣe wá ní owó wa kọ́ kó tẹ́ ṣẹ̀tàn wọn tó ní fún ọ olúwa ní kí n lọ gbọ̀dúà fún ọ àmọ́ ẹ̀mí àwọn wòlíì ní kó lọ gbégbèsè kan wọ́n ní kó lọ wo abirun tàbí bí alágànná tàbí alágànná kan tẹ́bí ń pa wọ́n ní kó lọ ra oúnjẹ fún wọ́n dẹ̀ ní kó tún ra omi fún olúwa ní bó bá ti jẹ́ tó mu omi yẹn tí ara bá ti tù ú onímọ̀jẹ̀mú ló máa bẹ̀rẹ̀ nǹkan ọ̀tún wọ́n máa pè ẹ́ síṣẹ́ lọ́tún àtòsí ni gbogbo ká dẹ̀ máa lọ déédé ogun yẹn ṣẹ́ láyẹ̀ ní friday òní yìí apá ni agbára o gbogbo ẹyin tẹ ń gbọ mi pátápátá ní gbogbo ibi tí kàn yìí ṣiṣẹ dé ẹ lọ múra múra láàárọ yìí o àárọ ní friday tètè gbéra bí aago méje bá ti ń lù báyìí tó bá fẹ́ rí mi bí wòlíì kó o ti tètè dé bí ọwọ́ aago méje mádàgbàgbé omi àjípọn yẹn olúwo ló ń bọ o lọ́nà tó gé tẹ́ gbẹ́dá aago méje láàárọ yìí olúwo lọ́nà tó gé tẹ gbẹ́dá níbi tán pè ní atamátàsí olúwo tó wà lọ́nà tó gé tẹ gbẹ́dá níbi tán pè ní atamátàsí agbó eléyìí o mọ́ mú ní ṣeré ṣeré o mọ́ mú léré o ọlọ́run ìpè àti májẹ̀mú rán mi ní ṣẹ̀kàn sí ọ ẹ wá wò ó tó o bá dẹ̀jà wà á mọ̀ pẹ́ nínú ìyá o lórúkọ jésù àná pẹ́ nínú ìyá olúwa tó bá ti ṣe tán kò sẹ́ni tí ò lè gbé dìde o nígbà tó fẹ́ gba ìsírẹ́lì lọ́wọ́ gòláyàtì ìwé samuel kínní orí ẹ̀ kẹtàdínlógún fọ́ samuel chapter 17 bíbélì jẹ́ ká mọ̀ wípé dávidi ọmọ 17 years ló lò gbogbo jagunjagun wọn rí ṣe o gbogun bá lè pátápátá kò mọ̀ sẹ́ni tọ́lọ́run ò mọ̀ lè lo arán mi sí ọ ogun rẹ̀ ṣẹ́ ọlọ́run atamátàsí ló rán mi sí ọ tí eléyìí tó ń bọ̀ lọ́jọ́ sunday ẹlẹ́ẹ̀kan lóṣù yẹn tá ń pè ní èmi lẹ̀rí kan ìṣòro ni o a máa ń ṣíbùdó agbára tó ti ń gbọ́n pa yẹn bàbá dẹ̀ ti ṣí àwọn èèyàn máa gún lóru mọ́jú tí ojú bá fi máa mọ́ ìyanu bá bẹ̀rẹ̀ wàá rí ìyanu ọlọ́run mọ́mí àti dádì kí ló fẹ́ wá ṣe ó fẹ́ wá kígbe sọ́lọ́run lọ́la bíbélì sọ nínú exodus orí èkejì exodus chapter 2 ní verse 23 àti 24 ìyẹn ẹsẹ̀ ìkẹtàlélógún àti ìkẹrìnlélógún ó ní ó sì ṣe lẹ́yìn ọjọ́ púpọ̀ lísì tù mí mi ò mọ̀gbà tó o ti ń bá ṣòro bọ̀ gbọ́ mi dáadáa mi ò mọ̀ ṣòro tó o ti ń bá pàdé àárẹ̀ kẹ̀ṣàkà ní nàbà àdẹ̀sẹ̀ rán mi sí arábìnrin kan ogun ọ̀rọ̀ ọkọ ni ṣòro ẹ o olúwádẹ̀ lákòókò ti tó báyìí òun dẹ̀ fẹ́ dẹ́ sí ṣé ọgbọ́lọ́gbọ́ ogun yẹn máa ṣe in the name of Jesus ọkùnrin dry cleaner tó fẹ́ travel out olúwa lágbára àwọn àgbà náà fi ń dẹ dúó ìwọ ni kó mọ̀ wá dẹrẹ dúó ara àwọn tájọ́ máa gbàdúrà lọ ogun yẹn máa ṣá ìkákò nínú abá kẹsàn wọ́n ń bá mi sọ lórí abiyamọ kan ọmọ rẹ máa ń mọ̀ mọ́kún mọ́ ni ó dẹ̀ ń bá ẹ lọ́kàn jẹ olúwa ní kí n gbàdúrà fún ọ ìbànújẹ́ lórí ọmọ yẹn òpin dé síbà yìí kà tó bàrí kẹsàn oh my god wọn bá mi sọ lórí ẹni kan bí ṣáìdì ẹ kankan lè dídùn ní nígbà tó fẹ ní stroke olúwa ní ipa òun ká ó ní agbára bàbá ká o agbára jésù ká ó ká yéye agbára bàbá ká o agbára jésù ká gbogbo ìṣòro tó wà ní ayé wa o agbára jésù ká wo bí ipa onímọ̀jẹ̀mú ká ẹgbọ́n tó sọ ó ní ó sì ṣe lẹ́yìn ọjọ́ púpọ̀ mi ò fẹ́ mọ iye ọjọ́ tó ti wà lórí mátà yìí o lórí kéèsì yìí o mi ò mọ iye èèyàn tó ti dá sí o mi ò mọ iye ibi tó ti lọ náwó kiri o mi ì mọ ìgbésẹ̀ tó ti gbé o àmọ́ onímọ̀jàmú sọ fún mi pé àkókò ti tó báyìí nígbà tó ń bá mi sọ nínú ìwé ẹ̀sọ́ ìwé tó ní lọ wo ìwé ẹ̀sọ́ ìwé wa sọ verse 23 chapter 2 verse 23 ó ní òsè lẹ́yìn ọjọ́ púpọ̀ tí ọba ejíbìtì kú dàstírè ti pin títí tó jẹ́ pé àfọkànsí ti tà sí tí àdéhùn ti yẹ ó ní àwọn ọmọ ìsírẹ́lì sì ń gbin nítorí ìsìnrú náà wọ́n sin ẹrú wọ́n àwọ ejíbìtì bí ẹrú o ṣùgbọ́n wọ́n dé ejíbìtì tán wọ́n di ẹrú ẹgbọ́ àìmọye náà ló jẹ́ wípé simple matter love love ló fi bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbéyàwó love love ọjọ́ kìíní àná ti dogun o ọkùnrin ti ń regret obìnrin ti ń kábàámọ̀ expectation ìrètí ńlá ló fi kówó lé business yẹn o at the end of the business ti di ìjọba ìgbèsè ti lọ bí ọlọ́lọ́ ọjọ́ tó fẹ́ gba gbóyè gúlé lántàgbà pálé lẹ́ńtà yẹn ẹjọ́ tó fẹ́ lọ yáwó yẹn kó lè dín púpọ̀ ló sọ àṣẹ kó bá lè tó náà bá lọ àìtó náà bá padà rọ̀ ó ní ó sì ṣe lẹ́yìn ọjọ́ púpọ̀ tí ọba ejíbìtì kú àwọn ọmọ ìsírẹ́lì sì gbin nítorí ìsìnà ó ní wọ́n sì ké ìgbé wọ́n sì gòkè tán ọlọ́run lọ nítorí ìsìnà ibi tí mò ń lọ rèé o ó ní ọlọ́run sì gbọ́ ìrora wọn mọ́ mi mi ò mọ ìrora tó ní mi mọ̀ dààmú tó ní bí ọlọ́run bá ti lè gbọ́ nọmba wán ọ̀nà àbáyọdé nìyẹn bí ọlọ́run bá gbọ́ ìrora bí ọlọ́run bá gbọ́ ìrora ènìyàn àṣetìyàn kan pa kákó fún ẹni nọmba fọ bí ọlọ́run bá gbọ́ ìrora ènìyàn ìtura kan máa dé ní nọmba fáì bí ọlọ́run bá gbọ́ ìrora ènìyàn níbi tí ọ̀nà ti dídé ìrọ̀rọ̀ pé kò sọ́nà bẹ́ẹ̀ èèyàn kẹrin pé ọ̀nà ńlá ni ṣáàrin nọmba six tí ọlọ́run bá gbọ́ ìrora ènìyàn gbogbo ohun tí èèyàn fi nira ń ṣe tẹ́lẹ̀ àwa bọ́ sí ìtura ẹ̀jẹ̀ sọ pé nọmba seven ibi ìrètí èèyàn ò mọ̀ pé òun lè dé àwa débẹ̀ ẹ̀jẹ̀ sọ pé nọmba eight ní ti nọmba eight yẹn gbogbo ohun tó ti ń dẹ́rù bà yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti jọba lé yàn tẹ́lẹ̀ èèyàn ò wá jọba lé kò ní dẹ́rù bà yàn mọ́ ẹ jẹ́ kí n sọ pé nọmba nine níbi nọmba nine yẹn ni wípé ọlọ́run ó wà dìde bí olùgbèjà fún yàn yí àkàpọ̀ òrìnà sẹ́kẹ̀tàlì láti òní olùwàbẹ̀rẹ̀ sí gbèjà wa ó ta rò pé kò pọ́sibù àwa bẹ̀rẹ̀ sí pọ́sibù ìrànlọ́wọ́ máa dìde àánú àwa máa fọ àwa dàbí pé èèyàn ló mọ̀ ọ́ ṣe ó ní àánú ló gbé mi débí àánú ló gbé wọ débí ọlọ́run wá ló ń ṣíjú àánú wọ solution dé ni àwọn èèyàn máa ń sọ ẹ̀rí o lọ múra lọ́la o ibùdó agbára àánú ló ń bọ̀ olúwo ló ń bọ̀ ní àtàmátàsí kí lọ́lọ́run ní kò ṣe ṣé a rí gbogbo ìgbà tí ọlọ́run bá ti ní ẹ lọ ṣe kankan ṣé ẹ mọ ohun tó máa ń sábà ṣẹlẹ̀ ọlọ́run á sọ pé báyìí ni kẹrin gbà táwọn ọmọ ìsírẹ́lì fẹ́ kúrò nínú ìgbèkùn yìí olúwa ni ẹ lọ wá ẹran kan pa nílé sílé ẹ fi ẹ̀jẹ̀ rẹ̀ sí àtẹ̀rígbà yẹn síwájú ilé yìí ó ní áńgẹ́lì kú máa rùn ọlọ́run wá fi ẹ̀jẹ̀ jà ó dì ẹ̀ fi kú gbèjà àmì ni kò ṣe ọlọ́run máa fẹ̀jẹ̀ gbèjà wa ó máa fi kú ọ̀tá wa gbèjà wa in the name of Jesus abájọ táwọn èèyàn sọ ẹ̀rí bí ọlọ́run bá ti sọ̀rọ̀ bí eléyìí ẹ̀rí màmá ń pọ̀ o ẹ jẹ́ káwọn èèyàn fún ẹlẹ́ra wọn fẹ́nu ara wọn sọ tọ́lọ́run ṣe.
4: orúkọ mi ni adílẹyìn ọládúmẹjì láti ìlú ìbàdàn bẹẹ mo dúpẹ lọwọ ọlọrun bàbá mo dúpẹ lọwọ ọlọrun ọmọ mo dúpẹ lọwọ ọlọrun àtàmátàsí ní oṣù tí yóò kọjá lọ ní ọdún tẹn mi ò dìbò yìí ẹgbẹ́ mi lónìí ti wá láti àbújá wọn gbọ́ program yẹn látàbújá àti wọn wà náà nìbàdàn ṣùgbọ́n mo dúpẹ lọwọ ọlọrun pé tí mánìkì máa sọ ìrìn àjò ayé mi látòyìn àní fún òní ṣùgbọ́n mo dúpẹ lọwọ ọlọrun pé gbogbo ọjọ́ tó ti bẹ́ ọlọ́run ṣe nínú ayé mi ní oṣù tó kọjá lọ nígbà tí mo ń lọ gan ní oṣù tó kọjá yẹn ayáwó mú tọ̀ takọ́tọ́ fún òbí mi ṣùgbọ́n fún orí tọ́lọ́run ṣe nínú ayé mi gbogbo ọjọ́ tó ti pẹ́ yẹn èmi omi gátó ìbáyìí àwọn èèyàn alábàbùjá bá wà bí lónìí bẹ́ẹ̀
5: wọ́n ti wọ́n látàbùjá.
3: Ẹ̀gbọ́n mo ti sọ àwọn ogun kan wà sàtẹ̀yàn fi ń gba ṣọ́wọ̀ lọ́wọ́ àbúrò àwọn ogun kan wà téèyàn fi ń yá bàtà wọ̀ lọ́dọ̀ rẹ àwọn ogun kan wà wà téèyàn ó máa jẹ gbèsè mọ́ gbèsè ó wà máa fi ṣẹ̀sìn gbẹ̀gbà téèyàn bá ti sọ pé ogun yẹn pọ̀ ẹ má jẹ́ ń sọ àwọn ogun kan wà jẹ́ pé téèyàn yẹn téèyàn gan bá ń sọ á máa sọkún ni téèyàn gbàdúrà fún èèyàn kan ogun ayé wà tèmi ṣẹ́ e ma ja gbagbe oni ma ja mu ti so o nbo ni oluwo lona to gete egbe dani atamata ti
5: yes sir
3: emi awon le so wipe gbogbo eni to ba e lo pun mi ajipon
5: omi ajipon
3: omi te eyan ajipon laaro ko to so
5: yes sir
3: emi ma ba eyan lagbes ma ni bi ago marun abi merin ko ti jade
5: beni o
3: ko ti bo si di kan ga yen ko e be ni to ba je ti odo ni ko ti ji lo pe nigba to ni le pade eyan to a soro si
5: yes sir
3: wa to ba wa wole tan wa bora si o wa wa so wipe omi ajipon ti nru
5: omi ajipon ti nru
3: ati pe to ba so mi lọgbọn kan kin repa emi awon le so pe awon kan wa ti aye ti sa logbe aseti eh be ni ogbe ogo pe amu ba ogbe ti je ka won eyan se laya ami buruku na pe be ami tan ri laye eyan tan kin se lore ami tan ri laye eyan tun je pe won kin fi sa nu e ami tan ba ri laye eyan tun je pe eyan ade ma da mu ko ni roro ran lowo oba won ba so pe o fe pare
5: won
3: lo je pe omi ajipon yen lo ma lo pon wa wa bora si o wa wa gbedu asi to ba ti gba si to mo gbe bo oh my god wa pon mi je ko to 10 liters
5: yes sir
3: omi to tu e we le kan soso
5: we
3: o ni ko gbe wa ha emi awon le fe pa awon kankan renu aye oh my god to ba le ri to wa wa dupe emi mo ko ti lo ka kiri o ko si bi to o ti de o sugbon olorun setan lo fe down si e o mo gbo igbe awon omo israel aye pada de bere e je ka lomi o tun so eri ti
5: yes sir I don't know. Bita tin gbadura lo owo to ba mi debi ni jejo ni 17000 so emi mi sha ro mo ise ranse to lori afese nikan mo ti ma nse nitori to mo mi nkan to se yen mo de ti salary fun iyan lo kun ti e mo wo pe ah ba ti pe wo kan ma jade mo ni mi fe nkan to se mo ise mi fe mi fe tori to mo mi nyan mi ti pe nkan to lo nse fun kini ko nkan kan se mi tele o je ko ti pe mi o ti e lero emi o gbe yan sokun to mo mi yan sha ro wa le mi to ba ti pe wo kan ma jade mo ba ni adamaje mo ma jade mo na le ri wole ko te ko mi sha gbadura yin ko ti ko se nigba ti sha mo sha wa dele mo ra mi meji ati tu ko mi bi mo ro wa tun nko ti mo fe so nbe ni pe tele tele tin ba fe so ko mo fe to ito ati ma sare jade mi ni control ara mi mo ti e ko ni mi le control ki se gbogbo ba be to ko ni mo ba waju mi o so fun idalohun kan a mo mi gan mo ti mo o ko le so pe mo ni so fun gbogbo a ma tete e ti dagba kini kan be ti ko to ya ni le mi
3: ah awon ma lo ti dagba o le so fun mama pe mama won run to mo soro jade enikan ogun a finish e si gbangba oluwa ba wi la yewa o fi time so fun mama awon gbo oru o ogun o le so fun mo sugba awon mo pe nkan se ya won ambi amọ ma ku roju o sibe ko ba yen wa tomo lo ba wa je gbadu afabi yamo yi o ni sasenu lori omo abi amọ ku oro omo tomo lo su lo ba wa pelu to nse e je ko mi ni ma soro si waju ama ki ma ba gbagbe o ni friday oni yi
5: deni yes sir
3: oluwo lo nbo lola o oni majemu ni ko maduro le
5: deni o
3: ha toro fe segun lola fun o ago meje la aro lo ti ma de
5: yes sir
3: gbogbo to ba fe ri mi bi woli ha ko le lanfani ma so pe to ba dodo woli iwo ko lo ma so to ba wa emi mimo ni o ma gbenu mi tu asiri ogun re ibologun yen gba wa ki lo sele ki lo na bayo o peju ago meje ko ti tetede ko le ri number gba atamata se lo nbo ni oluwo lona to gete gbeda nibado lati wo road woko to lo si oluwo junction ni kan je so oluwo junction to ba ti wa do oluwo junction go ke soke legbe pharmacy ko ni ko kada ma gbe bo latamata
5: sa
3: sogun to ba nbo lati pinle osun tabo ndo abekiti oko to ba ti gbe yin e ti ma so fun pe oluwo junction le ti bo bole te ba ti bo oluwo junction e wo waju yin e ti ri awon e ti ri pharmacy kan be olokada wa nbe so pe atamata se lo lo o ya madam e continue
5: ni kete ti mo de ile ti mo de se to mo de juju fun ra ni mi o mo mo condition yen mo de lo toto ni ni je mo ba ma to ja mi le ni
3: eh madam o to sara eh eni to ma to sara tele o je pe yo ma sa lo ba ko ni mo gba ti to n gbo oluwa ti dowole olorun ma dowole wa ti ni eni so madam an gbo yin o
5: ba mo ni ki fun oni oni yan mo ni to le
3: o ti e ti raye pa awon omo
5: lo ni so fọlọ mo gbo lo lo to ngba ti ma jade fun bi 200 pere lo ku lowo ni ma yẹn tọ ni mo wa fi ọmọ mi mo ni ko transfer o bẹ fẹ di dala rin ati ọmọ mi agba yẹn ni bo bẹ ti lo bi agba e ma ma na ọmọ mi bọlọ n ṣiṣẹ fun mi yẹn jẹ ki nu e keji ni pe kini kan o tun ti ko ma n ṣe ni lagbara tẹlẹ bi pe mo ni ide eyan gbọ bẹ́ẹ̀ sì gbà tí wọ́n yìí wà láyé wọ́n máa ń sí àgbẹ̀ fún mi wọ́n máa ń sọ fọ́lọ́ mi ní òbí ẹni torí kí ní ìṣe àṣùgbọ́ kankan mọ́ mi tẹ̀yìn dáhùn bẹ́ẹ̀ tí mo dẹ́ nìkan ó máa ń ó tútù mi ẹ̀mí ìṣàgbọ́ ìgbà tí wọ́n mi tẹ̀wà ni wọ́n máa ṣàgbọ́ mi ò dẹ́ ń sọ fún àwọn ọmọ mi orí òkè yìí gba tí wọ́n wá délé ọmọ mi lẹ́jà sọ́tẹ́ ṣé ẹ̀rí wòye kí wọ́n sọ fún yìí mo ní ọ̀rọ̀ wòlíì pọ̀lẹ́lẹ̀ àti ẹ̀rí wọn mo ní bẹ̀ẹ̀dẹ̀ mi mọ̀ pé ogun ti ṣẹ́ ẹ wá ní kí wọ́n ti ẹ̀ sọ́tẹ́ ká máa ṣe iṣẹ́ rí wòye kẹ́ máa ṣe mo ní ṣé orí ti sẹ́yìn gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan mo ṣáà jó mùúyọ mo rẹ́ ni mo ṣe
3: kò lè sọ pé ìtọ̀ tó òun tọ̀ ò tọ̀ mọ́ o ìwọ náà máa lẹ́rìí a máa lẹ́rìí ogun máa ṣá ìdèyàn máa já a máa rọ́nà àbáyọ ìdẹ́nẹ́ mọ̀ jù sọ ìwọ ní kò kàn gbọ́rọ̀ kan wá o kí wọn náà lè délé kó jó ò ń bọ̀ olúwo tó wà lọ́nà tó géètì ẹgbẹ́dá àtàmátàsé náà ń pè bẹ̀ wọ́n bá ti wọkọ̀ ní wo road àbó ń bọ̀ látọ̀nà géètì àbọ̀lákẹ́ àtàdégbà ìlò ti wọkọ̀ ṣáà sọ pé kán jẹ́ sí olúwo junction tó bá ti bọ́lẹ̀ lólúwo junction ọ̀tọ̀nà tó géètì ẹgbẹ́dá lólúwo junction wa o wà á wá sọ wípé àtàmátàsé ló lọ ìwọ road sí olúwo junction olúwo junction sí àtàmátàsé àyànfẹ́ o kò mọ̀ tí ìtàn síbẹ̀ kò ìtàn síbẹ̀ ẹ jẹ́ wo ẹnìkan náà kó o náà tún sọ tiẹ̀.
6: Mi ni ìyàbọ̀ láti Airport lọ́pọ̀ tí mo bá lò nílẹ̀. Ìlàjọ bíba ìkẹ́rì ní pí sí méjì ẹ̀rí alákọ̀ọ́kọ́ ni wípé mo yan ọlọ́run àtàmátàsé lógo fẹ́ gbẹ ẹnu ọ̀nà ṣọ́ọ̀ṣì wọlé màmá ragan náà mú ni tí mi ní lè dẹ́sẹ̀ gbé.
7: Ìgbà tí ọkọ̀ wọn lákọ̀ọ́kọ́ ṣe ẹni gbẹ́sẹ̀ wọlé fúnra yín.
6: Mi ì lè gbẹ́sẹ̀ wọlé rárá àti rárá ọmọ mi tá a jọ wá mo fọ́mọ ni mo fọ́mọ níbìkan mo fọ́mọ gànà lápá kan ni mo fi wọlé gísì ni díẹ̀ ẹsẹ̀ rí wípé mi ì kú ṣubú kò sì lójú kì í dẹ́ ẹ̀rọ mi but mi ì lè fi lé lẹ́rìn owó tí mo ti wá ná kí n tó débí ó ti lé ní 400,000 tí ó dẹ̀ tún wọn fẹ́ yí pé tí mo bá lo nǹkan mi báyìí màá bí ibi tí màá fẹ́ bí fún àti pẹ̀rẹ́ tá a ti ṣe gbogbo rẹ̀ tá a ti lọ gbá tá a ti lè sí náà.
3: Wọ́n pẹ̀ràn yeyeye ẹnìkan gbọ́ mi ogun tó ń gbowó dànù lọ́wọ́ ìwà tèmi ogun yẹn ṣẹ́ ogun yẹn ṣẹ́ ogun yẹn ṣẹ́ ogun yẹn ṣẹ́ in the name of Jesus. Ẹni tí ò lè dáná jẹ́ nílẹ̀ tó dẹ̀ ń pàdánù mọ̀mọ́ bàbá yìí wà á bọ̀ olúwo ló ń bọ̀ lọ kí n má bàa gbàgbé kí wọn náà má bàa gbàgbé omi àjíkan omi téèyàn máa pọn láàárọ̀ kó tó bẹ́nikẹ́ni sọ̀rọ̀ ó lè jó omi odò ó lè jó omi kànga ó lè jó omi bọ́ o wàá kó máa pọ̀ ó máa tó ẹ wẹ̀ o omi tó máa tó ẹ wẹ̀ ni o ẹlẹ́ẹ̀kan ṣoṣo omi yẹn ló máa pọn wàá wá bọ̀rẹ̀ sí o wàá wá gbẹ̀dúà bọ́ ṣẹ́ omi lọ́gbẹ̀ kì í nípa gbogbo ipa tí ọ̀tá fi sára mi tó wá ń dà mí láàmú olúwa bá mi wẹ̀ dànù wàá wá gbẹ̀dúà ní gbogbo ọ̀nà tó bá fi mọ̀ gbà omi odò àjíkan kì í rú gbogbo tó ń da ayé mi rú olúwa yanjú ẹ̀ pátápátá tó o bá gbẹ̀dúà yẹn tán ó bá wá fẹ́ rí mi bí wòlíì o aago méje ni kò ti wá gba nọ́mbà kò ti dé láàárọ̀ àárọ̀ ni o kì í ṣe ṣọ́ òru o àárọ̀ ni o aago méje láàárọ̀ àmọ́ tó bá jẹ́ ti àdúrà yẹn aago mẹ́jọ la ti máa bẹ̀rẹ̀ wà lẹ́rìí tó o bá wá bẹ́ẹ̀ tí ì sọ tiẹ̀ tán.
6: Kò sí nǹkan kan mo gba abẹ́rẹ́ kan dé yí pé abẹ́rẹ́ yọ kan 7.5 mo gba márùn mo gbo ní 3,000 mo gba márùn mo lo oògùn ó ti sú mi bẹ́ẹ̀ yàn bá wọnú sitì rúmù wa gan báyìí òru oògùn fẹ́ lè dé padà pé kí nìkan
7: tó ṣe. Ẹ jẹ́ kí n sọ ọ̀pọ̀lọpọ̀ ohun ìyàtọ̀ láàrin ọ̀fà àti àìsàn. Àìsàn ló lè fi hospital tàbí tó lè fi oògùn ọ̀fà bọ́ọ̀lù ọ̀dọ̀ dókítà bò lẹ́nu ìwé ẹ̀ kò lè lọ torí nǹkan tó ní í ṣe pẹ̀lú owó ayé ni ẹnì kan ṣàmì
8: lórúkọ
7: jẹ́ ẹrù ayé ọ̀fà ayé tẹ́jú sí wọn lára
8: lórúkọ
7: ó yẹ kó jẹ́
8: náà.
6: Ṣùgbọ́n lẹ́tà tí mo ti bẹ̀rẹ̀ sí ilé wá sí ìgbà yìí ìlọ náà ti gbà kóso débi wípé ẹran tó wà níbi tán nìyí ó yẹ kó bẹ̀ẹ́ tẹ́gùn dúró lọ́tọ̀ tẹ́ ẹran dúró lọ́tọ̀ rẹ̀ ìdá mi ìjẹ́ ṣubú mi ìjà sí kòtò kò sí lórí ìdá ẹ̀rọ mi bọ́ọ̀sì mi ilé fi lérẹ́ rìn ṣùgbọ́n látìgbà tí mo ti ń wá sí ìgbà yìí ọlọ́run ti gbàkóso mo ti lé rìn gbogbo nǹkan tí mi lè ṣe mo ti ń ṣe but mo yọ ọlọ́run lógun mo yọ ọlọ́run àtàmọ́tàṣe lógun torí ó ṣe tó ó ṣe pípọ̀ nínú ayé mi ó ṣe tó jọ mí lójú.
7: ó máa gbà bí mo fẹ́ bèrè èló ni bíìlì ta
3: ìwọ lẹ́ríkà ó máa lẹ́rìí gbọ́ mi olúwo tó wà lọ́nà tó gé tẹ́gbẹ́dá ló mọ̀ ti won pe ni atamata si ideja o ni awon mo israel si kigbe olorun si gbo won olorun ma gbo iwa ti mo bairo re ko je fun eni number mi ko pe emi mi kan ni kin gbadura fe eyan meje pere eyan meje akoko to le pe bi n ba se n gbadura fun e ma so tele fun e ohun to n se ma so igbese to ma gbe ma tu so fun e to ba de aye wa fun counseling iyan to ba tete de emi da ma so pe to ba dodo woli ko ya ko je ma so pe woli nkan bayi ni mo ba wa isoro bayi ni mo wa rara o nigba ti adura ba n lo lo ti e ti mo pe looto olorun wa lenu ise to ba wa di counseling time o le so nkan kan temi mo ti ma gbe nu so pe isoro bayi lo gbe wa igbese bayi ni ko lo gbe ona bayi ode wa to ba tu wa alaanfani si omi ati oro atamata se yen olorun se nbe temi nbe obirin lo wo ra jomi ati oro lo o de leri iwo na ma leri in the mighty name of Jesus oluwo to wa lona to gete egbeda lo nbo oluwo to wa lona to gete egbeda ona re la first support radio program yi iwo na fe da si se oluwa o kan to ke wa gbara gbara to ba ti fe kankan support radio program jo pe mi loju ese mo kan fe gbadura fe ko lo kan ni lo po ogorun eh ene kan to wu lo kan je n fe la kan number yi lo se kan to gbadu le ni ojo bo olorun se nbe temi nbe to ba se gege bi woli olorun ona la faye eni o de be siri ba ti se ni in the name of Jesus go account number na UBA ni o
8: UBA
3: 10 2 4 24 77 50 80 boda da o UBA ni o o kan fe da si tolorun lale bo de se da si olorun ma da si je idire a ja wo lo sponsor program ale ni e tabi bo yo wo to fun how to want sponsor mi o wa le se ko ma le ri eyin na ma n gbo ere omokunrin kan to je wipe bo se fi ore support wa tan ojo yen mi o te mo to o cha loan da 5000 o de n de bi ise according to him ni wa jola ti o ni pe oga nkan lo fe fun ni moto o lo wa so pe prank ni olo de ti so lo je pe o ma ju eni to ba se ore phone loju lojo e to to lo ga ba fun ni Camry lo sewe fun o kan ro pe prank ni so lo do to iwo na bo se se la o ma do to lo gba kan number na le kan si UBA
8: 10 2 4 24 77 50 80
3: Moruko to mari by Christ Artillery Atamatasi. Gole kan si UBA 10 2 4 77 50 80 Ogo ni ja o ma. A ri anu gba. Gbera bayi o ko le tete de lo ko mi ajipon yen. Omi to je pe eyan ma pon ti o ni soro pele lekeni ko to pon ni. To ba ti pa titi ago meje laaro yi ko ti ma bo. E ko le ri number gba. Ka le rira 101. O ma lagba ju laaro yi. Emi Friday yi ni Oluwo to wa lona to je je gbera lo nbo. Oh, laaro yi ni o tete ma bo emi Friday yi. Eya abe okuta e ti mo pojo Tuesday ni tin ago meje laaro na ni ni la fe nwa ni li sabi o to alegbe leja yesma every Tuesday ni tin ni la fe nwa ni bi ile eja legbe leja yesma iyan la be okuta ojo Wednesday gbogbo ala ti mo wi pe ijoku community hall London Sabo Bridge ibe ni tin gbogbo everybody wa ta ba wa ni Sagamu ta wa ni Korodu ta wa ni Mowe Bafo ibe la ma nwa every Wednesday ago meje laaro ni under Sabo Sabo Bridge ni Joko community o ibe niyan amọ ojo Thursday gbogbo en to ba ni gbogbo agbegbe Ijebu Igbo Ijebu Ife gbogbo en to wa ni Ijebu Ode Ijebu Omosi lati ma pade o ago meji losan ni ago meji losan fa won to ba fe ri mi bi woli ago merin gan ladua bere Divine Zone Event Center Divine Zone Event Center Ishewo ni Ijebu Omosi ni o ojo Thursday every Thursday ni ago merin role ni o fun adura niyan o ama to ba fe ri bi woli ago meje osan na ti ma de ara ti pari counseling ka to wonu adura ago merin kan fun eni number yi eyan meje akoko agaga iwo to fi ore support lale e pe kin kan so tele saye ohun to nse ati gbese to ma gbe kin so fo pelu number na re o 070 070 35 2 3 3 1 4 14 1 7 17 go le kan si o 070 070 35 35
8: 2 3 1 4 14 1 7 17 mo so oju oni ti wa
9: amen
8: anfani ki lo je feyan ki yan jere aye ko so emi enu a oni so emi to ba ni kan ni so to ba ti wo ko di oluwo junction goke soke ni bi egbe pharmacy yen ko ni atamata si lo lo bo ba wa ogun aye re se
9: amen
8: a oni so jobo olorun jesu oluwa
10: emi le rico olorun wa ta mata si lo so be
11: oju yala ja fun bi ojo kewa 2026 lata go me wa le menu made ma je mu yen emi le rico ipade ma je mu olo so su ni budu agbara anu tun be loluwa egbe da mado agori to sugaru ile ororo iwo so aro to pe woni io palu woni obi ji o ni lori atama ka se ba ba ti ye ya laye ma je wi pe fa ti se iwo so ni ja da go pa ja pa ni to sugaru yo ma nge bo ogun to ni wo sa ye so ba ko ba bi e eyi to ti na wole lori go foro e dagba na jesu oluwa wa fe se awo tan gbogbo e ori su e to isuna ko so jojo be ni woni yo ma pe ororo iwo so palu mi budu agbara gbogbo eyan o nji o fe si wa o never step your pants olorun alaye atawon lori emi niba ti ba ba ti ye
2: La Gelu FM, Jagaba Gogo Radio.

ẹ kú ojúmọ́. Ìròyìn yìí kàgbáńlá ayé ló ń dé sí ti gbọ́ yín láti kànnẹ lagelu 96.7 FM òkè gàjòkè eléyìí tá a kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ṣeun Àríbikọ́lá ló kọ́ mi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti gbéra ńlẹ̀ láti yan ìgbìmọ̀ tí ó ṣe ìwádìí àwọn tó jẹ gbèsè sí ìjọba àpapọ̀. Ẹgbẹ́ òṣèlú ADC ni wọ́n ti sán kẹtì ọ̀rọ̀ mọ́ ìjọba àpapọ̀ lórí látàrí bí wọ́n ṣe ní ẹ̀ka tí okòwò ní ń dàgbà sókè sí tó sì jẹ́ wípé àwọn ọmọọlẹ̀ Nàìjíríà ni wọ́n sì wà nínú kọ̀bà òlẹ̀. Ìgbìyànjú ló ti gbìnàyá báyìí látàrí àwọn tó jẹ́ èrò ọkọ̀ ojú omi tí wọ́n ní wọ́n fara káṣá àjàkálẹ̀ àrùn ti antivirus lórí erékùsù tomi ọ̀hún. Akọ́nimọ̀ọ́gbá ti Batley ló ti ṣàlàyé pé òun ó kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Livingston. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ńlẹ̀ Nàìjíríà ni wọ́n ti dá òfin kan tó wà lórí àtẹ padà gẹ́gẹ́ bí ìdàgbàsókè ọ̀tún ọ̀hún láti jẹ́ kí ẹ̀ka ti ilé ìgbìmọ̀ aṣòfin ti ìjókòó kọkànlá kó gbé ìgbésẹ̀ ọ̀tún fún ti ìdàgbàsókè. Òfin ọ̀hún tí wọ́n ní wọ́n ṣe àtúnṣe sí ni ló jẹ́ wípé kò fún àwọn èèyàn tí ń bẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún láti tẹ̀síwájú gẹ́gẹ́ bí ipò yálà sí ipò àgbà tàbí ti ẹni tí ó ní

àgbà àtàwọn ipò mẹ́ẹ̀. Ìgbésẹ̀ ìdápadà ọ̀tún ọ̀hún ni wọ́n ní ẹni tí ó jẹ́ adarí ilé-ìgbìmọ̀ aṣòfin Ọpẹyẹmí Bámidélé ni ó dábàá rẹ̀, tí wọ́n sì gbà wọlé láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ atọpinpin ọ̀rọ̀ tí ń lọ lórí ẹ̀ka ilé tí ó sì tún jẹ́ igbákejì ààrẹ fún ilé-ìgbìmọ̀ aṣòfin nílẹ̀ yìí, Yun Jibril Barau, lábẹ́ àkóso àtúntò náà. Wọ́n ṣàlàyé wípé ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà eléyìí tí kò bá ti wà nínú ìjókòó ọ̀hún fún sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ò ní láǹfààní láti díje fún àwọn ipò tó tún lágbára ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún, tó sì jẹ́ wípé sáà ẹlẹ́ẹ̀kejì tí ó bá díje ẹ̀wẹ̀ ni lọ́gbọ́lọ̀ jẹ́ eléyìí tó ní tẹ̀lé ntẹ̀lé lẹ́yìn tí wọ́n ti wá jẹ́ kí òfin ọ̀hún kọ́ padà sẹ́yìn báyìí. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ni wọ́n ṣàlàyé wípé àwọn tó wà nílé-ìgbìmọ̀ aṣòfin ni wọ́n láǹfààní láti díje nílé-ìgbìmọ̀ aṣòfin àgbà sí ipò àgbà tàbí sí ààrẹ nílé-ìgbìmọ̀ aṣòfin àgbà náà. Ìgbésẹ̀ ọ̀hún lọ wáyé nígbà tí wọ́n ní fàákàjà kan lọ wáyé láàrin ẹni tó jẹ́ ààrẹ fún ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà Yun Godswill Akpabio àti ẹni tó jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà Adams Osihomhole, níbàámu pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe àtúpalẹ̀ òfin tó ti kọ́ wà nílẹ̀. Ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin nílẹ̀ yìí lọ́jọ́bọ̀ Thursday ni wọ́n ti tẹ́ pẹpẹ ìgbìmọ̀ kan eléyìí tí ó ṣèwádìí àwọn tó ní gbèsè lọ́rùn sí ìjọba àpapọ̀ lẹ́ka-lẹ́ka àti àwọn ilé-iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka ìjọba. Ìgbésẹ̀ ọ̀hún ló sì wáyé nígbà tí wọ́n yan ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò ti Obokun Orí-Adé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún, Yun Olúwọlé Ọ̀kẹ́, gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ náà. Ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n yàn lẹ́yìn tí ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin kan Salisu Yusuf tó dábàá rẹ̀, tí àwọn aṣòfin márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ míì náà sì gbé lẹ́sẹ̀. Ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n ní wọ́n ṣe àyẹ̀wò alágbára ohun ìtọpinpin lórí àwọn tí wọ́n jẹ ìjọba àpapọ̀ ní gbèsè ohunkóhun látàrí àti jẹ́ kí wọ́n gba gbèsè ọ̀hún padà kí nǹkan kó lè sun àpò òṣùwọ̀n ìjọba àpapọ̀ bọ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ ọ̀hún, Yusuf lọ ṣàlàyé wípé ilẹ̀ Nàìjíríà ló ti wà nínú gbèsè tó sì jẹ́ wípé ẹ̀ka ìpawówọlé ni ó tún ń dínkù jọjọ. Bẹ́ẹ̀ ló la gbogbo ìkìlọ̀ wípé àwọn tí wọ́n jẹ ìjọba àpapọ̀ lówó, àwọn gan ni epo ẹ̀dá ti ń dá ọ̀rọ̀ ọ̀hún sílẹ̀ tí ó sì jẹ́ kí ilẹ̀ Nàìjíríà kọ́ yọ nínú gbèsè tó bọ́ sí. Ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ọ̀hún lọ ṣàlàyé pé àwọn orílẹ̀-èdè yìí káàgbá ńlá ayé tó fi mọ́ ilẹ̀ Nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yáwó, tí wọ́n sì ń gbìyànjú àti jẹ́ kí ẹ̀ka ètò ọrọ̀ ajé wọn ti ń ṣòjòjò kó kúrò lẹ́yìn tí àjàkálẹ̀ àrùn ti COVID-19 tó ṣọṣẹ́ yíká àgbáyé. Yusuf ńlọ́wọ́ rọ tikere-tikere ẹ̀ka àjọba láti jẹ́ kí wọ́n kó gìrí mọ́ ọ̀nà tí wọ́n gbà máa san gbèsè àjẹ́lẹ̀, bó ti jẹ́ wípé ìjọba ni ló tún yáwó ọ̀tún láti jẹ́ kí ẹ̀ka ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí kó tún gbèrú sí. Bẹ́ẹ̀ ni wọ́n ṣàlàyé wípé ẹ̀ka ìjọba ọ̀hún ni ò wá tẹpẹlẹ mọ́ àti máa wá àwọn èèyàn eléyìí tí wọ́n jẹ ìjọba àpapọ̀ lówó kí wọ́n sì gbà á lẹ́yọ-ṣọ̀kà. Ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ni ló ti bẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ bí wọ́n ṣe ń jọjà gíní yòdò wípé ẹ̀ka ti ètò ọrọ̀ ajé lábẹ́lé ni ó ń dàgbà sókè sí, nígbà tí wọ́n sọ wípé ìgbésẹ̀ ọ̀hún gan ni ò hàn lára ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà, bó ti jẹ́ wípé àwọn ọmọ ilẹ̀ yìí ni wọ́n tún ń kojú kọ̀bà olè. Inú àtẹ̀jáde tó bọ́ ta látọ̀dọ̀ ẹni tí ó jẹ́ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ ọ̀hún, Bọ́lájí Abdullahi, wọ́n ṣàlàyé wípé ẹgbẹ́ òṣèlú ti ADC ni ló wípé ìjọba ni wọ́n ń gbìyànjú àti fi ọ̀rọ̀ ọ̀hún sórí abala ojú ìwé ìwé ìròyìn, tí ó sì jẹ́ kí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà kí wọ́n má ní àǹfààní àti rò ó bóyá lásìgbò ni ó ń kojú ẹ̀ka ti ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí. Ẹgbẹ́ òṣèlú alátakò náà ni wọ́n wípé oúnjẹ ló ń wọ́n gógó, tó sì jẹ́ wípé àwọn èròjà míì náà ló gbẹnu òkè tí owó tí àwọn ọmọ ilẹ̀ yìí sì ní lápò ó ti di akúrẹ́tẹ̀. Nígbọ̀njẹ̀ kan náà ni wọ́n ṣàlàyé wípé àìríṣẹ́ àti bí àwọn okòwò kéékèèké ṣe ń dẹnukọlẹ̀ ni ló jẹ́ àwọn nǹkan gbòógì tó jẹ́ wípé ó nípa àti ìpín ní bí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ṣe ń kojú làásìgbò. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló wá fi ẹ̀sùn kan ìjọba pé kí wọ́n dúró ṣírímú láti jẹ́ kí ẹ̀ka ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà kó gbèrú sí,
kí wọ́n sì yé máa pajá lọ́bọ̀ fún ọmọ ilẹ̀ yìí nílẹ̀ yìí àti lókè òkun. Ìròyìn láti ilẹ̀ òkèèrè, ẹ̀ka ilé-iṣẹ́ tó ń rí sí ètò ti ìlera yíká àgbáńlá ayé ni wọ́n ti ń gbìyànjú báyìí.

0: láti orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ látàrí ìgbà tí wọ́n ń ṣàlàyé wípé ọkọ̀ òun ló gbéra lẹ́kùn ti Hondius ní ọjọ́ kẹrin lẹ́ni ogún oṣù kẹrin tí wọ́n sì ṣàlàyé wípé orílẹ̀-èdè ọ̀hún ni ó gbé ìgbésẹ̀ pẹ̀lú òǹkà táwọn fi síta tí ṣe ogójì ẹni ọdún mọ́kàndínláàádọ́rin tí ń bẹ nínú ọkọ̀ òun tó jẹ́ obìnrin lọ́padà jọ́lọ̀ nípè nílẹ̀ ti South Africa tó sì jẹ́ pé àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ míì náà ti ń bẹnu ọkọ̀ ojú omi náà ni àwọn náà jọ́lọ̀ nípè ti ọkọ̀ ojú omi tó gbéra láti ẹkùn ti gúúsù ilẹ̀ ti Argentina ní nǹkan bí oṣù kan sẹ́yìn ikú tó pa àwọn èèyàn ọ̀hún ni wọ́n ní ó ti wà lábẹ́ iṣẹ́ ìwádìí alágbára báyìí lọ́jọ́bọ̀ ní ẹ̀ka ilé-iṣẹ́ tó ń rí sí ètò ìlera ti kárí ayé WHO ni wọ́n ṣàlàyé wípé àwọn márùn-ún nínú mẹ́jọ eléyìí tí wọ́n kẹ́fín wípé wọ́n ti fara káṣá ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí nígbà tí wọ́n sì wípé ìgbésẹ̀ àjàkálẹ̀ àrùn ọ̀hún gan ni ló ṣeé ṣe pé kó kọlu ètò ìlera ti àyíká nínú àlàyé ti ìjọba wọn ní ìgbésẹ̀ kọ́mọ́kíá ni wọ́n ti ń gbé láti ìgbà náà láti ṣe àyẹ̀wò alágbára fún àwọn tó fara káṣá ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì dá àwọn tó kù nínú ọkọ̀ tí ojú omi ọ̀hún dúró tó wà lẹ́kùn ti erékùsù tilẹ̀ gẹ̀ẹ́sì. lábala ti aré ìdárayá ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ìyọ̀n Marvin Bartley ń lò ti ṣàlàyé báyìí pé òun àti amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyọ̀n Neil Hastings ni wọ́n ti rò wípé báyìí àwọn ó kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Livingston tí wọ́n sì ṣàlàyé wípé ìgbésẹ̀ náà lọ wáyé lẹ́yìn tí wọ́n ní kí wọ́n tún fi orúkọ sílẹ̀ láti gba ipò ọ̀hún nínú ikọ̀ agbábọ́ọ̀lù tí ó ń wẹ̀ nínú omi tó ń gbé wọn lọ sẹ́yìn ẹni ọdún mọ́kàndínlógójì náà tó ti fi ìgbà kan rí gbá bọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Hibernia, Livingston àti Bournemouth láàrin gbùngbùn ni ó gba iṣẹ́ ọ̀hún ní oṣù kínní tí ó sì kúrò ní ipò ti amúgbálẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn tí wọ́n ní akọ́nimọ̀ọ́gbá kan rí David Martindale ló lọ sínú ti ikọ̀ adarí pátápátá ẹ̀wẹ̀ lẹ́yìn tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún ni ló ń wẹ̀ nínú omi tó ń gbé wọn lọ sẹ́yìn ìyọ̀n Livingston ló ti wá ṣàlàyé wípé ọ̀jìn ni agbábọ́ọ̀lù ti ń gbà láàrin gbùngbùn náà ni wọ́n fún láǹfààní láti gba ipò ti fìdí ẹ ẹ̀ka taláṣẹ ti ikọ̀ náà fún ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó kù nínú sáà wọn. kí n tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tó ṣùyọ̀ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ńlẹ̀ yìí ni wọ́n ti gbé ìgbìmọ̀ tí ó ṣèwádìí lórí àwọn tó jẹ ìjọba àpapọ̀ lówó kalẹ̀ ẹgbẹ́ òṣèlú ti adc ló ti bẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ látàrí ọ̀rọ̀ tí wọ́n sọ wípé okòwò lábẹ́lé ló ń gbèrú sí ìgbésẹ̀ ló ti bẹ̀rẹ̀ báyìí láti jẹ́ kí wọ́n ṣe àwárí àwọn tó jẹ́ èrò tí ń bẹnu ọkọ̀ ojú omi tí wọ́n ní wọ́n ti fara káṣá àjàkálẹ̀ àrùn ti hantavirus ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ìyọ̀n Bartley ń ló ṣàlàyé báyìí pé òun ó kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá ti ikọ̀ Livingston. fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com èyí ló pin ìròyìn tó ń dé sí ti gbọ́ yín láti kànnì lágelu 96.7 FM ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti x pẹ̀lú ìtànà lágelu fm 96.7 tàbí kí ẹ fẹ́ràn wa lójú òpó ti ìbánidọ́rẹ̀ẹ́ yín facebook lójú ewé lágelu fm 96.7 túnde ọ̀làwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgúnjú ṣeun àríbìkọ́lá ń ló ti ń ròyìn akúọlá ajímọ̀ọ́ a sì kú ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa òní ọ̀sán wa sí rẹ̀.
1: La la la la la gelu FM jagaba gbogbo retio ma

IK47 nìkan ni máa fún láàyè. Wọ́n jíṣẹ́ wọn pẹ̀lú ìbọn Jésù. Thank God it's Friday. A ní ìwọ ènìyàn máa ronú ibi tó ti ń bọ̀ máa ronú ibi tó dé máa ronú.

lọ́ní ìgbà tí àsìkò tí ẹ̀. Ṣùgbọ́n bó bá ti máa rí ohun gbogbo bíi pẹ̀tọ́ rẹ ni ó máa mọ̀ bí ore. Celestial mimo. Hey! Ẹwọ́ mi lórí Facebook lágẹlú ẹ̀fẹ̀. Alleluia. Anu a ma se mi pe eto mi ni o ye ko ga mi o fun mi. Eto mi ni o ye ko re mi o saanu mi. Ogun ati ilakoja wo lo mo ti ore re gan bayi. Lowo to fun oni yeyen o tin ronu pe owo po lowo re. Boyo si ya lati batiri ti eni o mo. Ṣùgbọ́n gbogbo nǹkan ni mo mọ̀ bí orí bá ṣe tó ní ṣe fọ́ olórí. Ẹni tí ò níyàwó àna rẹ̀ kìí kú. Ipò àtàyè téèyàn bá wà ká máa lò. Ayọ̀mídé bó ni. Gbogbo ìlàkọjá yòówù tá a bá ní ẹjẹ́ mọ̀ pé àsìkò ni.

Thank God it's Friday. Ọpọlọpọ ìgbésẹ̀ tó ń gbé tí ò ti jọra wọn ṣe sùúrù.

0: ohun tó jẹ́ ẹ̀tọ́ rẹ níbòmí ó sì tún máa bẹ̀bẹ̀ fún.
1: ọ̀pọ̀ ń wájú bú ọ̀la ń ju ọwọ́ ìdùmàrè ń bẹ̀.
0: àǹfààní àtòrí ọ̀fẹ́ tó ní má sí lò torí pé irú ẹ̀dá pọ̀ irú ọlọ́run ni ò sí.
1: ó dá mi lójú ojú odò.
0: bí wọ́n rí mi wọ́n lè ṣe yìí bí wọ́n rí mi wọ́n lè ṣe tán. mọ tara rẹ.
1: àwọn bí adébáyọ.
0: ó wà ń bẹ̀ ni bó o sì ń bẹ̀ ẹlòmíì ò ṣe yóò dẹ̀ tún ṣe ju ọ lọ.
1: adébẹ́mi dada màmá mi ní jàmí àtàtà láti mọ ẹ.
0: gbogbo sẹ́ńtẹ̀ èèyàn bá ṣe kọ́ ní retí èrè lójú ẹsẹ̀. bá ṣe lórí pẹpẹ yóò jẹ lórí pẹpẹ. ṣebí kẹ́yìn ò kówó ọmọ ìjọ kókówó chọ́ọ̀chì pamọ́ wá ni. bá ṣe lórí pẹpẹ á jẹ lórí pẹpẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ gbẹ́sẹ̀ lé. ìyàwó ń yàwó òun jí ife. torí pé o ti sọkọ rẹ̀ lórí rí.

0: ìyàwó wọlé dé.
1: Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni ìyàlé wọlé.
1: Lédé.
0: Bẹ́ẹ̀ni ìbálé wọlé dé.
1: Bàbá wọn tún dé.
0: Ìyàlé
2: bàkà. Ẹ̀rọ a máa bà mí bí n bá ka bíbélì débì kan. Àṣẹ iṣẹ́ ẹ̀ka iṣẹ́ ẹbí. Àṣọ ti wà nù bíbélì tipẹ́. Nígbà tí ó bá ti ń dọ̀rọ̀ pé ipò àtàlìkà mà kó máa dàgbà pọ̀.
0: Ọmọ òun ló padà wá.
2: Ẹ̀wẹ́ jẹ́ lọ́tajà bàbá Ike 47 ti kó bọ Àdúàdé. Mo ń padà bọ̀ jẹ́ sáré tajà bàbá Ike 47 yìí. Lágelú la wà 96.7. Thank God it's Friday.
3: Lágelú FM 96.7.

All right. Okay. All right. Okay. Mo ti play Sandy now.

ẹ̀mẹ́ òbí ní gbọ́n bákẹ́ bákẹ́ ókè ǹkẹ́ ká máa kí ra wa gbúdọ́dọ̀ gbogbo omi tẹ́ ẹ ti ń lọ ọmọ àti láti máa gbọ́ ìkànnì ìkànnì ńlá ẹgbẹ̀rún rèé lágbẹ̀rún 96.7 fm òkè ga jòkè lọ́wọ́lọ́wọ́lọ́ ìdílé ìbàdàn owó yá jẹ́ kábọ̀ lòtò ìrẹ̀lẹ́ ọ̀rẹ́ ìdárayá ní ti bújọ́ wa ẹgbẹ̀rún ayé lélẹ́dẹ̀ wa nàìjíríà.

0: Game changer.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijem Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
3: You won't believe what happened yesterday.
4: Seriously. And good morning to you too.
3: Sorry, I forgot. Tea before tea.
4: All right then, spill.
2: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
5: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù May yìí, owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.
6: Gimme, gimme better food, shop.
5: Ọmọ tó bá ṣiṣẹ́ déédéé, ó yẹ kó jọ oúnjẹ àdídùn. Láti wá jọ oúnjẹ àjẹpọ́nù látọ̀gbàyè, Capital Bite lèmi àti lèmi kọ́kọ́ ronú ẹ̀ lásìkò yìí. Nítorí o méjì kọ́, oúnjẹ wọn gbóúnjẹ fẹ́ gbégbà wo bọ̀. Láwọn oúnjẹ bíi Basmatic Rice lóríṣiríṣi bẹ̀ bá ṣe fẹ́ sí, Jollof Rice, Spaghetti. Bẹ́ẹ̀ là ń tàwọn oríṣiríṣi oúnjẹ òkèlè lọ́dọ̀ wa. Pepper chicken bẹ, roasted chicken and chips, chicken crust, chicken pie àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan mímu wá tutù dọ́kàn. Ẹ lè ṣe béèrè fún combo package wa. Jollof rice and fried rice with plantain and beef pẹ̀lú coke. 3-5 nìyẹn bá dé. Tó bá wá jẹ́ pẹ̀lú chicken, 4-5 ló bá dé. Ẹja ládùn àwọn pastries wa bíi Spanish tart, sanding roll, àwọn bẹ́ẹ̀dì wa confam ni. Ó yẹ tẹ̀lé mi ká lọ síbi táwọn ilé-iṣẹ́ Capital Bites wà nìbàdàn. Wọ́n wà ní New Garage nínú ilé-epo Gas Tap, Ọjọ́ Express Road nínú ilé-epo Gas Tap, NNPC Filling Station, Ẹgbẹ́dàkú lódì Ifẹ̀ Road, Daiwi Bus Stop, Amúlùkù Ìbàdàn. Ẹ pè sórí nọ́mbà yìí láti ọ̀dà fún oúnjẹ tẹ́ ẹ bá fẹ́. 0706171 7400.

0: síwájú datmal ds jẹ́nráyè adisegun kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú artemita àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ní àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọ́dọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòǹtẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóńgálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà wọ́n fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹni kò pé ibà ò dá lágọ̀ ara kí ló fẹ́ di ọ lọ́wọ́ láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to know to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so
3: turmeric.
1: Correct. One carton of Maggi chicken flavor for you.
4: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.

0: E kaabo pada latoke lohun. Kama lanfani ati tezi waju latapa abenye. Aziz Ademola na ni mbe lakpa abi ti o je lanfani ati jekwi ke ekbo wada ada lakpa abenye. Oga wa tu di ola wolo lo jwe tu ale swagu si ti jani olo kudana lo komi. Eja bere ni to ni sepe logile de wa Nigeria. Baba zoni pa. Orin eleti a fe lo fun idije fi eye agbaye ti odun 2026 iyen orin apile ko ti work up niyan o e mo gbagbe lodun 2022 omo bibi orilede wa Nigeria olorin si wo ni Davido David Adeleke won jo ko orin ohun ni sugbon ti odun 2026 yi eleti won pe o ko orin ohun ni die die ona po ko orin ohun o fun igba elekeji ni si tele ntele omo bibi orilede wa Nigeria baba nso nipa Burna Boy ohun ati Shakira won ibi orilede Colombia won tujo lanfani ati ko orin apele ko fun idije fi eye agbaye odun 2026 na ni gege bi won se pe amu enu o to ba tin di ojo kerin lanu osu ta wa May 14 ohun na ni won ma release orin yen fun gbogbo aye lati ma taba nso nipa orin apile ko ile ti an pe amo fun idije ti ife eye agbaye bi nkan se ri lapa abe yen niyan bakana baba nso nipa idije Edinburgh under 13 ileya football competition ile ti ajo ile ti se amojuto bolu alafesegba papa julo igbemo oluko ni iyen logilede wa Nigeria Football Coaches Association eka ti ipinle Oyo ile ti won se alamojuto sugbon Edinburgh lo gbe kale ileya under 13 football championship gege bi nkan se lo bayi e mo gbagbe pe ni sori akoko iyen group A ibe lati ri sunshine sharp shooter Springwell FA sori elekeji lati ri the world honorable arole boys atasegun isori eleketa iyen group C ibe lati ri concept A Shalom Mbembe alati se atabisco isori ti elekerin group D ibe lati ri campus FC Oloya FC ati concept USA bi awon isifigabaga ohun se lanfani ati waye papa isere ti oke ibadan ilewe grammar oke ibadan ni ti lanfani ati waye sunshine won fi yaje sharp shooter mi ayo kan sodo ni the world fc won atasegun omi ayo kokan ni won lanfani ati gba bi nkan se rinu to ba tin di lola lago meji labo abisco won atalati se ni ago kan koja ogun iseju 1:20 pm lola campus won atoloya ni lojo sunday oni ko ti concept won ati Shalom Boys lago merin ni figabaga tian awon figabaga to ku o di ojo aje ojo monday ojo tuesday bi nkan se ri lapa abe yen niyan bakana Saint Cyprian Super League ile ti waye ni agbegbe oluyoro oke ofa lohun bi won se lanfani ati koju ara won ose lekerin la week 14 akere mi ohun ati adewoyin ni Fortune FC won ati Enlight won jomo lanfani ati vacation dodu Advance won ati Ademide Ali FC won ati Umbro FC ni 99 FC won ati Active won jo lanfani iyen lati jomo Waako Ewe nje won ati Omuyes ni Abiola mo Waako pelu kegbe agbabolu ti Ademola FC baba nso nipa Saint Cyprian Super League ose lekerin la bi won se lanfani ati koju ara won nu kamo lanfani ati ki olojo bi eni baba nso nipa Alhaji engineer ni won Ridwan Abdul Fatai Adewale Ajongolo happy birthday to you baba long life and prosperity igba odun ojo kan ni lagbara olohun e pe laye emi yin ogun oju yin o ni rebe gbogbo odun to po to ku te lo e ni lo ninu idera logun olohun e tin ga e ni jabo lai lai e ni duro loju kan bi omi adagun o wa sibe se fe ga to be se fe ni iyi to be se fe ni eye to awon omo yin won ni to ju be lo lagbara olohun baba e ni fodun yi sase mo bi nkan se ri lapa abeyan niyan happy birthday to you alaji engineer ridwan abdul fatai adewale ajongolo bi nkan se ri lapa abeyan niyan mo gbagbe lopin ose yi ifigabaga meji lo wa to duro dede to ni kimi dada baba nso nipa ifigabaga laarin kegbe agbabolu ti liverpool ati kegbe agbabolu ti chelsea lo la laago meji la bo lo won bakana el clasico ono la fani ati waye iyen ninu odije ti la liga to ba dojo sunday laago mejo asale lo won omi lasan ni kegbe agbabolu ti barcelona nilo ti en ba ti ta omi le clasico ile ito o ti zenu o idije league la liga o tun ti zezowo ikegbe agbabolu ti barcelona nu a gbe ikan yewo nu figabaga ohun laaro yi baba so nipa ikan nu figabaga mejeji sugbon tori akoko wa ka share mo gbagbe pe eni ni cashport eni ni cashport anfani alailegbe tun be leni awon eyan so won de confirm we iwo na mo tete lati gbenu si bo ba ra ticket meta ticket kan o le ye anfani ti o fun o ki se pe ko ra ticket kan ko tun ra kan loto o ko se meta le kan na 15 nu ka le mi ni wo ni a le yin bi mesan le kan na anfani alailegbe ni o wa ku number ti o ba number re fi gabaga 30 slot na ticket kokan 30 slot akoso mo na ti o jose ati nso tipe antenuma ileya cashport nkan le kun gbagbagbagban gbogbo ticket yen anfani meji ni o fun o yato si pe o lanfani ati fi ticket yen ko pa nu ko to jojumo iyen daily draw o tun lanfani lati je pe ticket yen ko tun form fun o ninu diji ti ko to ti ileya cashport awon eyan o je ebun owo pele ran agbo to duro dede ẹran agbo to to maalu to mu dadugbo ti gbogbo awiye mo ki o mo gbagbe pe code ti lagelu o yato si ti splash code lagelu leleyi *347*1004*2#*347*1004*2# tabi www.cashshare.ng awon eyan gbenu si gidigidi gan ni o leni ojo jimo cashport ni ni tiketi meta o gba anfani opolopo tiketi iwo na bo ba ngbo tawon eyan je cashport lotu lo so mo gbo toni in te ni ka se yen mo se tiketi meta le kan na lo ba ze mo dolu e a loju oja ile keji bayi ba ba de inu kegbe agbabolu ti Real Madrid la nlo oluko ni o se mo ri o ti ka won kan meta kan kale ti en ba fe ye ko n gba se kegbe agbabolu ti Real Madrid koda ipegbe agbabolu ti Benfica gan awon gan ti fi suna won fi nu wo be bayi o pe en tin so fun apo won o ni lo yi yo pada lo awon gan ti kawo oke kini nkan ti oluko ni o se mo ri o to ka kale iyen fun awon alakoso kan ti Madrid ti en ba fe ye ko n gba se iyen ninu kegbe agbabolu ohun e ja loju oja so ti ta cash e to ba ni ko se tan ko to ta cash e o le ti gbagbe o le ti gbagbe *347*1004*2# tabi www.cashshare.ng e ja lo pa baba de ka te waju e ku kale.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so
3: turmeric.
1: Correct. One carton of Maggi chicken flavor for you. Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
4: Looking to equip your child for the future? Let's empower their world with the perfect blend of education, psychology, and technology. Only at Best Brain College. Bẹ́ẹ̀ni o, Best Brain College ó fún ọmọ rẹ ní ìgbaradì fún ọjọ́ iwájú pẹ̀lú ẹ̀kọ́ tó péye, èrò àtọ́gbọ́n orí, pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ayé òde òní. At Best Brain College, we offer more than just learning. We offer a future. Enjoy modern classrooms, solar-powered facilities, CCTV surveillance, state-of-the-art science labs, a conducive hostel facility within the school environment. We are also a government government-approved CBT center for online exams and trainings, all at affordable rates. Eko to pe ya ma so mo de ni yi lojo ola. Yara mu omo re wa si Best Brain College fun eko ati itoni to ba ye igba yi mu. Entrance exams hold every last Saturday of the month from April to September. Visit us at number 2 Joseph Adediran Street, Bibilari Bus Stop, Basharun, or call 0813-681-6303 or 0803-838-2618. Best Brain College. Would you rather pitch your tent with anything less?
3: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́. Káṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
5: Ìròyìn ayọ̀ tún lélẹ́yìí o fún gbogbo ẹ̀yin tí a ti ń bèrè fún wọn ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún. Tí ilé iṣẹ́ mi yọ KK Global Engineering Company Limited tó nílẹ̀ Great Estate tó wà ní Adébáyọ̀ area Oríyọ̀lẹ̀ local government Ìbàdàn. Tá a tún lè gbáyé gbọ́ lómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀. Ilẹ̀ táǹtà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira. Láòtà fún wọn ní promo tọdún yìí, àyẹ̀sọ́ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira. Kò sí wàhálà omonílẹ̀ tàbí hidden charges. August 29 ọdún tá a wà yìí ni wọ́n ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún yóò wáyé o. Ọjọ́ náà lọ́sì pín ẹ̀bùn fún gbogbo àwọn oníbàárà tuntun. Ẹ tètè tara ṣàṣà láti máa ṣàsanlẹ̀ owó ilẹ̀ ẹyin sílẹ̀ báyìí nítorí pé èrò máa ń pọ̀ lọ́jọ́ náà. Báwọn èèyàn bá ṣe tètè ń sanwó lọ ṣe tètè fún wọn nílẹ̀ wọn. Àwọn èèyàn ti gbé ní Great Estate. Iná ti débẹ̀, ọ̀nà sì já débẹ̀. Ilé iṣẹ́ yìí kan náà bá ní yàwòrán ilé ìgbàlódé bá nìkan le. Ṣe record copy survey tó dọ́dọ̀ ìjọba. Bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Atẹ́rẹ́ Agada Odò Ẹja Second Mosque, New Garage, Ìbàdàn. Fún àlàyé kọ́ lọ WhatsApp ká lè fi BSA náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 0705393-6013 0705393-6013.
6: Lágẹ̀lú apáta mọ̀jà pàtó jàmákùtà. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adùn bá dòwò pọ̀ má kàmúso. Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ láìro gbùrùkáwò.
7: Owó nìkan ló lè ṣe o.
6: Má dáutẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láhì àlùbáríkà polówó ọjà ń bẹ̀ kẹrin ọpẹ kẹ.
8: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around.
9: Supernatural experience. Ìrírí iṣẹ́ agbára látòkè wá fún ìgbédìde. Ìrírí iṣẹ́ ìyanu látòkè wá fún àtòkọ ìtọ̀. Bẹ̀rẹ̀ látọjọ́ Monday 4 May 2026. Olórun nípasẹ̀ pé lórí Pastor Kórèdé Adéròmú, the Christ Liberty World Evangelical Ministry. Ó fẹ́ rìnrìn agbára bó ti máa ń ṣe lọ́dọọdún. Gbogbo ẹ̀yà àti èdè tó yá lórí òkè Zion Miracle Mountain. Orí òkè ìyanu ti Sioni. Ìwọ náà wà ní ìrírí iṣẹ́ ìyanu tí Jésù ti ṣèlérí ẹ̀. Fún nípòjúpò ìyẹn nípasẹ̀ pé Pastor S. Oladele CAC President Nigerian Overseas, Pastor Adéwálé Kúyẹ̀bí Superintendent CAC BOC Island, àwọn olórin ẹ̀mí tọ́pẹ́ Alábí Bukola Akíndéṣẹ́wọlẹ̀ Jésù BBO Bọ́sí Adéwà Ìdòwúva Ajaban Pastor Kórèdé Adéròmú yóò máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù nínú ìsọjí látọjọ́ Monday 4 the Friday láàgó márùn-ún ìrọ̀lẹ́. Praise

0: 22-7872.
1: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí tìgbọ̀nyín nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni ó fọ́ wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ atọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè ìkánilágẹ̀lú ti sátidé yìí ó tún máa lágbára.
2: So this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
4: T-U-R-M-E-R-I-C.
2: Yes, so.
4: Turmeric.
2: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
5: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.

0: kí ìròyìn.
1: Ẹ jẹ́ kí n pé ojúmọ ayọ̀ tún mọ́ wa láàárọ̀ yìí nìkan ní Lágelú 96.7 FM òkè tó ga ju òkè lọ. A tún kí yín káàbọ̀ sórí ẹ̀dọ̀ kí ìròyìn fún ti àárọ̀ tún ní. Ẹ wò ó odò tí ó rọ̀ títí ilẹ̀ fi mọ́lẹ̀ ní ìtura ló jẹ́. Eléyìí tó tún ń palẹ̀ rẹ̀ mọ́ lápò ọ̀dọ̀ ti wa níbi tá a wà yìí ni
2: o.
1: Tó su dẹ̀dẹ̀ yìí o. Odò ìtura náà ni ó tún jẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa o. A kì í yín káàbọ̀ sí ilé funfun Báláú ládùúgbò Fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ti a ní àyín. Síwájú ohun gbogbo títí Láyọ̀ Akínṣọlá ń lorúkọ tèmi.
2: Ẹ pẹ̀lú bí wọ́n ti ń kọrin pé òjò ìbùkún yóò sì rọ̀ ló ní Madigi fún orin gbé. Yóò tún yọ ọba fún ayé gbogbo wa kò ní nira máa ọdún yìí yóò sì tura kò ní le koko máa gẹ́gẹ́ bí orin àwọn ìyá wa. Abídèmí ló kọ tèmi Àkàdé ló kọ bàbá tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe ló rọ̀ bàbá pé ṣe àmọ́ ṣe lójú alẹ́ káàbọ̀ sórí ẹ̀dọ̀ kí ìròyìn.
1: Àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa Nàìjíríà ti wá sóde
2: o.
1: Ẹ sì láǹfààní àti gbójú wò wá ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Lágelú. Ẹ lọ wo bí gbogbo rẹ̀ ṣe ń ṣe ó ń ṣe mẹ́mẹ́mẹ́ níbẹ̀. Ẹ lórí ọ̀fẹ́ láti mọ wò wá. Ìwé ìròyìn Punch ó wá sí òde. Daily Post náà àwọn náà wá. Nigerian Tribune wọ́n sáré wọlé. Guardian náà wọ́n tún wá sí òde. Ẹ jẹ́ kẹ́mi ó mú látinú ìwé ìròyìn Punch fún ìròyìn àkọ́kọ́ eléyìí tó kọ́kọ́ jáde ńbẹ̀. Wọ́n ní ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC ó fẹ́ dàbí pé ní àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀rọ̀ fẹ́ yíra wọn o. Ṣé a ṣètò ìdìbò abẹ́nú lọ́dọ̀ tiwa? N tá a fẹ́nu o. Ẹ wò ó àfa èèyàn kalẹ̀ ní o. Ẹni tá a fẹ́ dìbò fún rèé. Gbogbo rẹ̀ ṣáti fẹ́ dìbò ọkọ̀ bọ́ ọkọ̀ àlùbọ́kọ nínú ẹgbẹ́ òṣèlú APC báyìí. Èyí kọ́ yìí nínú ìròyìn tá a pè lẹ́dọ̀kí fún tààrọ̀ tòní lẹ́ẹ̀ ti gbé gbọ́.
2: Àwa rèé. Ọ̀dà
1: ẹjẹ̀ bí tẹ́ ẹ wá.
2: Ọmọdékùnrin náà.
1: Àwa rèé.
2: Àwa náà rèé. Ìwé ìròyìn The Punch ní àyín lórí ọ̀rọ̀ ètò ìdìbò gbogbogbò tó di ti ọdún 2027. Ààrẹ àná olówó orí ọkọ̀ Dame Patience Bàbá Goodluck Ebele Jonathan wọ́n ní nísìnyí wòye wípé sí òun padà sínú òṣèlú láti lọ rèé rọ̀nù. Pẹ̀lú bí ọtí ní ilé ẹjọ́ kan lónìí ló ti ṣetán o láti máa gbé ọ̀rọ̀ ọ̀hún yẹ̀wò wípé ṣe Goodluck Ebele Jonathan ṣe ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà fààyè gbà láti rọ̀nù nílẹ̀ yìí o.
1: Tó wọ́n ní níṣẹ́ ni òpó ọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́ kálukú lọ rèé múwèé jáde wípé àwọn rèé o àwọn nawọ́ sókè o. Àbúradà eléyìí tí ẹgbẹ́ òṣèlú PDP lò láti fi ṣe lógo wọn àwọn ò sínú rẹ̀ mọ́ o. Àwọn ti fi ẹgbẹ́ òṣèlú PDP lẹ̀ ní gbogbo ẹ̀ bá di bọ́kọ bọ́ọ̀kọ àlùbọ́ọ̀kọ o. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú APM ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́.
2: Ó ń pa kíkọ.
1: Ni wọ́n mọ̀ lọ báyìí.
2: Ṣé ẹ̀gẹ́ wà ní wọn báyìí?
1: Ìyẹn nìkan wá ni. Ṣé táwọn ọmọ rẹ̀ gẹ́ ni?
2: Ṣé
1: bí lógo wọn ni?
2: Nígbà tí APC dé nínú àdọ́rà nìkan ìgbà tí gbalẹ̀ wọn.
1: Tí gbalẹ̀ wọn gbà náà.
2: Kọ́mọ̀ yẹ pé ẹ̀gẹ́
1: lòtún wọn. Ìgbà
2: náà ni gbalẹ̀ di mẹ́ta múrí máa. Ẹ tí nígbà tí wọ́n lọ ra kẹ́tìkẹ́tì lọ́jà tí wọ́n
1: ìwọ lọ wá mọ o bá ti pàdé rẹ ló yín
2: gbọ
1: tó fún ọlọrun wọn náà ọlọrun ni tó jẹjẹ tèmi mo káwọ sókè báyìí èèyàn bá lọ inú ẹgbẹ alágbàdo
2: èèyàn
1: bá lọ ẹlẹgẹ ẹbá sọ pé gbé ẹsẹ mo ló yá ibi ẹ bá ti ń lọ àwa náà tẹlẹ
2: àwà pẹlú yín títí ìṣìnlẹ.
1: Ó ti sáku ẹrú ti bà á.
2: Àwọn àti ìjọba àjọṣe náà ni o.
1: Ẹrú ti bà á ṣé rí èmi ẹ bá wọn dá sí èmi ò bá ọ̀rọ̀ àgbàdà sí o jẹ́jẹ́ tèmi mò ń lọ o. Ìwọ ló dálẹ̀ o.
2: Èmi advocate fún àwọn aráàlú kí nǹkan mọ̀ wọn ni.
1: Ọ̀rọ̀ ẹ wo ọ̀rọ̀ àgbàdà ló dálẹ̀ o.
2: Kí ni mo mọ̀ tí kí ni ṣe mi lọ́rùn o. Ìlọrun ẹrù.
1: Wo lẹ́rù ẹrù.
2: Ẹdí ẹni mi ò
1: lórúkọ ẹjọ́. Mo ń tọ́jú rẹ̀
2: orí. Ìwé ìròyìn ìdìbò
1: wa wá
2: jẹ́ ìròyìn.
1: Ọ̀nà ọ̀fẹ́ tó bẹ̀. Ìwọ kọ́ lọ sọ pé gbé o ní pákí nìsín.
2: Ẹ ṣe bí ìbọn ẹgbẹ́ ẹgẹ́ ń pákí.
1: Ẹ inú tó wà lógo nù.
2: Ṣé ẹgbẹ́ òṣèlú òní lógo wọn a sì sọ Yorùbá rẹ̀.
1: Ó wá sọ pé ṣé kò ní wọn. O tún sọ bẹ́ẹ̀ àbó sọ bẹ́ẹ̀.
2: Ìwé ìròyìn The Punch ní àyín wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà iná ẹ̀ ní ẹti fọ̀rọ̀ léde pé ẹ wò ó àti ṣetán láti jẹ́ kí ìbáṣepọ̀ ìdókòwò kó tún lè dandan sọ wájú láàrin àwa àti orílẹ̀-èdè Indian lásìkò tá a wà yìí o.
1: Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tún ti fìdí rẹ̀ múlẹ̀ pé àní lọ́dún 2027 nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ jáde nile ko grammar lo le de Nigeria ba se eto idowo neko ati waec ori ero aye lu dara atakun agbaye won ti se CBT ni lodun 2027 e lo re murale bi ti jambu se ru na ni CBT eh ni jambu be na lo ti se ri waec
2: control said control kini ko
1: ko de money sin e tete gbe won lo be suku ti o ba ni computer e tete ko won bi o se te ngba te mo se wo si Mr. Sisu Edo e wa kini mo bi se se ah odonu o
2: ọgbọ̀n
1: jẹnu o
2: ọ̀dà
1: dá sẹ́ńtà lẹ̀ kí wọ́n lọ rèé kọ́ bí wọ́n ṣe ṣe o gbogbo àwọn tí ó ṣe lọ́dún 2027 kọ́mọ̀ ẹ lọ́mọ̀ ọkọ̀ báyìí o CBT.
2: Ìwé ìròyìn di gẹ́jà ní àyín wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí senate wọ́n ní tí wọ́n ṣe ohun tẹ́lẹ̀ wọ́n ti ṣe ohun báyìí o láàkò yìí lórí àwọn ìlànà òfin wọn tí wọ́n fi kalẹ̀ wípé ẹnikẹ́ni tí ó bá máa jí adarí ilé ó gbọ́dọ̀ ní nǹkan báyìí ní nǹkan báyìí wọ́n ní àwọn ti ṣẹ́ra-ró lórí ọ̀rọ̀ ilé táwọn sọ ṣáájú o.
1: tó wọ́n ní ilé ẹjọ́ òun náà ló ti fa mínísítà sẹ́yìn ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ agbára salẹ̀ mọ́mà wọ́n ní owó kan bẹ ní ọ̀run bàbá tí wọ́n láǹfààní láti kólẹ̀ ńgbà wọ́n ṣí owó èsì bàbá lọ́rùn owó ń lọ bíi bílíọ̀nù lọ́nà mẹ́tàléní ọgbọ̀n lé mẹ́jọ ₦33.8 billion wọ́n ní bàbá ṣé àwa mọ bó ṣe jẹ́ ṣé wọ́n lọ mí ni àbí wọ́n kò jẹ́ wọ́n ṣàní owó ń bẹ ní àpò wọn ilé ẹjọ́ ló sọ bẹ́ẹ̀ o ẹ̀yìn ká yìí ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn láàárọ̀ lọ sí àpò bo ni síbo wọn kò pamọ́ sí kó lè pọ̀ sí ni
2: ìgbà tí ìjọba bá ti bèrè rẹ̀ wọ́n kò lẹ̀ mo rò
1: torí ẹ̀ náà nílé ẹjọ́ ṣe ní kọ́kọ́ wá báyìí
2: pé kan kò wá
1: ibi tó kò pamọ́ sí.
2: ìwé ìròyìn daily post ní àyín wọn níbẹ̀ ni àwọn èèyàn kan eléyìí tí wọ́n jí gbé márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ogun tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n sì gbà á lẹ̀ lásìkò yìí mi ò ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé wọ́n ń dún kooko mọ́ wa wípé àwọn gbẹ̀mí àwọn pẹ̀lú báwọn ṣe wà ní àkàtà àwọn ajínigbé o lọmọdé wọn jí agbé
1: àmì o prayer point
2: ni o
1: àdúrà gidi ni o àdúrà
2: gidi bọ́bàtàlẹ̀ kò sọ gèlè rẹ kò sọ di ọjà kò mọ fún kò mọ sàdúrà ni o.
1: tó wọ́n ní nípínlẹ̀ kánò gómìnà ìpínlẹ̀ ọ̀hún abba yusuf ìwé fọ́ọ̀mù tó lọ rèé gbà bóun fẹ́ kópa láti díje dupò gómìnà wọ́n ní ó ti fíìlì fọ́ọ̀mù ó ti tọwọ́ bọ̀ ó sì ti gun fọ́ọ̀mù padà pé mo ti tọwọ́ bọ̀ o ẹgbà fọ́ọ̀mù padà o wọ́n ní ògo wọ́n sì ti tẹ́wọ́ gba fọ́ọ̀mù padà ní ọwọ́ rẹ̀ láti ìpínlẹ̀ kánò ẹ mọ̀ gbọ́ láàárọ̀ tó ní.
2: ẹ jẹ́ kí n tún ṣe bẹ́ẹ̀ kí n mú èyí.
1: ṣíwe ṣé ó ti tán tíṣìwé bá ń lọ tó bá ń wọlé tíṣìwé ń jáde tíṣìwé wọlé tíṣìwé ń jáde báwọn ó gba sùúrù
2: síwé
1: ni síwé ni síwé
2: mọ́jú oṣù ẹ̀ o
1: síwé.
2: ìwé ìròyìn di gẹ́jà ní àyín àjọ ilé tó ń rí sí àyípadà ojú ọjọ́ NIMET wọn ni wọn ti gbé fàjẹlẹ o wọn sì ti sọ àsọtẹlẹ wípé àfàìmọ̀ kí ẹ̀kún omi kọ́mọ̀ bá àwọn ìpínlẹ̀ mọ́kàndínlógún lálejò wọn ìdí ẹ̀ rẹ o táwọn ti wá kọwọ́ bọ àwọn ìwé àdéhùn kan mọ iṣẹ́ papọ̀ pẹ̀lú àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nema láti wà ń kíkẹ́lẹ̀ bí ìbọn.
1: tó ẹnìkan tó jẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà tó wọ ọkọ̀ òfurufú British Airways wọ́n ní ló bá wá ẹrù tì.
2: ẹrù ọmọ
1: lójú òfurufú ló ti jábọ́ ó ṣeéṣe bẹ́ẹ̀ ó
2: bí wọ́n yálẹ̀kùn kanra sílẹ̀gbẹ́ kan
1: ó yálẹ̀kùn sí lójijì ọmọ adámọ̀ àfi sùúrù
2: sá
1: ẹ̀yìn rà ọlọ́run bá gbọ́ wọ́n ti ní tẹ́mi bá dí ẹ adájọ́ wọ́n wà mọ́ parọ́ mọ́yàn wọ́n ti mọ̀ pé adájọ́ ilé o tó bá ti gbọ́rù nǹkan báyìí yóò da ilé ẹjọ́ báyìí àwọn èèyàn máa parọ́ mọ́yàn pé ó ṣe ó ṣe lóòótọ́ wọ́n sì mọ̀ pé ẹjọ́ tí ó dáhùn ẹjọ́ ọbú ni ó dáhùn ẹjọ́ ọ̀kà ẹran lọ.
2: ẹjẹ́ fi yí kún oje lọ́dọ̀ mi ní àyín ìwé ìròyìn di gadi àlọ́kọ́ o wọ́n ní ọmọ orílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn tó ń ti ìjọba alẹ̀ yìí pé kí ló dé tí wọ́n fi ń pa àwọn èèyàn ní ìpakúpa ní orílẹ̀-èdè South Africa nínú tí wọ́n pè ní xenophobia wọn ni ààrẹ bọ́lá ahmed tinubu ló ti wá paláṣẹ wípé ẹ wo àjọ ilé tó ń rí sí ọ̀rọ̀ tó bá jẹmọ́ bíi ìdàrúdàpọ̀ ẹ gbé wọn kalẹ̀ kán sì gbégbèsẹ̀ lórí ọ̀rọ̀ náà o.
1: tó ẹ̀já lọ sí ọ̀dọ̀ àṣìṣó lọ́hùn-ún pẹ̀lú bí ètò ìdìbò ṣe ń palẹ̀ mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ pé fíìmù òun náà ni ẹ bẹ̀rẹ̀ sí ní wò láìpẹ́ yìí nígbà tó jẹ́ pé bí iná mọ̀nàmọ́ná bá ti lọ àtúndọ̀ rèé re pósí jẹnẹrétọ̀ nígb nígbà tí epo bá tún tọ́ lórí jẹnẹrétọ̀ a tó sọ solandi ha ẹ mọ̀ pẹ̀lú fíìmù ń báhun ẹ̀yìn kọ́ yìí sálọ̀rẹ̀ ìwọ̀n tọ́nà sí power bank rẹ kí náà máa wà ń bẹ̀ ní ojoojúmọ́ torí àti ó ti ń fẹ̀jú kẹ̀kẹ́ bọ̀ ó ń fẹ̀jú kẹ̀kẹ́ bọ̀ àṣìṣọ́ ìwọ kọ́ yìí mọ́ wàá gọ́ra rẹ níbi òde dúró yìí ṣe mọ́ gọ́ra rẹ èyí ni ọ̀nì 38 jalọ.
0: ẹ̀dọ̀ kí ìròyìn
3: atoto arere ajo eto lera tuni oyo dawo duro nipa fifo rere ailugbadi lasa fever lagbegbe wa ati bi o ti le tun gbile mo ta le gbe igbe aye derun ti o ni mu hila hilo lowo lasa fever itanle idire oyo state ministry of health n kilo iwa derun lori on to le mu lasa fever tu gori dide lagbegbe wa die nu ko fa lasa fever ni won yi ebi ayariru akoyiba iko ki oju enu ereke ko ma wu ferefe eje titi lenu atawon bi to ni larawa tabawa kofiri atete kasile wosan abile toju to sumo yin esa bonje lowo ekule kesi wa ona te kule o fi kuro lakata wa esumo yin fe nojo lugbadi lasa fever fowo lore kore kayi kare omo toni dakun ma fowo ko nje awon ekule ese mo toto iba orere lasa panko pe ti ran mo ni tabasa moju to awon nkan woyi iba orere lasa yo diku laye ka wa ani lugbadi aisan oyo state ministry of health ininkede kilo.
4: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh, yeah, spell celery.
5: S-E-L-A-R-I-E. Celery.
4: Bros, you want to turn onto salary? Okay, spell turmeric.

0: kí ìròyìn. Lágbélé FM 96.7.
1: Àjẹta yín ẹran ní múni rántí ìnáwó àná bẹ̀rùn ò sí lọ́bẹ̀ òkèlè ọlọ́lọ́fọ̀ tẹ̀rìn ariwo ẹran tó gẹ́ fún gbogbo aláyẹyẹ mò ń jayé pẹ́ran wọ́n ibi ọ̀pẹ ẹran wà lọ́pọ̀ mọ̀ Arayan Farms àgbẹ̀ ẹlẹ́ran pè yín pé ẹ wá rẹran. Ọbẹ̀ láti ra ẹ̀dínwó ẹran sèyíkéyìí ìnáwó tó ń bọ̀ lọ́nà Arayan Farms lọ̀rọ̀ kan bẹ́ẹ̀rù odidi màálù gbé kíyàn tó yíran mọ́ra ó sì jẹ́ àpapín màálù àgbò tàbóbù kọlẹ̀ yín fẹ́. Gbogbo ẹ̀ ló ń bẹ lọ́pọ̀pọ̀ òyọ̀kù ní Arayan Farms. Gbogbo ọjọ́ Friday làpapín màálù máa ń wáyé o. Bẹ́ẹ̀ lẹ sì lè kóra yín jọ láti rà àpapín lọ́jọ́ wù yín. A sì ń ta odidi àgbò àtòbúkọ abómú fófó. Bẹ́ẹ̀ lẹ́run ní kílò wà fẹ́ni fẹ́ fi ṣe bẹ̀ lọ́ọ̀dẹ̀. Látàpátá Jíboyé bus stop lẹ́ẹ̀ti sọ ẹ fòrò sórí kejì kẹ́ẹ̀gùn ọ̀kadà tó ń lọ sọ́dọ̀ Alhaji Toybell onímàálù ní number 2 Alhaji Rizikat Bello Street ojú odò Aparun Jíboyé Ìbàdàn tàbí kẹ́ẹ̀ pé Alhaji Toybell onímàálù sórí 0806-361-4934 tàbí 0708-326-7340. Gbogbo ẹ̀yin Ketra àti Full Fenders Alhaji Toybell onímàálù ń pè yín o ẹ wá rẹ̀ ní wẹ̀ràn lọ́pọ̀.
2: Obela Petri Competition 2026, the Obela for your state. Pẹ̀lú ẹjọ́ṣepọ̀, Oyo State Ministry of Culture and Tourism, wọ́n pẹ̀ ti kéré ti kèrè. Gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ síbi ìdíje Obela tọdún 2026, ẹlẹ́ẹ̀kẹrin láàárọ̀ ẹ̀, èyí tí Ìsúrúyẹ́ Majesty, Ọba Awonira Ifeọbami ṣe òjẹ́bọ̀dẹ́. Obela gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ máa ń gbé kalẹ̀ lọ́dọọdún. Èrò kẹ̀tíkàtí nílùú Ìgàngàn ní Sunday ọjọ́ kẹwàá nínú oṣù karùn-ún tẹ wáyé. Dédé agogo mẹ́wúrọ̀ ni gbogbo ẹ̀ tó máa bẹ̀rẹ̀. Láti orí òkè City Hotel, èyí di kọ́tà sí Ìgàngàn, Ìbàràpá North Local Government, ẹni àyẹ̀sí pàtàkì lọ́jọ́ náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Olúwaṣẹ́yẹ Abiodun Makinde, àlejò pàtàkì, Ọ̀nẹ́bù Wàsíù Ọlátúbọ̀sún, Kọmíṣánná fún ọ̀rọ̀ àṣà àti ìrìnàjò gbọ́fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀nẹ́bù Látífù Adébárí Akórede, alága ìjọba ìbílẹ̀ Àríwá Ìbàràpá lólùkọ́ àlejò àgbà, Ìsúnyẹ́ Májèsè, Ọba Rafiu Ariwọlá Adéní, Aṣẹ́ Gatilẹ̀ Gàgà, àti Ìsúnyẹ́ Májèsè, Ọba Jímọ̀ Ládídé Títílóyè, Olútilẹ̀ Gbọ́ra, Lórí Adéní Kalẹ̀, Aìṣe Fákórede Adéfẹ́mi, Olúwa ti Àràbá tìlú Ìgàngàn, ni ó máa kí gbogbo àwọn ènìyàn káàbọ̀, ẹ wá kájọ ṣe o.
3: Aha! Gbogbo atoríṣe ó tún ti yá o.
4: Bàbá Association ẹ̀bùn padà wá on the 14th of May. Ẹ̀yin atoríṣe gbogbo Ọyọ́ State. Ọjọ́ kẹrìnlá o yàgbà ẹ̀kọ́kùnrin.
3: Àyájọ́ àjọ̀dún ẹgbẹ́ atóríṣe nípínlẹ̀ Ọ̀yọ́ Barbers Day ló tún wọlé wẹ́rẹ́ bá a ti ṣe lọ́dọọdún tí máa ń mìlú tìtì tọdún yóò tún pinmiri kọjá bẹ́ẹ̀. Thursday ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún May 14 ni pẹ́pẹ́ yóò tún pọmọ tálárí ó jàgbà níbi àjọ̀dún ẹgbẹ́ atóríṣe Barbers Day tí ó wáyé ní Ìbàdàn Recreation Club lábẹ́ ìdarí bàbá ńkàlẹ̀ ẹnjiníà Olúwaṣẹ́yẹ Abiodun Makinde gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ alága ayẹyẹ ni olóyè Abdulwaheed Adébáyò Adékọlá Adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì pẹ̀lú olóyè Ọlọ́ládé Bankole ká fi ṣèyá ọjọ́ náà àlejò pàtàkì ni olóyè Sunday Adéníyí Adéyẹmọ Ìgbòhòṣà Abẹ́ẹ̀gbọ́ Sheu Fuji Ibà Wàsí Ọlọ́pẹ́ Àmàmà Wàsíù Alábí Pasuma ló máa dàlúbọ́lẹ̀ Nìbàdàn Recreation Club ní May 14 gbogbo ọmọ ẹgbẹ́ atóríṣe orí wa ò ní dàrú o. Olùkéde ààrẹ ẹgbẹ́ atóríṣe nípínlẹ̀ Ọ̀yọ́ olóyè Taufik Bankole Àrẹ̀mú.
5: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh, yeah, spell celery.
6: S-E-L-A-R-I-E. Celery.
5: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
7: T-U-R-M-E-R-I-C.
5: Yes, so.
7: Turmeric.
5: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
8: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
9: Ọ̀rọ̀ ẹ̀kọ́ ti kọjá bẹ́ẹ̀ ní sànmọ́ níta wà yìí bẹ́ẹ̀ yẹn lòun ò ní interest nínú education ó fi nǹkan ṣiṣẹ́ mí ara ẹ̀. Bó bá wá ronú àti kàwé tó tún ronú jàǹbù mọ́wulẹ̀ jẹ́rò di méjì Lovett College of Advanced Studies lọ́nà Àbáyọ̀ tí ń gba òbí àtàkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣégé jàǹbù. Tètè wá rẹ́gísítà kó o lóṣù mẹ́sàn-án péré lọ́dọ̀ wa lẹ́yìn náà ló wọlé sí 200 level. Ṣé èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tọkàn rẹ bá ń fẹ́ Nàìjíríà? Tó bá ti ní kírẹ́dìtì márùn-ún tàbí àwétín result ọ̀rọ̀ rẹ ti gbọ́ o. Ó yá lọ rẹ́gísítà báyìí online tó ráyè òkú fáìlì káàkiri mọ́ www.lovettcollege.com. Owó wa ò fani lápòyà bẹ́ẹ̀ ni Lovett ti lo kọrí nílẹ̀ yìí ọjọ́ ti pẹ́. Conducive learning environment, hostel facility, iná ló rẹjú kalẹ̀ yìí pẹ̀lú omi ẹ̀rọ tí ń yayin. Lovett College of Advanced Studies, opposite Cambridge College, Oni and Son Hospital Street, Ring Road, Ibadan. 0814-878-1627 081-4878-1627 Lovett College of Advanced Studies, ẹ mọ́ wulẹ̀ ṣẹ́jú sérò, àtòbí àtàwọn ọmọ, wọ́n ti mọ̀nà Àbáyọ.
0: Lágbélé FM 96.7.
7: bọ̀ padà ẹnu kí ìròyìn ló mọ̀ sí ń tẹ̀síwájú o ìkànnì lágẹ̀lú 96.7 fm òkè tó ga ju òkè lọ lẹ́tí láǹfààní láti máa gbọ́ wa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ mọ́ gbàgbé láti máa wò wá ketekete
10: kódà àtẹ̀jíṣẹ́ tí ó ti lu bí pa akébọ̀dé bọ́lájí wàhídì ayọ̀ délé ọládì méjì olúgbẹ̀ngà michael samuel adé àwọn èèyàn bẹ́ẹ̀ ó máa fàtẹ̀jíṣẹ́ yín bẹ́ẹ̀ lọ
7: ìwọ náà lọ rè mọ́ tẹ àtẹ̀jíṣẹ́ rẹ kò sì mọ sí ààrẹ ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ jẹ́ lọ sí ìpínlẹ̀ kánò wọ́n ní ẹni tí ṣe gómìnà abba yusuf ti ìpínlẹ̀ kánò tó ti gba fọ́ọ̀mù ìkópa láti díje dupò gómìnà lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú all progressives congress apc wọ́n ní ó ti gba fọ́ọ̀mù tó sì ti buwọ́ lù ú lọ́gọ́ tó sì ti buwọ́ lù náà ló ti ní ó ti yá ẹja lọ rí dá fọ́ọ̀mù padà ẹni tí ṣe agbẹnusọ fún gómìnà sanusi dawanki tofa ló ṣàlàyé lójú òpó ti ẹ̀rọ ayélujára ti ìtàkùn àgbáyé ti ìbáraẹnidọ́rẹ̀ẹ́ facebook rẹ̀ lọ́jọ́ ẹtì friday ti ṣe ní níbi tó ti gbé ṣe lálàyé wípé lánàá òun náà ni ẹni tí ṣe gómìnà fún ìpínlẹ̀ kánò abba yusuf tòun ti ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà fún ìpínlẹ̀ kánò ibrahim shekarau igbákejì ààrẹ ẹlẹ́gbẹ̀ẹ́ aṣòfin barau dibrin senator kawu sumaila àti àwọn ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ aṣojúṣòfin ní ìpínlẹ̀ kánò àti àwọn èèyàn kànrìnkànrìn nípínlẹ̀ ọ̀hún ni wọ́n kópa o tẹ̀lé abba yusuf ó di olú ilé ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti lọ rèé fi fọ́ọ̀mù múlẹ̀ pé mo ti buwọ́ lù ú mo sì ṣetán láti kópa gẹ́gẹ́ bíi gómìnà fún sáà kejì lórí àpèrè fún àwọn èèyàn ọ̀hún tí ń bẹ ní ìpínlẹ̀ kánò tó sì ń ṣàlàyé lórí àwọn iṣẹ́ ìdàgbàsókè èyí tóun ti dáwọ́lé nípínlẹ̀ kánò tó sì ti ní àṣeyọrí lórí rẹ̀ lára rẹ̀ ni àwọn àtúnṣe ojú òpópónà àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí òun dáwọ́lé tó sì jẹ́ wípé gbogbo rẹ̀ náà ni òun ti ṣe o wọ́n ní àwọn ojú àgbàrá èyí tó ń dá wàhálà sílẹ̀ nípínlẹ̀ kánò táwọn èèyàn sì fojú rí wọ́n ní púpọ̀ rẹ̀ ló ti iṣẹ́ ti fẹ́ẹ̀ parí tán bákan náà ni dídá ọjà ìgbàlódé sílẹ̀ nípínlẹ̀ ọ̀hún tóun sì gba 100 níbẹ̀ táwọn èèyàn sì láǹfààní láti pàtẹ́wọ́ fún un wípé ó ṣiṣẹ́ takuntakun àmọ́ bó ṣe ń fi fọ́ọ̀mù ìkópa rẹ̀ lẹ̀ ló ń jẹ́ kó di mímọ̀ fún wọn pé òun ó tún díje o lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bíi gómìnà fún ìpínlẹ̀ kánò àmọ́ lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú all progressives congress
10: apc
7: náà lòun ó ti gbéga.
10: ọ̀dà ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n mú òyì wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí agbègbè mùsùlùmí jákèjádò ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá tó ń ti ọ̀nà àrà federal constituency wọ́n ní àwọn mọ̀ ti pẹnu pọ̀ pé káwọn sẹ́yọ́ sójú kan náà kó lè bá àwọn ní o àwọn yìí sì buwọ́ lu ọ̀nàrẹ́bù asimiu hafiz adio gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́rẹ́ sojú àwọn nílé ìgbìmọ̀ aṣojú sòfin nílùú àbújá bọ́bá di ọdún 2027 nígbà tí wọ́n ń kéde wípé ẹ wo bàbá ní dọwọ́ bẹnu sọ̀rọ̀ ọ̀nà àrà lọ́kàn iná ni tí àwọn kó lé gbá lásìkò tá a wà yìí o àákò ti tó láti jẹ́ kí wọ́n mú adarí láti ìjọba àbílẹ̀ ọ̀nà àrà kọlọ́rẹ́ sojú ẹkùn ìdìbò ẹgbẹ́dá tó ń ti ọ̀nà àrà nílé ìgbìmọ̀ aṣojú sòfin nílùú àbújá wọ́n ní gbogbo àwọn agbègbè mùsùlùmí ní àwọn ìjọba àbílẹ̀ méjèèjì ọ̀hún wọ́n ní náà ni wọ́n fi ọ̀rọ̀ léde wípé ìdí táwọn fi ń pariwo eléyìí òde kó lè máa dé tí gbogbo àwọn èèyàn tọrọ bá kàn iná ni wípé kí láre búre kó lè bá wà kí ọmọ di pé ẹnìkankan yọrin ẹnìkankan ní pọ̀sìn kí gbogbo èèyàn kó sì láǹfààní sí ìjọba ìdí ẹ̀rẹ́ o eléyìí táwọn fi ń pariwo rẹ̀ tantan láàkò yìí wọ́n fi kún ọ̀rọ̀ wọn wípé ọ̀nàrẹ́bù akínọlá alábí kìrìsìtẹ́nì ni ọmọlẹ́yìn kristi tó sì wá láti ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá wọn ni ó ti wá lo odidi ọdún mẹ́jọ lórí àpèrè báyìí gẹ́gẹ́ bí aṣojú sòfin nílùú àbújá tó ń sojú àwọn wọn ni láti wá mọ̀ jẹ́ kí nǹkan ó fi sí ẹgbẹ̀bì kan kọ báláǹsì wọn ni iná làwọn fi ń tún sọ wípé gbogbo àwọn mùsùlùmí làwọn fi ọ̀rọ̀ léde pé ẹ já mú mùsùlùmí náà kó wá láti ìjọba àbílẹ̀ ọ̀nà àrà kó náà lọ rèé lo ọdún mẹ́jọ nílé ìgbìmọ̀ aṣojú sòfin nílùú àbújá wọn ni ìní ọ̀bálẹ́jọ́ nù o nínú ọ̀rọ̀ ilé tí àwọn gbogbo àwọn lẹ́gbẹ́gbẹ́ tí wọ́n jẹ́ ọmọ tí wọ́n jẹ́ mùsùlùmí ní ìjọba àbílẹ̀ méjèèjì ọ̀hún náà náà fi ọ̀rọ̀ léde wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí adarí nínú ẹgbẹ́ òṣèlú apc ní ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá tó ń ti ọ̀nà àrà federal constituency wọ́n ní ẹ̀fà yẹlẹ̀ o fún mùsùlùmí láti ọ̀nà àrà wọ́n wá ṣàpèjúwe ọ̀nàrẹ́bù asimiu hafiz adio gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé wọn ni ọmọ ọkọ ni o ti e sọmọ alè pínrín bíi ti wuli ọmọ wọn lọ gbé wá láti ta agbọn ọdọ àwọn náà ni wọn fi orí rẹ sọlẹ sí ó sì ní agbára ó ní ìmọ ó ní òye ó sì ní ẹkọ tó kún tó láti lọ rẹ sojú àwọn o nílé ìgbìmọ asojú sòfin nílùú Abuja wọn wá ní àwọn táwọn wá buwọ́ lu yìí o wípé òun náà ni wọn fà kalẹ̀ kọ ọmọ lòbè kọ lọ sílùú Abuja láti lọ rẹ sojú àwọn wọn ni gbogbo àwọn tí àwọn jẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ mùsùlùmí níjọba àbílẹ̀ ọ̀nàrà ni àwọn fi
7: òfin. tó ẹjọ́ kan eléyìí tí àjọ efcc àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ lórí ọ̀rọ̀ owó náà tòun ti ìwà ìbàjẹ́ tó pè tako ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ alákòóso fún ọ̀rọ̀ agbára Saleh Mama òun náà ni ilé-ẹjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé kalẹ̀ lánàá o pẹ̀lú ẹ̀sùn méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n lọ ọmọ ọlọ́run bíi pé owó kan tó ń lọ bíi bílíọ̀nù lọ́nà mẹ́tàléníọgbọ̀n-ó-lé-mẹ́jọ 33.8 billion naira òun náà ní bẹ ní ọrùn Saleh Mama yìí nígbà tí ó ń láǹfààní láti máa gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ńbẹ̀ onídàájọ́ James Omotosho ó ṣàlàyé lórí ẹ̀sùn tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ lórí ọ̀rọ̀ owó náà àti ìwà ìjẹ́bánu tó gbé wá tako ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà ọ̀hún o fún ọ̀rọ̀ agbára wọ́n ṣe lálàyé lórí ọ̀rọ̀ àwọn owó ọ̀hún lẹ́sẹẹsẹ ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ilé-ẹjọ́ kò lè ní kọ́mọ̀ ní sẹ́ṣàn nú lórí àwọn táàjì tó tún tẹ̀lé wọ́n ní ọ̀rọ̀ owó kan eléyìí tó ní ń ṣe pẹ̀lú fífa iná síbì kan tí wọ́n ń pè ní Sungeru àti Mambira wọ́n ní owó ọ̀hún tí gbogbo èèyàn láǹfààní láti mọ̀ tí wọ́n sì fi tó ọ̀rọ̀ alákòóso ọ̀hún tẹ́lẹ̀ létí tó sì jẹ́ gbígbé kalẹ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ń lọ bíi bílíọ̀nù lọ́nà 22 billion naira 22 billion naira wọ́n ní rábáfó lowó ọ̀hún rábáfó wọ́n ní wọ́n bá sọ wípé níbo ni owó àkó sí látijọ́ yìí wọ́n bá pe ẹni alákòóso tẹ́lẹ̀ rí pé ẹ̀mọ̀lẹ́jọ́ jẹ́ níwájú wa wọ́n ní wọ́n gbé ẹ̀sùn ọ̀hún ó pọ̀ gan ni ṣé ẹ mọ̀ pé 12 ni wọ́n kà sí lọ́rùn tí wọ́n bẹ̀rẹ̀ sọ pé kó wá ṣàlàyé lórí bí ó ti ṣe náà owó àti ẹni tí í ṣe alámòjútó fún ọ̀rọ̀ owó náà fún àjọ ọ̀hún lásìkò tí Saleh Mama tó fi wà ní àpèrè gẹ́gẹ́ bíi alákòóso fún ọ̀rọ̀ iléeṣẹ́ agbára nígbà náà lọ́hùn-ún tóhun tí ẹni tí ń yẹ ìwé owó wò fún àjọ náà ńgbà náà wọ́n ní kó kó wọn papọ̀ ni bóyá ẹ wá ṣàlàyé bí ọ̀rọ̀ owó yìí ṣe jẹ́ o wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé àwọn agbẹjọ́rò wọn ni wọ́n láǹfààní láti wà ní ilé-ẹjọ́ ẹjọ́ ọ̀hún sì ti bẹ̀rẹ̀ láti ọdún 2015 pẹ̀lú ìwé eléyìí tí wọ́n sọ wípé ó wà ńlẹ̀ lórí n tó jọ mọ́ ẹ̀sùn kíkó owó òlú jù sápò ara ẹni tẹ́ mọ̀ pé sẹ́ṣàn ni eléyìí tí wọ́n ti gbé kalẹ̀ tó ní ń ṣe pẹ̀lú òfin tó rọ̀ mọ́ mọ́nàwó ìlú wọn ni onídàájọ́ Omotosho nígbà tí ó ń sọ̀rọ̀ pẹ̀lú àjọ efcc níwájú ilé-ẹjọ́ ló ṣe lálàyé wípé wọ́n sun ẹjọ́ ọ̀hún di ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí o torí pé ṣáájú nínú oṣù keje ọdún 2024 ni wọ́n ti kọ́kọ́ wọ Saleh Mama lọ síwájú ilé-ẹjọ́ lórí ẹ̀sùn yìí kan náà ni pé àní ẹni ẹjọ́ jẹ́ owó yìí tí wọ́n rò papọ̀ pẹ̀lú ìtò ti wà ńlẹ̀ tó fi kú sí bílíọ̀nù lọ́nà 23.8 billion naira ẹni nǹkan jẹ́ lórí rẹ̀ lórí iná tó yẹ kó lọ yan iná mọ̀nàmọ́ná iná ọba tí ìjọba àpapọ̀ lè dé wa nàìjíríà sì romi ara tí wọ́n kó owó ǹkalẹ̀ pé ẹlọ́rẹ̀ fi mú àtúnṣe bá wọ́n ní àtúnṣe ò bá owó sì jẹ́ pídá padà sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní àjọ efcc ní amọba ṣèṣe wọ́n ní nígbà náà wọ́n ní alákòóso ọ̀hún ló bá bẹ̀rẹ̀ sí ní sọ wípé òun ò jẹ̀bi lórí ẹ̀sùn tí àjọ efcc tí wọ́n fi kan òun o wọ́n ní àjọ efcc ní ó dà bẹ́ẹ̀ bá jẹ̀bi àwa ní ẹlẹ́rìí nígbà tí àjọ efcc tí wọ́n kó ẹlẹ́rìí jáde wọ́n ní ẹlẹ́rìí lọ bíi mẹ́tàdínlógún 17 tí kálukú wọn dúró gogogo tí wọ́n sì ní fáìlì dání wọ́n ní lẹ́yìn rẹ̀ òun náà ni wọ́n wá kó àwọn ìwé ẹ̀sùn lọ́lọ́kan òjọ̀kan tó ní ń ṣe pẹ̀lú tí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́rìí tí wọ́n fi sọ gbé ara wọn níwájú ilé-ẹjọ́ wọ́n ní yún lọ bíi 43 wọ́n nígbà tí wọ́n sọ lọ tí wọ́n sọ bọ̀ adájọ́ ni ẹ wò ń bò bá di ọjọ́ kẹtàlá oṣù karùn-ún sẹ́ ẹ padà wá síwájú ilé-ẹjọ́ àmọ́ ṣé ẹ rí gbogbo àwọn tí aláǹfààní àti dárúkọ yìí wọ́n gbọ́dọ̀ péjú pẹ́sẹ̀ níwájú ilé-ẹjọ́ o kìí ṣe àwọn agbẹjọ́rò wọn ni wọ́n fẹ́ rí ilé-ẹjọ́ kí àwọn gangan bí wọ́n ti ń láǹfààní láti mọ́ béèrè ìbéèrè lọ́wọ́ wọn pẹ̀lú àwọn adájọ́ àwọn agbẹjọ́rò wọn tí wọn láǹfààní àtijọ́ jókòó níwájú ilé ẹjọ́ lórí ìbéèrè tó bá ń jáde láti ọ̀dọ̀ àjọ efcc tó sì ń gbọ́dọ̀ àwọn adájọ́ lọ tí wọ́n sì ń béèrè lọ́wọ́ àwọn lọ́yà wọn ìyọ́ àwọn agbẹjọ́rò wọn tí wọ́n sì gbọ́dọ̀ mọ láǹfààní láti máa sọ̀rọ̀ wọ́n jẹ̀bi kò kan ilé ẹjọ́ àmọ́ kí wọ́n gbọ́dọ̀ yọjú ni síwájú ilé ẹjọ́ láti wá ṣàlàyé ibi wọ́n bá kó owó nàìjíríà sí tí ń lọ bíi bílíọ̀nù lọ́nà mẹ́tàlélọ́gbọ̀n ó lé mẹ́jọ náírà 33.8 billion naira ilé ẹjọ́ ní owó òun ìmọ̀ọ́se owó kékeré owó òun ìmọ̀ọ́se iye owó kékeré àjọ efcc ní owó ìpalà pọ̀jù ẹ wá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe náà fún wa.
11: Ìwọ́ wa ni gbàràn mi délẹ́rù sówó rẹ̀ ní bí owó gbogbo wa ni.
7: Máa bẹ̀rẹ̀ owó gbogbo wa ṣé oyinbo abátún dà yẹn sí orí ètò ọrọ̀ ajé orílẹ̀ èdè Nàìjíríà kò sí níbi tí ó dé ni kò sí níbi tí kò yóò dé ni kò níbi tí ó dé
11: ni. Ìwé ìròyìn The Guardian ní àyín
7: wọ́n
11: ní àjọ tó ń rí sí àyípadà ojú ọjọ́ NIMET ni ló ti ṣe kìlọ̀kìlọ̀ wípé àwọn ìpínlẹ̀ eléètò tó mọ́kàndínlógún ní orílẹ̀-èdè nàìjíríà ló ṣeé ṣe o kí wọ́n fojú winá ẹ̀kún omi lákòóso àwà yìí nínú ọ̀rọ̀ àmọ̀ràn eléyìí tí àjọ ọ̀hún fi léde lánàá ìyún NIMET ni ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ̀kún omi ó ṣeé ṣe o kọ́ bá àwọn agbègbè kan lálejò látàrí bí wọ́n ti ní ilẹ̀ ti gbẹ bẹ́ẹ̀ ilẹ̀ ó sì ti le ìdí ẹ̀ sì lé o tó yẹ pé bí òjò bá ti rọ̀ ó ṣeé ṣe kí ilẹ̀ mọ́ tètè fa àwọn omi náà kọ́ mọ́ tètè fa mu nígbà àwọn ọmọ ṣàlàyé wọn ní àwọn ìpínlẹ̀ tó ṣeé ṣe kí ẹ̀kún omi kọ́kànlẹ̀kùn wọn kókókókó sì bọ́n lálejò lára àwọn láti rí ìpínlẹ̀ Zamfara ìpínlẹ̀ Nasarawa Kwara tẹmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ti agangan ní àyín ìpínlẹ̀ Èkó Ogun Èkìtì Delta Imo ìpínlẹ̀ Anambra Enugu tó ti ìpínlẹ̀ Ebonyi Akwa Ibom Cross River Rivers Edo Ondo tó ti ìpínlẹ̀ Bayelsa àjọ NIMET ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ìpalára tó ṣeé ṣe kí òjò yìí kó mú bá àwọn ìpínlẹ̀ náà ni mímọ ba ojú ọ̀nà jẹ́ àwọn èèyàn ní láǹfààní láti kọjá bẹ́ẹ̀ yọ ọba ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́ àwọn oko ó lè ba nǹkan oko jẹ́ táwọn èèyàn ní láǹfààní láti lọ rí kórè oko wọn wọ́n tẹ̀wájú wípé ó lè ba àwọn nǹkan amáyédẹrùn náà jẹ́ tó ń ti mímọ ba iná gan jẹ́ táwọn èèyàn ní láǹfààní láti lo inú ọba mọ́ láyìíká ọ̀dọ̀ wọn wọn ti wá pe àwọn ìpínlẹ̀ eléyìí tí ọ̀rọ̀ kan pé gbogbo ẹ̀yin èèyàn tẹ bá mọ̀ pé ń gbé nítòsí ibi tí irú àwọn ẹ̀kún bẹ́ẹ̀ ó ṣeéṣe kọ́ wáyé ẹ má dalẹ̀ sí ojú àgbàrá gbogbo ntọ́tọ̀ àti ntọ́ yẹ nígbésẹ̀ iná ni ẹgbẹ́ o ẹni tí wàá ṣe adarí ọ̀gá àgbà nínú àjọ nema ìyẹn zubeda umar iná ló fi ọ̀rọ̀ ìlédè o nígbà tó lọ rí sí àbẹ̀wò sí ọ̀gá àgbà fún àjọ NIMET Charles Onosike lọ́fíìsì rẹ̀ nílùú Abuja o.
7: tó wọ́n ní níṣó lọ̀rọ̀ di gbàsgbòs nílẹ̀ ìgbìmọ̀ asòfin lẹ́wà nàìjíríà bó bá láǹfààní láti wo fọ́nrán ọ̀hún bó ti ṣe lọ nígbàtí asòfin tó ń ṣojú ẹkùn ìdìbò Edo North ìyẹn Adams Osihomole tó wọ̀ ọ́ mọ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin lẹ́wà nàìjíríà lọ́rùn Gosu Akpabio lórí ọ̀rọ̀ òfin kan èyí tó ní ń ṣe pẹ̀lú ilé ìgbìmọ̀ asòfin tó yàtọ̀ sí òfin lẹ́wà nàìjíríà lórí kíni eléyìí tí wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ rẹ̀ pé ẹ jẹ́ mú àtúnṣe bá o olúùlú lẹ́wà ìlú Àbújá nílé ìgbìmọ̀ asòfin ni Osihomole ti láǹfààní láti máa bá ikọ̀ oníròyìn sọ̀rọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ gbàsgbòs tó ti kọ́kọ́ wáyé ní ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa Nàìjíríà níbi tí Adams Osihomole ti gbé ń sọ pé ṣé ẹ rí àtúnṣe tẹ́ ń béèrè fún un yóò wulẹ̀ dá wàhálà lẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin ni o tó bá jẹ́ pé a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lé lórí torí pé Akpabio ó ń sọ̀rọ̀ lórí àwọn ìgbésẹ̀ kan eléyìí tó jẹ́ pé àtúnṣe gbọdọ̀ bá pẹ̀lú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa Nàìjíríà wọ́n ní kẹ̀sìn mọ́ wò ó gẹ́gẹ́ bí adarí eléyìí tó ní ń ṣe pẹ̀lú jíjókòó ní ilé ìgbìmọ̀ asòfin wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó kéré jù òun ni Akpabio ń darí rẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin wọ́n ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí ó ti di ààrẹ ilé ìgbìmọ̀ asòfin lórí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tó pọ̀ jùlọ wọ́n wá gbé kalẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin pé àníṣe ẹni tó bá ti lọ sáà kan nílé ìgbìmọ̀ asòfin wọn ò ní fún láàyè láti lọ sí sáà kejì wọ́n ní ìrọ̀ṣẹ́ ọmọ ẹ̀rọ bá nígbà níbo ni wọ́n ti gbé ń ṣerú rẹ̀ ṣẹ́ngbà tí wọ́n jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó jẹ́ pé ọmọ wọn ló ń darí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tó kéré jù lọ níbẹ̀ ṣó wá yẹ kí ẹni ẹ̀tún wá ṣe àtúngbẹ̀yẹ̀wò lórí ìyún pé àní ẹ̀ ní lọ sáà kejì níṣẹ́ ẹ̀ ní lọ sáà kejì níṣẹ́ wọ́n ní bọ́dí tí wọ́n ti gbé ń ṣe bẹ́ẹ̀ wọ́n pẹ́ dànsọ̀ sí ọmọlẹ̀ jókòó ádámọ̀ pé ọmọlẹ̀ ní pé àbóhùn ti jókòó ni òun ò ní jókòó àfi kẹ́ ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́n tó òun sọ kó má di wàhálà o kó má fa lọ́bọ́lọ́bọ́ o ẹ wò ó ẹ tún fẹ́ wò dáadáa ẹ fẹ́ kà ẹ lọ nú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà nàìjíríà tó jáde lónìí ìwé ìròyìn daily post ó láǹfààní àti kọ́ gbàsgbò súnmọ̀ ṣẹlẹ̀ gan ni láàrin àwọn méjèèjì ẹ̀yìn kọ́ yìí ẹ láǹfààní láti wò ó kà á sọwọ́ iwájú sí àwọn ìwà dìde
10: báyìí.
7: Gẹ́gẹ́ bá ìsọ wípé ká dìde.
10: Spider ti ní àwọn ẹlọ jáde.
7: Tó ń bọ̀ bá di láago méjìlá ẹ tún wá rí fíìmù tí ó tún jáde lórí gúrúgbà ìròyìn fún ti ọ̀sán tòní pẹ̀lẹ́ àrò.
10: Mo fẹ́ mọ̀ sí back up rẹ̀ yìí.
7: Pẹ̀lẹ́ ọ̀rọ̀ àgbà. Títí dìgbà náà títí Láyọ̀ Akínsọlá òun náà ni orúkọ tèmi. Abárika Jimoh fún tòní púpọ̀ rẹ̀ láńlá ànfààní láti ṣe.
10: Ẹ ṣeun gan ni tẹ́ ẹ bá wa tẹ́tí gbọ́ Abídèmí ló kọ tèmi Àkàdé ló kọ bàbá tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lórọ̀ bọ́ bá pẹ́ tí a máa ṣe lọ́jọ́ alẹ́ Jimoh Olóyin Aláyọ̀ iná ni òyìn yóò jẹ fún wa.
12: Lagilu FM 96.7.

0: gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóòlì kan, lásìkò kan náà.
1: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
2: Ìwọ náà kojúmọ́.
1: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
2: O dáná, sọ ká gbọ́.
1: Àbí.
0: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.

ṣe kó jọ oúnjẹ àdídùn. Láti wá jọ oúnjẹ àjẹpọ́nù látọ̀gbàyè Capital Bite lèmi àti lèmi kọ́kọ́ ronú ẹ̀ lásìkò yìí. Nítorí o méjì kọ́ oúnjẹ wọn gbóúnjẹ fẹ́ gbégbà wọ́bọ̀. Láwọn oúnjẹ bíi basmati rice lóríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí jollof rice spaghetti. Bẹ́ẹ̀ la ń tàwọn oríṣiríṣi oúnjẹ òkèlè lọ́dọ̀ wa. Pepper chicken bẹ́ẹ̀, roasted chicken and chips, chicken crust, chicken pie àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan mímu wá tutù dọ́kàn. Ẹlẹ́ṣin béèrè fún combo package wa. Jollof fries and fried rice with plantain and beef pẹ̀lú coke 3-5 nìyẹn bá dé. Tó bá wá jẹ́ pẹ̀lú chicken 4-5 ló bá dé. Ẹ̀jẹ̀ aládùn àwọn pastries wa bíi Spanish tarts, sanding roll, àwọn búrẹ́dì wa confam ni. Ó yẹ tẹ̀lé mi ká lọ síbi táwọn iléeṣẹ́ Capital Bite wà nìbàdàn. Wọ́n wà ní New Garage nínú ilé-èpò Gas Tap, Ọjọ́ Express Road nínú ilé-èpò Gas Tap, NNPC Filling Station, Ẹgbẹ́dàkú lóde Ifẹ̀ Road, Daiwi Bus Stop, Amúlùkọ Ìbàdàn. Ẹ pè sórí nọ́mbà yìí láti order fún jẹ́ tẹ́ ẹ bá fẹ́. 0706171700

0: ọjọ́ tó ń lọ sí di ọjọ́ kẹjọ
1: nínú
0: oṣù karùn-ún.
1: Ọjọ́bìnrin ṣùgbọ́n kò ní fẹ́, ó dákú ṣùgbọ́n kò.
0: Lásìkò yìí ìran àṣùbà wa.
1: Àwọn ṣùgbọ́n lodo dúdú ni
0: ẹ. Ìwọ̀ yìí pé.
1: Tó mọ̀, pupa ni ẹ kò sẹ́ni tó mọ̀.
0: Tó bá fi ń di pé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́rìndínlógún.
1: Ìgbà ta orí ń kọ́, ta ó mọ bí ojú rẹ wà, ìṣọ́wọ́ ẹ.
0: Àfájáre ti wọlé àfájáre.

0: kírun ti yin fún ìṣá yìí fún bí àpẹẹrẹ ẹ̀bá kírun ti yin láago mẹ́jọ kọjá àṣẹjú mẹ́wàá àbọ̀ kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún àlọ́bà máa mú fa o
1: bá fa o
0: má ni wọ́n ti sọ lórí rédíò kó kọjá àṣẹjú mẹ́jọ
1: àbí
0: láago mẹ́ni ni ìṣá yìí ti wọlé hàn rárá o
1: gbà fún màámù yín o
0: wọlé ni wọ́n wí o
1: gbà fún màámù o
0: sí ìlọ o pẹ́pẹ́ aago mẹ́jọ kọjá àṣẹjú àbíṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún lẹ panu pọ̀ sí pẹ́ǹkì ti yín
1: ọlọ́run ọgbà o
0: àkókò òun ṣe pàtàkì láti mọ̀ la fi ń ṣerú
1: eléyìí
0: ẹ̀rọ ọ̀hún kó dákun kó jọ kó má jẹ́ kí wàhálà wọ́n gbé
1: àmì
0: àwọn míì ti ń kírun bọ̀ láti bí àádọ́ta ọdún sẹ́yìn
1: wà láì tí wọ́n ní
0: wọ́n ti ń kírun tó jẹ́ pé wájú wọn gan ti dá pàdé ayé ti mọ̀ wọ́n mọ̀
1: ṣùgbọ́n kọ́
0: ṣùgbọ́n àwọn kan bẹ ta ńlá ti kíyèsí ó lè bá àdé àtẹ́wọ́gbà ń wájú ọlọ́run àmì
2: ṣòfò
0: a dákun jọ a tún máa bẹ́ẹ̀
1: a máa bẹ́ẹ̀ ni baba
0: pẹ̀lú ìrẹ̀lẹ̀ pẹ̀lú
1: wàlá
0: ìdí tán dákun gbà á o ọ̀tọ̀ ni kó pa wá láṣẹ ọ̀tọ̀ ni ká tẹ̀lé àṣẹ rẹ̀ ọ̀tọ̀ ni ká tún máa wá bẹ́ẹ̀ pé kó tún gbà á lọ́wọ́ wa
1: ẹkú
0: ìsìláàmù fi yàtọ̀ ré o
1: wàlá
0: ọgbọ́dọ̀ má gba ọ̀rọ̀ tó lọ́n kọ́ o
1: tí
0: o bá gba ara kí ló fi dá ṣe irun tiẹ̀ ni ó fi dá sàn mọ̀
1: ni
0: àbá àwẹ̀ tó gbà nínú ó fi dálẹ̀ àbí tó bá sínú ayé mọ́ ayé ò ní jáyé
1: ó ń kàtà kàtà
0: so kékeré là wà nínú gbohun tó ń bẹ nílẹ̀
1: yìí a máa bẹ ni
0: a máa bẹ ọba adákunjọ ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ tá a gbọ́dọ̀ dákẹ́ ńgbà kọ̀ọ̀kan má jẹ́ ojú ẹ lójú o má jẹ́ okó sí ẹ lójú àti kínú nà ó kí ló wá kínú nà ó ń kọ́ kí ló ṣe ọlọ́wọ́ ọ̀nà ọlọ́run ní nǹkan kan kó fi jẹ́ ẹ̀dá ṣòfò dànù ní ṣé ó fi dá ló fẹ́ bí barika anabi muhammad
1: sallallahu
0: alaihi wasallam wala haula wala quwwata illa
1: billah
0: lẹyìn ìgbà tá a ti sọ déètì tòní
1: ibà
0: lójú ọrùn torí àwọn tí ó ra aṣọ ọdún àti tí ó ríran ìdá ò ní jẹ́ kọ́bẹ̀ ó sílẹ̀
1: àbí
0: ọba tí ò dojú tì wá lọ́dún tó kọjá lọ ọlọ́run ò wọ́n ti dojú tì wá lọ́dún eléyìí
1: náà àmì ọlọ́run
0: ọ̀nà tí àánú rẹ̀ gbà wọlé sọ́dọ̀ kálukú kọjá òye ọmọ adáre orun ilẹ̀kùn àánú tí ó kọjá òye tí wá gan ni ó ṣe fún wa lọ́dún
1: yìí
0: kára aṣọ kákẹrẹ ran aṣọ dún pẹ̀lú rọrùn kára ó sì máa ní wa wàlá haúlẹ̀ wàlá ẹ̀kọ́ wọ́n tẹ̀ yí.

rẹ̀ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀.

a bẹ̀rẹ̀ sí yíkoto ọ̀hún ìlànà àtẹ̀lé láti gbẹnu sí káàsì ẹ̀ àǹfààní aláìlẹ́gbẹ́ ni so ó ti gba ìlànà náà ìgbà tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà ni àǹfààní aláìlẹ́gbẹ́ ni 90 slot inú tíkẹ́ẹ̀tì kan yá bá 30 slot dé ẹjẹ́ bẹ̀rẹ̀ sí yí báyìí ẹjẹ́ bẹ̀rẹ̀ sí yí báyìí ẹjẹ́ bẹ̀rẹ̀ sí yí báyìí bàbá ń sọ nípa ti koto ti káàṣì ẹ̀ bàbá ń yí koto lọ mo mọ́ ń já ọtán pé wípé kí ni kò dá ọ lọ́wọ́ kọ́ láti play káàṣì ẹ̀ bàbá ń yí koto lọ́wọ́ o tá a bá ń yí koto lọ́wọ́ kò dá ọ lọ́wọ́ kọ́ láti play káàṣì ẹ̀ kò sí nǹkan tó kọ́kọ́ mú dà pẹ̀lú ẹnìkan ti play láti dájí èèyàn kan sẹ̀ play nísìnyí tí wọ́n pọ̀lọpọ̀ a máa sọ pé tán bá ti fẹ́ bẹ̀rẹ̀ yẹn ni mo máa ń play tán bá ń ṣe lọ́wọ́ yẹn ni mo máa ń play ìdájí lèmi láìké mi máa play kò sígbà tó play tó lè jẹ káàṣì ẹ mo já ọtán nù ẹjẹ́ á bẹ̀rẹ̀ látòrí 50,000 torí àkókò wa ká bẹ̀rẹ̀ látòrí 50,000 mo já ọtán ogo tíkẹ́ẹ̀tì ní àǹfààní aláìlẹ́gbẹ́ ni ogbo tíkẹ́ẹ̀tì láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kì í ṣe tèmi nìkan yàtọ̀ sí pé ó fi tíkẹ́ẹ̀tì yẹn jẹ ní ojoojúmọ́ yóò tún láǹfààní àti kópa nínú tiléyà cashfort àgbò tá a pè ń jọ yẹn kì í mọ̀ sí àwọn àgbò téèyàn lè fọkadà gbé ọ̀kadà níbo nígbà tó o bá tiẹ̀ mọ́ lọ́kadà dépò fẹ́ fi wá gbàgbò tí wọ́n gan bá débi àgbò tó fọ̀kadà gbé gan ìwọ gan ó padà fọlọ́kadà lówó ni pé ẹ̀gbọ́n ẹ mọ̀ bá ti ń lọ micra ló lè gbàgbó eléyìí kì í sọ̀kadà tó bá gbìyànjú ẹ̀ kún ọ̀rọ̀ jẹ́ pé ọ̀kadà àtiwọ́ àtàgbò ọlọ́run ní jẹ́ àrí lábúrú o ìwé àwọn àgbò tá à ń sọnù ìwé àwọn àgbò tá à ń sọ páwọn èèyàn ó jẹ mówó ti káàṣì ẹnu a bẹ̀rẹ̀ sí yí koto ọ̀hún nísìnyí ogo a ti yí koto 50,000 yẹn àwọn nọ́mbà yẹn ti ń bára wọn fà á àwọn nọ́mbà wọn ti ń bára wọn fà á wọn ti ń bára wọn fà á.

0: Rahman Rahim Malik Yamidin. Alhamdulillah alladhi ayana ba'da man amatana wa ilayhi nuzur. Adupe Ọlọrun oba oba aleke ola oba na oba ni oba gbogbo oje oba gbogbo igba.
1: Mo dupe o fọlun ori wa ti mo tun di.
0: Tun ja jọ dupe fun anu ta ri gba laaro yi tori pe mi ati atun lanfani lati ji pe ọpọ ni o ji sibi to wu won ọpọ ji sibi to wu won sugbon tan ji ba ni o te won lorun. Ojo taaro yi ti ro yi ojo itura lo je fa wa kan. Wallahi summa billahi ojo inira lo je fa won kan. Olorun wa wola pa n dupe mashallah tun salekun daada fun wa. Mo ki wa nile loko lodo ati leyin ode kaakiri agbaye nibi kibi ta ti lanfani ta ti n gba wa tabi ta ti n wo wa yen nikan ni ti lagelu 96.7 FM oke gajoke. Iyen laafin funfun balawu lori eto yin eto wa jimo oloyin. Adanla mi na ti loruko mi mi ma lo so ma ti n sola nilu iwo lodo oba atenigbola atenigore. Gbogbo ẹ̀yin olólùfẹ́ jákèjádò pátálà kí apáríkà jimoh tòní ọlọ́run ọba òní ṣe lọ́kan tó kù fún wa lókè pẹ̀. Gbogbo lọ́gàá lọ́gàá lẹ́nu ṣe akíyin akíyin ọlọ́run ọba wa kíyin o. Tọ́ lọ́sẹ̀ tó lọ la tún wọnú agbami ètò kan lẹ́yìn tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ ló ti ń bọ́ nínú ìdí ọ̀hún látọ̀sẹ̀ tó lọ yẹn torí pé ojú ọ̀tọ̀ ni tán fi ń wò pó ń ṣe àwọn tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé wọ́n ṣe kòǹgá ètò tọ̀sẹ̀ tó lọ lórí jimoh olóyin àwọn kan padà ru aláìsí pé tó ń ṣe àwọn yàtọ̀ sí táwọn rò wọ́n sì pè lábẹ́ aṣọ béèrè fún ọ̀nà àbáyọ ẹni tí ó gba àdúrà ti gba àdúrà ẹni tí ó gba àsíkáàrò ti gba àsíkáàrò. Òun wò pé kí ni nǹkan ọ̀hún. Àní nílẹ̀ tòní tọ́mọ yìí ọ̀pọ̀lọpọ̀ ló ń jìyà ìmọ̀dí. Ọ̀pọ̀ ló ń pariwo pé ègún ń bẹ lórí tòun. Ọlọ́run má jẹ́ kí ègún ọ̀hún sàn dórí ọmọ. Ṣùgbọ́n tó jẹ́ pé ègún kọ́ ohun tí wọ́n ń pè ní ajogun níbẹ̀ nínú ayé ẹni bẹ́ẹ̀. Ọládélé Sunday mú ìwá. Mo kíyìn àti gbogbo ẹ̀yin tẹ wà lójú òpó pátápẹ́ ẹ káàárọ̀. Ó yẹ ẹjẹ́ ṣe ní pápápá ká tún lè gbádùn bàbá wa láàárọ̀ yìí.
1: Ọlọ́run jẹ́ kí o ní o láìdùn.
0: Ojúmọ̀ ayọ̀ lè ní ọ̀jẹ̀ fún gbogbo wa pátá bí ọmọ yìí ti ń jù ló ń wọ̀ mí lára kódà òtútù fẹ́ máa mú mi tẹ́lẹ̀ ṣùgbọ́n ṣe mátàn yìí bàbá ti dẹnu iṣẹ́ ṣíṣe láṣẹ. Bàbá ẹ bá ń káwọn èèyàn ń lé ẹ dárúkọ yín ká tó wọ ní ètò bismillah ya sheik.
2: Bismillah rahman rahim alhamdulillah rabbil alamin suma salatu wassalam على أشرف المرسلين سيدنا أبينا ورسول الكريم سيدنا محمد وعلى آله وصحبه وسلم وبعد أقوى من مكادب القادب اللطيف أولون لدي
0: بابا الله جاء قفوا أسان آمين أجيو نيتي
2: آمين
0: الله ما جاء كيلي أولون لدي ودارو
2: آمين
0: أتي بوك باوان يبي وا آمين لن يكو كان واقباتا بابا أجوغن لان بابا الله سيتو لو أسي تيري جنا دي شبون تاباني تراوا أما كان وقباو ọ̀pọ̀ ló pè mí wọ́n lẹ mú tọ́píìkì kan wọ́n ní ẹgbọ́ kí sí ìyàtọ̀ ń bẹ́ẹ̀ ni àti ègún àti ajogun mo ni o tẹ̀bá fẹ́ mọ̀ yàtọ̀ tí ń bẹ́ẹ̀ ṣé ní kẹ́rẹ́ra pọ̀ mọ́ ètò lẹ́yìn bàbá ẹja tún wọnú ẹ̀mí ọ̀rọ̀ ajogun àdínbẹ́ èèyàn bá wọnú ajogun bóò ni ó ṣe mọ̀ pé òun ti wà ń bẹ̀ bó bá wá wà ń bẹ̀ bóò ni ó ti rìn tí ó fi bọ bismillah.
2: Adúgbò ẹ̀fọn ọlọ́run.
3: Alhamdulillah.
2: Adúgbò ẹ̀fọn ọlọ́run.
3: Alhamdulillah.
2: Atọ́rọ̀ kí á ti gẹ̀fọ́n anẹ́bíwá Muhammad.
3: Sallallahu alayhi wa sallam.
2: Ọlọ́run ọba tí ó sọ wa láti jẹjọ́ tó sọ wa di ọjọ́ òní.
0: Alhamdulillah.
2: Ọlọ́run ọba náà ni adúgbò ẹ̀fọ́n.
3: Alhamdulillah.
2: Àìmọye òjò ló ti rọ̀ tọ́lọ́run ti ní kí lè ọ̀fà ọlọ́run tí ó pèjà adúgbò ẹ̀fọ́n ọlọ́run.
0: Alhamdulillah.
2: ẹ rí pé níbi tí a bọ́rọ̀ dé níjẹ́ ẹjọ́ kọ́ lọ́wọ́ tó fi ẹ̀mí wálẹ̀
0: alhamdulilah
2: ọ̀nà ni pé anabi wa muhammad anabi ni albiru lahayabula anabi ni dáadáa kì í gbé o wazabula yóòza a kì í gbàgbé ẹsẹ̀ wadaya layamont ọbẹ̀ ẹlẹ́sàn kì í kú o himma lè máa sí ìta máa ṣe ń tọ́ ọ bá fẹ́ o kà máa tàdúnú túdà bọ́ ọ bá ti jẹ gbèsè ń ló ṣe san o
0: kà
2: máa ta ha máa lè tójú sa ń tọ́ ọ bá ṣe níṣẹ́ iná ni ọ gba ẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn abàdé bíi pé níjẹjọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín yóò máa lérò pé ègún àtajogun ọ̀pá kọ̀kọ̀ papọ̀ mọ́ra wọn ṣé ẹ wá rí ajogun yìí yàwá dáná ọlọ́run jẹ́ mi yógun kìí ṣe pé mo jogún orí fífọ́ nínú lára bàbá mi o.
0: ojú máa ń dùn wọ́n dádì mi máa ń ní fúnpá gíga lèmi náà ṣe ní.
2: ilé wa ẹ̀mí kúkúrú la máa lò bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ ajogun.
0: bẹ́ẹ̀ kọ́ òun lè lo gígùn tiẹ̀.
2: ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ kì í sì sọ̀rọ̀ yìí pé ilé wa inú ni máa ń rùn wá ń bẹ̀.
0: àmì láìsàn kan tí a máa ń ṣe.
2: ẹ̀mí yógun kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀
0: o. ojogun bá ni
2: òwò ló ń mójútó ra rẹ lórí àlámọ rí èèyàn orí lè fọ bàbá rẹ ọlọrun ni ọmọ fọ ẹmí àwọn lè má gùn ẹmí tiẹ lè gùn nínú kádàrọ ọlọrun àmọ ajogun nǹkan burúkú nǹkan àbànújẹ
0: ni. mani
1: ami lasọ ni a falina usin wa mani asa fale.
2: mo wá kà ní jẹjẹ wá náà lábẹ́rẹ̀ lónìí pé nǹkan mẹ́ta kájogún tó lè ṣẹlẹ̀ tí èèyàn tó fi burú ju ègún lọ alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn gbọ́mọ ìbànújẹ́ lójú ẹnìkan kẹ́ni wọ́n wá sọ pé lágbájá gbogbo tẹ́yìn náà lò ní òdìlé yín ọba tó bá fi lè kó òdìlé ma ó ti di àdánwò lọ́dọ̀
0: ọlọ́run
2: àtàrọ ọmọdọ́mọ rẹ o àti gbogbo yín bí ó ti rí fún yín
0: ni. ó ti kú lórí ẹni dáràn gan ó ti di generation fún wọn
2: ó ti di ètò ti ń generation káàkiri nínú ìdílé wọn.
0: alakubar
2: àwọn ọba lè mọ ẹtọ dáná ó ti lọ. ayọ lòun ó sì fi bá a lọ ní tiẹ.
0: alakubar
2: ẹni gbogbo ẹ lọ wà àwọn tí a ń yọ lónìí ẹlòmíì ti fa ayọ bá nǹkan jẹ.
3: alakubar
2: ọmọ olówó tó dé rọba mọ́tò náà lé ìrọ̀rùn ń tiẹ. bàbá rẹ ọ̀daràn mọ́ràn ni. àwọn tíyà wọn dáná tálíkà ní sí dáná ju yàwá dánlá.
0: alakubar torí pé wọn yìí fọwọ́ síbi ọwọ́ gbé.
2: tálíkà ní dáná ju wọn ò ní kó sòro kò sòro. ẹlẹ́ẹ̀kejì òun náà ni lásán nìjẹjọ kéèyàn ọmọ àmọ́ pa ẹ̀dùn ẹyọ ẹnìkan ṣoṣo
3: kọ́pa
2: tó tẹ́mi fi bọ́ lẹ́nu ẹ̀ ni o. bí àwọn tí wọn wà mọ́tò títí tẹ́ ń wò wọn tí wọn lẹ́mi èèyàn ju àwọn lójú.
0: bàbá tó bá jẹ́ pé wọ́n ṣe mistake ní nkọ́ ẹ mọ̀ páṣíṣe ò lọ́gà.
2: ọlọ́run sọ àtọ̀n ọlọ́run sọ tí ó ṣe gan ọlọ́run lẹ́ bá mọ̀ ẹ bá pààyàn gan tó ti ṣe àdìsí ọlọ́run sọ bí ó ti ṣe bí ó ti bọ́ kòkó lọ́rùn ẹrú.
0: ó láwọn
2: ìgbésẹ̀ tí ó gbé ẹ̀ tí ó gbé o sẹ́gun tí anabi wa muhammad wí anabi ni mọ́ǹkọ tẹ́lá mọ̀ọ́mìn fàkọ́tàlà náà sùjẹ́ mi yá ọ̀dà ẹ̀gẹ́ bí ẹ̀ ń tọ́ pa gbogbo ayé ni ẹ̀ ń tọ́ bá pa ẹ̀mí ẹ̀yọ nìkan ṣoṣo. ẹ̀mí ni ọ̀jọ̀ wa lójú nàìjíríà
0: yìí
2: ní gbogbo àwọn ìlú ẹ̀mẹ́jẹ̀ àdàkọ̀ ìlú kankan oxide tí ajá bá fẹ́ fónà wọn ó dùn fún ni. àwọn mọ́tò bíbi orí ẹlòmíì ti dàrú dé tẹ́lòmíì tó ti dáná nu ẹbí rẹ̀ di yóò ti máa sọ fẹ́ òun ó sì pọ́ gbé yóò sì pa gbé lóòótọ́ àtẹ́tọ́ bá gba bíráìbù lórí ẹni tó pa òun àtòun náà kódà gan bọ́ sọ ọlọ́pàá ká má pẹ́ sọ tọ́lọ́pàá gan bá gba bíráìbù lórí rẹ̀ òun náà dáná lọ́dọ́
0: ọlọ́. bàbá ẹ tó bá jẹ́ pé àwọn wọn bá ṣe dáadáa tó
2: bó ti rí nu
0: táwọn náà rò tọ́rọ̀ tí wọn ò sọ
2: táwọn náà rò tọ́rọ̀ tí wọn ò mórí lébẹ̀ pé ó pa gbé
0: lóòótọ́
2: nù àwọn ọlọ́pàá
0: ó sì jìyà
2: ní torí ẹ̀sẹ̀ táwọn bá daṣọ bóun ọlọ́run bá sàṣọ kúrò
0: yóò ṣí
2: ọlọ́run ò bóyàn rí.
0: tó túmọ̀ sí pé ẹni bá ti gbẹ̀mí èèyàn kan
2: tó bá gbẹ̀mí ẹyọ ẹnìkan
0: tí ò wá ṣàwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé lórí ẹ̀
2: oríkẹ́ni wọn tó bá ní kìámà yóò fún ẹni lépè.
0: bàbá a lè má gbọ́ ni
2: pẹ̀lú àṣẹ ọlọ́run yóò sọ nǹkan kan pẹ̀lú ọlọ́run ọba rẹ̀
0: bó ṣe nínú ọkàn rẹ̀
2: bó ti rí nu àwọn èèyàn ọgbà bẹ́ẹ̀ o àmọ́ kùránì ó di oyé a pé àwọn èèyàn ń bẹ òun náà ni kéèyàn máa lo kádàrọ̀ máa nẹ́bí ádámù.
0: aleyhi salatu wa salam baba.
4: to
0: o lo ma ti e
4: o lo kadara ye ma ti e o ba fo ma ti e o ba ka ye kadara
0: ko ti e gba fe ni kankan o kan ba je
4: o ba je
0: o fi se kaka keku ma je se se o ko o fi sawadanu ni o ba je mo lowo o ma so mo ologo o so do mo lofo eni to e ko so idile won di eni ayo to e ko so idile won de lerin o gan wa ntoro je
4: o ma ntoro ka ki ko ji ora aro re de bi osan
0: ya le n to se ru re won be laye abo ti nlo
4: bo di ba wa n be laye ohun ati banuje ni ojo mo rin
0: allah akbar
4: ipe meta ni o ma se lojumo ale n to saye ohun da ba ko ni nisemi
5: allah akbar
4: ele se la oko ele keje o ma gbo iruju o si ma bo ohun na
0: allah akbar
4: ele keta on ni gbogbo gba to ohun na ba lo laye
0: allah akbar
4: bo ohun tin ba ka ki pon ju ohun na o fi lu e wo pime ta
0: la ma la ya mont
4: olohun si ni mi olohun fun oyan ni esan gbigba o sallallahu alaihi
5: wasallam
4: eni o wa woju tu oro re ti ko wa ni ri bi ba tin lo le le won ma so fun pe ah eni kan kun o si ewo ni o moju to ra ara ni oto ni keyan si olohun ko to ra aforijin astaghfirullah awa gan olohun ma jida olohun
0: feran ara wa olohun feran wa baba ti astaghfirullah yo yonu si a yo si tun ke wa ṣugbọn ta ba ṣe ara wa ọran lada
4: ọran lada lọdọ ọlọrun lọlọrun mi sọ pe alija sahu la ya foot la ya foot ọlọrun lẹsan ko ni tan lara eni kankan to ba desan asiko teyan wa gba si ni osi to ma ba ti dele gbogbo awon ti an ba wa nbenu ebi un n to yo ma je dono fun ibanujẹ won ma kan
0: allah akbar yo ti wa ma sise sise sise yo kan debi kan to e ko ti gbori yin ni won ba daru mo lowo
4: an
0: lo n de gbiyan ju
4: e wo le ti ta ni sin enikan rosu gbogbo eyin ogun dori le won si nku won ku won ku idile un ayo wo ni fe yo ti dojo ale
0: allah akbar
4: arabi ta n lo nu enikan rosu lara le lo eyan o tori po gba le lowo eyan wa lo bo mo gbo gbe ti ma tin debi le yo si ma ku
0: won
4: si nku lo ton sin rerin idile won ti bonu adan
0: allah akbar
4: mo o le sadua to lohun ba gbadua awon lohun kan fe tiju enikan ma wa ni
0: eni daran gan o ti lo
4: o ti lo
0: awon ma ri o tun je ebi ri o je
4: mo de be
0: mo fi le de omo omo omo
4: mo ti wa fi le de omo omo eni a fi so pe ajogun ati egun egun eyan le fun yan le pe ni se o le we danu ama ajogun olohun ni ma binu emi yogun
0: epe ti a ri we danu
4: ta ri we danu ni o di egun
0: yo dogun sinu aye en ti en se fun bi o ba mura re omo ri o gbe sugbon bo ba ti le ri we to toro aforijin
4: lodo olohun
0: iyen
4: ti
0: lonu
4: o ti lonu
0: sugbon jogun iya teyin o mo won ti o mese
4: yo me go da get your mad dire
0: to tun ma toro aforijin tolohun o ni gbo
4: ani mo po le kon na
0: no ki lo
4: se o re ti e lo ba fe gbeja gan
0: go
4: da get lo ba fe gbeja re won so sinu e
0: ma si o ma tun duro ti o
4: ma si o ma duro ti
0: allah akbar
4: sari huli atoya asidu le balaya mani ama ama ya ya man koli wa ama hu adehun ti nbe lara awon elomi awon ko ni daran re
0: allah
4: en devi wa gba yi pe n to fi buru ju nu ogun wa ni ajogun
5: allah akbar
4: ogun jije ni bi e ti pe ogun ni dule ninu dile un en na ni won o se pe ogun ajogun na
0: baba e je bere bere ke to rin jina nbe un ogun ni ajogun
4: be ni
0: ninu idile ti olodun ba ti tari e si latara asise ana awon to dale e wa je mse bayi se eni to dale baba bi oran re kan oran to da kan to ba soju kan nu awon omo re ta won mo pe baba mi hey baba lo ngo pa yo ni to won o ni jinjo keji to si ti seru re loju won bi ekan abe meji tabi ti amo ran tin dani bi katale tabi ti amo ran tin dan bi ko baye eyan je baba biro eyin be ba wa ku ti o ba fe pin ogun re bi omo yen ba wa ko to lo ngo gba ayin gbale baba mi ayin gba so re e mo fun mi moto yin fowo kankan se ko ni pin ajogun yen
4: pelu ase olodun bo ti ule osadura tun eyan gboro kogun
0: eyan gboro kogun
4: ninu seri islam won ni ko goda gan afun ni ogun ti enu a ba wa pin tan o
0: bi o ba gogun kokan ma ba gba jogun na
4: ko boro ma gba ko a ba wa pin tan fun ko wa fun fe ko pe fe lomi
0: baba oro mi oye yin
4: oye mi
0: sugbon ko ma ba ri egun ajogun yen ko ma ba ri gbe abi bi o ba ti e logun gan to fe pin fun omo
4: iya ran la ngba to ti ri baba re to ti seun to ti dan wo loju re un to lohun ogbogun to le pe gbogbo pe ohun ma si nkan un pe ohun ogbogun lowo awon iro ni
0: gbogbogun bi ogbogun
4: ma gba bi ogba wa lo lohun ti dele
5: o ti de
4: solution loku solution re wa le ya wa danla elumi o sadua sadua yo ladu ogba ironi o
5: ironi
4: adua ngba
5: allah
0: allah akbar
4: ke se gbọlọrun ogba adua amọ lọrun ba so fun anabi wa muhammad enu suratu yunus bin bembe tolọrun so fun anabi wa muhammad olọrun ni era won kan won tin be lataye ataye to se pe olori book ile ni
0: lati bere fi pe aye won
4: family no se ti enyo to se pe olori book ile ni madam to sama wa ti wala haridi nijo olọrun ti da sama mejeje olọrun ti ko mo won ki bi won ti so ri
0: allah akbar
5: allah akbar
4: olọrun ba so fun anabi wa muhammad
3: olọrun
4: ni awon ma ba ti won lo gbere ni olọrun ni won wa wo na na Holida fiya Olorun ni won wona Olorun ni won wa ma gbe be lo gbele
0: Allah akbar
4: Inu suratu inu suratu huri Olorun ti wa so pe faminu se khi awon ti an so rire na Holida fiya amon na ma gbe nu le alujanna lo gbere
0: gbere
4: ewu Olorun o se wa ri ajogun yin in to fi wa buru to soro boju ni pe Olorun je kemi yin ogun
0: ama mi
4: ke se oro pe mo jo ma fa o
0: o ma fa o kan
4: wallahi ko kan o
0: woli baba mi o kan
4: baba baba mi o kan o ama kene kan ni mi o kan
0: mi o njade fo didi osu kan mo njadua nu
4: le ni
0: ha tori pe ona to wa nle yen gan ko lo da
4: lawon baba ajo ya wa da
0: la o lati abombe
4: an baba ye e ri pe an ma sunkun
0: allah akbar
4: en ti ma ba won leru re o e wa gbe ajogun sori atubotan atubotan wa lawon agbalagba wa gbe si
0: baba ke to ni jine je mbere bere kan
4: allah akbar
0: eni ti o sise bi na boya ki mo rora so kawon eyan ma ba gbo eni to sise bi na se bi nte so fun wa ni pe allahumma kadaru wa nasum sababa to ba se wi pe kadaru olon na ni pe yo sise bi so tun yen o di ani eh
4: olon je kemi yogun
0: alawami
4: olon ba so fun anabi wa muhammad
0: sallallahu alaihi wasallam
4: olon inna nafsa laha maratu bisu'i illa ma rahima rabbi Olorun ni emi yin o e lagbara lori re o
0: oba to ni lo lagbara lori
4: illa ma rahima rabbi aven temi Olorun ba ro fun e da loboro control emi re emi re to gbe nte da ba ti control yo sori ibu waju Olorun ni
5: Allah
4: tori gbogbo to dun le mi ma fe bi ki won ma yin o bi ki won ma so pe wo lo baye yan je inu re o wa ma dun ti e bi ki won so pe ohun lo pa lagbaja ohun inu emi won dun nu ti e no do pe ma ma papa yan
0: ekun
4: ekun mo ma gba pa yan lohun
0: eh to ba lo mo je yo si jenu ori ti enu wa ma wu
4: en to fomo lomo lomo lepe ni ese to funa o bo tin lo o si funa o lepe looto o gbogbo nkan re bo ti ule o yare to loju aye re yo pada sokun kan yin
5: Allah akbar
0: baba ki se pe
4: se pe o
0: ba ti ko niyan
4: ninu kadaro olon ni olon ni la ma rahima rabbi aven to lo nba fun
0: gbogbo awon tin sise bi bayi nisin aran won ni akadara won ni
4: be ti wa se sori ibu ni ogun o le sori ibu latara saitoni ni
0: allah akbar
4: saitoni lo ma siri olon ju ni lo ma bolon ti toju lo ma bolon ti tobi ju o na lo si sori ibu ju waju olon
0: allah akbar
4: mo da fo kan o
0: allah akbar
4: baba mi ma so pe boyo won ni asagafuru lailo abo won ni ton ba ni kan won ba di lori pepe nsosi bon ba di so pe loruko wallahi kokan tan so yo avi keyin o se kini keyin o lo tura re le nbi o ba wa loni ni
0: baba bo lati rin ta fi bombe
4: olon wa je mi yin ogun
0: allah ma mi
4: se wa re to ba fe e ma
0: gbo se adua ni
4: adua ni
0: adua ni
4: pelu ase olohun
0: ki se pe yo wole fun haluwa
4: adua ni
0: ki se pe yo fa awe ko
4: adua lo ran
0: naam
4: adua lo ran en ta adua si fi ran ni pe o na wa ni josun
5: ni josun
0: ki sa adua lose kan
4: ki so lose kan o
0: ki so lojo meji
4: ki so lojo meji o
0: yo to bi osu kan sa
4: bo ti rinu to na vi ma sadua en so giko ni ma bi kini I may ya ma fo ologun odun be nwaju olohun
0: baba kini won wa
4: tan be lohun elomi ori abiku ko lohun mo bo won labiku ma ni
0: be
4: to mo ti da lu
0: allah akbar so boya gbolohun oro kan si ni pe won o si ni ri
4: olohun je kemi yin ogun
0: in lo ran ran ran ran ran dodo awon eni
4: yi in lo ran ran dodo won eleji o ba lo se ki are enu ebi yo je ya iya imadi
0: lawa awa wita wi oni mo o ndogun ori fifo eleyi kuro ni mo jogun
4: olohun je mi oge soro ke mo jogun emi won egunun le it is sele nu le yin kini solution re ah ya wa gba olohun je kemi yin ogun
0: allah ma mi
4: it is say why se gun ni ni abadanwo
0: allah akbar
4: allah wa akbar
0: to mo nbo baba e ja se bayi mo mo pe nigbati o ba fi di ose to nbo ipe o tun ti lo rerere e kokko ba fi number yin le na
2: 080 70 80 68 90 4 90 4 0 3 0 3 and sorry e tun pe die die 0 80 0 80 70 68 68 94 0 3 0 3 to ba je mi le fe pe 080 55 47 16 69 080 55 47 16 69
0: Kila se si sin yen kila se si ta nso yen pelu ogo olohun e ma gbo ni jomejo adura le se ni o e wo haluwa ni o e se sara ni o betirin gele teyin o fi bo ninu e koda bo si se ogun egun na ni teyin o fi bo ninu e baba o ma salaye fun wa lojo mejo lagbara olohun titi jomejo hun subhana rabbika
2: rabbil izati amma yasifuna wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin
6: lagilu wa

0: and grow.
1: Daddy me.
2: Yes.
1: If I do follow why you pressure go say mum lost it Pathfinder College.
2: Kiluri my dear.
1: Is it all why Katina ko wati jade? Gbogbo se mi patade ni mo pass.
2: Wow, iruyan go lele ike. I je pe ani lati wo eniyan o.
1: Yes daddy.
3: Pathfinder, please
4: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ ní ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yẹ kóoru. Pathfinder College and Junior Academy ni alágbàdo ẹ̀kọ́ òwe tó ràn ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotic tá ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí a máa tayọ láwùjọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹpẹ́. Ètò ìgbọ̀nmọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
5: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
4: Lẹ́tọ̀ ìdánwò máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pè sórí 0803-324-0047 0803-324-0047. Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń lọ.
6: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
7: S-E-L-A-R-I-E. Celery.
6: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
8: T-U-R-M-E-R-I-C.
6: Yes, so
8: turmeric.
6: Correct. One carton of Maggi chicken flavor for you.
9: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My

0: bi imole dono bujila gada ijoba baba ba egbon ba eyan o ijoba o e jamu eyin demi weze boyin e ma gbo gbe nga laiwo la lagbo osere o ni lage lu radio jibora o gbe nga laiwo la lagbo osere ma na ni o ba so bi o so hun weze boyin ko ko selere ibele ti le gbo gbogbo to sele ni pa gbogbo lere nigeria patapata lagbo osere la bakala gata lagelu
1: ẹyin tèmi fẹmi adébáyọ lorúkọ tèmi èmi yàtọ lọmọ nítorí ẹ mo ṣe fẹ kẹ máa gbọ ó yàtọ lágbo òṣèré pẹlú gbẹngà lagelu ẹfẹ.
2: Táyé tí má kọjá ìbàdàn ṣe mú u máa ń ga wú ni irọ́ tí má dé fẹ́lẹ̀ lẹ̀ ṣe mú u máa ń ṣó o irọ́ tí má lọ ní gbòòrò ṣe mú u máa ń ga wú ni irọ́ kí wá ló fa sáàbì ẹ̀yìn jọmọ mi yá gbogbo láti mú ni ṣe bẹ́ẹ̀yìn lẹ̀ fún mi tí bá lọ fọ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: Ẹyin tèmi lagelu la tún wà ń sin lagelu náà tún sọ ńbàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún lagelu èmi gangan mọ́ṣáárí gbórí wábẹ̀ ní gbé síbẹ̀ lagelu náà ń gbọ́.

0: ọ̀dọ́mọdé aláìlójú tì ti ń paṣíwájú ẹ̀ ń bàbá.
1: Ẹni gbé rìn ni.
0: Òní ọjọ́ Jímọ̀.
1: Èèyàn tó gbọ́.
0: Ọjọ́ kẹjọ oṣù ẹlẹ́ẹ̀karùn ọdún 2026.
1: Ó ní máa kí àfi tá bá jẹ́ nínú rẹ̀.
0: Lónìí ẹtú kọ́lẹ̀ tó tún sọ́ra rẹ̀. Torí à ń retí àwọn àlejò kan pàtàkì. Lágbo amúlùúdùn nìkan nìyí. Lórúkọ olóòtú ètò alàgbà Kenneth to go eje lágé lúlẹ̀ ń gbọ́ ì ti ń ṣe bábá Ìbàdàn. Pápá lámú wa fún àwọn ìròyìn lágbo òṣèré lágbo amúlùúdùn. Àwọn eléyìí tó yẹ kẹ́ ẹ gbọ́ ńbẹ̀. Àwọn eléyìí tẹ́ ẹ ti gbọ́. Eléyìí tẹ́ ẹ fẹ́ mọ̀ sí. Láàrin àwọn bíi ọjọ́ bíi méje tá a ti lò sẹ́yìn. Ẹ mọ́ tún gbàgbé ń pa káàṣẹ bá ṣe ń bẹ lórí ètò káàṣẹ ń bẹ̀. Ẹ tún plé káàṣẹ ẹ̀. Àwọn èèyàn ó tún gbọ pẹ́ lónìí. Bó ṣe máa ń ṣẹlẹ̀ lọ́jọ́ Friday.
2: Lẹ́ni ni ọ̀rẹ́ fẹ́ máa ṣe.
0: *347*1004*2#. Gbẹ̀ngà mò ń jẹ́.
1: Ó ṣe bàbá àdúrà.
0: Máa fọdún rí bí ń kí yín.
2: Mo máa yàn
0: ó. Mọ̀lá bí wọn nú ń kí yín. Ọmọ sàlámì ń kí yín.

0: ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa ní ìsìn yóò tún lè ṣe kíní jáde pé kí ló dé tán pọ̀ mọ́ pọ̀ fìjàbí ni portable sọ ọmọ ṣé ká pe orúkọ ẹ ní àmútọ̀run wa nẹ̀yìn ara ilé ẹ bá wa dá sí tásìkò bá tò. Àwọn èèyàn náà tú yẹ́ẹ́yá tí wọ́n tú yẹ́ẹ́yẹ́ tí wọ́n tú bẹ́ẹ̀bẹ́ tó ń lọ sọ́dọ̀ Latif Adedimeji òun àtìyàwó rẹ̀ tí wọ́n bí ìbẹ́ta làǹtìlanti. Kò wá yé wa mọ́ gbà tá a sọ̀rọ̀ portable àti kàtà ẹ̀fẹ̀ pé àwọn ìlú mọ̀ká àwọn iná lọ ń ja ìjà ìjà tí ń dọ̀là bá ẹ̀gbọ́ òbítíbitì owó tán fún wọn. Mo tún wá ń wù kankan gbọ́ mi ò mọ̀ bóyá ó rìlẹ̀ àbí ó rí ìlì kò tiẹ̀ wá yé mi mọ́ gan báyìí ó ti fẹ́ dàrú. Ẹ̀yin èèyàn imagine kẹ́ẹ̀tì ẹ̀ imagine ni o kí ìyábọ̀ Òjó àti Lisa ń jọ rìn káwọn náà láwọn fẹ́ ja ìjà tiwọn. Àbí bò ni ó ṣe rí ná èmi ti rí póstà yẹn mi wá mọ̀ bó ṣe jẹ́ ṣé AI ni kí n pè ní ẹ já mọ́ wò bọ̀ ẹ jẹ́ ń ṣe báyìí ká lè ráàyè fàlejò wa lálẹ́ àlejò wa tí ń bọ̀ àlejò wa tí ń bọ̀ lórí ètò fún tòní àlejò wa àtàwọn ikọ̀ rẹ̀ ẹ̀yìn ara alẹ́ a ṣe ṣàá fún yín lónìí ẹ enjoy ara yín dópin inú yín ó sì dùn gan inú yín ó dùn pé ètò yìí ẹjọ́ gbọ́ ni. Ẹsẹ́ àti wà lórí Facebook wa Lágelú FM 96.7 lórí Facebook wa ẹ ràlejò wa ń bẹ̀ ẹ rẹ́rìn dáadáa ẹ sì gbádùn rẹ̀ dáadáa ṣùgbọ́n kinní kan ni àlejò wa ti ń bẹ ń bí lónìí kinní kan la fẹ́ sọ pé àlejò wa ti ń bẹ ń bí àtàwọn àtẹ̀yàn wọn. Ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́nà ti wá èmi sì ti promise wọn ẹ mọ̀ wọ́rì bẹ́ẹ̀ bá dé iléeṣẹ́ rédíò wa yìí táwọn èèyàn bá gbádùn yín dáadáa àwọn èèyàn ó yẹ ẹyin sí dáadáa tálejò wa bá ti dé account number wọn bọ́n bá wọ̀ tiẹ̀ á pèsè ẹ̀ sórí Facebook wa ẹ mọ̀ wo bẹ́ẹ̀ bá ṣe ń láìkì wọn ẹ̀fẹ́ jẹ́ ń kì yín ni ìlú yín lẹ fẹ́ jẹ́ ń kì ìlú wo lẹ fẹ́ jẹ́ ń bá yín kì kọ́ńkọ́rin kì ẹ ṣáà ti lọ sórí Facebook wa ẹ comment síbẹ̀ ẹ dárúkọ ìlú yín síbẹ̀ àbí kẹ dárúkọ àwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́ẹ̀ti rí káàkiri lórí íńtánẹ́ẹ̀tì ń pa wọn tẹ́ẹ̀fẹ́ jẹ́ kán kọrin lọ ọbẹ̀ Lágelú la wà ẹ tí ń ṣe bàbá àbàdàn lórí Facebook wa tálà àlejò wa tá à ń retí ṣùgbọ́n ẹ jẹ́ ń lọ tajà náà mò ń bọ̀ kálejò mi ò lè wọlé.
1: Lágelú FM 96.

0: ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlágelú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Ìlágelú FM 96.7.
2: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà ẹ̀yìn ẹ̀yẹ̀ wa tẹ́ ń gbọ́ wa káàkiri bí tẹ́sí ti ń gbọ́ wa nìkan iléeṣẹ́ rédíò Ìlágelú. Ọ̀gá wa Bello Muyiwa, wọ́n bẹ̀ ń bẹ̀ ewo ni orúkọ tí ń gangan sà. Muyiwa ni àbí Bello?
3: Muyiwa.
2: Muyiwa lorúkọ tí ń, wọ́n bẹ̀ ń lé agbára. Àwọn èèyàn ti ń pè wá lábẹ́nú, wọ́n ti ń pè inú mi ti ẹ̀dùn gan. Bukki ti ń wọlé lábẹ́nú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ ti ń kọrin ti tó bí ọdọ́ mélòó báyìí sà?
3: Ọtúpa.
2: Ó dà ẹ ṣeun. Òní tá a wà yìí, òní gangan ni ọjọ́ bí alàgbà Adébọ̀wálé Fatókè láti Canada. Èmi Gbẹ̀ngẹ́ Oyàtọ̀ Láyẹ̀wọ̀ Lámùn kì í yàn pé ìgbà ọdún ọdún kan ni o, ojú òní tì yín. Ọ̀gá wa ẹ ń bá wà lórí Instagram yín, TikTok yín. Àkọ́kọ́ ná, kí ni Instagram máa ń dùn yín sà?
3: Ebira Muyiwa Bello.
2: Ibira, ebira bí ibira.
3: Ebira.
2: Ebira Muyiwa Bello ni Instagram máa ń dùn wọn. Àwọn èèyàn ò mọ̀ ṣé yàtọ̀ sí pé acapella tẹ wá kọ ìpè akẹ́kọ̀ọ́ wa, àwọn èèyàn ò mọ̀ irú pati wo lẹ lè lọ sà? Òde wo lẹ lè lọ?
3: Kò sóde tí mi kì ń lọ.
2: Ok.
3: Ní ìjọ Saturday tó kọjá yìí, èmi pẹ̀lú Bẹ́sẹ̀rẹ̀, àbí ìjọ Jimo, àyèjọ Play ní ọ̀wọ̀.
2: So ẹ ń lọ káàkiri gbogbo Nàìjíríà?
3: Bẹ́ẹ̀ni.
2: So ẹ máa ń gba full band, tẹ́ ẹ gba orin, tẹ́ ẹ gba sandy?
3: Bẹ́ẹ̀ni.
2: Tẹ́ ẹ gba gbogbo ẹ̀, tẹ́ ẹ gbẹ?
3: A máa ń gba full band. Tí gbogbo wa pàápàá fẹ́ tó 18.
2: So ní ìsìn báyìí, irú acapella yìí náà bẹ́ ẹ ṣe wà yìí, tẹ́ ẹ ju mẹ́jọ lọ yìí, ọ̀ mẹ́wàá yìí náà, tán bá pè yín pé ẹ mọ̀ wọ́rì, pàtí wa bóyá kì í ṣe pàtí tó tóbi tó tẹ́ tán ní ìdí ariwo tó pọ̀ jù, pé kẹwàá fẹ́ kàn fẹ́ máa ṣe fàájì nínú ilé nínú.
3: Orí acapella yìí wà fún ibi tí kò sí ariwo.
2: Kẹ̀kan rọra ṣe. Bàbá ẹ dákun, ọkùnrin ni yín, nínú ọkùnrin àtobìnrin ẹ dákun, ta ló gbọ́n jù ọkùnrin àtobìnrin?
3: Nínú ọkùnrin pẹ̀lú obìnrin, ta ló lọ́gbọ́n jù?
2: Kẹ tó lọ bẹ báńkì Adébọ̀wálé o.
3: Adébọ̀wálé mo kí ẹ

0: lo kini e fun
1: o mo ma so
0: pa wo be ba
2: awa no nte mo
0: mu e fun o mo
1: pa o ya fun wa yin kini ni to e ja kini ka so gogo bi ti e ba
0: ti la fa ni ati ba gba gba wa
1: o tonu next month ig I to tell you ati kini o gba
0: kilo se yin
1: ah e gba kilo se yin n to se wa se
0: wa o ni je karibanu je
1: eh eh so we
0: eyan gboro ma eyan gboro ma port e die die
1: eh eh
0: ki oluwa ma fi ma se ah
1: ah ah ah on this matter go out see them where that
0: eh
1: lo mo po
0: eh iru mo lu wa de ma lie
1: I do work in my food like this ah
0: ki fun la yo
1: ah that's on be inu ah
0: ege
1: atama
0: enke
1: e won e be
0: but nail ma ta e gba gba
1: ni obi e wa le
0: pani
1: ina lo
0: enke
1: ani o karu re
0: enke
1: olohun o la la la
0: abolo
1: ani kin ndu ode
0: enke
1: olojo eru ohun enke ile ru re
0: adi mi leyin ni ah titi lasan Ola mo je wa o ti.
1: Egbo ki nu mi. Don je ni ni okan.
0: Ba di ni le
1: ru ni.
0: Le je de tan egege. A de mi. O ye kan mu e si odo won. Mo serious o.
1: Ola ba ngbo. Ko
0: si. O ye kan mu won si kan mu e si lo egbe
1: won. Ah, e mo mo yan si je like.
0: Ta lo so pe o ku orire.
1: Ito munada. This time around. Umbu fish.
0: Ah.
1: Papa. One now. Do
0: expect.
1: Five. So 500.
0: Oh. Ah. Agbon la ni mo ma lo.
1: Iro ni.
0: Ta agbon mo la.
1: Ah. Fere kini bayi.
0: Ta ma ta yin.
1: Ah. Ah.
0: Duro.
1: This today, I say, ha, when I'm coming. This thing was in the window by Pepe.
0: Okay.
1: With me also.
0: Okay.
1: One also before. Now, eat up.
0: Eat
1: Oh.
0: I'm not late. Oh, look. Wait,
1: wait. 1, 2, 3, 4, 5. 500. I'm not
0: going to eat up. I'm not
1: 10 every day.
0: Ko je ti o to ba kemi.
1: Ah. Iba.
0: O da jare awa n ki gbogbo eyin olugbo wa. A ki ka bo sori iroyin te wa n pe ni gudugbe. Ikanni lagelu 96.7 FM. Okay, God, okay. Ni won pe bi ta wa wa yi.
1: Olorun.
0: Olorun ba mi Eledumare.
1: Olorun.
0: Bi ki awa. Pe ki adegba la bi awa fe si wa.
1: Eh
0: awa na wa love ari ati wa gbo sa fefe ki eyin de tele wa na ke wa tele wa a le para wa o omo ya fe
1: we have two bus is this if they do ara you go dey dey kwe kwe this time
0: eyan gidi eyan gidi eyan awon gan wo gbe
1: be la
0: wo se yi
1: awon gan mo pe awon karambo
0: Ọgbọ́ Ọlọ́run tó pé àwọn ẹ̀ràn gẹ́mọ̀ bá bí ìjẹ́ ó yà kílé Fọláṣadé Àjàlá lorúkọ tèmi ọjà
1: rẹ̀. Ọgbọ́
0: ó ní màálù
1: lèèyàn
0: fi mọ́ rí sá.
1: Sórí nǹkan tó bá ti jẹ mọ́ ẹ̀yìn Ọláwálé Hamzat ẹ̀yìn Top Striker tó jọ mọ́ Títí Akísọlá tó jọ mọ́ Sinara mọ́ Dèbẹ́ o. Ìgò sóyè.
0: Torí ẹ̀yìn èèyàn ẹ̀yìn tó yẹ kìdí ọgbẹ́ni kílé náà mi ti dárúkọ mi náà.
1: Títí láyé Akínṣọlá lorúkọ tèmi.
0: Ó yá ìròyìn ti bẹ̀rẹ̀ ìròyìn eléyìí táwa pè ní gudugbẹ̀ níkànnì
1: lágbègbè. Ìròyìn wo ló káàkiri ilé
0: ayé. Ṣé tí mo ń gbowó? Ṣé o wà wó kí n báyìí? Ṣé ẹ gbọ́? Ṣé ìròyìn téèyàn bá ń gbowó ẹ̀ kò dẹ̀ níkà? Ọlọ́run ti
1: yan
0: jẹ́ kódà gan-an ó ti.
1: Ẹtùtù ti lọ.
0: From the source. Ọmọ
1: pé ìrọ ni.
0: ọgbẹni ja lọ
1: a lọ náà ni
0: kò kúrò lójú kan gbóhùn lọ́nà ni
1: a lọ náà ni
0: ta gbégbé ẹ nìyẹn ṣe kọ́kọ́
1: bọ́ jẹ́ pù
0: ọ̀rọ̀ lọ ní wà
1: ọ̀wá ẹ̀rọ ni
0: ìyẹn ni mo kọ́kọ́ dúró ní mo gbọ́ ohun
1: tọ́lá ọgbọ́rùn ogbọrun ti o
0: ina ayo lo dogbe gbogbo gan ke mo mi gbe
1: o wa gbọrun ti o
0: awon to fiti mi mo ki o kabiyesi re ni mo se o
1: forasade won ni eyin malu o tori kini kan le sisin
0: be ni
1: eyin
0: leke leke
1: leke leke
0: ko tori ife le mo
1: malu le sisin leyin malu tori ko le ba je ni lo se nsare tele malu leyin this close you give it to the 2K auntie when you want to attend everything auditor
0: ngba ti olohun baba nboju e je gogo lo se weku
1: se agbepe time
0: ki se ori won mo mere
1: eh iro ni
0: mo mimi sibe
1: ah ade mo
0: se ki ngbe wa fun e
1: ko ri ma gbe iro ma gbe ni ma yanju e
0: agba aya ni
1: iyan ti po ju
0: lorun re
1: wo I will kill everything
0: if I wanted iwo to ba ya le po wa everything ti kokon se
1: emi ti mo tun ko le le epo
0: ah
1: oh te play mo tun ko le ni le epo ni petro e wo elo ni won pe won ni e ba n ton 10000 ngbo ba de otun la
0: iwo wa
1: ni ya be oto ni bi ti
0: mo tun ti lo ah to su ti pari akanti nko
1: to su ti pari ni o mo date ni ni
0: se bi won sanwo odidi osu kan be ni gba je pe boya ba flow fin gbe
1: iwe royin ojojumo le wa punch won wa si ode kini o wa ni odo re
0: daily post na tun gbori wole
1: afi suru sa e ja bere ni papapa tori ari ojo mu sorokun gbogbo eni to ba so pe ka ma bere ni papapa a bere ni papapa ni oju re won ni ko to ni ko din ni eyan mesan eleyi ti won ko ni ibudo ibi ti won tin toju awon omo alaini ya alaini baba sugbon adupe o won ti ko won wo won ti gbogba won le lowo awon dinigbe o muso iroyin ohun e mo gbo ni ko pe ko ju
0: ile ise olopa ni ipinle delta ti salaye oro wi pe eso kele ti won fi kan ile ise awon fun omokunrin kele ti won pe won yinbon ti won yinbon lu won pe rara o ise iwadi alagbara o ti bere lori e e mo fi ru esun yen e mo fi kan ile ise ta won o ni bi oro yen se lo bawo wa ni oro yen se lo gan inu ro yi ta wa pe ni gudugbe ni tosan toni leti lanfani ati gbolekun
1: ninu wa ro yin punch ka fi pot e lo
0: okay
1: ba ba fi pot e to ba gbe orun le lanta to ba gbe orun le lanta
0: to lo mi koke
1: n to bodu re ba ri moran ni ko ka wa ba se wa yo awo ni o wa na polo rara
0: be ni olodun polo ti a
1: olodun ni so polo fun wa ngo ba si wo olodun lo mo fo polo si wa lo to won ni awon olopa won se ku pa afurasi adigudale kan won si gba enikan ti won jigbe to je agbe nipinle oyo yi ni o dibo lo ti sele gan ni pato ilu iseyin ni iseyin oro omo ebedi ha eyin ko yi e mo gbo ni sise ntele
0: ni ipinle bono won pe gudugbe kan o tun re nbe kini to si sele nbe won ni awon kan ti won ja iko iswap won pe ogoro won o na ni o dagbere faye podigba o se nigbati ibon ti o jo n soro leso lodi sira won lati pase awon omo ileise omo ogun ori ile lorilede wa Nigeria yen ni ipinle Bono won ni se ri awon omo ogun ori ile lorilede Nigeria yi ti Adinkayi won gbe peregi kana pelu iko iso gbogbo e pata le lanfani ati gbolosan tuni
1: to ninu iwe royin the nation ibe mo wa bayi o pelu akori to fe tun jade nbe
0: okay
1: won ni ajo to ri si isele pajawiri nipinle Benue ona ni won ti ku awon ohun ireni lekun fun awon eyan ti ose se won ni ipinle ohun nibi ti won ko gbogbo won si lati je pe awon ti won ni le lori ijoba pese ile fun won
0: awon
1: pe nkan fun won be e mo gbo
0: ninu iwe iroyin punch ele to tun wa ni owo ti mi iroyin kan na nbe nbi to fe fara pe iru ele to ka won pe iji alagbara kan ele ti o sose iyen ni ipinle Niger won ni o ti mu opolopo awon eyan o ti so won di alaini le lori bayi o ni ipinle ohun to si je pe onikaluku won kan wo yoro yoro bayi ni pe bo la won ti se wa se oro ara won lọ́n kódà kò kọjọ kọ́mọ́ tu ni láti rí pẹ̀lú àwọn ìjì alágbára eléyìí tí ó ń ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí ìmí iná ó ṣẹlẹ̀ ń bàdàn lóru mọ́jú òní kíni ní agba ìjì un
1: ìjì ni atẹ́gùn pọ̀jù
0: ọ̀gá kọjá àwọn dandan ọlọ́run ọba kódà kò kọjọ kó mọ́ padà lẹ́yìn wa gbogbo ẹ̀ lásán sò ní ẹ̀yìn ò gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ mo gbọ́ ọ̀nà máa ń rẹ̀ sí
1: pẹ̀nẹ́ẹ̀tì ni
0: ṣó máa ń rẹ̀ sí
1: ni
0: kí ṣó máa ń rẹ̀ sí mo
1: bèrè
0: tó fi jẹ́ pé gbogbo kò sí tè tó júbọ̀
1: obì tó ti ṣubú nù wọ́n ti lọ wo
0: múra sí ṣáwàrà lérí tó wo
1: kí ni mo dá kọ́kọ́
0: mọ́ kí ni tí mo bèrè lọ́wọ́ rẹ̀ tí ó dá ṣáwàrà lérí tó àwọn tí wọ́n rí wọ́n rí so kárò ìyàbò
1: dùn mo fẹ́ kà náà ni
0: a ò ká o torí ni owó horohoro yìí lò ń wó horohoro yìí
1: àbí wò
0: wọ́n bí ẹn fẹ́ dà kán lẹ̀
1: tó ẹ jẹ́ àtẹ̀síwájú
0: ọ̀gá
1: ìròyìn rèé inú ìwé ìròyìn punch ni ẹ̀yìn kọ́ yìí wọ́n ní ẹnìkan tó jẹ́ pé owó ṣẹ̀kẹ̀rẹ̀ dùgbẹ̀ owó ń bẹ ní ọwọ́ rẹ̀ òun náà ni wọ́n mú o pẹ̀lú àwọn méjì tí wọ́n jẹ́ obìnrin wípé wọ́n ń gbé egbògi olóró ọwọ́ tẹ̀ wọ́n o ẹ mọ̀ gbọ̀ ní ṣiṣẹ́ ntẹ̀lé ohun
0: kò kárẹ̀ ní ìpínlẹ̀ bauchi ìròyìn èyí tó wà níwájú tẹ̀mí wọn ní iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún ń lọ́wọ́ rẹ̀ ló ti tẹ àwọn méjì míì náà tí wọ́n jẹ́ afurasí wọn níṣẹ́ rí àwọn afurasí oníwà ọ̀daràn méjèèjì yìí wọn pé ngbà wọn tọpasẹ̀ wọn wọn nìkan ṣe pẹ̀lú àwọn ìwà ọ̀daràn kan bíi pé kéèyàn gbìmọ̀pọ̀ wọn jọ ṣiṣẹ́ láabi àwọn ìwà ọ̀daràn bíi wípé kí ajálẹ̀ onílé ká fi bo ti alẹ́yìn àwọn ìwà ọ̀daràn bíi wípé ká lọ kí olóhùn kó kígbe àwọn ìwà ọ̀daràn bíi wípé ká jí kẹ̀kẹ́ tatagẹ̀rán ẹlẹ́sẹ̀ méjì tẹ́yìn túmọ̀ sí ọ̀kadà yẹn ká jígbe wọn ní irú àwọn ọ̀ràn yìí ó ní wọ́n tọpasẹ̀ àwọn èèyàn yìí sí wọ́n sì rí pé wọ́n wà bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ yẹn báwo wá ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ bauchi tún ṣe tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ọ̀hún èèyàn mélòó gan ni wọ́n gbámú ṣé wọ́n gbowó kọ wọ́n lẹ̀ ṣá ẹ tẹ̀lé mi ká lọ sínú ìròyìn eléyìí tá a pè ní gudugbẹ̀ lọ́sàn tòní ṣọ́ọ́kì ní etí gbọ̀ tí
1: wọ́n ní iṣẹ́ ìwádìí alágbára ti bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ nasarawa pẹ̀lú bí wọ́n ti ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ ifásitì mẹ́fà kan gbé lọ nípínlẹ̀ ọ̀hún.
0: ṣe rí ìròyìn èyí tó wà ń bí láti inú ìwé ìròyìn daily post ni mo ti rí ìpínlẹ̀ ogun dẹ̀ ni ìròyìn yẹn ló ti bẹ̀rẹ̀ wọ́n ní kò dín ní àwọn èèyàn 45 eléyìí tí ọwọ́ tẹ̀ ní ìpínlẹ̀ ogun o láti pàṣẹ àjọ kan eléyìí tí ó mọ mójútó ìmọ́tótó agbègbè ní ìpínlẹ̀ ọ̀hún tá a mọ̀ sí state waste management authority wọ́n níṣẹ́ rí àwọn àjọ yìí àwọn èèyàn ti ń ṣiṣẹ́ lábẹ́rẹ́ gan ni ló ṣètò bí ọwọ́ ṣe tẹ àwọn èèyàn tí ń lọ bíi 45 ní ogójì yìí o wọ́n níṣẹ́ rí àwọn 45 àwọn èèyàn tí ń mú gẹ́gẹ́ bí afurasí wọn pé wọ́n ń da ilẹ̀ síbi tí ò tọ́ ní ìpínlẹ̀ ogun wọ́n fẹ́ ba ìpínlẹ̀ ogun jẹ́ wọ́n fẹ́ sọ ìpínlẹ̀ yẹn di onídọ̀tí ó làwọn àjọ yìí bá ní láyé kò lè wẹ́ẹ̀kì kò lè ṣiṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀ tẹ̀lé mi ká lọ sínú ròyìn eléyìí tá a pè ní gudugbẹ̀ fún tọ̀sán tòní ẹ̀yìn ó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ni o.
1: tó ẹ já lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa lọ́hùn-ún
0: torí
1: àárí ọjọ́ kankan mùsùlùmí bíi ti wù kó mọ a sì rárá dá dúró ó yá ọmọ ìyá àfẹ́ gbéra tán.
2: Lagiliwo FM 96.7
3: tó arére o gbogbo ẹ̀yin ọlọ́jà pàápàá jùlọ àwa tá a ní ṣọ́ọ̀bù láwọn ọjà tí ń bẹ nílùú ìbàdàn àǹfààní ọ̀tún ló tún wọlé dé o tá a pè ní solar for business yóò ní fún àwọn olùtajà tó ní ṣọ́ọ̀bù ní solar ọ̀fẹ́ àwọn aṣojú wa yóò sì wáyé ogbó ohun èlò ẹlẹtíríìkì tẹ̀ ń lò nínú ṣọ́ọ̀bù yín yálà freezer fáànù tẹlifíṣàn hair dryer clipper àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti mọ gbèdéke irú solar panel tó lè gbé àwọn nǹkan wọ̀nyí tí wọ́n sì gbé wá fún yín lọ́fẹ̀ẹ́ àwọn òṣìṣẹ́ wa wọ́n máa wá sí àwọn ọjà wa bí ọjà olódún lágelú ọjà lálùpọ̀ ọjà àgbàgì ọjà ọjọ́ ọjà ṣáṣá ọjà mọ́níyà kíyẹlé kátú market ọjà ológun ẹrú ọjà pẹtẹ ọjà new garage àti àwọn ọjà wa yòókù bákan náà ẹ̀yin tẹ́ ní shop tàbí plaza lẹ́gbẹ̀ẹ́ àwọn ọjà wa gbogbo ẹ̀yin náà lè jàǹfààní yìí o ẹ wá gbọ́ o yàtọ̀ sí àwọn nǹkan ẹlẹ́tíríìkì tí àwọn agent wa ti wá ṣe àkọsílẹ̀ rẹ̀ àbí èyí tẹ́ ti upload sórí site wa ẹ gbọ́dọ̀ fi nǹkan mìíràn solar installation yìí o ó sì jẹ́wọ́ pé ẹ ó máa ra owó sórí solar yìí tẹ́ ó sì máa gbádùn náà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni láti forúkọ sílẹ̀ ẹ kàn sí setstartgroup.com/sfb tàbí kẹ́ máa pe 0911-040-4332 tàbí 0815-684-1993 àǹfààní ọ̀tún rèé o fún gbogbo àwọn ọlọ́jà àtàjèrè fún gbogbo wa o.
4: kusani toluwa oni sere fun oju wa lo fesi
5: iyen feni to ba mo tin se ni o bi kan ba le kole laye talako oju skelebe lo to sin lele te loke epe eda to wo ba rogun si lowo to jogun faja ti se kari mi ko mo gbagbe pe brick meji go kan ni o abe mo owo tin ba faji lo okere
6: oni temi 1 million naira to promise mi lana nko
5: baby mi mo ti dile fun e eru re ah pelu atotonu mi se o 1 million naira owo le lodo bosun king ni wo fa fi se birthday fo birin I like as se igbesi aye re o
7: ah igbesi aye ari mi lola ni mo ngbe asori mi o pe
5: ori re pe o lo ni mara gidi ni ni mi taye lajude to ni kaluku tin ra eka eka ile da ko kole ise aroye ko so nje lilu o nje won ni bosun king to ro lebe ti bin tale leka leka fun gbogbo eni fe fi dako fe fi kole ise fe fi sodo eja sin kan sin bere lati ori plot plot 1000 acre 2000 acre 3000 acre 4000 acre 5000 acre 6000 acre 7000 acre 8000 acre 10000 acre ti bebe lo lo ni luji lu lo ni le si kari kari ewe borale potale borale tale kan sun won ni chris bob building mobi bus stop odo na pata nbadan telephone 0706281 7806 tabi 0071036974 kan si bosun king ko do nile bonile jaburata
8: Daddy me.
9: Yes.
8: Mo fe dupe lowo yi pe se go se mu mi lo si Pathfinder College.
9: Ki lo ri my dear.
8: E ti do wa e ka ti neko wa ti jade. Gbogbo se mi pata de ni mo pass.
9: Wow, iroyin lo lele ike. A je pe ani lati wo eniyan o.
8: Yes daddy.
10: Pathfinder, please
11: go. Iwo na fi ese omo re le oju ona ojo waju riri lati pass eto eko to ye koro. Pathfinder College and Junior Academy ni alagbede eko owe to ran igbe aye awon akeko fun ojo ola to dara. Eto eko lori sisi to fi mo ti robotic tan ko awon omo lo je ki e ma tayo lawujo awon akose mo se oluko. Yara ikeko to wuyi, yara iyawe kawe, laboratory, ayika to mo tori toni to fi ma awon ilo ikeko igbalode ati ti ere idaraya lo wa ni se pe. Eto igboma wole si GSS 1 and 2 ati SS 1 and 2 lo lowo.
12: Ojo kesan osu karun, ojo kankola osu keje ati ojo kejo osu kejo odun 2026 May 9th July 11th and August 8th 2026
11: Little dawo ma waye foruko mo re sile loni ni Pathfinder College and Junior Academy fun ala ile korere pe sori 0803324 0047 0803324 0047 Pathfinder College and Junior Academy ti to ma re fun ojo la to na do
10: we are the

0: ṣe lójú iná lè wura oorun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS jẹun ráyè Adiṣegun kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara, kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Gimme, gimme, better food, shop.
2: Ọmọ tó bá ṣiṣẹ́ déédéé, ó yẹ kó jọ oúnjẹ àdídùn.

ìyanu ládòkè wá fún àtò ọ̀ìtàn bẹ̀rẹ̀ látọjọ́ Monday 4 May 2026 olórun nípasẹ̀ pé lórí pastor Korede Aderomu the Christ Liberty World Evangelical Ministry ó fẹ́ rìnrìn agbára bó ti máa ń ṣe lọ́dọọdún gbogbo ẹ̀yà àti èdè tó yá lórí òkè Zion Miracle Mountain orí òkè ìyanu ti Sioni ìwọ náà wà ní ìrìn iṣẹ́ ìyanu tí Jésù ti ṣèlérí ẹ̀ tó ní pòjú pé yẹn nípasẹ̀ pé pastor S Oladele CAC President Nigerian Overseas pastor Adewale Kuyebi Superintendent CAC BOC Island àwọn olórí.

0: ajínigbé ọ̀hún òun náà ni wọ́n tún jí ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún gbé tó sì jẹ́ wípé lára àwọn náà ni ó jẹ́ obìnrin èyí tó jẹ́ ìyàwó olùdásílẹ̀ tó wà lára àwọn tí wọ́n jí gbé ọ̀hún tí wọ́n sì ti gbà padà ní àkàtà wọn wọ́n ní bọ́dì ṣe kó wọn kúrò ní àkàtà àwọn ajínigbé ilé ìwòsàn ti àwọn ọmọ ológun ẹkùn kejìlá òun náà ni wọ́n kó wọn lọ lójú ọ̀nà àti rí pé ara wọn dápé dáadáa wọ́n sì mú ìlera wọn lọ́kùnkúndùn kó tó di pé wọ́n dá wọn padà sí ibi tí wọ́n ti kó wọn wọ́n ṣe lálàyé pé àwọn tí wọ́n jẹ́ ajínigbé afurasí ọ̀hún òun náà ni wọ́n kó àdá kó ìbọn kó ọkọ̀ lọ sí ilé ẹ̀kọ́ wọn tó wà ní ọbàjánà òpópónà lọ́kọjà níjọba ìbílẹ̀ lọ́kọjà nígbà náà lọ́hùn tí wọ́n fi jí wọn kó tí àwọn tó kù tí wọ́n jàjàbọ́ kó tó ku àwọn mẹ́sàn-án lákàtà àwọn ajínigbé ọ̀hún.
1: ó dá ìròyìn eléyìí tó wà níbi tó jẹ́ ìròyìn gudugbẹ̀ ló ṣàlàyé ọ̀rọ̀ o wípé ní ìpínlẹ̀ Borno wọ́n ní ikọ̀ ISWAP òun náà ló jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dúró tí wọ́n kóra wọn jọ gẹ́gẹ́ bíi agbésùmọ̀mí nínú ikọ̀ ọ̀hún ó ní wọ́n ti dágbére fún ayé pé ó dìgbà ó ṣe o nígbà tí àwọn ọmọ ogun orílẹ̀ nílẹ̀ wa Nàìjíríà àwọn ti kọ Adinkai tí wọ́n kojú wọn gan níbi tí wọ́n ti jọ ń fi ìbọn sọ̀rọ̀ síra wọn nínú ìgbésẹ̀ kan eléyìí tí àwọn ọmọ ogun orílẹ̀ tí wọ́n gbé lágbègbè Bikanyoni ní Magumeri ní Borno ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ fún ni wípé lánàá òde yìí òun náà ni ìbọn ni ló mọ̀ jọ ń sọ̀rọ̀ láàrin ikọ̀ ISWAP àti àwọn ọmọ ogun orílẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó sì jẹ́ wípé àwọn ọmọ ogun orílẹ̀ nílẹ̀ yìí ni wọ́n fi tọmọ ọkọ hàn eléyìí tó jẹ́ yàtọ̀ sí tọmọ àlè nínú ìgbésẹ̀ kan eléyìí tí wọ́n pe àwọn agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n fẹ́ gbé láti lè da ojú nǹkan rú lágbègbè ibẹ̀ hùn òun làwọn ọmọ ogun orílẹ̀ náà ti wá jáde síta tán gẹ́gẹ́ bí akọni nínú àtẹ̀jáde kan eléyìí tí ó jáde láti ẹnu ẹnìkan tí mò ń gbẹnú sọ lórí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìròyìn fún ikọ̀ ti Adinkai ìyẹn ni ọ̀gágun Sanni Mbà ó ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ọmọ ogun orílẹ̀ wọ́n ṣe gudugudu méje léyìí tí ó tún ní yàyà mẹ́fà nù nípa bí wọ́n ti ṣe dojúkọ àwọn agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n sì rí pé wọ́n mú wọn balẹ̀ nínú ọ̀rọ̀ tí Mbà ń sọ nínú àtẹ̀jáde ọ̀hún ó fi ọ̀rọ̀ ṣàlàyé wípé lóòótọ́ àwọn ọmọ ogun méjì wọ́n padà dágbére fáyé pé ó dìgbà ó ṣe wọ́n ní ṣùgbọ́n o ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ ikọ̀ agbésùmọ̀mí yìí àwọn náà tún dágbére fáyé pé ó dìgbà ó ṣe wọ́n ní lóòótọ́ ó ní àwọn ọmọ ogun míì náà tí ó tún jẹ́ pé àwọn òun fara pa wọ́n ní ìyẹn ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì wà ní ipò eléyìí tó tọ́ nítorí pé ìtọ́jú ọ̀hún ń ba aláàmú nínú ọ̀rọ̀ tí òun bá tí ó ń tẹ̀síwájú ní ikọ̀ àwọn ọmọ ogun orílẹ̀ nílẹ̀ wa Nàìjíríà ó ní wọ́n dúró déédé láti rí wípé wọ́n borí ikọ̀ ti àwọn agbésùmọ̀mí wọ́n ní ikọ̀ agbésùmọ̀mí hùn òun ló ti lọ dúró sí ẹ̀gbẹ́ kan ni wọ́n ti gbé pẹ́rẹ́gì ìjà kaná kí àwọn ọmọ ogun orílẹ̀ káwọn náà tó wá dojúkọ wọn ikọ̀ ti Adinkai òun náà ló ṣe bẹ́ẹ̀ eléyìí tó yàtọ̀ sí bẹ́ẹ̀ yìí o nínú ọ̀rọ̀ náà bá ó ṣàlàyé síwájú sí i wípé lẹ́yìn ìgbà tí wọ́n jọ dojú ìbọn kọra wọn tán ó ní àwọn ọmọ tí wọ́n jẹ́ ikọ̀ agbésùmọ̀mí yìí wọ́n padà fẹ̀yìn ilẹ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ wọn ó sá lọ ni wọ́n ní agbègbè ibi tíṣẹ̀lẹ̀ ọ̀hún sì ti ṣẹlẹ̀ rèé àwọn ọmọ ogun wọ́n tọpasẹ̀ kí ní ṣẹlẹ̀ lágbègbè ibẹ̀ hùn lẹ́yìn èyí ni wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ojú ẹ̀jẹ̀ eléyìí tó ti jẹ́ kó ti jáde lára àwọn ọmọ ikọ̀ ti agbésùmọ̀mí wọ́n ní bákan náà ni wọ́n tún rí ọ̀gọ̀ọ̀rọ̀ ara àwọn ọmọ agbésùmọ̀mí èyí tó ti dara alẹ̀ wọ́n ní lẹ́yìn èyí ó ní wọ́n tún wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì náà tí ó ṣàpèjúwe wípé àwọn ikọ̀ agbésùmọ̀mí wọ́n bó ńlé ńlé pẹ̀lú àwọn ọmọ ogun orílẹ̀ ńlẹ̀ yìí.
0: tó iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ní wọ́n tún ti ṣe àṣeyọrí míì tó lágbára o lójú ọ̀nà àti ìpínwọ́ ìwọ̀ ọ̀daràn ìyẹn ní agbègbè wa èyí tó ṣẹlẹ̀ ní ìlú ìsẹ́yìn níbi tá a gbọ́ pé wọ́n ti jí ẹnìkan tó jẹ́ àgbẹ̀ ní agbègbè ìràwọ̀ ní ìlú ìsẹ́yìn lọ́hùn-ún tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá wa Nàìjíríà sì ti láǹfààní láti gbà wọ́n padà pẹ̀lú ìgbésẹ̀ ikọ̀ àwọn ajigunjalè yìí wọ́n ní ọwọ́ tẹ méjì àwọn mẹ́rin nínú wọn tó jẹ́ ikọ̀ ajínigbé wọ́n ní bákan náà ni wọ́n tún gba àgbẹ̀ tí wọ́n lọ rèé jígbé yìí wọ́n gbà kalẹ̀ lọ́wọ́ wọn gẹgẹ ba ti se gbọ oro latenu eni ti se agbonso ile ise olopa ni ipinle oyo to si soro fun koniro ni ilu ibadan olayinka ayanlade o se lalaye pe awon adigunjale won lo re ka agbe un mole ni dede agogo meji loru ni opopona saki ni ilu iseyin won ni won ti koko lo ni ninu osu keji odun ta wa ninu re yi eleyi to tun wa mu oto tun pada wa ni ko pe ko jina yi o won ni isele alagbara yi to sele ohun na ni o mu ki won pe ile ise olopa ti awon na fi tamora lati lo koju won won ni awon ti won gba ni owo won lara ran lati ri ibon ibile ibon jagamu won ni ero ibara ni soro to lo bi marun ototo won ni meji lo je power bank ti won tun gba ati owo eleyi ti won ko kiri ti won gba lowo awon iko ti won jigbe ayanlade se lalaye pe nibi ti won ti gbe n ku awon ti won je afurasi odaran yi ohun na le nikan to da won mo ti so pe ah ni ojo ketala osu keni odun 2026 mo mo awon eleyi daada awon na won wa si agbegbe odo ta won na lati wa ja won lo le se won lose won nibi ton so pe ah eti eti ti lo nse kini tipe won sa ti ko won won be ni akata ile ise olopa bayi o amo won la luyo o agbe eleyi ti won ji gbe won ti da pada awon olopa won ti gba pale lowo awon ajinigbe
1: so ni ipinle ogun won ni awon eyan ti o din ni marun le ni ogoji ona ni owo ti te o ti won je awon ti won gbe ni ipinle ohun fun pe won se agbegbe won ni doti iroyin je koroko di mimo fun ni pe ajo eleyi to mo mojuto imo to tu agbegbe yen ni ipinle ogun ti a mo si ogun state waste management authority ni o salaye oro yi sita wi pe awon eyan ti won duro gege bi dankanru gege bi baluje gege bi eni ti o mo mu ki doti ko mo kun ilu won ni awon onitohun nlowo ti te bayi o ninu oro eleyi ti ajo ohun salaye ani se ri awon eyan na eleyi towo te awon kan ninu won ni won pe won ri won ni agbegbe kan ti won pe ni panseke iyen ni oju ona ti o wa ni oju ona ti Kwari ati Kolobo won ni se rawon eyan yi won ti ri won pe won ti duro gege bi eni to fe mo ba nkan je o nitori pe awon odoti won to ye ki won pale awon odoti won mo lona eleyi ti o ba ofin mu ati ona ti ijoba to ti ko sile ti won ti laale pe be se gbare won ni oto mo ni ona ti awon ara bi ngba o won ni koda gan awon oju popo eleyi to je oju ona morose ti o je gbajugbaja lawon obe won ni se gbagbo pe awon kan won tun lo ngbe ile sibe ninu oro eleyi ti ajo na ti so jade lati enu enikan eleyi ti o duro gege bi oludamoran pataki si gomina lori oro bi ayika ati ipinle ogun bi o si se wa ni imototo iyen faruku aketode iyen lo ti fi salaye oro wi pe se ri awon eyan yi ti won duro gege bi en ti oni tele ofin ti won fe ba ewa eleyi ti nbe ni ipinle ogun je won ni ti won tun fe da wahala le pe ki awon aisan awon arun wo si ti mo tinu egbe la wa pe ko tun sele ni ipinle ogun won ni se ri gbogbo awon eyan yi pata ohun na lo je pe ofin yo ba won fa o ninu oro re to ti nsalaye o ni koda gan ti o sele yi o je nkan dojuti ati nkan eleyi ti o teni lorun rara pelu bi ijoba bo ti se ngbiyanju ni ipinle ogun lati mo pariwo lati mo la awon eyan loye lori bi won ti se ni gba aye fun idoti layika ati ayida won ti ijoba si n so gbogbo re ninu iroyin ti ijoba si n polongo gbogbo re won ni iyalenu lo je fun ni o bi pe awon eyan kan won tun so ra won di koloran si won ni be na lo si to je pe ijoba ti salaye wi pe se fe gbo awon ti o mo pale egbe mo to je pe awon ile aladani aladani awon ile ise aladani won pe gbogbo won mele ti ijoba to yanju gbogbo oro yi kale fun awon ara ilu lati safile mu ki ipinle ogun ko wa ni mo toto won ni supa awon kan won mo yari won ni laye awon oni tele ijoba nibi ti ijoba nlo lati mu ki ipinle ohun ko wa ni imo toto eni tin soro yin oni faruku aketude ni ibanuje lagba ni kini ohun je wi pe awon kan tun le duro lati mo baluje won ni se wari awon fi asiko yi se kilo kilo fun awon olugbe ni ipinle ohun iyen ti se ipinle ogun wi pe awon to ti mo lara to je ko ni doti ni won laye nbi to si je pe won fe ba ipinle ogun je pelu idoti won ni won ni gbogbo won oju won yo ri kan to tori pe ti owo ofin ba ba won ni ipinle ogun awon gan mo wi pe àwọn ti kọjá yàrá tán.
0: So wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Nasarawa náà ni wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ o lórí iṣẹ́ ìwádìí láti gba àwọn akẹ́kọ̀ọ́ mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn ní ẹ̀ka ibi tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ lórí ìmọ̀ ìjìnlẹ̀ tó ní ń ṣe pẹ̀lú àǹtù nǹkan ṣe ìyẹn ní fásitì ti ìpínlẹ̀ Nasarawa ti ń bẹ̀ ní kẹfì tí àwọn agbébọn kan lọ bẹ̀ tó sì lọ rí jí àwọn akẹ́kọ̀ọ́ ń gbé wọ́n ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóru ọjọ́rú Wednesday ní ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ìyẹn ní ibùgbé wọn tó wà ní Angunwa Zinzo ní Gúdí eléyìí tí kò jìnnà síbi tí ilé ẹ̀kọ́ ọ̀hún wà gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Rahman Nazir bó ṣe ṣàlàyé fún ikọ̀ oníròyìn ní láfíà lọ́jọ́bọ̀ Thursday lánàá wọ́n ní dédé agogo mẹ́sàn-án láṣálẹ́ ó ní àwọn gba ìpè o ní ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 2026 wípé àwọn agbébọn tí wọ́n fi aṣọ budu bojú wọ́n ti ya wọ ilé ẹ̀kọ́ yìí níbi ọgbà ibi tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún gbé mẹ́fà nínú àwọn akẹ́kọ̀ọ́ yìí ni wọ́n sì ṣà tí wọ́n kó lọ o wípé àwọn tí wọ́n sì kó lọ yìí òun náà ni wọ́n ti ka orúkọ wọn síta fún iléeṣẹ́ ọlọ́pàá láti mọ̀ wọ́n ní ọgbà àti iléeṣẹ́ ọlọ́pàá sì gbọ́ ni wọ́n ti gbé ìgbìmọ̀ kalẹ̀ tí ó ṣe iṣẹ́ ìwádìí lórí àwọn wo ló wà nídìí ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe lọ jí sí ilé ẹ̀kọ́ ibi tí àwọn akẹ́kọ̀ọ́ ti ibùgbé wọn tí wọ́n sì lọ rí ìdíwọ̀n kó alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀nà Shetima Jauro Mohammed tó yọjú sí ọgbà ibi tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún gbé ló fi wọ́n lọ́kàn balẹ̀ wípé kí wọ́n sì mẹ̀dọ̀ kí wọ́n má ṣe mú òfin kankan ní ọwọ́ ara wọn àwọn ń sọ fún wọn wọ́n sì ń fi ọwọ́ ìdánilójú ọ̀rọ̀ sọ̀yà wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó lọ ni wó padà sí ibùgbé wọn láìpẹ́ láì jìnà torí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Nasarawa náà ni wọ́n ti gbé ìgbìmọ̀ kalẹ̀ eléyìí tó ní ń ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí láti rí i pé wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ wọn padà sí ibùgbé wọn ọ̀hún wọn ni títí tí wọ́n fi wá gbà wọ́n padà kí kálukú má ṣe mú òfin lọ́wọ́ ara wọn kí wọ́n ṣe sùúrù kí iléeṣẹ́ ọlọ́pàá kán gbé ìgbésẹ̀ tó yẹ láti lè gba àwọn akẹ́kọ̀ọ́ wọn padà sí ibùgbé wọn.
1: Ìròyìn èyí tó wà níwájú tèmi ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjà alágbára kan eléyìí tí wọ́n pe ó jà ní ìpínlẹ̀ Niger wọn ni ó ti sọ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn eléyìí tó jẹ́ pé wọn ò dín ní ẹgbẹ̀rún kẹyàn wọn ló ti sọ wọ́n di aláìní lórí báyìí o. Ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn èèyàn náà lóníkálukú ti wà nínú fíàgàn fíàgàn báyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò nílé lórí láti pasẹ̀ ìjì kan eléyìí tí ó jà tí wọ́n pé ó fi ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ lé ó bà á jẹ́ mọ́ àwọn èèyàn náà lórí o. Ní ìpínlẹ̀ Niger o ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ ní àjọ kan eléyìí tí ó mọ rí sí ìṣẹ̀lẹ̀ gbàjáwìrì ní ìpínlẹ̀ ọ̀hún láti pasẹ̀ ọ̀gá àgbà àjọ náà yẹn Abdullahi Baba ara wọn ni ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjì ọ̀hún tó jà kì í ṣe ìjì kékeré tí wọ́n bá sọ wípé ìjì kan jà tó domi inú àgbọ̀nà wọn ní irú ìjì yẹn gan òun làwọn ń sọ nípa rẹ̀ o. Nígbà tí yóò mọ ṣàlàyé síwájú yóò ní Abu Abdullahi Baba ara wọn ló ní ṣe rí àwọn apá kan ní Mọ́kwa níbi ìdá wọn pé ẹ wo ìjì ọ̀hún ó ní agbára gan níbẹ̀ tó fi ba nǹkan jẹ́ tí kò tiẹ̀ ṣe é sọ ni wọn níbẹ̀ náà tó ní ìjọba àbílẹ̀ kan eléyìí tí ọ̀rọ̀ kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ láti bẹ̀rẹ̀ sí ní máa ka àwọn wàhálà àti ìdààmú eléyìí tí ìjì alágbára ọ̀hún ti hàn pé ó gbé kalẹ̀ tó dá kalẹ̀ ní ìpínlẹ̀ náà o. Ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti di aláìnílé lórí báyìí o wọn ní kódà gan ní ìpínlẹ̀ ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ìṣirò lórí bí àwọn tí ó da aláìnílé lórí bí ọ̀rọ̀ wọn bí ó ti ṣe gbọ́ bí wọn ó ti ṣe rí ibi tí wọn ó fi ọrùn wọn kọ́ sí o. Nínú àtẹ̀jáde kan eléyìí tó jáde wọn ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn wọ́ọ̀dù wọ́ọ̀dù ìyẹn níjọba ìbílẹ̀ ti bí ìdá wọn ní ìjì alágbára ọ̀hún lọ́mọwọ́dé o lára wọn láti rí chenìyà nasarafu bariki kìá dokoza masaga ha he àti masaga bí wọn ní ṣe rí gbogbo àwọn èèyàn yìí n ló jẹ́ pé àwọn èèyàn ti ń bẹ lágbègbè bẹ wọ́n mọ̀ pé ìnira gidi ó dé bá àwọn ohun torí pé ìjì alágbára náà kọjá randandan wọ́n ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ilé ìyẹn ní ìjọba ìbílẹ̀ ti Mariga àti ti Gbako n ló jẹ́ wípé kò sí nǹkan kan lórí wọn mọ́ báyìí tí ìjì ọ̀hún tó ti wó lulẹ̀ gan wọ́n ní kódà gan àwọn ilé kan tó ti lé ní ọgọ́rùn-ún níye n ló jẹ́ wípé ìjì náà kọlù ìyẹn ní wọ́ọ̀dù ti Bọ̀bí ní ìjọba ìbílẹ̀ ti Mariga ní ìpínlẹ̀ náà nigba ti eni tin shalaye ti o wa ma tesiwaju yun ni Abdullahi Babara o shalaye oro wipe awon si nsakole o awon si nsakole o awon eyan ti iji lile na ti o fowo ba to si ti so won de alaini le lori ba won ni awon si nka lo ni o kolorun ba koda kokojo ko ma je ki iji bi kona wo si ni
2: Lagilu FM 96.7

0: Ibadan behind Watt Petrol Station Orita Challenge Ibadan Ipinle Oyo e ma pe won sori 08160478190 nilu Ilorin e ma pe sori 09042497938 kile wi
1: Azabita ni e ma je o
2: Kọkọrọ aṣeyọri ti yan fi le bọnu ṣe atoṣi Gitales lo nje ona abayọ kan ti yan fi le bori kosikosi ojojumo Gitales International ni Gitales International biro ni lagbara lile sewo gbẹ didaduro digbi lai rogbo kule joba ise ti won niyan awon ero lorisirisi lo ti wa ni Gitales International lopọ ko yoku lowo ti o gajara nipasẹ ka le ise wa Martin Tech Industries awon ero bi palm oil mixer and digester pure water machine ice block machines gari processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Gitales International Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Gitales International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Gitales ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Gitales International lónìí. Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank. Akinyemi Bus Stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. 08056046055. Email: ademola.1@gmail.com. Gitales International. Ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì.

0: ìyanu látòkè wá fún àtòkọ ìtàn bẹ̀rẹ̀ látọjọ Monday 4 May 2026 olórun nípasẹ̀ pé lórí pastor Korede Aderomu the Christ Liberty World Evangelical Ministry ó fẹ́ rìnrìn agbára ó ti máa ń ṣe lọ́dọọdún gbogbo ẹ̀yà àti èdè tó yá lórí òkè Zion Miracle Mountain orí òkè ìyanu ti Sioni ìwọ náà wà ní ìlú iṣẹ́ ìyanu tí Jésù ti ṣèlérí ẹ̀ fún nípò jípò ìyẹn nípasẹ̀ pé pastor S Oladele CAC President Nigerian Overseas pastor Adewale Kuyebi Superintendent CAC VOC Island àwọn olórin ẹ̀mí tọ́pẹ́ Alábí Bukola Akíndéṣẹ́wọlẹ̀ Jésù BBO Bọ́sí Adéwà Idowuva Ajaban pastor Korede Aderomu yóò máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù nínú ìsọjí látọjọ Monday 4 the Friday láago márùn ìrọ̀lẹ́ praise evening lọ́jọ́ Saturday glorious service lọ́jọ́ Sunday látàgọ́ méjì òwúrọ̀ gbogbo ẹ̀ ní Zion Miracle Mountain tó wà ní Irewọlé community ojú ẹkùn village pipeline odò ọ̀nà ìléwé Ìbàdàn fún ìrànlọ́wọ́ àdúrà 0034227872.
1: Javis PR I Care Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdàn àtàgbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságo ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR I Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1000 péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR I Care Foundation nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlábọ̀ store nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444844 ojúlọ́ba ara òní dín dúró mọ́ wa lágbárí.
2: Looking to equip your child for the future? Let's empower their world with a perfect blend of education, psychology, and technology. Only at Best Brain College. Bẹ́ẹ̀ ni o, Best Brain College yóò fún ọmọ rẹ ní ìgbaradì fún ọjọ́ iwájú pẹ̀lú ẹ̀kọ́ tó péye, èrò àtọ́gbọ́n orí, pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ayé òde òní. At Best Brain College, we offer more than just learning. We offer a future. Enjoy modern classrooms, solar-powered facilities, CCTV surveillance, state-of-the-art science labs, a conducive hostel facility within the school environment. We are also a government-approved CBT center for online exams and trainings, all at affordable rates. Ẹ̀kọ́ tó péye a máa sọ ọmọdé ní yìí lọ́jọ́ ọ̀la. Yára mú ọmọ rẹ wá sí Best Brain College fún ẹ̀kọ́ àti ìtọ́ni tó bá ayé ìgbà yìí mu. Entrance exams hold every last Saturday of the month from April to September. Visit us at number 2 Joseph Adediran Street, Bibilari Bus Stop, Basharun, or call 0813-681-6303 or 0803-838-2618. Best Brain College. Would you rather pitch your tent with anything less?
3: Ìròyìn ayọ̀ kúlẹ̀ léyìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bèrè fún wọn ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún tí iléeṣẹ́ àmì ọ̀kẹ́kẹ́ Global Engineering Company Limited tó ní ilẹ̀ Great Estate tó wà ní Adébáyọ̀ area oríyọ̀lẹ̀ local government Ìbàdàn tá a tún lè gbáyé gbọ́ lómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ táǹtà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ ₦950,000 láòtà fún wọn ní promo tọdún yìí àyè sọ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ ₦50,000 kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges. August 29 ọdún tá a wà yìí ni wọ́n dé promo ẹlẹ́ẹ̀kan lọ́dún yóò wáyé o ọjọ́ náà lọ́sì pín ẹ̀bùn fún gbogbo àwọn oníbàárà tuntun ẹ tètè tara ṣàṣà láti máa ṣàsọ́lẹ̀ owó ilẹ̀ ẹyin sílẹ̀ báyìí nítorí pé èrò máa ń pọ̀ lọ́jọ́ náà báwọn èèyàn bá ṣe tètè ń sanwó láṣẹ tètè fún wọn nílẹ̀ wọn àwọn èèyàn ti gbé ní Great Estate iná ti débẹ̀ ọ̀nà sì já débẹ̀ ilé iṣẹ́ yìí kan náà bá ní yàwòrán ilé ìgbàlódé bá nìkan le ṣe record copy survey tó dọ́dọ̀ ìjọba bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa permanent office wa wà ní MKK Multipurpose Building Atẹ́rẹ́ Agada Odò Ẹja Second Mosque New Garage Ìbàdàn fún àlàyé kọ́ lọ WhatsApp ká lè fi BSA náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 0705393-6013 0705393-6013
4: tútù arére o gbogbo ẹ̀yìn ọlọ́jà pàápàá jùlọ àwa tá a ní ṣọ́ọ̀bù láwọn ọjà tí ń bẹ nílùú Ìbàdàn àǹfààní ọ̀tún ló tún wọlé dé o tá a pè ní solar for business yóò ní fún àwọn olùtajà tó ní ṣọ́ọ̀bù ní solar ọ̀fẹ́ àwọn aṣojú wa yóò sì wáyé ogbó ohun èlò ẹlẹtíríìkì tẹ́ ń lò nínú ṣọ́ọ̀bù yín yálà fíríìzà fáànù tẹlifíṣàn hẹ́ dráyà klípà àti bẹ́ẹ̀ lọ láti máa gbèdéke irú solar panel tó lè gbé àwọn nǹkan wọ̀nyí tí wọ́n sì gbé wá fún yín lọ́fẹ̀ẹ́ àwọn òṣìṣẹ́ wa wọ́n máa wá sí àwọn ọjà wa bí ọjà olódún lágelú ọjà lálùpọ̀ ọjà àgbàgì ọjà ọjọ́ ọjà ṣàṣà ọjà mọ́níyà kíyẹlé cattle market ọjà ológun ẹrú ọjà pẹ̀tẹ́ ọjà new garage àti àwọn ọjà wa wa yuku bakana eyin te ni shop tabi plaza legbe awon oja wa gbogbo eyin na le janfani yi o ya wa gbo yato si awon nkan electric si awon agent wa ti wa se akosile re abi ite ti upload sori site wa e gbodo fi nkankan mi ko solar installation yi o si je wupe e ma ra owo sori solar yi te o si ma gbadun na e ba se fe si ni lati forukosile kan si setstartgroup.com/sfb tabi ke ma pe 0911-040-4332 tabi 0815-684-1993 anfani otun re o fun gbogbo awon

0: won yo ki ojo nkado woli e ba ta iwo ojo ba ba so di ori afefe nbo the five visitation ti ba wo la to ke la gori ti olorun fu woli ti mi la yin ari agbo iwo na da pa gbogbo eya ti re ami olorun fa ti iyanu yo nka fun gbogbo ni ba fara opo awon to ti ni ba pari olorun laye woli e meta iwo ojo ba ba so di ori afefe ki di sere ti ami olorun ba ku ti fo ipe adua bi iru eleyi o
1: bo ni ori oke ma je mo anu ni ojo wednesday ni agbara olorun loruko jesu e ni eri
0: opo
2: Lagilu FM 96.7
3: Gudugbe Iroyin Agbokogbon
4: 0912370675 Eja wo awon to wa nbe tori eto ti wo nu eto
5: ati
4: ni papa na ni ka jo se
5: enikan tabe eyan meji na ni o ba wa soro e da kun kan ta ba ka nikan de lanfani ati soro si o e lo ta lo wa nbe o e lo e kasan
6: alo yawo ri
5: e lo e kasan e kasan sa
6: alaja lowo
5: o ga
6: aba le ba ni o
5: e se o
4: e se o
6: baba lola ona lapo ati ka ka ka ro gbo
4: a ngbo yin o hello
5: hello sir e ka san hello mi ti wole e ka san
4: ami o
5: e se
7: ri a lo joba ipinle oyo kan tubo jare sobi o e wo iru isele to sele ni sayin ton lo ji agberan gbe o n bo de ejo ni ilu Kwara la n gbo tele to ta se ko sele n Kwara na moto ti to tun andi ni sayin to si nbe wọ́n ń bí àgbẹ̀ bí káàkiri mọ gbogbo ètò tó ń bá ṣe o òbí òní tí wàá mọ̀ wẹ́rí lágbogbo láti hàn lábẹ́.
5: Ẹ ṣe.
4: Àgbà.
5: Hello.
4: Ẹ jẹ́ àgbà ẹ̀yọ̀kan
5: sí. Hello, ẹ kásán. Hello, ẹ ti wọlé.
4: Ẹ ti wà ń bẹ̀.
5: Hello. Ẹ ti wà ń bẹ̀. Ah, tó. Hello, kíní ọ̀hún.
4: Ó
5: rí bákan yá fi tọ́tọ́gùn àbí ta ló tún ti wọlé ńbẹ̀
4: ọyá
5: ẹ ló ta ló wà ńbẹ̀ ẹ kásán mà ẹ pẹ̀lẹ́ mà ẹ ṣeun pápápá ẹ ṣeun mà àmì.
8: Ẹ dákun sẹ́yà tó bí ń jẹ pẹ̀lú ọmọ skul ṣé kò pọ̀ jù kọjá kọmọdé yunifásitì kí wọ́n tún jí gbé. Ọlọ́run ọmọ sàwọn tó kù ní rírí àmọ̀ní jìyà ayé yóò ní àmọ̀ní jẹ́ yóò ń yàlẹ̀ yìí o kọ́lọ́run jẹ́ kankara àwọn ọmọ ìgbà ẹ̀kọ́ ètò ìyálà rẹ̀ lórí látẹ̀yìn gan.
5: Ẹ ṣe ẹ ṣe mà adúpẹ́
4: àwọ̀ mọ̀ ṣe ni ó ti tọ̀
5: a fi tọ̀tọ̀ gùn
4: ẹ ń gbò bá tún di lóòrọ̀ ọ̀la ẹ̀dọ̀ kiri yóò mọ̀ tẹ̀síwájú ọjọ́ ajé monday o náà ni gudugbẹ̀rẹ̀ yóò tún máa dé sí ti gbọ̀yìn tí sí láyọ̀ akínṣọlá lorúkọ tí ẹ ṣe tẹ wà ń bẹ̀ fún.
5: Nínú ohun gbogbo tá a bá ṣàǹṣe má jà gbàgbé ọlọ́run ọba sọ̀rọ̀ jáde pé kólódodo òun nìkan ni ó ṣe rere àfi tí ẹni tí kò bá ṣe òdodo ń tiẹ̀ tó bá da tọwọ́ rẹ̀ tí ò da tó bá dànù nìkan náà lòun náà lè ṣe rere ẹ jẹ́ ṣe rere ká lè bá ṣe rere o yóò dà fún wa fọláṣadé àjàlá lórúkọ tí mò ń jẹ́.

0: bá a ṣe ń yí ramọ́ra lápá àti bítà ń gbé nǹkan sẹ́nu lórí ètò yín ètò wa ó wà ń bẹ̀ à ń kí yín káàsọ̀ à ń kí yín káàbọ̀ sórí ètò yẹn ẹ ti ń retí ẹ àbí ẹ tún bá mi pèrò sọ́kọ̀ yẹn torí pé téèyàn ò bá gbọ́ ọ lónìí bí ẹni pé èèyàn fìgùn sọ́gi ni a máa dùn yẹn gidigidi gan o ó yẹ bá mi bùkókún ẹ bùkókún ẹ̀yìn bí mi léèrè pé kí wọ́n bùkókún ẹ mú ògùrọ̀ ní bàbá ti arẹ́ran ọ̀gbẹ́ ká fi pátá tí àwa mọ̀ ń jẹ tá a mọ̀ ń mu lápá bínú ṣé ẹ ráwọn túndé àwọn ní ń mu ẹlẹ́rú fù wọ́n bá ti gbadé lórí ẹ̀ báyìí wọ́n á rẹ̀ jọ onírun mú tán pàtì fàájì bẹ̀rẹ̀ lápá ọ̀dọ̀ tiẹ̀ náà nu ṣé ẹ wá rí ṣìkẹ́ ṣìkẹ́ ń tiẹ̀ lélẹ́yìí òróró làwọn máa ń dà aya ẹ pé bẹ́ẹ̀ ló ti rí o obìnrin mi mọ̀ mọ́ lè jọkùn lè lọ òróró ni wọ́n máa dà aya. bá ti rí àwọn àgbẹ̀máwọ̀ pẹ̀lú àwọn ọ̀gbìn yẹn òun ti ń jayé ẹ̀ lọ́n ti ẹ̀nìyẹn bóun ti máa yé etí ẹ̀ jẹnu bẹ́ẹ̀ rárẹ́ gbẹ́ splash tí fún lọ́rùn làwọn báwọn bá ti ró oúnjẹ àmọ̀là àtògúfé tí sì ọ́ ti tán tébù wọ́ta làwọn máa ń fi fọ́ wálẹ̀ ń tiẹ̀ ọmọ ìyá àfẹ́ ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní ó wà ń bẹ̀ lápá bí ó ti wà ń bẹ̀ lápá bí tí kìí ṣeré tí kìí ṣàwàdà ẹ káàbọ̀ sórí ètò yẹn a kì í káàbọ̀ níbikíbi ilẹ̀kílẹ̀ tẹ́ ẹ bá ti ń láǹfààní àti máa gbádùn wa ètò yẹn ti gbéra tán lápá bí ó kọ́ lọ́ngàn bá mi òkè náà là á fi ṣíwájú ohun gbogbo wọ́n lè èèyàn tó bá ń lọ sí bẹrẹ tírú wọn ò bá fọlọ́n bẹ̀rẹ̀ irú wọn mọ́ sáré bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ni àtẹ̀mí àtẹ̀yìn àní sáré bẹ̀rẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ sì láàní rìn bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ o. lóko lóòtú ètò ìkẹ́rẹ́ ètègùn èjèké bugi ló kọ amojú ẹ̀rọ fúsà àtàwà yìí ọmọ ìyá àfẹ́ arẹgbẹ́ splash lókọ gbogbo àwọn ọkọ̀ tá a jọ ṣe tí ó fi dùtí gbogbo kan sí.
1: ẹyin tí a ẹ mà ká àsán o ẹ kó àsìkò yásìkú òjò látàárọ̀ lágbára ọlọ́run elédùnmarè ojú ayọ̀ òjò òdùnú ló máa jẹ́ fún gbogbo wa.
0: ó ká ọmọlé ní àbí
1: ó pọ́ ọmọlé láàárọ̀ ẹni o ṣùgbọ́n
0: mo
1: ó pa mí díẹ̀ débi iṣẹ́
0: rẹ̀ torí pé ó fẹ́ lọ wá jíjẹ mímu
1: ó ti yọ ọba àwọn elédùnmarè kò ní fi àtijẹ́ àti
0: mú wá síbi tọ́ nira ó ti ó sí àwọn kan mọ́lé débi pé wọ́n sọ̀lẹ̀ wọn ò fẹ́ lọ bíṣẹ́
1: so akíyàn akíyàn ẹ̀ka àsán ẹ̀kú àsìkò yìí a dúpẹ́ lọ́wọ́ yín pé lọ́jọ́ mẹ́jọ báyìí lẹ́ máa ń bá wa fi ìdùnnú àti ayọ̀ gba ètò wa táwa náà máa ń fi ayọ̀ tá a máa fi ránṣẹ́ sí yín láti ilé party from home ni ó wà ń bẹ̀ la tún gbé wá lọ́sàn-án tòní ẹ tún máa gbádùn wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa gbádùn wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ túndé adégbènrò lèmi jẹ́ o àmọ́ otp yín náà ni mctp iná tún pè ní gbòòrò ẹ káàsọ ohun ẹ tún máa gbádùn wa lọ́sàn-án yìí kì í ṣeré kì í ṣàwàdà.
2: tó o ṣìkẹ́ mi yín rè òkè tọ́lá lorúkọ bàbá tó bí èmi lọ́mọ ẹ ti mọ̀ pé bàbá ti dábala bí yìí fàájì tó ń ṣàn òun nìkan tá a wá ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ó wà ń bẹ̀ mo mọ̀ pẹ́yìn náà ẹ ti wá nǹkan fìdílé ń bẹ̀ yẹn láti gbádùn ètò ìtorí pé lénìí ẹ wò ó tọ́rẹ̀ ẹ̀yìn kan bá wà nítòsí tí ò tí ì láǹfààní àti já sí pé ètò yìí ó wà ń bẹ̀ ló ń jẹ́ àti pé báwo ló ṣe máa ń lọ ẹ jẹ́ bá mi wọ́ ọmọ mọ́ra torí pé ó máa tún ṣe kínní ó máa tún dùn bẹ́ẹ̀.
0: kọ́láwọlé adéníyí kọ́ládẹ́sì international ló kọ mi mò ń kí yín káàbọ̀ sórí ètò tá a pè ní ó wà ń bẹ̀ ó wà ń bẹ̀ lápá bí ó wà ń bẹ̀ lápá bí ó ó wà ń bẹ̀ ó yá ẹ bá ta orin ta sí lọ́kàn.
3: èmi ni èmi màmá rẹ o ọgbọ́n ni mo fi mí tayọ̀ mi bàbá àtàlógún ni mo fi mí tọ̀rín lọ́jọ́ mu mo wá fòwú lọ mo fẹ̀ mi lọ ọ̀nìyàn kọ́ bá ti rè ẹ́ kẹyẹ ó kí mi rin babatunde mi yé ọmọ ṣùṣàn mi ooo.

bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ó túmọ̀ sí pé ẹ ṣíyàwó ibùsọ̀ ẹ̀kẹ́ wà náà lẹ wà ìlàgẹ̀lú fm 96.7 bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kétékété ìyún ni lórí rédíò yín ẹ máa bọ̀ lójú òpó facebook ẹ wá lágẹ̀lú fm 96.7 lọ ẹ já máa kíra wa káàsán káàbọ̀ sórí ètò ó wà ń bẹ̀ gangan.

0: lọ́jọ́ pọ̀ Facebook àwọn èèyàn ti wà ń bẹ̀
1: wọ́n ti ti ń bá ń bẹ̀ o
0: Remy Samson ṣáìnṣáìn láti kú ọ̀la wọ́n ní welcome on stage happy to hear you guys again watching you live from kú ọ̀la bẹ́ẹ̀ gẹ́lẹ́ ọ̀lanirun Kazeem wọ́n ní ẹ̀kú ètò ọ̀la Kaz láti Abuja ọmọlára ìyákọ̀ wọ́n ní ẹ̀kú ètò ẹ̀kú ètò kò ní bàjẹ́ o láti ayégun olómi abiodun àwọn náà ń kí wa lójú òpó yẹn ẹ̀yin náà mọ̀ bọ̀ lójú òpó Facebook ẹja jọba kíra wa oyè wálé ọpẹyẹmí bá wà sí gunners wọn ní ṣìkẹ́mi ẹ̀fíìsì pọ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ awolowo ayuba idowu láti oṣù òdì wọn ní ẹkú ètò thank god is friday bàbá ṣìkẹ́ kí làwọn kọ yìí ó ti gbé kú ń bẹ̀ lọ àwọn náà ṣàkíyà ni o laif tawa khalid abiodun àwọn náà kí wa ká ṣe gbogbo ẹ pàápàá bẹ́ẹ̀ bàbá àṣọná ẹ ṣeun ẹ kú tẹ́tí sí wa àtàwa àtẹ̀yìn àkó ní ìṣúra wa ń gbà kọ́ ọ̀kan abala àkọ́kọ́ lórí ètò yìí labala ó wà ń bẹ́ eléyìí tá a ti máa ń tu pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń patí
2: ṣé ó yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀
0: lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí tá a tún gbé wọ patí ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ abala kejì labala pẹ́pẹ́ dẹ̀m ibi tá a ti máa já yín sí àwọn ẹ̀ṣọ́ eléyìí tó yẹ kẹ́ ẹ máa tẹ́ ní patí gangan ibẹ̀lẹ́ ti máa pàdé ṣìkẹ́ òkè tọ́lá abala ẹ̀họ́dà náà gbẹ̀yìn o torí pé a lè wà ń patí ọwà ń bẹ̀ ká mọ̀ gbìn kẹ́nu ọ̀fadà ń bẹ lọ́dọ̀ tèmi ń bí o
2: sẹ̀mọ́ wà ń bí báyìí àtẹwé dùn ni oríṣiríṣi ni
0: oríṣiríṣi oúnjẹ ń bẹ ń bí o tẹ́ ẹ bá ń gbọ́ wa ẹ̀ sí yàrá wọ̀ ibi tẹ́ ẹ kẹ́ ẹ wà náà lẹ́ wà
2: ní
0: lágelu wọn ń pe bí baba àbàdàn ó ń dún kẹ̀rírí sí ilé tí

0: $1,000.
1: Kò sí wàhálà money letter tàbí hidden charges.
0: August 29 ọdún tá a wà yìí ni wọ́n dé promo ẹlẹ́ẹ̀kan lọ́dún yóò wáyé o. Ọjọ́ náà lọ́sì pín ẹ̀bùn fún gbogbo àwọn oníbàárà tuntun. Ẹ tètè tara ṣàṣà láti máa ṣàsọ́lẹ̀ owó ilẹ̀ ẹyin sílẹ̀ báyìí nítorí pé èrò máa ń pọ̀ lọ́jọ́ náà. Báwọn èèyàn bá ṣe tètè ń sanwó lọ ṣe tètè fún wọn nílẹ̀ wọn. Àwọn èèyàn ti gbé ní Green State iná ti débẹ̀ ọ̀nà sì dá débẹ̀. Ilé iṣẹ́ ikọ̀ náà bá ní yàwòrán ilé ìgbàlódé bá nìkan le ṣe record copy survey tó dọ́dọ̀ ìjọba. Bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Atẹ́rẹ́ Agada Odò Ẹja Second Mosque, New Garage, Ìbàdàn. Fún àlàyé kọ́ lọ WhatsApp. Káre fi BSC náà ṣe rí gẹlẹ́ ṣọwọ́ sí yín. 07053936013 07053936013

0: báyìí lolúwa wí sáyé mi náà. Màárí tajé ṣe màárí mọ̀ nílò. Bẹ́ẹ̀ náà ni ó sì rí fún gbogbo etí tó ń gbọ́ mi. Bẹ́mi ò ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. Ẹ káàbọ̀ padà látọjú ọjà. Báyìí ni Olúwa wí látọwọ́ Wálé Radams Ìdẹ̀ra Olúwa. The Mic Master. Eléyìí tá à ń bọ̀ lẹ́ẹ̀kan ẹ̀yà tó wọnú ẹ̀ lọ ní ṣàn.
1: Ìtì mọ́kànlá forí balẹ̀ fún tì kan o.
0: Sori Túndé kò sí nǹkan tá a ṣe náà ju pé ká bẹ̀bẹ̀ náà
2: lọ. Kò ní ìdí
0: ẹ̀bẹ̀ alájà kò gbére
2: gbé. Tó bá tiẹ̀ ti wá di pé èèyàn tiẹ̀ wá ní owó olówó nínú fámìlì sí dandan ni ká mọ̀ ṣerú fún wọn ni.
0: Alájà kò gbére gbé.
2: Kọ́láwo
0: alájà kò gbére gbé.
3: Ilọ̀ ń lọ ogun mi fún.
2: Ìráyè
0: ẹ má bínú.
2: Fi wọ́n lẹ̀ wọ́n tún wá ń ṣépè fún wa sọ́n bímọ wọn ni. Ẹni wọ́n tún wá mú lebelebe
0: bíi pé wọ́n ti ìgbà tí wọ́n ti ṣe dáadáa fún wa rí.
2: Wọ́n ti ṣe eréṣe bá ń pọ̀ wọ́n lé.
3: Ẹ nílò láti rògbà mo ṣe dáadáa fún yín o wà láyé. Kódà bí mo ṣe wà mo fi mẹ́kà mẹ́dínà tí mo lọ mo fi búra sí pé yìn ní bẹ́yìn mo sọ kódà jímọ̀ gan tọ́jọ́ ọmọ mi mo sọ fún un mo ní yìn ní pé yìn fúnra yín báyìí lẹ́fà sí ara yín ṣé ìwà fẹ́ sí ara yín rìn wà nísìn yìn ní bẹ́yìn.
0: Kódà ẹ̀yin èèyàn wa kí la ṣe fún alájà kò gbèrègbè ṣe ń tá a ṣe yìí ṣe ẹṣẹ ní ẹṣẹ ló jẹ torí pé àwọn kan wà nínú ẹbí tó yẹ pé wọ́n rí jájẹ ṣé dandan ni kéèyàn ṣe lọ mọ gbàṣẹ kéèyàn tún
2: ṣe gbogbo iṣẹ́ ṣe gbogbo nǹkan
0: ó ti yé ẹ tún dé ọ̀rọ̀ alájà kò gbèrègbè ó ti ń sún mi
2: ajókòó sí blatẹ̀ kan adẹ̀ bẹ́yìn
3: bọ́rọ̀ mi bá ti sún yín ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ yín ẹ bọ́ta ilé mi yìn sì bẹ̀yìn ẹ tó wá
4: gbogbo kí ni nǹkan
3: torí
4: mọ́mí wà tí ó sì láyé
3: mi kíyàrí ó tó mọ́ sí nǹkan kéṣẹ́ mi náà ni mò ń lọ tí n bá lọ UK tí n bá dé tọmọtọmọ wọn báyìí ni wọ́n ra nǹkan fún bọ̀
4: ọmọ mi rántí mọ́ wá
3: ní gbogbo wọn ni ń ra nǹkan fún
4: lọ́pọ̀ nǹkan ẹsẹ̀ wà nù kéèyàn
3: máa ní èmi kí mo ní bàbá rẹ̀
0: ọlọ́pẹ́ yà rẹ̀
4: 0091-2370-8675 mọ́ bínú jàre 0912370-8675 láti ilẹ̀ òkèrè +234-814249-1006 ilẹ̀ máa pè á sí láti dá sí.
0: Hello.
4: Hello.
5: Hello, ẹ káàsán.
4: Ẹ káàsán. Ẹ pèsè.
5: Tílọ̀ kan bí àti yín náà wà lọ́lẹ́ àwọn. Tó yẹ pé tó ni wọ́n bá ti ń ṣe fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò bá ti wá ṣe mọ́ ó ti dẹni ibi ló ti dọ̀ta yín tó náà ní bú pàtàkì sí.
3: Tó rọ̀rọ̀ mi o ọ̀rọ̀ yóò yé
0: mi. Ẹ ń bá a bọ̀ látilẹ̀.
5: Mò ń bá yín bọ̀.
3: Ṣé mọ́mí yẹn kọ́kọ́ lànà
0: ṣé
3: èmi lẹ̀ ń pè láwọn àbáwọn.
5: Kí
3: àwọn ọ̀sọ́ gbogbo tí mo ti máa ń ṣe fún wọn wọn ọ̀sọ́ fún yín nù
5: o. Àlàájà ẹ ṣe
3: sí mi. Mo bẹ̀rẹ̀ pé tí wọ́n ń
5: mọ̀nà
3: nígbà mi ń pàdé ti pọ̀ ní pé wọ́n gbá gbogbo rádàdà táwọn eléyìí ń bá mi ń fà ọ́ ni.
5: Ẹ ó dàn ẹ ó dàn ẹ gbọ́rọ̀
3: mi
5: Yorùbá ló ní ọjọ́ bẹ́ẹ̀ wọ́n ò ní kí ni ọ̀kanjú àwọn wa lọ lé àwọn ṣébí wọ́n ń pè mí láwọn ṣébí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní nǹkan tẹ̀sí ń ṣe tẹ̀sí ń gbèsè inú ìgbésí ayé wọn.
3: Bẹ́ẹ̀ni.
5: Wọ́n ní ìfaka tí wọ́n ti ṣe sẹ́yìn náà tẹ̀sí fàṣẹyìn.
0: Ṣé ń gbọ́ wa?
5: Káwọn náà já
3: ìyá pa wọn. Ẹ̀yin yín ni
0: ìyá. Ẹ mọ nǹkan tí àlàjà ń bá wa jà fún torí yín pé anáwó ń wájú eléré síwájú wọn ní pàtí ni wọ́n bá wa jà fún.
5: Ìnọ́mbà yín jà fún.
3: Àwọn wọn kọ̀wé lọ fẹ́lẹ́rẹ́ wọ́n lélẹ́rẹ́ ọmọ pè mí. Wọ́n láwọn lélẹ́rẹ́ ọmọ pè. Wọ́n wá ń ṣẹ́wó gbogbo aṣẹ́wó mẹ́ta ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀n jọ̀hún gbogbo wọn ṣẹ́wó lọ́wọ́ wọn pátápátá wọn wá ń
5: bẹ̀rẹ̀.
3: Èmi sì wò pé wọ́n ti tó bùkátà ara wọn gbọ́nù.
5: Wọ́n ti tó bùkátà ara wọn gbọ́nù.
3: Ẹ jẹ́ mú mọ ọbẹ̀ báhùn.
0: Ìpè ń já tíntín.
3: Ẹ mọ ọbẹ̀ báhùn.
0: Ọjà.
3: Ẹran léyìn ọdún yìí kò sí. Ẹ lọ rà lápò ara yín.
2: Torí pé wọ́n ti jólówó
3: ní. Owó tẹ ẹ ná fẹ́lẹ́rẹ́ ẹ lọ kó.
0: Èmi ṣàmọ̀ pé Ọlọ́run wà.
2: Ṣé tí olówó bá ti wá ṣe
3: nǹkan fún yàn. Ẹ lọ kó gbogbo owó tẹ ẹ
2: ti ná. Mọ́mí
0: wa ṣe mọ́mí wa wọ́n ṣe dáadáa báyìí jù bẹ́ẹ̀
2: fún. Wọ́n ṣe báyìí jù bẹ́ẹ̀ lọ mọ́mí wo dẹ̀ fi
0: ìlú wa rí. Ẹ̀lọ́ ẹ káàsán o. Ẹ̀lọ́ o kọ ibi ilẹ̀ tí ń pè yìí. Àgbọ̀n yín dáadáa ojú òpó yẹn
3: ò mo mo pe bawon ara adugbo mi n badan bo ba tin gbo eto iya yi gbogbo won won pe
6: olowo olowo yin e so olodun now
3: won mo gba mu n gbe lodo iya yi
6: asiri asiri lo nbo now tori pe ti wa ran lowo lori party igan kekere ba mo sare bu wa
7: hello
6: hello e ka so
7: e
6: ka san o yes ko yin mo le tin ba wa soro
7: yin le tin
6: amen
7: iya ba lo wa lati ori papere
6: e ka bo
7: asita gbogbo ore gbe iye ke se furu
3: naam
7: iye ke se furu
3: ki won ni mo se
7: won ni won saju yin lo nawo iwaju ile
3: so ye won saju mi lo nawo
7: o ye ki won saju omo kekere won o ni o mo awodi
0: iye so eyin na le wuru wa talaja ko gberegbe nwu ko ye ka saju won lo
3: wa lai talai sumo bi lai eyin
7: ni kan eyin gbe raja ni waju olowo
3: eyin ni kan lese soro ti mo ni fesi
7: kini yen sele si emi ti mo ba yin soro lowo yi mo n gbo ja won lodo enikan ni won de gbodo ri ni wipe ni nkan tuntun won ri this tin won fun yin so ma fin loja bagi marun tele won se si bagi kan tabo won ma wo pe bolo ti ri owo se kan ko se mo lati ra phone ni gba yen mo wa fi phone yen pa mo so wi pe won ya mi ni lati mo fi pe customer
2: e da bi ogbon
7: so inu man yen dun ti
0: se sham se n paro aso sha
7: ko to wa ri ni wi pe mo emi ni mo ni phone yen ojo ti lo wa ni mo ra ni fairly use lodo awon emi ni
0: ko mo ja
7: to lati para
2: e tun ni fairly use
7: ani to ba n sha na fun yin mo paro pe fairly use ni mo ra
2: Eshun
3: e lo ra iran ile ya lowo ara re abi
2: te
3: dada wa ni
2: luku lo pa sikiru oro tan ni
0: hello hello hello
8: hello hello hello
2: hello yes sir e ka bo
8: o ra ma fun ise o
2: amen
8: e de te do o tan bi so pe aye bo
3: Iya won ale wa laye won won fi ya won le lori aga
2: ejo te ba tin so re mama menu boro
3: ya
2: wa
3: mo fi ya won le lori aga
2: kelele
3: oko mo
2: ya wa saju yin lo
3: kelele oko mo sori bo ba soro meta si nbe won wo pe security omo ndana wa ba nke bode
8: ko ma le ya ni gangan ni oni se be yen
3: emi loju loju lenu yin asorun won tan wa wa be mi ye mi mo ra e ba ra ka so ti mo ko wa lati odo gani ni
8: Iya yo lati ruwa.
2: E se gan ni ma, e se gan lati ruwa.
0: E seun, e seun, e seun, e seun.
3: Awon are ruwa eyin na won gbe si.
2: Oro yi o gba suru kola.
3: Ani ojo na mi se.
2: Jo ma gba ruwa, awon o pada lowo ni tori pe ko wa si change ni si
3: ko so de ki
0: e ja borin la.
2: Ka de ru fun won.

ẹ̀kọ́ tí ń roko ẹ máa roko lọ. Olódò tí ń rodò ẹ máa rodò nso. Gbogbo ẹni tí ń yẹ̀nà ẹ máa yẹ̀nà. Olóko ọba roko kí ló lóko ọjẹ. Olódò ọba rodò kí ló lódò òbúta. Bọ́lá náà ọba wá yẹ̀nà. Ṣé bí òní palẹ̀ ẹ máa lọ bí ẹ bá fẹ́ o. Kẹ́sì máa tẹ́tí sí ètò tí ń jẹ́. Ó ń dùn yàn gbàyàngbà. Pẹ̀lú bá ṣọ̀run àmọ́ tó èdè ilẹ̀ Yorùbá ní Lágelú FM 96.7 Ìbàdàn. Àgbọ̀ mú jójó ètò. Ó ń dùn yàn gbà. Àgbọ̀ ṣaragiri. Ó ń dùn yàn gbà. Àgbọ̀ gbẹrapìtì. Ó ń dùn yàn gbà. Àgbọ̀ ronú wò máa tó kà lọ́rọ̀ ẹni. Ó ń dùn yàn gbà. Akọ ní ètò. Láago méjì ọ̀sán, ságo mẹ́rin ìrọ̀lẹ́ gbáko ní gbogbo ọjọ́ Friday. Ó yẹ ká.

0: rẹ̀ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 mílíọ̀nù náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́. Káṣe ń fún olóríire kan ní àgbọ̀n ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1# Lórí Ìlágelu 96.7 FM *347 *1004 *2# Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ńbẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh, yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so.
3: Turmeric.
1: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
4: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
5: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ti gbọ̀nyìn níkànnì Lágelu 96.7 FM òkè gájòkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ atọ́kùn yín ó ti wà ń kalẹ̀ tèmi tayọ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì Lágelu 96.7 FM òkè gájòkè ìkànnì Lágelu ti sátidé yìí ó tún máa

0: ẹja akẹrẹmi. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: mo kin kaabo baba ejo e so nti oruko yin je fun gbogbo agbaye
1: mo ki gbogbo omo Nigeria lapapo tokurin lobirin ibaje oni si wa ni re wahala o okan wo balẹ o ara mu gba o Nigeria oni daru o ipinle oyo ni daru o ibadan ni daru o gbogbo wa ti wa daru ile en kokan wo ni daru o oruko temi ti mo so ni Fakolade oyin soporo fada ero awise le ibadan
0: e ka wo baba
1: o jare
0: mo nbo baba ta lagba osa nle yoruba ka kiri agbaye ta ba gba osa nu gbogbo run mole tani
1: osa na nte da ko na lagba on la rugbo ojo oni agba olojo o dagba ju orun mi la gan lo
0: arugbo ojo
1: be ni osa o dagba
0: so lo du mare ni arugbo ojo ni
1: osa o ko ta ma fi kiniye o dagba nu osa
0: o tun ju orun mi la lo
1: be ojo orun mi la lo
0: se orun mi la tun ni baba lawo ti e ni
1: o ni baba lawo ti e o o na ma npe baba lawo ti nkan ba fe da bi nkan orun mi la na baba lawo na ti o pe we pe fitela kiri na ri di ara re
0: se bo ndo gbogbo oni gbogbo agba to ni gbogbo nkan
1: o ko ma gban na di ngba mi o ko ma gbe won de ti won a pe baba lawo mi ti won ba na tu
0: okun to gbe alagbara mi de
1: a ma gbe de
0: yo tun wa pe baba lawo mi wa tu
1: be ni e tutu na wa se
0: ka
1: won tu nkan
0: mo nbo
2: oja poro ni o fi po mi omo la ni o dakun ma je nja ti
0: le eyin te ba jo nse se
2: kana kana aboju
0: e ja wo gidi to to funfun
2: obirin
0: o ka e mi so eto rara
2: oro foju eni mo foju soju le gogo abama ase o ajibola ase
0: a wu se sa e ko fa ni abe jogun ba fa
1: mo jogun ba ni o ko ra ikin fa mi won ti se de mi kin to torun waye
0: won se kini
1: ikin fa ta nbo ye won ba mi se le kin to ti orun wa saye ni mo ba fa nle ni
0: pe omo yi ti nbo yi
1: baba lawo ni o se ti omo se ni o
0: te ba ko te yari te se ngba na nko
1: yeyin re ni ida
0: yo yiwo
1: ojo ale te ba pada be si yo ti late ojo ti lo mo yan lowo
0: kasa se ru esi wa disin
1: o wa disin o
2: firi le ri o
0: lọwọ yìí ni wọn ń dùn bá sẹrẹ àwọn ọdọ tí wọn pọ gbá níbi iṣẹ ìfà tó ti pọ jù tí wọn sì ń ṣe dáadáa ń darí pò nú àlùkàmọ wọn.
1: ohun tó jẹ́ wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni pé ifá ti gbáyé ni nígbà tí rásíwájú tó náà ń ṣe dáadáa ń bẹ̀ àti pé kò sí babaláwo tó wà tó bá jẹ́ babaláwo gidi ọmọ rẹ̀ méjì mẹ́ta gbọ́dọ̀ wà ń di ifá tí ọmọ kọfá tó bá jẹ́ babaláwo gidi torí babaláwo kan pọ̀ ni babaláwo gidi ń bẹ bàrúfù babaláwo náà ń bẹ
0: ṣé disney náà ni
1: ṣé ń bẹ disney
0: ṣé ń bẹ ń jọun náà
1: kò sí ń jọun
0: bàrúfù
1: kò sí
0: ń jọun
1: wọ́n ti pọ̀ níìsín àti pọ̀ ń bẹ
0: bó lẹ́yà ṣe a máa dán mọ̀ pé léyìí bàrúfù ni.
1: Tọ́lọ̀ ń bá ti dá babaláwo tiẹ̀ fún tó bá ti rò tọ́ ń bẹ̀ kò ní kó ń bẹ̀ ni tó ń kálukú ti ń sá sábẹ́ fáǹsì ṣe tí ẹ ti pọ̀ jù ó ti gbáyé jù ibẹ̀ ni wọ́n á sá sí ẹ wò lẹ̀kẹ̀ tí ń bẹ lọ́wọ́ mi wọ́n ń pè nílé kò tútù ọpọ̀n
0: òtútù ọpọ̀n
1: babaláwo nìkan ni máa ń lò
0: wọ́n ti pọ̀ lọ́dọ̀ àwọn ẹ ṣáà lọ́wọ́
1: ẹgbẹ́ ti mọ̀ pé babaláwo ni máa ń lò anybody ti sá sáfẹ́ wọ́n ti sá sábẹ́ fáwọn kọ́dà awo sáǹgà ń lò nísìn
0: ọlọ́run
1: tí ò lò máa ń gbà fásitì
0: ṣùgbọ́n nígbà kan àná wọ́n máa ń bú fa ni
1: wọ́n máa ń bú fa ń gbà náà ni gbà yẹ kò tí ì
0: ètùtù wo lẹsẹ tẹ rí báyìí tó fi á dùn báyìí
1: wọ́n ti sọ wọ́n ní fa ń gbà yé lọ ẹgbẹ̀rì ọmọ ọrọ̀ dé fúnra ẹ̀ ni ẹnìkan kan ò sí tutù sí
0: ọrọ̀ dé
1: ni ńgbà arọ bá lọ òótọ́ ńgbà tó bá dé irọ́ sá lọ ni bọ́rọ̀ ò fasì jẹ́ nìyẹn tí tó bá ti dé irọ́ máa sá lọ náà ni.

0: Ẹ káàbọ̀ padà. Bàbá wa Olóyè Fakọládé Fádàíró Awúsẹ́ ilẹ̀ Ìbàdàn. Àwọn ni mo gbà lálejò. Àlejò ńlá lórí ètò. Ibi aroko sí la fàbọ̀ sí. Mo ní bàbá ṣe obìnrin ń kọ́fá, ẹni ń kọ́fá, ṣe obìnrin ó máa ń jọba tàbí joyè inú fá, ẹnu wọn máa joyè inú fá. Ṣé àjèjì máa ń joyè inú fá àbí ifá máa ń mú yàn láti ilẹ̀ òkèrè pé lágbájá yìí o, ifá sọ pé yóò rí báyìí fún un, wọ́n sì lọ mú wa.
1: A máa rí bẹ́ẹ̀.
0: Ẹ sọ̀rọ̀ lè.
1: A máa rí bẹ́ẹ̀. Àjèjì a máa jẹ oyè. Obìnrin a sì máa jẹ ọmọ àjẹ oyè. Pàápàá kọ́ ló máa fi ìwà nù wá. Tí wọ́n yàn bá da láàrin ìlú wọ́n máa fi joyè. Irú obìnrin tá à ń sọ yẹn náà ni ìsìn.
0: A jẹ́ pé ìwà.
1: Ẹwà tí tó ti wá joyè. Kí ni àgùnbà ló wà láti Amẹ́ríkà kọ́ wá jẹ oyè nílùú ilẹ̀ Ìbàdàn. Ìwọ yẹn náà ló gbé débẹ̀ ó ṣe dáadáa. Ni a fi tọ́ka ní oyè fi kàn án.
0: Ọbabìnrin amúfàwù
1: ni ilẹ̀ Ìbàdàn.
0: Ó wàá ṣe fẹ́ràn ẹ̀fà tó báyìí.
1: Ó fẹ́ràn bí wọ́n ṣe ròyìn lamẹ́ríkà ni pé ó láìkí ẹ̀sìn gan. Ìwòsàn tí dókítà rẹ̀ ń gan wọ́n ní nǹkan ìbílẹ̀ ni fi ń ṣe ìwòsàn bẹ́ẹ̀.
0: Lọ́hùn.
1: Lọ́hùn yẹ nǹkan ewé àti gbòlè ńlò. Mi ṣe ìwòsàn bẹ́ẹ̀.
0: Ntọ́ fanu tó sọ pé ifá yìí wù ń pọ̀.
1: Ó
0: ń ṣe dáadáa nínú ifá yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Nígbà tí a kọ́kọ́ dé, kí lè ròyìn nígbà tí ẹ rí yan.
1: Kó tó dé, a ti ń gbọ́ fífin pé ń bọ̀. Mo ṣe pójú ẹsẹ̀ tán tó náà ti fún lóye.
0: Ẹ ti ń gbọ́rọ̀ rẹ̀ pé ẹnìkan bẹ ti ń jẹ́.
1: Amúfá.
0: Dókítà ìfádára sí mi.
1: A ti ń gbọ́ ọkọ rẹ̀ pèsè dáadáa. Kèsè já tó dé ni a fún lóye.
0: Ìjọ tó dé kọ́.
1: Wọ́n ti fún lóye tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tipẹ́tipẹ́.
0: Àti máa ṣe bọ̀.
1: Àti sọ̀ ọjọ́ tó wá wúyè lẹ́ ń sọ̀hun ó ti gbóye tipẹ́tipẹ́.
0: Ìyún làwọn wà ń bẹ̀ lọ́dún náà ní bí ọ̀sẹ̀ mélòó kan. Wọ́n á wò pé ìyá àti obìnrin tí obìnrin lè joyè ni.
1: Tí ẹ̀ka kọ̀ọ̀kọ́ àwọn obìnrin ti joyè dáadáa tọ́pọ̀ gan.
0: Yàrá yín lẹ ti fi hàn joyè níjọ́ fi hàn joyè mbọ́ yà ń bọ́ni àtijẹ́.
1: Ilé ẹ̀fọ́ ìjàmbá náà láti máa fi hàn joyè.
0: Ọ̀sẹ̀ méjì lọ́jà bàbá yìí.
1: Ẹni tí ọba joyè bẹ́ẹ̀ n kò joyè nu. Ìjàmbá ni ó ti wá jẹ oyè rẹ̀.
0: Àwọn onífà yòókù àwọn àgbà yòókù sáyẹ́nsì wà ń wá.
1: Wọ́n gbọ́dọ̀ wá nígbà tí ò ṣe oyè ọ̀tẹ̀. Gbogbo aláwo náà lọ gbọ́dọ̀ pẹ̀jú
0: bẹ́ẹ̀. Sóyè ọ̀tẹ̀ ń bẹ ni.
1: Oyè ọ̀tẹ̀ ń bẹ.
0: Oyè ọ̀tẹ̀ wà. Ẹ bá ń tú àárín o.
1: Kò sí lọ́dọ̀ tiwa ṣùgbọ́n ojú oyè ọ̀tẹ̀ wà.
0: Ibi tó wà náà ẹ bá ní túbẹ̀ tí ẹ dákọ̀ lù ti
1: rú bẹ́ẹ̀. Ẹ mi lọ sí ibì kan ẹni yẹn fẹ́ joyè mọ́gàjì ni. Lèmi bá lọ nígbà tá a dé bẹ́ẹ̀ ẹlòmíì lọ wọlé síbi tó ti joyè. Bó ṣe dàrú njọ́ náà nù.
0: Ẹnìkan
1: sì fẹ́ jẹ báyìí.
0: Ẹnìyàn bá lọ.
1: Wọn kò ní kọjọ yìí
0: o. Ẹnìkan kan jókòó tẹ pé wọ́n lé mọ́gàjì o.
1: Máa bá lẹ̀ gan náà fẹ́ jẹ. Aago mẹ́jọ ni wọ́n dá fún pé kọ́ máa bọ̀. Ẹlòmíì sì wá joyè ní aago méje ń dàjí.
0: Mo à dé lágbẹ́jọ kí lásìlẹ̀.
1: Ọba kankan lẹ̀ mọ̀ ni.
0: Ẹyọ lé o, yọ da kulé o.
1: Oyè ọ̀tẹ̀nu.
0: Ọlọ́run ọba
1: o. Tẹ́pẹ̀lẹ̀ oyè ọ̀tẹ̀nu.
0: Ṣùgbọ́n èyí tí arábìnrin yìí.
1: Gbogbo ọba aláwo lọ fọwọ́ sí.
0: Amúfàwù ni ṣe.
1: Ilẹ̀ Ìbàdàn. Àràbà gan fọwọ́ sí.
0: Wọn ò lè máa lè jọ ó ṣe.
1: Ara
0: Amẹ́ríkà ọmọ àlejò
1: ṣe. Báyìí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ́nà.
0: Àyìnbó ẹ̀mọ̀ ò lè máa lẹ́jọ́ ṣe. Ẹ̀yàn fún àlejò alákọ̀wé là wà.
1: Wọ́n ṣe dáadáa ó ṣe dáadáa o. Wọ́n ha ẹ̀bùn ò ṣe gbé ó dẹ̀ fún ẹni bọ̀dì kan wá ló fún lówó ó ṣe dáadáa gan. Ó ṣe dáadáa.
0: Tọ́ ẹ kí ni ọjọ́ iwájú fá yìí.
1: Ó ti fi hàn lónìí ọjọ́ iwájú fádà.
0: Ẹ̀yin ṣe lè sọ kọ́dà ṣé pẹ̀lú bí ìlú ṣe rí.
1: Ọ̀dàpọ̀ ń jọ̀hún
0: àná. Ká ní wọ́n ṣe kí ni.
1: Wọ́n rìn bí wọ́n ṣe rìn jọ̀hún ìlú àríbá yìí. Tí nǹkan bá dùn bá kí nǹkan bá dàrú babaláwo ni wọ́n máa ń pè é. Ọba àlú yẹ kápẹ́ bàdàn ọlọ́mọdé bàdàn ọ̀dàlù ní ìsìn o. Irú ọba àlú àràbà ni ó pè. Pé nǹkan báyìí ṣẹlẹ̀ lùkún láṣẹ sí kọ́ lọ bóun dá odò fátọ́ba tẹ̀lú yẹ. Irú bàdàn sí ọ̀sẹ̀ méjì lọ́tẹ̀ ọ̀sẹ̀ méjì ni ọ̀dà àràbà wọn àpè àwa tá a jólóye rẹ̀ ìwà rẹ̀ fà. Tẹ́mi jẹ́ kan lára ìfà yóò pè wá. Nàdà àfàwọn àwa òbí tá a bá ti ṣe tó gùn òní jábàdàn ṣùgbọ́n gbogbo yìí ò sí mọ́.
0: Ṣé ìbàdàn tá a wà nìyí ṣe ọ máa ń dùn.
1: Ń dùn ètùtù ní ń dùn àwọn olè má dàfa ń jọ kẹtàdínlógún tájà ní ọ̀hánlé àwo.
0: Kábíyèsí ń gbowó fún yín ni.
1: Wọ́n máa ń fún wa lówó. gba mi araba awa lo na dan odu se ti wa niye ojo ka ojo owo ojo kesin jade 27-17 days a le ma da ose meji
0: tayin nikan le ni badan ni to je pe ojo keta ojo keta le ma de ma
1: ojo araba ni ose meji wa logbodo wa olubadan gba na lo gbe faraba ko komo bo mojuto
0: le ti baba wa tin meme ni sona sin tele
1: on tele on ti e try ko ton to dubla ko mo to joba ni an tin se dada ani an tin se dada on ko sin ta be lowo won ti won ni se
0: amufa wo ni se mba fe joye fa bo ni se je
1: eni mba e so fun uruwa eni a wa gbe lo si waju araba
0: keni ga gbe ni won wa pera mi bayi
1: ele o ye to ba to si na won
0: fun mo di je ba sorun mo di je ba sorun ko la ba nbadan
1: o ye po won le fun loye mi to si to je mo tesin bile mo pe eyin na gba sala ruge ni
0: be ni
1: ne joye fun lodo gomina
0: be ni
1: won le fun loye gba wa yin o si baje
0: ko ni baje o oluwa seun mo bo

0: Oba Dr. Ifada Rasimi Linda Ariguzo Emma Wibeki Eh ma de won yi da kaluku maye tokan ma ti polo oja tan ka wa te perese eto le jube ipolo oja lagumu owo
1: Lagilu FM 96.7
2: Kokoro aseyori ti yan fi le bonu se atoshi Gitales lo nje ona abayo kan ti yan fi le bori kosikosi ojojumo Gitales International ni Gitales International iro ni lagbara lile sewo gbe didaduro digbi lai rogbo kule joba ise ti won niyan awon ero lorisirisi lo ti wa ni Gitales International lopo ko yoku lowo ti o gajara nipase ka le ise wa Machine Tech Industries awon ero bi palm oil mixer and digester pure water machine ice block machines gari processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Gitales International National Ashiri oko owo aje yiyo ni ninu ise ohun osi be bara won tan tayo laarin egbe Gitales International ni won rogbo kule awon gangan lasiri ati rowo ti bonu gbabukata laisanan ni ara tokunrin tobirin tomode tagba Gitales ni won ko bere fun iwo lo se kan si Gitales International loni Gitales International lo fe gbe kegbe pelu GT Bank Akinyemi Bus Stop Ring Road Ibadan o ekurere alaye 08056046055 email ademola.1@gmail.com Gitales International ona bayo ko nu ise ohun osi to daju
3: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
4: Ẹyin tèmi báwo ni o ṣe wá ẹwà.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédokun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
8: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ, kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000 0807-112-4000.
8: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
11: S-E-L-A-R-I-E. Celery.
10: Bros, you want to name to salary? Okay, spell turmeric.
12: T-U-R-M-E-R-I-C.
10: Yes, so.
12: Turmeric.
10: Correct. One carton of Maggi chicken flavor for you.
13: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.

0: Jess Globin, oògùn apilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáragí míì. Kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess Globin ó wà ní 200 ml. Jess Globin Plus tún fakọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbé pẹ́ẹ́lí fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòǹtẹ̀lú ilé-iṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé e jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Gbé Jess Globin lura lọ́wọ́ kan, kára ó bọ̀ sípò.
1: Oògùn yìí wúlò púpọ̀ púpọ̀ fara ìrèdè.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijemagbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyá. Bíẹ̀bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì ẹ̀ fún olórí ire kan ní àgbọ̀.

0: 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ńbẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti cashier? Mo ti cashier.
1: Javis PR I Care Foundation ló ń lọ gun tatata wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ojọ́ kánságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR I Care Foundation. Àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Àníṣe ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherry PR I Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Cherry Sculpture Building, ìyànà àgbàlá bus stop, nítòsí olówó tí ń fowó sanú shopping complex, ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 090-5444-8444. Ojúlọ bá ara, kò ní dín dúró mọ́ wa lágbárí.
0: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà. Bíẹ̀bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyà ṣe wọlé dé, káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù méyìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rèé láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ńbẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti cashier? Mo ti cashier.
2: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
4: T-U-R-M-E-R-I-C.
2: Yes, so.
4: Turmeric.
2: Correct. One carton of Maggi chicken flavor for you.
5: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
6: Ìròyìn ayọ̀ tún lélẹ́yìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bèrè fún wọn dé promo ẹlẹ́ẹ̀kan lọ́dún tí iléeṣẹ́ àmìyàn kékeré Global Engineering Company Limited tó nílẹ̀ Grace Estate tó wà ní Adébáyọ̀ area orí ìyọ̀lẹ̀ local government Ìbàdàn tá a tún lè gbáyé gbọ́ lómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀. Ilẹ̀ táǹtà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láòtà fún wọn dé promo tọdún yìí. Àyè sọ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira. Kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges. August 29 ọdún tá a wà yìí ni wọ́n dé promo ẹlẹ́ẹ̀kan lọ́dún yóò wáyé o. Ọjọ́ náà lọ́sì pín ẹ̀bùn fún gbogbo àwọn oníbàárà tuntun. Ẹ tètè tara ṣàṣà láti máa ṣàsọ́lẹ̀ owó ilẹ̀ ẹyin sílẹ̀ báyìí nítorí pé èrò máa ń pọ̀ lọ́jọ́ náà. Báwọn èèyàn bá ṣe tètè ń sanwó lọ ṣe tètè fún wọn nílẹ̀ wọn. Àwọn èèyàn ti gbé ní Grace Estate. Iná ti débẹ̀, ọ̀nà sì já débẹ̀. Ilé iṣẹ́ yìí kan náà bá ní yàwòrán ilé ìgbàlódé bá nìkan le. Ṣe record copy survey tó dọ̀dọ̀ ìjọba. Bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Àtẹ̀rẹ̀ Àgádọ̀ Ìdúrẹ́jà Second Mosque, New Garage, Ìbàdàn. Fún àlàyé kọ́ lọ WhatsApp. Kálẹ̀ fi BSC náà ṣe rí gẹ́lẹ́.

0: wa. Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
1: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
2: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
3: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000 0807-112-4000.
3: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: bó ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín ní kànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà ńkàlẹ̀ tèmi Táyọ̀ Oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ ní kànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè. Ìkànnì lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lọ.

0: ọkọ mi.
1: My dear me.
0: Ọkọ mi.
1: Báwo ni jẹ́?
0: Olúwa ṣe.
1: Ojú ẹ̀gún rege láàárọ̀ yìí.
0: Mo ní surprise kan fún yín.
1: O ti lóyún?
0: Ewo ni o ti lóyún? Ṣé gbogbo gbàlẹ́ yín máa bèrè oyún. Àwọn ọmọ yìí tá a bí sílẹ̀ gan-an.
1: Wọ́n tó lóyún ní surprise fún mi. Mo ti lóyún olè.
0: Màídà ṣe.
1: Ìdùnnú mi náà ni.
0: Ọmọ mẹ́ta gan ti wà ńlẹ̀
1: fún mi. Máa bí wọn lọ, máa bí wọn lọ, àyà mi gbé.
0: Ẹ gbà.
1: Kelele.
0: Ẹ ṣàgbà dọ́kúmẹ́ǹtì yín náà.
1: Kelele.
0: Surprise tí mo ní fún yín ni.
1: Kelele. Wọ́n gbé ẹ lọ branch mi.
0: Ṣé rí pé wọ́n fún mi nílé ni? Ẹ rí pé wọ́n fún mi nílé?
1: Branch mi ni mo tún wò yẹn.
0: Ẹ gbà tó.
1: Branch mi àti ilé tí wàá máa gbé lóyún mo tún wò yẹn.
0: Ẹ máa gbọ́ ṣé rí ilé yẹn kò ń ṣe pé màá kàn máa gbé bẹ̀. Wọ́n fún mi for life, wọ́n máa yọ́ nínú salary mi. Èmi ni mo ní ilé yẹn pátápátá. Ṣé rí orúkọ tó wà lórí document ilé yẹn ni? Ṣé rí pé orúkọ èmi àti yín ni mo kọ síbẹ̀ ni?
1: Ó dẹ̀ ń tán mi o. Ó ti ń tán mi bẹ́yẹn. Ó ti ṣé wọ̀ nìkan lóbìnrin tó wà nílé ayé yìí ni. Ṣé wọ̀ nìkan lóbìnrin tó wà nílé ayé yìí ni. Ká tó ṣe gbá ìwọ ni. Ká tó ṣàwo ìwọ ni. Ká tó ṣe gbá ìwọ ni. Ṣé wọ́n wá forí tèmi rumú pé mi náà lè ṣe nǹkan gidi ni.
2: Ọwọ́ ibi tó dé dúró mu.
3: Ẹ̀fà ló dá fọmọ ní ìyá.
2: Gbogbo ẹni tẹ́ ẹ ti fẹ́yàwó tẹ́ ẹ ti wà ń lé ara yín. Kí lẹ́yìn rí sí wọn àbáńtí aṣọ? Ṣé ń ṣẹlẹ̀ ẹnu ilé káàkiri sá? Ṣé ọba ṣe ṣẹlẹ̀ ṣé ti ń ṣẹlẹ̀ ìdá? Ẹ dá sí o. 091-2370-8675 or +234-8142-491-0006 láàrin bí ìṣẹ́jú mẹ́ta kí ètò mi tó tún ọdún tó wáyé ajá pẹ̀lú wa. Ẹlọ́ ta ló wà ń bẹ̀.
4: Ọkọ ìyàwó yẹn ó gbé mi pé arábìnrin yẹn ti bímọ. Tó bá jẹ́ pé ẹni tí ò sì jẹ́ pé ọmọ ti pé bíi mẹ́ta ni ẹni tó yẹ kó fi ilé torí kò tiẹ̀ wulẹ̀ fẹ́ dáadáa fún rárá.
1: Ẹ wá mú. Ẹ máa bọ̀ kẹ́ wá mú. Ẹ wá máa mú lọ́dọ̀ yín.
4: Tani ọwa níbo ni wọ́n ti wá pé ọ̀ fẹ́ dà. Tó bá jẹ́ fún irú àbúrò rẹ ní rí gbogbo tó gẹ́ẹ̀sì ti ń rí yẹn. Ṣé wọ́n bá sọ bẹ́ẹ̀ tí wọ́n ọkọ̀ kẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ fún àbúrò rẹ obìnrin bóun ló ti máa rí lára rẹ̀. Ní gbogbo opportunity tí ìyàwó rẹ̀ rí tó kú ọ̀gọ́ lè jẹ níbẹ̀. Ẹ ọ wá fi tàtàrà ẹ yọ ga pàṣọ nínú mútó ẹ yóò ṣe kí ní kankan kan wá ń fi bálabàla bíbélìtì ẹrọ.
0: Ẹ bá mi bẹ̀ wọ́n
1: lára. Ẹ jọ dáre kí lè bá mi sọ kí lè bá mi sọ tí ò dùn lẹ́nu yìí yẹn ń tẹ́ ń bá mi sọ yẹn ò make sense
4: náà. Ṣé báyìí Fọlá ọmọ mẹ́ta tí arábìnrin yẹn ti bí fún ẹni ìbá ní kò fi ẹ́ lẹ̀ ni?
2: Ohun tó kọjú sẹ́nìkan yìí ló kọ sẹ́lómi. Hello.
5: Hello sir. Ẹ bá ní kọ́kọ́ ìyàwó sọ̀rọ̀ o. Ṣé yìí yóò pọ̀? Kí ló dé ọkẹ́ sọ́dọ̀ lórí?
1: Ẹ ló mà.
2: Ẹ ṣe ma. Thank you ma.
6: Tọ́lú àmọ́ tún ẹ̀dẹ̀.
2: Hello.
6: Ká ṣe kó ètò o. Ẹni ṣùwẹ̀ ẹni sísọ o. Orúkọ tí mi ni Gania àti pẹ̀lú láti Wema. Irú àwọn ọkọ̀ ìyàwó bẹ́ẹ̀ yẹn pọ̀ bàbá mi. Irú wọn pọ̀. Tí wọ́n ní fẹ́ kí àwọn wọ́n láti lọ́rí wọn ní fẹ́ kí àwọn wọn sóríire. Irú wọn pọ̀ dáadáa. Tí kì bá ṣe pàǹtí yẹn ti bímọ mẹ́ta tó lò ń bí bá fi fúbọ̀ dá ìpè ní ìsìn. Irú wọn pọ̀ wọn ìfẹ́ ìyàwó wọn gbé rí lọ. Ẹ bá wa bẹ̀ ni kó gbé ìyàwó ò ṣe nǹkan rẹ o.
2: Ẹ ṣeun. Ẹ jẹ́ kí wọ́n gbà pé kàn sí. Wọ́n àṣẹ gbé ìjà bẹ́ẹ̀ ṣe rí mi. Nígbà pé mẹ́bà ti ní séjì lọ́nà wọ́n máa ga pa àbú káàkiri ìgboro ni. Hello.
7: Hello sir.
2: Ẹ máa lẹ.
7: Ẹ bá wa bẹ ọkọ ìyàwó. Ọjọ́ o. Ọjọ́ bó sọ ní ipò mi wáyé.
2: Ẹṣeun. Mo ni nkankan so pẹlu ọkọ yawo. Ẹyin ẹdide ma lọ. Ọkọ yawo.
8: Yes sir.
2: Ki lo de. Ti inu ro fi do sisere re yawo re.
8: Se ri sa nigba kan ri sa.
2: Seju kan mu fun o.
8: Se ri nigba kan ri sa mo ti fe yawo kan ri be sa. Iyawo kan ti mo fe ri n time yen sa. O ni gbogbo nkan lo to Olorun se gbogbo nkan fun. Nigba to wa yo kan gapa lo ngapa bo ga ah ah. Eyi ti a ri to se a ma gapa si mi ninu ile se ah mo wa ti pinu pe obirin mi ti n ba fe bayi ko le ni nkan ju mi lo laji.
2: Ah mo wa se be. Ki ti enu le da. Be ni tori awon mo to na ba bi kan lo mo kan ma lo bo si ruru re kan mo bo so wo ruru re. To ma te ba bo so wo ruru re so pe koda. To ba ti dola fayawo e mara. Ma donu si
8: ona te enu si la
2: so ma ngo bo na soro ta ba ti ni nkan ba won ma ran mu ki igboro won ma gapa soko won kubila la fun lo ba je ba da so kubila la fun ifele juro jongo bola leka

Adájọ́ Mohammed Garba Umar ti ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Abuja ló ti da ẹjọ́ wọn lẹ́jọ́ jẹ́ eléyìí tí ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn ni ọmọyẹlé Sowore eléyìí tó pé tako ẹjọ́ kan tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tí wọ́n gbé kọ lọ́rùn wípé ó ń hùwà àkọ́tọ́ láàkòyé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ni wọ́n ti pojúbo ẹ̀sùn sí ọrùn Sowore wípé ó ń dúnkokò mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ayélujára ilé ẹjọ́ ọ̀hún òun náà ni ó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ẹ̀sùn eléyìí tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tí wọ́n fi kan Sowore wípé ó ń pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọ̀daràn lórí ayélujára X rẹ̀ eléyìí tí wọ́n ti wá paláṣẹ dé kọ́bẹ̀rẹ̀ láti wá mọ wí tẹnu rẹ̀ nínú ìgbẹ́jọ́ náà adájọ́ Umar lọ da ẹjọ́ wọn lẹ́jọ́ jẹ́ òun nù lọ́jọ́ ẹtì Friday èyí tí ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn náà eléyìí tó pé Sowore náà ló ti gbé ẹjọ́ wọn lẹ́jọ́ jẹ́ lọ sí iwájú ilé ẹjọ́ lórí àwọn ẹ̀sùn oníkọ́ méjì tí wọ́n fi kọ́ lọ́rùn nínú ìdájọ́ rẹ̀ adájọ́ Umar ló ní àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS òun náà ni wọ́n ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé Sowore òun náà ló ń dúnkokò mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì yẹ kọ́ wa wí tẹnu rẹ̀.

igbákejì ààrẹ nígbà kan rí ní ilẹ̀ yìí Atiku Abubakar ń ló ti pèpè fún kí wọ́n ṣera ró lójú ọgán lórí ìwé àdéhùn eléyìí tí àjọ elépo rọ̀bí ilẹ̀ yìí NNPCL tí wọ́n buwọ́lù pẹ̀lú iléeṣẹ́ orílẹ̀-èdè China láti ṣe ìgbéǹde fún ẹbù ìfọpo wa eléyìí ti ń bẹ nílùú Port Harcourt àti eléyìí tó wà nílùú Warri Atiku ló fi ọ̀rọ̀ ilédè lọ́jọ́ Ẹtì Friday látẹnu agbẹnusọ rẹ̀ Frank Shuaibu bẹ́ẹ̀ bá gbàgbé àjọ elépo rọ̀bí NNPCL náà lọ́kéde ìbáṣepọ̀ alágbára láàrin àwọn àti iléeṣẹ́ orílẹ̀-èdè China ní Zhanjiang Chemical Company Limited tó ti Zhengcheng Industrial Park Corporation and Management Company Limited láti ṣe ìgbéǹde fún àwọn ẹbù ìfọpo náà nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi léde Atiku Abubakar ló ṣàpèjúwe irúfẹ́ ìwé àdéhùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí elétò burú jáì fún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń fi ẹ̀sùn kan ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ọfẹ́ mọ̀ fún wàrà orílẹ̀-èdè Nàìjíríà sí àpò ara rẹ̀ àti wípé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ òun náà ni ò ní ìwà àkóyawọ́ nu bíi ti wulẹ̀ ọmọ Atiku Abubakar tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé iléeṣẹ́ Zhanjiang Chemical bó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ tó fowókọ́lẹ̀ lọ́dọ̀ ìjọba ni ó ní nígbà tí òun ṣe àyẹ̀wò iléeṣẹ́ náà finifini òun náà ni wọn ò mọ nǹkan kan nípa tó jẹ mọ́ epo rọ̀bì bíi ti wulẹ̀ ọmọ bákan ẹ̀wẹ̀ Atiku ni iléeṣẹ́ orílẹ̀-èdè China kejì Zhengcheng Industrial Park Corporation and Management Company Limited òun náà ni ò tiẹ̀ sí orúkọ rẹ̀ nínú ìwé lára àwọn iléeṣẹ́ tó mọ nǹkan kan nípa ìmọ̀ ẹ̀rọ débi kí wọ́n wá tún ẹ̀bùn ìfọpo Nàìjíríà ṣe.

ọpọ ìkáyàsókè náà lọ bẹ sílẹ lọjọ Eti Friday ni Kutuhai ni agbègbè Ngbrazongo eléyìí ti nbẹ ní Kwa District ní ìjọba ìbílẹ̀ Basa ní ìpínlẹ̀ Plateau nígbà tí wọ́n ní àwọn agbébọn tí ẹnìkan kò mọ̀ bí tí wọ́n ti ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ni sínà babulẹ̀ tí wọ́n sì gba ẹ̀mí àwọn èèyàn eléyìí tí ò dín ní mẹ́tàlá lójú ọ̀gán nínú ìròyìn eléyìí tí ó jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ni wọ́n fara pa yánnayànna nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀kan lára àwọn olùgbé agbègbè ọ̀hún ọ̀gbẹ́ni Philip Alanga ni ló fi ọ̀rọ̀ léde fún àwọn oníròyìn nílùú Jos wípé àwọn olùkọ́ni ọ̀hún náà ni wọ́n balẹ̀ bàgẹ̀ sí agbègbè náà ní ọ̀gànjọ́ òru tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní kíkankíkan tó ti mímọ sá àwọn èèyàn ládàá èyí tó fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi gbẹ́mí mì Alanga ni àwọn èèyàn ọ̀hún náà ni wọ́n ń bọ láti ojúlé kan sí ìkejì tí wọ́n sì ń yìnbọn fáwọn èèyàn sá wọn ládàá gbẹ̀mí àwọn èèyàn tó ti mímọ ba nǹkan wọn jẹ́ ó ṣàlàyé ọ̀rọ̀ wípé omi lẹ ń gbé àwọn èèyàn òun náà ni wọ́n ṣàṣálà fún ẹ̀mí wọn lọ sí inú igbó tàbí àwọn agbègbè tí wọ́n ń bẹ ní ìtòsí wọn tí ọ̀pọ̀lọpọ̀ sì ti wá ibi tí ó ti lọ gba ìtọ́jú lọ nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tí í ṣe akọ̀wé gbogbogbò fún àwọn Irigwe Development Association IDA ẹ̀yùn ọ̀gbẹ́ni Danjuma Awuta ló ṣàpèjúwe irúfẹ́ ìkọlù náà gẹ́gẹ́ bí eléyìí tí ó mú làákàyè dání ìpínlẹ̀ Plateau òun náà ni ó ti ń fojú winá ọ̀pọ̀lọpọ̀ ìkọlù látọwọ́ àwọn darandaran bandits tó ń ti àwọn jagunjagun Fulani.

ní báyìí nínú ìròyìn ilẹ̀ òkèrè ọkan lára àwọn èèkàn adarí ẹgbẹ́ òṣèlú alátakò ní orílẹ̀-èdè South Africa Julius Malema òun náà ló ti ké sí ààrẹ ilẹ̀ South Africa Cyril Ramaphosa láti kọ̀wé fi ipò rẹ̀lẹ̀ lẹ́yìn tí ilé-ẹjọ́ kanrìnkan ní ilẹ̀ náà tó ti pa á láṣẹ wípé ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè ọ̀hún òun náà ni wọ́n ti wa kọ̀tọ́ sí ìwé òfin orílẹ̀-èdè náà pẹ̀lú bí wọ́n ṣe pagidínà àwọn ìgbésẹ̀ ọ̀tún láti yọ kúrò nípò lọ́dún 2022 lẹ́yìn ìdájọ́ ọ̀hún ọ̀pọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lára àwọn tààtìrí Malema Economic Freedom Fighter ni wọ́n ti ń pèpè wípé kí Cyril Ramaphosa kọ́kọ́ ìfipò rẹ̀lẹ̀ ẹ̀wẹ̀ lọ́dún 2022 àwọn ìgbìmọ̀ àwọn òjìnì eléyìí tí wọ́n kójọ náà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé Ramaphosa ló ṣeéṣe kọ́lẹ́jọ́ jẹ́ o lẹ́yìn tí wọ́n ní àwọn èèyàn kan jáwọ́ inú ilégbèé rẹ̀ eléyìí ti ń bẹ ní abúlé wọn tí wọ́n sì jí owó eléyìí tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dọ́là eléyìí tó kó sí àárín àgàsà lọ wọ́n ní àtàrí eléyìí Ramaphosa ó náà ni ò tí ì ṣàlàyé ibi tó ti rí owó náà tó kó sínú àgọ́ ọ̀hún nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìtàlẹ̀ ẹjọ́ náà Malema ní Ramaphosa náà ló yẹ kọ́kọ́ wí fi ipò rẹ̀lẹ̀ kó sì gbájúmọ́ gbogbo ìgbésẹ̀ bí wọ́n sì fẹ́ yọ kúrò nípò láàkó yìí

0: Botun papo nla de somori te we tagba. Botun papo nla.
1: Wo mo pa ti de, a de ti wa nbi. A ti de o. Àwọn ọmọ ọmọ fi bàrí yẹn lẹ̀ ni ẹ mọ̀ pé bá ṣe kọ́kọ́ máa ń jẹmù láì nìyẹn
2: ọlọ́run
1: bá ṣe kọ́kọ́ máa ń jẹmù kó tún ẹ̀
2: ọ̀dọ́ ẹni o ti kọ́ ní láàárọ̀ ọjọ́
1: àwọn kan ti pè ń bí wọ́n ní àmọ́.

0: kí ló ń pa ilé
1: o sòríire
0: kẹ́ni kankan máa wọnú studio ìwà torí bari o
2: o lẹ́ni tá a forí ẹ̀ sọ
0: torí àwọn kan máa fẹ́ wọlé wa pé wọ́n ti dé bóyá tó jẹ́ àlọ́ síbòmí
2: akọgbọ́n ọmọ la forí ẹ̀ sọ
0: bari tún ni
2: mọ̀jọ́ bàjẹ́ la forí ẹ̀ sọ
0: yá tún lọ báyìí
2: nso ń bẹ́
0: oye ka josele jadi jandi ka jajo jajo
2: idele
0: oye ma bọrọ ni facebook e wa wo e wa woju aburo mi ijo didirin to mo njo
2: ijo ta ni
0: yo mo pakuru bi ate fe ko
2: o te
0: igbo fe ka di enu kuku
2: je npe ma re ko ma bo bayi
0: oye jajo ja didele
2: je npa go ma

0: ìgbà tá ń jùlọ ló yẹ kó
1: sọ yẹ kó gbé advert kankan
0: sọ yẹ kó sọ pé o fẹ tajà
1: lẹni jimọ made o fi wetu zewe
0: ẹyin ara le ẹ ma bọ lórí Facebook
1: ẹ sọ kalẹ bẹ
0: ẹ wa share ẹ fi comment síbẹ
1: ẹ já mọ
0: ẹ jẹ ká wo ta lẹni tó jó jù
1: èmi ọfẹ kó fi rubber band pe wa o
0: ẹni tó bá jó
1: mọ fi rubber band pe wa o
0: ní tilẹ̀ ń tọlọ́hun tẹ́ ẹ ṣàbò sí
1: mọ lo 3310
0: ẹni tó jójú
1: mọ lo motorola pe a
0: ẹni tó mọ jójú náà méjèèjì
1: mọ fi nokia pe a
0: oya ẹ wá fi comment sórí Facebook
1: ẹ jẹ́ àmọ̀ ẹ̀bùn ti kúnlẹ̀
0: tẹ́ ẹ mọ̀ pé ní tilẹ̀ ń tọlọ́hun
1: ẹ̀bùn ti kúnlẹ̀
0: ẹ sọ tòótọ́
1: Kamarudin
0: òbí
1: sẹ̀sán
0: tẹ́ ẹ bá gẹ̀ẹ́tì ẹ̀ tẹ́ ẹ sọ tòótọ́
1: tẹ́ ẹ sọ̀rọ̀
0: ẹ̀bùn wà
1: ọ̀tán
0: ẹ mọ̀ bọ́n Facebook
1: Abiola yali yali òun la fi sọrí
0: aka
1: it is swear that Lord will bless you
0: Solad of Toronto Solad of Toronto
1: ayayayayaya
0: owó baba Sultan
1: ah
0: Anthony B
1: B
0: Amọlawu mi
1: aje amalade bi pa aroju reran
0: e mu gbe mi
1: ope bi yi orugale orugale orugale
0: ijebu loko jesa
1: jesa loko je
0: abdul kabir jala jala jala ruru ruru
1: oni ejo sa number wo ni bata tele yin bata tuntun te fi sodun leya
0: iyen jala ruru
1: jala ruru ni o jala ruru o o ti kokko paroko kan o si ti se to bata fodun le ya o lo nfe ko je podo ohun la ti akiyidi kan mo ko ba wa bo
0: nigbati bata ti yo lodo bata odun ti yo lodo
1: jalaru
0: bata odun bata gidi ni o
1: ah ah
0: se wa ri iresi odun
1: han
0: aso odun
1: han
0: yoku ku sowo
1: ah sale ko nu bata ko ri yidi
0: yoku sowo solad yali yali Atantoni bo
1: ish opari tori tv ma mu la wa te nwo yi o te mo koko wa o
0: Tony B Anthony Bodore tun wa tun si se nkan kan o ni bata kan na ti wa nle
1: olodumare olodumare
0: tori di eyi
1: olodumare
0: adupe lowo
1: olo so mo pe gba re jamala awo omo po
0: lo ore
1: ko bata lowo nu oko
0: olore o de le soro ko se video ko lohun so be mo
1: eyin o kere nu
0: to ba ti tantoni bodun ni ba ti
1: to ba ti soro
0: to ba ti fi nkan sori eyan
1: laye
0: ke da pada si
1: mo da pada lawo ta jo da
0: eni to fi sori na lo ma nfun
1: o ti pari
0: yo fi ranse
1: o pari
0: ja seto
1: o pari
0: e ja polowo ja
1: o pari
0: a nbo
1: o pari
2: Lagilu FM 96.7
3: I'm in love. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.

0: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggie Chicken Flavor? Oh yeah, spell celery.
1: S-E-L-A-R-I-E. Celery.
0: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
2: T-U-R-M-E-R-I-C.
0: Yes, so.
2: Turmeric.
0: Correct. One carton of Maggie Chicken Flavor for you.
3: Maggie Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
4: All along the road is turning things around.
5: Supernatural experience. Ìrírí iṣẹ́ agbára látòkè wá fún ìgbé dìde. Ìrírí iṣẹ́ ìyanu látòkè wá fún àtòkọ ìtọ̀. Bẹ̀rẹ̀ látọjọ́ Monday 4, May 2026. Olórun nípasẹ̀ pé lórí Pastor Korede Aderomu. The Christ Liberty World Evangelical Ministry. Ó fẹ́ rìnrìn agbára bó ti máa ń ṣe lọ́dọọdún. Gbogbo ẹ̀yà àti èdè tó yá lórí òkè. Zion Miracle Mountain. Orí òkè ìyanu ti Sioni. Ìwọ náà wà ní ìrírí iṣẹ́ ìyanu tí Jésù ti ṣèlérí ẹ̀. Fún nípò jù pé yẹn nípasẹ̀ pé Pastor S. Oladele CAC President Nigerian Overseas. Pastor Adewale Kuyebi Superintendent CAC VOC Island. Àwọn olórí ẹ̀mí tọ́pẹ́ àlàyé Bukola Akíndéṣẹ́wọlẹ̀ Jésù BBO Bọ́sí Adéwà Ìdòwúva Ajaba Pastor Korede Aderomu yóò máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù nínú ìsọjí látọjọ́ Monday 4 the Friday láago márùn ìrọ̀lẹ́ praise evening lọ́jọ́ Saturday glorious service lọ́jọ́ Sunday látàgọ́ méjì òwúrọ̀ gbogbo ẹ̀ ní Zion Miracle Mountain tó wà ní Ìrẹ́wọlé community ojú ẹkùn village pipeline odò ọ̀nà ìléwé Ìbàdàn fún ìrànlọ́wọ́ àdúrà 0034227872.
6: Kò sẹ́ni tó ló wà òní ṣeré fún ojú wa ló fẹ́ sí.
7: Ìyẹn fẹ́ni tó bá máa ti ń ṣe ni o. Bí kábàlẹ̀ kọ́lé láyé, tálákùn ojú sikẹ́lẹ́bẹ̀ lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó wó bá rogún sí lọ́wọ́ tó jogun fàájì àti sekárí mi. Kọ́mọ́ gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ mọ̀, owó tí ń bá fàájì lọ òkèlè.
8: Oní tèmi, 1 million naira tó promise mi lánàá kọ.
9: Bèbí mi, mo ti dílẹ̀ fún ẹ. Ẹrù re.
7: Ah, pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. 1 million naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni wọ́n fẹ́ fi ṣe bá dé fóbìnrin? Àìlákà ṣe ṣe ìgbésí ayé rẹ o.
9: Ah, ìgbésí ayé rí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
7: Orí rẹ pé. O ló ní màrà gidi ni. Níbi táyé lajúdé. Tóní kálukú ti ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílù. Oúnjẹ wọn ni Bọ̀sún King. Lóró débẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko. Fẹ́ fi kọ́lé iṣẹ́. Fẹ́ fi sódò ẹja sí nǹkan ọ̀sìn. Bẹ̀rẹ̀ látòrí plọ̀tì plọ̀tì. 1,000 acre, 2,000 acre, 3,000 acre, 4,000 acre, 5,000 acre, 6,000 acre, 7,000 acre, 8,000 acre, 10,000 acre ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lujì lóní lẹ̀ sí káríkárí. Ẹ̀wẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ talẹ̀. Kàn sí wọn ní Chris Bob Building, Mobi Bus Store, Odò Ọ̀nà Àpáta Ìbàdàn. Telephone 070-6281-7806 tàbí 070-7103-6974. Kàn sí Bọ̀sún King. Kò dọ̀nilẹ̀, dọ̀nilẹ̀ jàbúrà.

0: orí ẹ̀tọ́ mi líkì special náà la wà.
1: Bọ́yá lẹ́mọ̀ fún ìgbà kọ́kọ́ tẹ̀yìn ń gbọ́ tẹ láǹfààní àti máa wò ó ní
0: ìkànnì yìí.
1: Ó special kò jọ gbogbo ètò.
0: Ẹ má dàpọ̀ mọ́ra wọn o.
1: Má jọ dàbí èkúrú aláró.
0: Mi líkì tó ní special lẹ́yìn.
1: Honestly.
0: Gbogbo ọjọ́ Friday báyìí ló máa ń wáyé o.
1: Ọlọ́run.
0: Rẹ̀mí àti rẹ̀mí yín náà ni.
1: Gómìnà gbogbo àwa tí a jẹ́ mẹ̀kúnnù.
0: Àwa
1: fara wa kalẹ̀. Ààrẹ ń bẹ níbi tọ́lọ́ ń fi wọ́n sí.
0: Bẹ́ẹ̀ni
1: o. Ọlálọ́mí Àmàlé.
0: Kọmọláfíà ọlá ìyá.
1: Àwa gbé fún wọn o.
0: A gbé fún wọn o.
1: A mọ̀ pé bàbá ni ọ̀nà pèdèpèdè.
0: Ààrẹ.
1: Ààrẹ.
0: Mẹ̀kúnnù. Gómìnà mẹ̀kúnnù ló wà lápá bí.
1: Wọ́n dẹ̀ fọwọ́ sí i. Wọn ò kanta wa, wọn ò bá wa jiyàn.
0: Wọ́n ní kẹ́ni ṣo bẹ́ẹ̀. Wọ́n nínú àwọn gan dùn ni o.
1: Àwọn gan bẹ lábẹ́ tẹ̀ báyìí.
0: Àwọn gan tẹ̀ wá ń wò pé. Sípà àwọn náà máa rí àwọn èèyàn bí tàwọn náà ṣá.
1: Àwọn orí àrò lé láyé àwọn.
0: Inú wọn dùn sí o.
1: Kò ṣe ní dùn.
0: Wọn lè mọ gbọ wa.
1: Kọ ọrọ matiọ.
0: Wọn mọ kan sára sí wa. Alhaji Gboyè Gala wa. Baba baba.
1: Kọ́lá Akẹ́tayọ̀ ọ̀tẹ̀lú Ìbàdàn.
0: Wọn kan sára sí wa. Wọn fún wa ní commendation message.
1: Mọ́gàjì Kọ́lá Wọlé Olóòtú.
0: Kọ́lá Olóòtú.
1: Baba baba. Irun malẹ̀ tí máa gbé ẹ̀kú wọ̀ tí ń pọ̀ lábẹ́ aṣọ.
0: Mọ́gàjì Alhaji Kọ́lá Olóòtú. Ọdẹ ìlú Ìbàdàn.
1: Bàbá nù.
0: Wọ́n kan sára sí wa.
1: Inú ẹ̀ máa dùn sí a
0: ni. Wọ́n máa ń fún wa ní àwọn kóríyá.
1: Káyìndé abẹ́rù àgbà.
0: Àwọn messages kóríyá. Lélẹ̀ tó máa tún mú kí èèyàn tún lè ṣe sí.
1: Ọlọ́run.
0: Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àgbààgbà
1: pèdèpèdè. Bádé ojú adé
0: ìbà rẹ. Pé Rẹ̀mí ẹ má jẹ́ ká parọ́ fúnra wa.
1: Ọlọ́run.
0: Ẹ ń bá rí ni.
1: Làárí.
0: Ẹ ń bá rí ni.
1: Làárí.
0: Wọ́n bá gbé fún ẹ.
1: Ìwọ náà dá padà.
0: Ó ti yẹ ń sìn.
1: Bí a bá nana lẹ̀ fún ọ. AK-47.
0: Sórí ọ̀rọ̀ yìí ò le.
1: Pínrín. Pínrín. Pínrín. Pínrín pínrín.
0: Bọ́n bá ṣe gbé fún ẹ.
1: Dá padà.
0: Dá padà
1: fún ẹ. Má dọ̀dẹ̀. Má di lọ rẹ̀ kọ. Kéwé lọ.
0: Wọ́n bá gbóríyìn fún ẹ.
1: Ìwọ náà gbé oríyìn fún ọ.
0: But at the same time, Rẹ̀mí.
1: Yes.
0: Tí wọ́n bá wá sọ pé Rẹ̀mí àti Rẹ̀mí.
1: My son.
0: Àwọn wo ni kí náà ń ṣe kí wọ́n náà wọ́n tán bá kiri. Àwọn wà nílò àti fèsì.
1: Rárá o. Rárá.
0: Ṣùgbọ́n ń bá rí wa tó commend wa
1: o. Honestly.
0: Tí wọ́n ní ẹ̀yọ́ mẹ́ commendation ló yẹ yín.
1: Honestly.
0: A padà gbé fún wọn.
1: Bírú Kọ́mọláfí Ọláyà bá ní MC. Tọ́ yẹ kọ́ lọ tó sì wò pé ọ̀nà pọ̀ tọ́ bá lè pe Rẹ̀mí àti Rẹ̀mí ẹ̀sùn lẹ́kùn
0: ẹ̀sùn bẹ̀
1: ẹ lọ sójú
0: ẹ̀yin méjèèjì ọkàn mi balẹ̀ lórí yín
1: ẹ̀sùn Lákùrẹ́ ẹ̀sùn Londo ẹ̀sùn Pọ́tà
0: ẹ̀sùn Lọ́ṣọ́gbó
1: ẹ̀sùn Dubai
0: ẹ̀sùn Lábẹ́òkúta
1: tọ́kàn rẹ̀ balẹ̀ pé àwọn ọmọ tí mò ń ran bọ̀
0: ẹ̀ṣẹ̀ ò sí bẹ̀ tá a bá gbóríyìn fún wọn padà
1: actor fíìmù ni wọn wọn ò sí inú ẹ̀ tí wọn ẹ̀ ṣẹ̀
0: actor fíìmù dẹ̀ kì í kúnu fíìmù
1: láyé láyé má gọ́rẹ́

0: Remi, bákan náà lára àwọn aṣíwájú wa dáadáa.
1: Àwọn aṣíwájú
0: wọn pọ̀ gan-an dáadáa o.
1: Aleretti.
0: A tún rí àtẹ̀jíṣẹ́ àti commendation kan sìn bá ṣe sọ̀rọ̀
1: yìí. Okay.
0: Ajínrere ni wọn.
1: Okay.
0: Káyọ̀dé. Oyè Bọ̀dé.
1: Ojú
0: Olúwa.
1: Lógo gbadé.
0: Ó ń wò ọ́. Ó ń wò mí.
1: Bàbá ìwà ni tí a ń pè ní ẹ̀mí ìfẹ́. Kò síbi tí a máa ń lọ láti pèlè ayé wọn.
0: Sórí ẹ̀mí ìfẹ́ tó sọ yẹn.
1: Wọ́n máa ń mú ìyàwó wọn lọ́wọ́.
0: Rẹ̀mí ẹ̀mí ìfẹ́ tó sọ yẹn. O ní dààmú.
1: Wọ́n ní fẹ́.
0: Living testimony ni mi. I'm a living testimony. I can say it boldly.
1: Sọ dájọ́ mà ni.
0: Dìdìrín ni ẹ
1: àlòpọ̀nù
0: ni ẹ táwọn sọ̀rọ̀ gidi ọmọ fọ̀rọ̀
1: lórúkú bọ̀
0: ibo tí ń sọ̀rọ̀ tó ní làákàyè nínú tẹ́lẹ̀
1: ẹsẹ̀ wà ní dọ̀
0: ibo tó wá yà sí yẹn
1: báwọn ará bíbá làwọn ọmọ
0: alẹ́ mi ń sọ̀rọ̀ bàbá ojú olúwa pé
1: ife kí ló pé rẹ.
0: I'm a living testimony as in I can testify to
1: ibo ni àzín ti wá nù.
0: Dìdìrín ni ọ torí pé ò gbé ibo ni
1: ọbọlọ ẹ
0: àrẹ̀dẹ̀
1: ṣé ìyá rẹ fọwọ́ sí ìjọtọ̀ lọ
0: o ní làákàyè
1: kọ́
0: làákàyè ò sì fẹ́ wà láì
1: mọ́pákó ẹ̀rẹ́ nu ọmọ ìyá
0: rẹ.

0: ìwọ ló sọ pé bàbá ojú olúwa pé wọ́n nífẹ̀ẹ́ o mo dẹ̀ ń ṣàlàyé fẹ́ pé bó tó sọ yẹn fact nítorí èmi rí pé wọ́n nífẹ̀ẹ́ èmi náà personally.
1: So orí jọ tí a ṣe ń tá a ṣe lọ́dọ̀ bàbá AK-47. Àwọn
0: Mr. Concert ló ń sọ yẹn.
1: Àwọn arìnrìn àjò kan wà tó yẹ kí ẹni ọba dàgbà kọ́ máa ronú ọjọ́ alẹ́ o. Ọmọ tó tara ẹ jáde nìkan kọ́ ní ọ̀sẹ̀ yẹn fún ọ. Ara ọmọ tó bí kò ti rí owó tọ̀ náà ti làálàá.
0: Ọmọ àfẹnu bí ọmọ tí èsì pé èèyàn bí látàbí èèyàn gan lè padà san orí.
1: Ilé tó ń pọ̀ ọkọ àdúgbò yẹn ìwọ kọ́ lónìí ìyàwó kọ́ lónìí mọ̀lẹ́bí kọ́ lónìí. Àwọn tí ń gbé ládùúgbò tí ń wá bọ̀ láàárọ̀ lọ́sàn-án ni
0: a nílé.
1: Mo wá rí ẹ̀kọ́ lára ìyàwó bàbá yìí.
0: Màmá Dr. Kehinde
1: Ejire
0: Oyebode.
1: Oyebode.
0: PhD.
1: Màmá ní ìrẹ̀lẹ̀.
0: Màmá ní yẹn.
1: Tìkúnlẹ̀ tìkúnlẹ̀.
0: Màmá ò lè má ní ìrẹ̀lẹ̀. Torí pé èmi náà ní ìrẹ̀lẹ̀ èmi mo dẹ̀ fi tèmi jọ màmá Oyebode.
1: Ṣé wàá dọ̀bálẹ̀ fún yẹ tọ́nà ro mo gangan bí obìnrin láàlá ìní.
0: Bí obìnrin láàlá.
1: Sọ dọ̀bálẹ̀ wájú ká lè mi màmá jókòó
0: báyìí.
1: Ká lọ bá jogún rẹ̀lẹ̀ lára bàbá ojú olúwa.
0: Ṣé iwájú church kan tó wọ church itali mi ti dọ̀bálẹ̀ fún màmí.
1: Ṣé
0: wọ́n ló máa kọ́ mi
1: ní ọ̀ṣẹ̀ dọ̀bálẹ̀. Èmi bẹ́ẹ̀ ń fònà.
0: Ní làákàyè
1: mọ dọ̀wò ni tí n bá fẹ́ mú ọtá kí n play gbogbo bó ti ṣe.
0: O tẹ fẹ́ lè sọ pé lálẹ́ ọjọ́ yẹn gan o kí n máa dọ̀bálẹ̀ fún ẹ o.
1: Sọ padà dọ̀.
0: O tẹ fẹ́ lè máa sọ bẹ́ẹ̀.
1: Ọ padà dọ̀.
0: Èmi dọ̀.
1: Bámi ẹ kú ìjókòó ọ dọ̀bálẹ̀.
0: Èmi dọ̀.
1: Màá ní kan sẹ́ni fọ́tò
0: yẹn. O mi pe mo dọ̀.
1: Ọ dọ̀ lọ gbé kinní kọ́ọ̀bù wá.
0: Èmi dọ̀.
1: Ọ dọ̀.
0: Èmi ọ dọ̀.
1: Ọ dọ̀ dọ̀.
0: Fún wọ. Ihi le dọ̀.
1: Ọ dọ̀ sókè. O tún wá dọ̀ wálẹ̀.
0: Èmi máa dọ̀.
1: Ọ dọ̀.
0: O sì dì.
1: Dendi.
0: Mo dọ̀ àbí mi dọ̀.
1: Ọ dọ̀.
0: Ọ dọ̀.
1: Ọ dọ̀.
0: Dọ̀ dọ̀.
1: Dọ̀ sókè.
2: Alo. Ọjọ́ kìíní kọjá.
3: Ọjọ́ kejì tẹ̀lé o.
2: Ọjọ́ kejì tẹ̀lé.
3: Ìjẹta wọlé wẹrẹ.
0: Kúrétọ̀ fọwọ́ sí yàyà.
1: Irọ́.
0: Dọ̀dọ̀.
1: Ẹ̀dọ̀.
0: Tó ń ṣe báyìí.
1: Ẹ̀dọ̀ ni ń bọ̀ bá dàlẹ̀ ọ̀dọ̀ ni. Tí ọba ti dúró ojú kan ọdọ tọba ti wà lókè ọdọ
0: ṣé kí n má pa lọ fún ẹ ṣé kí n sọ tutọ
1: tọwọ lọ fẹ sọ
0: ìjọba ọlọrun
1: ni kí ni
0: kò sí fún ẹ
1: ṣé wọ wá ní nbọ gbàdébẹ
0: nbọ
1: lọ gbàdébẹ
0: inú tó bá tún wá ṣèṣì wọ ọjọbọ ọrun màálẹ ẹ jáde kó ọjọbọ ọrun
1: nbọ ni wọ wà
0: ìjọba ọrun ni
1: tí màmí ẹ ó sì jókòó tì mí pẹlú sẹrànṣẹ tọlọrun filẹ alọ yìí
0: màmá mi
1: tí mo bójú tó arúgbó tí mò ń wọ àti wọlé àti jáde rẹ nbọ lọ wà
0: ìdìrín ọkọ arúgbó
1: èmi nà
3: bóun bá gbọ́ balẹ̀ tí kò dá nǹkan owó ni yé jẹ́ kò sóṣì o ọba ò lè ní kóhùn kí lọ.
0: Akíọ́nílé Akí àlejò.
1: Akí gbogbo lọ́ba lọ́ba níjòyè ní mọ́gàjí ní gbogbo gbogbo
0: tá a pè ní. Akí gbogbo olólùfẹ́ ìkànnì Lágelú 96.7 FM.
1: Ìyálọ́jà bàbá lájẹ́ gbogbo lálọ́dà lálẹ́dẹ́ association.
0: Ilé funfun bọ́lá fẹ́lẹ̀lẹ̀ nílé Ìbàdàn la wà yìí Lágelú náà ń pe bíbà yìí.
1: Òkè tó ga jò òkè tó bá ládé ibẹ̀ ń gbádùn tí wọ́n ṣe tọ́lọ́n fẹ́ ọba tí ò gbéraga tí ò dọ́rẹ̀ lójú.
0: Rédíò kan bíi igba rédíò ní tìbútò oró ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn.
1: Yàrá méjì tó mú tira tí ọkọ mọ̀ ní gbogbo orí ilẹ̀ tí ọ̀fẹ́fẹ́ tí ò fara hàn.
0: Rédíò tó ń sọ tán sọ tán rédíò tó ń pariwo ẹ̀ tán pariwo ẹ̀ tán rédíò tó ń sọ tán sọ délùú èbó káàkiri àgbáyé ni.
1: Àkọ́kọ́ rédíò tó jẹ́ pé bá a ti ń ṣètò Nàìjíríà ni ó ń wò wá káàkiri
0: gbogbo àgbáyé ni.
1: A ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó wà lọ́hùn tó jẹ́ pé bí wọ́n bá pè wá kedere láàrin wọn.
0: Àkọ́kọ́ rédíò nílùú Ìbàdàn. Àkọ́kọ́ rédíò nípínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé ó kalẹ̀ sí ààfin ọba Adébáyọ̀ Akande Muritala MFR.
1: Bẹ́ẹ̀ pógun bẹ́ẹ̀ pọ́gbọ̀n tẹ́jọ́kọ̀ bọ̀gẹ̀nì ọ̀tọ̀ làbá wọlé ọ̀tọ̀ làbá jáde.
0: Ó yẹsẹ̀
1: ọgbà onílé ọgbà lẹ́jọ́
0: ẹ̀nà
1: ẹ̀jẹ̀ mu
0: tó bá wá wù yín
1: ọlọ́run
0: tó ka yín la
1: honestly
0: tẹ̀ ń lówó dùn yín ẹ̀ ló wá ń ka yín la
1: ẹ̀ fẹ́lẹ̀ ọ̀dọ̀ yín
0: ẹ̀ mú rédíò tí yín náà
1: ẹ̀ lọ kọ́
0: Diona of your radio station
1: yes.
0: Turn him or her to king.
1: Oya oya
0: to ba ti se se
1: eja me ti o de lade
3: ise gogo nko e lo le se wọn ti pe o.
0: A ku weekend yi, e ka san onikurole, e ka le ku le, e ka san, e ka le ku yale ta ku gbogbo e.
1: Awa adonu omo te nre chire e
0: lo lo ba. Lorun gba.
1: E wa pe ka de layo atalafia.
0: Layo atalafia la de.
1: Honestly.
0: A de gba pe layo atalafia la beyin na.
1: Olorun.
0: Ba o loju ojo, a ku ojo ru, a de ku ojo aro yi.
1: Baba jo lowo kan ni o fun alomi.
0: Eh.
1: Oloju bi ti o de.
0: Oloju o.
1: Baba jo loro kan ni o sign ka to ro mi. Oloju bi ti o de.
0: Sugba dupe pe ko se odo loro lo ti wa.
1: Olorun pada jeda
0: lo. Olorun jeda lo.
1: Olorun jeda.
0: Alaanu lo Olorun.
1: E wo weda oni.
0: O wa tutu gba.
1: Igba wa London America.
0: Remi. If care is not taken,
1: yo yi ban ka be.
0: Ni aro kutukutu ni.
1: Yo lo bi ti yo lo.
0: La aro kutukutu ni ti le mo bo le ni.
1: Iya bi okan akoko.
0: Ta ba ni ka wo, ta mo eyan ba jewo.
1: Olorun.
0: Ti DJ Spider o ba jewo.
1: Eni olugba.
0: La aro kutukutu daji oru mo daji eni.
1: To ba dese.
0: To ba dese. O ya pe wole.
1: To ba n pere en chief mo. Pastor.
0: Oko ati yawo ni ejo wa nu le de so ru ibe di kan na.
1: Mo package are.
0: Oru eni.
1: Ame Sunday school.
0: Yeni
1: ame minister
0: pelu wada eni
1: pelu bo se ri
0: be
1: be ran kan mu
0: be
1: ran kan mu
0: be
1: yato si gan na ti
0: bo bi be se
1: oh change your voice I love you
0: o ya pe wa wole
1: the army
0: to ba so fun yin e ma daruko ara yin o
1: be
0: yo ru ma daji eni
1: eyan olon ni o wo n to lo ti o
0: ah remi ati remi le temi o ko si nkan to jo be o
1: mo ka du wole ni
0: mo le
1: mo le ra jade
0: ni o ah mo se o
1: gbogbo ti ma mi ti se on si won pada se on
0: tori pe weather aro yi we get as
1: o ti mi lu ti mi fe se
0: remi
1: sugbon oluwa ko dari je
0: ka to gba ipe laarin mi ati e na how far
1: emi o sunle
0: why
1: oni ni 21 days fasting and prayer
0: emi no sunle
1: lopele kefa fasiri e ki baba oda so
0: emi sunle
1: kini condition
0: sugbon mo wa ninu awe se ti ma de wa ninu awe ku do ma seru nkan be
1: se titi le seleri e pe looto lo gba
0: we didirin ni o ma pe
1: ta ko bi re no society
0: ri eni o pe
3: ninu oruko bo ti se po to laye nbi ta wa ni o mo pe ise ki pa yo ayo lo mo pa yo oruko buruku
0: kaṣe kaṣe
1: yes tani e
0: kaṣe kaṣe kaṣe nbe lori eto yi
1: olorun to piti
0: ni daji oru eni e lo e ka san
1: te ba fo ko daddy wo yara
0: e ka san o
4: ni se se daddy nkan ti mo fe so ni pe ni select worldwide ni gbogbo agbaye ale ana mojo ana ma se soru ibere osu afeni ti o ba lo church
1: se fe polowo sosi yin ni abi ki la biri
0: iro eni suru
1: ke le wa n beere
0: eni suru eni e se eni e ki se may 1 now
1: iru e mi wo ni gbe no
0: yin o se bi may 8 le ni
4: so
0: okay sele okay okay lede kan ko je ke
1: se yin o sunle
0: lede kan
4: o
0: ti ye wa okay ko je ke yin le raye o ti ye wa o ti ye wa o ti ye wa
1: eyin aten to ni jo le le
0: o ti ye wa e pele
1: e sa so daddy inu aimo kan ala posi ni o o se je ro so si lo gbe wonu kan
0: iro o ni gbogbo awon ijo ti won
1: e ke wa lo de seru won la ni o pe ni
0: iro o n pe so titi e ni ah mo bu ene le ni na mo le fo
1: do
0: mo
1: gbo
0: mo le fo ti e
1: ma le se ti me laya
0: e ka bo ja abojo oro lodo teyin ni
4: e ko ri re oni
0: o orire ni o
1: ewo
4: ojogun
0: lani yan ba sala ti san yo baba agbalagba leyin na
1: se dada le de
0: yes sir ore mi atata baba mi atata oda ati gbo yin o ti ye wa o ti ye wa
1: na wa sori ofe se taku sauce ni
0: inde wa dele nko
4: a
0: kuro nbe ni kan
1: bi 305
0: ah
1: o
0: san ti pon
1: mama ti ko no
0: so to weather to tutu o ti mo gbona die die
1: eh iwo lo
4: ta ko gbona o baba by the time da ma bi le ya ke gbu le na fresh dada
0: eh
1: se won se bo se ye mo si
0: se gbogbe wa se dada
4: mo se je gan ni ye
1: bo lo se je e ma dororu
0: losan losan gangan
1: bo lo se je
0: nibo
1: nibo
4: sori
0: ilo iwo wa
1: ni waju
0: yin e ma pa
1: je ke ba lo o
0: o e se sa e se o baba ti ri baba ti ri ran si a
1: e se o
0: oni ka mo pe ni baba lo a le pe de a le foju yin sonuna
1: awa gokan wo condition bi a ti ku o
3: omo abi ko ni yomo buruku omo ko gba ni
0: loru eni
1: majuma
0: idaji eni
1: o lo sosi ma paro o
0: pelu weather gbogbo e yi
1: tora wa meni oje
0: loko laya alpha
1: se ja pari
0: se gbogbo e se daada
1: abe koyin sira yin pelu sokoto jesus
0: ni ba jewo
1: an kan ton wo sokoto sun iwo nu olonu iwo nu olonu to ton wo sokoto sun legbe oko e
0: ki wa ntiti e
1: to si bima fun
0: eh kini isoro e
1: o nu olonu
0: hello
1: e mi so fun mi
0: eh
1: ikoko ikoko
0: pele
1: ikoko ikoko ikoko ikoko ikoko
5: ah e buse go mi baje
0: ami o
5: e ni gbagbe mo
0: ami o
5: wo gba ta ti won ti se ya da lagboro ni o mo yin a ti wo a ti wo loyin wa ni la o ni o de gbe ni de se be
0: ami
5: o la wa ka se o la o lo ni ojo jimo o lo ojo ri be
1: ami na
5: yo a yo pa o ko je mi mo yin pada awo lowo iduwo gbo lati o so ni
1: ka bo
5: lowo lowo mo ti wo yin bayi mo wo yin live
0: esi
5: se mo ni yin na ni
1: adupe o adupe o
5: e mi a ba dide o
1: en e gbo ku se o
5: ye gbo ku yin baba mi
1: e mi ri oko
5: e ma je na ko sa we ko me je na
1: en ko mi senator 2027
0: se wole kun
1: ra ikoko lo pe o
0: hello
1: hello
6: hello sir
0: e ka san e ka ro e ka le
6: e ka fu eto
0: e le ma o
1: en to ma lunch ni
6: o po se le ni tin ba ni
0: so oh sorry
1: tan so yo le ye yin
0: sorry
1: e ko amu mara
6: e pa le wa le la ipe ni fa wo mo npa re
0: e o ti ye wa e
1: ko e ti si eyin olorun fa lu ba
0: gba te ti mo npa ire yen ko si wala
1: e ro ni an pa ire ni
0: e pa le
1: mo mo npa
6: ya ya si si ni npa ye ni ro ni npa
1: e ke wa ni ke ni 50 ese se beri aye je ni ewo 50
0: fi ye ni ele ni le ki wa mo la
1: 50 se se beri aye je ni
0: ki wa ni wala ye fi le
1: gbogbo ti e pa bo ti ara bo ti emi ina la pe ndun nu ati tura ka 50
0: ani oye fi san soro oloro
1: se ma me oju en tin soro
0: ilo
1: what are you telling me 50
0: hello
1: 50 ajo e fun mi ni number yin iya 50 jare
0: kilo de hello e ka san
1: hello tani tani
7: awa sori bi adio ko se nkan to sele ko se to gba yin eyo o
0: tori kini kilo fa
1: o daju ni o
7: ojo nro now
0: e se daju osin le ni
7: ojo nro
1: ah ni se daddy o si le alabosi gbogbo nro
7: daddy wa le be ta joko yin sira wa ni
1: eh se eyan re eh se kure ole me darijin iruko yin wo nu eyin wo le nko ki e so ra yin da laba hun
0: wallahi
1: eyin wo le nko o le me darijin
0: oro re ti su mi
1: kini problem woman yi
0: oro re ti su mi
5: awo e kuro lo
1: ka le ku oru jare
5: sir at the same la wa fin pe
1: se dada le de lati se
0: sojo oro me loru ati daji
5: ojo oro nbi be ni koro ndaji bo koro wa nbi
1: koro
5: be ni
1: kene nje ba hun
0: kilo nje be
5: okunrin ato bi ni ojo so ni be ni kene won ko yin sira won ni koro wa nta
0: oda bo oda bo oda bo e ma lo e ma lo
1: olo ba yin ajo
0: e te ready
1: e ma jo de gbogbo sale yo e da ko
0: e te ready e te ready
1: e jo do be ajo do be
0: ti mi te nti mo te be gbo nti mo fe gbo ko mo te gbo yen
1: koro bo wa ni olo ma ma jari koro
0: olo ma jari
1: an jari da
0: boyo to ni ton fe so hello
1: e ka bo mami
0: ami o
6: kokwa yo yin o ni fo
0: ami o
6: e te wa lo kon kon kile ni o se o
0: ah
1: e ko gbe foto oko si ori bedi
6: eh
1: e gbe foto oko se gbe re na nto nse loju aye ko ma se fun loju
0: e pele
1: ebo ni fila o ni fila o lagbada ko ko nu agbada ko si mo yi nu e
0: se ti gbo to ba dijo mi
1: ke le wi
6: e fi ko se ti mi si ka ma jo
0: oya oya oya sare jo
1: e jo

0: a bọ sí abala mi lórí ètò rẹ mi torí ọjọ lọ akin ilẹ kan sí pé aku dédé asiko ilẹ kan sí o
1: rẹmi adesina
0: miliki special lorúkọ gbenga olayiwola oyatọ rẹmi
1: ọlọrun
0: olóòtú ètò yìí
1: kebugi mbembe
0: kebugi
1: ara wọn dá wa
0: túnde ọláwúrò olóòtú àgbà
1: bàbá bẹ
0: fún ètò miliki special ọmọ ìyá àfẹ mbembi
1: ọwà mi o
0: ajọ ń ṣe ni àti dj spider ayọfẹ ayọfẹ wà mí o mc genesis ajọ ń ṣe ni
1: inú òrìrì tí ọmọ wa ní ẹ̀dá tí bá ń ṣiṣẹ́ bíi tí ń gbénú òkùnkùn tafa náà ṣe é máa lẹ àṣírí rẹ ò lè bo
0: lágbára ọlọrun
1: èyí ó ṣe fínúfíndọ̀ kó sì lọ mọ̀ọ́mọ̀ bọ́ bíi nǹkan ó lé nǹkan anset mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo kọ́ wa rí pé bọ́yá ìfà lórí ó rí fà o májèlé ku àkọọ́lẹ̀ ku.
0: ohun tí kò yí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mí ni pé tí mo dẹ̀ fẹ́ kó máa yé wa náà ni pé àwọn oníṣẹ́ ẹbí
1: àjọ ń gbé àjọ ń jí ni
0: ká má gbàgbé pé ọjọ́ gbogbo ni tó le o
1: ọjọ́ kan mà ni tó lóhun jàre
0: ọjọ́ kan ni tó lóhun o òun ló máa ń ṣẹlẹ̀ ńgbà míì wọ́n á ní pé kí ló ṣẹlẹ̀ sẹ́ni tí ìgbà tí n tó bí wọ́n bá padà bí wọ́n àwọn èèyàn máa káwọn lérí wọ́n máa dárò
1: ó burú díẹ̀
0: wọ́n á ní kí ló ṣe kí ló ṣe wọ́n ní mọ tó ti oró tó ti dá àwọn èèyàn síwájú
1: láìsí pé èèyàn lọ sunlé onílé lẹ́sù ti plọ́ọ̀gì mára nù lé rẹ̀
0: ó ṣeé ṣe kí ètò yìí kó gba etí anita ń sọ̀rọ̀ yìí náà kọjá ó mọ̀ pé wọn náà ti ṣiṣẹ́ ibi kan nù lé lánàá mọ́jú méjì
1: mọ́jú mọ́ ò ní
0: o gboju window
1: o si ko anset to lo ko meta
0: o ti wa je phone omo ti wa ayanfe mc genesis ati phone mejeji ati phone girlfriend
1: emi
0: se wo pe boya abinu ojo ti a n so yen
1: omo isise taya koraye gbogbo
0: boya
1: gba
0: ti gbogbo papapa yen lo pe boya ni oje kan mo gba ti won wo lati o ba ni pe kò sí nǹkan kan pé
1: sunday school teacher lọmọ yìí
0: ọmọ ìyá àfẹ rádi pé
1: ẹkọ dọlà
0: pé èmi náà ti ẹ mọ pé ó yẹ kí n bì rí bẹẹ
1: ẹnu léun bọ ọba mọ
0: ìyá àfẹ rí ẹ ṣiṣẹ so torí ìdí èyí ó ṣeéṣe kẹtò yìí kí rédíò ìgbà ọdọ ẹ kọjá
1: ìwọ
0: náà mọ pé o ti ṣiṣẹ ibi kan mọjú mẹyìn
1: ọdẹ ti pa sẹẹtì yẹn láti ìgbà tó ti ṣiṣẹ ibi
0: tó bá pọsibù lọ sínú ilé yẹn lọ dá padà
1: tètè
0: bó ṣe nu ọ̀nà àbí pẹ́sẹ̀jì inú ilé yẹn
1: ọlọ́run
0: ló bá kó sí
1: ọlọ́run
0: bí bẹ́ẹ̀ kọ́
1: gbogbo nǹkan làwọn ò fi wá o
0: ohun tí ń bi ni kò lè ṣàbí ni
1: o
0: ẹja kú olórí ẹ
1: wa àbí gbogbo nǹkan àní wa ó jí gbé lásán dá padà.
0: ẹ wo káàṣì ẹ̀mbẹ lórí ètò yìí amáyíkoto láìpẹ́ tó bá jẹ́ èmi lẹ́yìn ni gbogbo ẹni tó bá ti láǹfààní àti lọ ta káàṣì ẹ̀ lásìkò tí rẹ̀mí àti rẹ̀mí ṣètò lọ́wọ́ oríire kan ni lọ́tọ̀
1: ṣe
0: ìgbàgbọ́ pé 50 million naira kan bẹ́ẹ̀ ńlẹ̀ àti ẹran àgbò tó nítumọ̀ tí a fẹ́ fún àwọn èèyàn láti ọ̀dọ̀ àwọn káàṣì ẹ̀ fún tọdún iléyà tó ń kọlẹ̀kùn yìí torí ìdí èyí ẹ lọ ta káàṣì ẹ̀ báyìí
1: ẹ̀rẹ̀ ta o
0: bẹ́ẹ̀ ṣe ń ta pàápàá tẹ́ bá ti lọ ń ta bá ṣe ń sọ̀rọ̀
1: yìí
0: gbogbo ń tẹ̀ ń ta yìí ló wà recorded ná store
1: ná
0: save ẹ̀ pamọ́ èyí náà máa jẹ́ sí ẹni tó láǹfààní sí ẹran àgbò ẹ máa láǹfààní sí 50 million ẹ lè ta fẹ́ pín o torí ìdí èyí ẹ lọ máa ta àyíkoto yẹn rọ̀lẹ́ àkọ́kọ́ yíkoto kan rọ̀lẹ́ iná ṣùgbọ́n ẹ lọ tá báyìí
1: ẹrè ta
0: ẹ ta lọ́gbọ̀n lọ́gbọ̀n ẹ ta lógún lógún
1: dan tí wọn ò rò kó lè dàlú
0: bẹ́ẹ̀ ṣe láǹfààní àti ta sí bẹ́ẹ̀ náà lẹ́ ṣe jẹ sí o ẹ má la sọ fún yín o
1: là ń ké tata
0: báyìí o ẹ lọ yí báyìí á yí láìpẹ́ ṣùgbọ́n ẹ lọ́mọ ta káàṣì ẹ̀ báyìí báyìí báyìí báyìí
1: ẹran àgbò táwa ń sọ yìí ẹran tó ki lọ́rùn tó ki lẹ́sẹ̀ tó yẹra mọ́ra bóyá ìṣẹ̀wà ń
0: gbọ́ ẹ mọ kóòdì yẹn mọ́ fẹ́ fi ta lórí ti lágelú
1: kóòdì rèé o
0: kóòdì rèé o
1: orè o
0: star 347 star 1004 star 2
1: ìwọ lọ́kàn o
0: star 347 star
1: ọlọ́run
0: 1004 star 2
1: elédùmarè
0: star 347 star 1004 star 2
1: ọ̀nà tó gbà wọbẹ̀ nìyẹn
0: bẹ́ẹ̀ bá ṣe ta sí lẹ́ṣẹ̀ láǹfààní àti jẹ sí
1: kábíyèsí
0: rẹ̀mí ẹ̀yẹ́ ká tà á sọ́sọ́ ká tọ́ sẹ́sẹ́ ká bọ́ sábàlá mi lórí ètò ọ̀rọ̀ tí a fẹ́ jákàwọn èèyàn dá sí lórí ètò fún tọ̀sán yìí à ń bọ̀
1: à ń bọ̀ o.

0: ẹjí.
1: Oyè lọ taka ṣe.
2: Ẹ n sun bẹ.
1: *347*1004*2#.
2: Jọ ma fi dọla ma fi dakun la.
1: Àwọn tó ní o ma taka ṣe.
2: Wọ́n ń tẹ̀ ẹ ni.
1: Wọ́n ń ta wọ́n ń jẹ.
2: Àwọn ń kówó relé tiwọn ní kọ́mbọ́kí.
1: *347*.
2: Ọlọ́jọ́ mi bọ́ dà.
1: Sí òsì, díjọ́ sípadà ìgbóló náà.
2: Àdàmú o,
1: dàmú. Wọ́n lọ o.
2: O níbi àfọ̀rọ̀ sí o.
1: Ìbílẹ̀ fọ̀rọ̀ sí.
2: Ara òní ni ó ti bọ́ kọ̀dísà wa bá bẹ́ẹ̀ o.
1: Ibo.
2: Ebo ti rojú wa tó ní sí òsì mọ́ lọ wà.
1: Ṣé òlówó lọ́wọ́ ni?
2: Ṣé ló lọ ni?
1: Mo bí ẹ ní sí
2: ìfúkú ẹ̀sùn. Ṣé wọ́n jẹun o tó wọ stúdíò?
1: Ṣé òlówó lọ́wọ́ ni?
2: Ṣé wọ́n wá ní?
1: Ọ̀dà kí ló fẹ́?
2: Títà ní fẹ́.
1: Ìwọ.
2: Níwọ̀ tí mo gbẹ̀wò ni mo gbà wí gàárì fún ọ tí mo tú ẹ̀ pà sí ní ìsìn.
1: God. Rẹ̀mí Ọbájídé.
2: Engineer tí ò ní ọ́ìlì.
1: Kí ló fẹ́?
2: Lọ́wọ́ ta ni? Àní lọ́wọ́ ta ni?
1: Sọ ìṣòro ayé ẹ̀ fún mi.
2: Èmi mọ paroko ata àtẹja kíká fún ìyàwó ẹ̀ ní ìsìn pé ọmọ gbére lé.
1: Sọ ìṣòro tó ní fún mi.
2: Ẹ̀dọ̀ kí lọ fẹ́ dà? Sọ ọ̀dọ̀ òrèsè fún ebá ọmọ bí ọyọ wá. A ń bè mí léèrè. Ee ṣe tẹ àtẹ̀jísẹ́sẹ́ tí ń bẹ́ lékọ̀ sọ pé n ta gbára kárí. A ń dènà lórí rédíò rárá.
1: Ṣé ìyá Mary?
2: Rárá ìyá Sunday ni.
1: Ṣé ìyàwó ẹ̀ ló sọ?
2: Ìyá Jọ́ọ̀nù ni.
1: Ṣé kò ẹ̀ṣẹ́ ló ń jẹ́ ńlé ni?
2: Rárá pago ẹ.
1: Ọjà fún mi lágo.
2: Grandma.
1: Bank pe ìyá Mary.
2: Wo bí pe grandma.
1: Ìyá Mary pè mí lórí ètò sín sín sín.
2: Kó pe ọ.
1: Ṣé ẹ ní ráìsì? Ṣé ẹ ní èlùbọ̀? Ṣé ẹ ní
2: ráìsì?
1: Kílẹ̀ ni.
2: Ọbẹ̀ wa kí a tọ́ wọ kíchì.
1: Kílẹ̀ ni nlé.
2: Táàní.
1: Ìyá kí ló ń jẹ inú nlé jẹ mọ̀ báyìí.
2: A ní o pe nọ́mbà. Pe nọ́mbà.
1: Torí.
2: Alága
1: tó máa gbọ́. Máa gbọ́. Ọlọ́run lè lò mí fún ẹ.
2: Sele ni àbí
1: ọ̀la. Fún ìdílé ẹ.
2: Ṣe wo bí sele ni àbí ọ̀la.
1: Nírọ̀lẹ́ yìí.
2: O sì nú nọ́mbà náà. Jésù mọ̀ jàre rẹ̀.
1: Ẹ ṣe o rò pé mi lè fún ẹ lówó ni.
2: Ìwọ. Bí a bá fún ọ lè mú wa.
1: Ọyá bá mi pa àkáǹtì ẹ.
2: Àkáǹtì kí ni? Ọmọ ìyá àfi ò ní parẹ́. Ọmọ ẹ̀mí kalẹ̀ pé ikú wọlé ahoro.
3: Yorùbá Ibo.
1: Ẹ wo bí Rẹ̀mí.
2: Ikú wọlé ahoro bá sá. Ọmọ jẹ bọ̀lì bàbá ń ṣe ìwé pa. Ọmọ mi tó garada ló yé mú lú ọ. Pé bọ́dí tí ò lè jẹ́.
1: Orí rẹ̀ rò pé. Ok, tí mi bá tẹ̀ wà ní owó.
2: Yes.
1: Sí mo lè transfer fún ẹ. Tí mi bá tẹ̀ lè ṣe nǹkan kan. Mo lè transfer 2000 sí ẹ.
2: Amen. 2000.
1: Ọjẹ́ ń 2K.
2: Ẹ fi ra búrẹ́dì lọ fún àmẹ́lé.
1: Aláìwúri ni ọ. Olóore rẹ. Olóore yẹn kó olóore rẹ bọ́dọ̀ lọ.
2: Ntí
1: èèyàn bá náírà gbára.
2: Mi ọkọ.
1: Lèèyàn máa ń dáṣe èèyàn.
2: A ní ọra búrẹ́dì lọ́kọ̀ sọ pé mo ní ọba ń gbé fún ọ. Kò ní ìdí.
1: Ọjà jẹ́ ń ṣe 1.5 fún ẹ.
2: A ní ò ní ìdí. Má fi ronú ṣe. Oore wọ́n lẹ́nu bí ẹran tó kú gífà.
1: Oje jẹ́ ìfẹ́ kan ṣe 1K sí ẹ jálẹ̀.
2: A ní ọmọ ọkàn rẹ ṣe ni ẹlẹ́dàá rí
1: o. Torí ìka mọ̀ parọ́ fúnra wa kí tẹ̀wá parọ́.
2: Yes.
1: Òun tó kù lákàntì mi for now. Bye bye. Ní tilẹ̀ tọ́lọ̀. 3K.
2: Ok.
1: So jẹ́ ká pọn méjì kí n ṣe 1.5. Kí mi náà mú 1.5 dání.
2: Wo bi kílọ̀ la Saturday.
1: Saturday.
2: Ọ̀dẹ̀ ròde
1: náà. Kò sóde lọ́la kò sí MC lọ́la rárá.
2: Sábìsì sí wa Sunday.
1: Kò sí òde náà
2: Sunday
1: náà. Lẹ́yìn kákan lọ ṣọ́ọ̀ṣì.
2: Your Titan offering náà 3000. Ntọ́ bá kù kò fi rẹ̀ gùsẹ́ àtẹ̀pọ̀ lọ lọ lé. Àṣírí rí òbò. Wọ́n tẹ̀jọ́ mi lẹ̀ lé pé mi mọ fàdánwò kan. Táwọn ọmọ máa ṣe pé ràṣẹ.
1: Orí ìrẹ òpin. Àlọ́ orí ìrẹ òpin rárá.
2: Orí ẹ
1: òpò lórí ẹ.
2: Orí ẹ dẹ́ni.
1: O lè ró oore ń bì kankan mọ́tò bá ti kóore tọ̀dọ̀ mi.
2: Bí ìyá ẹ ṣe gbọ́ lọ ní ìṣe èrò ọkàn ẹ̀ ni pé bọ́yá mo lọ bí ẹlẹ́jà kíkà àbí mo lọ bí ó pala. Yóò mọ̀ pé owó tí ẹ kó fún yín kí ló dé tẹ̀ kó wálé. Kò ní mọ̀ pé owó bọ́ọ̀lì ọ̀tún sá ni. Ẹ ò ní dààmú.
1: Ṣẹ́nu rẹ̀ bò.
2: Sọ láti rí.
1: Ṣẹ́nu ẹ bò.
2: Jo ní kọ́kọ́rọ́ àtàgádágodo tó fi ń ti ẹnu rẹ.
1: Ó máa dàbí kinní kan táwọn ọmọ ìyáfẹ́ máa ń gbélura.
2: Honestly.
1: Àpolówó abàkọ́kọ́.
2: Rárá o.
1: Ṣùgbọ́n ọ̀rọ̀ bọ́rọ̀ ni o.
2: Tá a bá ń sọ nípa so ní àṣírí.
1: Ṣẹ́nu ẹ bò.
2: Sọ panumọ́.
1: Àìpanumọ́ rẹ̀ mí.
2: Iní mú ní gbére láyé lọ.
1: Ẹnu tí ò bò. Ó lè mú kí ogun borí èèyàn. Tẹ́nu ò bá bò. Ó lè mú kógun borí.
2: Ẹni tí ó rí ìdádúró fún ọdún tọ́pẹ́. Tọ́lọ́run sì dá wọn lóhùn àdúrà látara ìyá ìbàbà àtàwọn olólùfẹ́ àtijọ́. Oyún oṣù kan oṣù méjì ó sì gbéra ẹ sórí àga. Ọwá ní kí wọ́n dojú sẹ́ẹ̀tì kọ́ wọn mọ rìkọ́dù ẹ pé ntẹ́ rò pé ò ṣeé ṣe òun ló ti ṣeé ṣe.
1: Ojú ti tọ̀ta.
2: Ojú tẹ̀sù ojú tọmọ
1: ogun ẹ̀ o. Mo padà lóyún.
2: mo pada si finu mi soyun tore ni mo yoyun jeri mo seyun ri
0: Vensare, e wo moto nlare
2: e wo to lo nse re yi
0: God did Olorun lo de
2: Olorun lo de eyin mama to je pe won I soro le ti yin nu jo te ma pe eleri eleri se gbogbo eri te nje yen so pada wa si mo se so pe lo yin
1: tan ba ti e pada jeri ateri inu ijo
2: ateri inu agbole
1: ateri ori social media
2: ateri abe sobu nu ejo riro
1: ati audio testimonies
2: ateri ya ti more nu ijo
1: pa awon testimony inu church setan ba ti ku oni waju pepe a de meni ninu eni
2: a ma yan nu eyan
1: ninu awon eniyan mi le niyan ka wa na ma n gbo nu bibeli
2: eni bi nu
1: se eni to ladua ohun gba to bo ta to give testimony se won se follow up se won tele lo le
2: o se wo
1: se won se follow up won tele lo bi to n gbe se won se follow up se won mo tele kiri se ma so
2: gbogbo nu bi to lo wa egbe nu jo to wa se gbogbo eni o foro lo gbogbo eni oni o fun omoran se moran to ye ni fun o
1: senu ebo
2: senu re ni agadagodo
1: eja polowo oja ka wa soju opo isile
2: tori pe jo to ti so fun pe bi foundation daddy yin le wa o ti record e o ti send e saye won bon bi e ti ja block se leyan dide sona rudo ni pelu aro karo kiri omo to ni ara to mo re dare ololohun ti gbo mo re gale se o ti ni promotion
1: quiz to mo mi se ohun lo gba first
2: o ti mo mo lo bi won o ti gbo wole lori ta gbogbo gba wole lori se ni bi to omo mo lo ngba na
1: ani jambu to mo mi se omo pass
2: omo e mo win ni gbogbo awon egbe re
1: se nu re bo se mo fira yin sinu ogun
2: se wo ko lo gbe re laye lowo
1: se wo ko lo mo mo fa pa ogun sinu idile re
2: lo to lo mo ni seda ti
1: se nu re
2: se wo ko gbo me laye lo
1: e ja jo rub my together lori e 0912370 8675
2: opolopo nkan le lo mi nse o ti obin ba wa labi akoso to lo ti yonda fun to je pe jije mi mo wo re ni ti wa yo ti yan awon aladua bi baba bi mama ibi ti oko mo lo ko ni so foko
1: remi ambo
2: ko ni joko gbo
1: e ja taja ka pada de
2: I ma ya fa chivi ma arowa si to je pe ti o ba pari adua nbi ti e ti lo so mo lo ko lo se jo mejoku won a tun bere se pe wa nbi alagba mo kanu tesun bayi je a fi bebe fun o lo to eni olodun ni o sugbon nu nto lohun oro in to ri mi si to gba imi si ise ton je senu ebo
1: senu ebo anbo e je pe lowo ojana ka wa si oju opo isile ka se e ma gbagbe lo ma ta o
2: honestly
1: ayi ko to yen laipe *347*1004*2#
2: Banky Flow eyan ti reliable
1: ambo o ja ko lowo oja oya
2: ambo
3: Lagilu FM 96.7
4: Looking to equip your child for the future? Let's empower their world with a perfect blend of education, psychology, and technology. Only at Best Brain College. Ben yo, Best Brain College yo fomo re ni gbaradi fun ojo waju pelu eko to peye, ero atogbon ori pelu imo ero aye ode oni. At Best Brain College, we offer more than just learning. We offer a future. Enjoy modern classrooms, solar-powered facilities, CCTV surveillance, state-of-the-art science labs, a conducive hostel facility within the school environment. We are also a government-approved CBT center for online exams and trainings, all at affordable rates. Eko to peye ama so modern yi lojo ola. Yara mu omo re wa si Best Brain College fun eko ati itoni to ba aye igba yi mu. Entrance exams hold every last Saturday of the month from April to September. Visit us at number 2 Joseph Adediran Street, Bibilari Bus Stop, Basharun, or call 0813-681-6303 or 0803-838-2618. Best Brain College. Would you rather pitch your tent with anything less?

0: On the streets, how well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
1: S-E-L-A-R-I-E. Celery.
0: Bros, you want turn to salary? Okay, spell turmeric.
2: T-U-R-M-E-R-I-C.
0: Yes, so.
2: Turmeric.
0: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
3: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
4: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sétí gbọ̀nyín nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni ó fún ọ̀wá ló ṣe ń lọ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ atọ́kùnrin ó ti wà ńkàlẹ̀ tèmi tayọ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè ìkánilágẹ̀lú ti sátidé yìí ó tún máa lágbára.
5: Ìròyìn ayọ̀ kúnlẹ̀ léyìí ò fún gbogbo ẹ̀yin tẹ̀ tí ń bèrè fún wọn ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún tí iléeṣẹ́ mi Okeke Global Engineering Company Limited tó ní ilẹ̀ Great First State tó wà ní Adébáyọ̀ area oríyọ̀lẹ̀ local government Ìbàdàn tá a tún lè gbáyé gún olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ táǹtà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ N950,000 láòtà fún wọn ní promo tọdún yìí àyè sọ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges. August 29 ọdún tá a wà yìí ni wọ́n dé promo ẹlẹ́ẹ̀kan lọ́dún yóò wáyé o ọjọ́ náà lọ́sì pín ẹ̀bùn fún gbogbo àwọn oníbàárà tuntun ẹ tètè tara ṣàṣà láti máa ṣàsọ́lẹ̀ owó ilẹ̀ ẹyin sílẹ̀ báyìí nítorí pé èrò máa ń pọ̀ lọ́jọ́ náà báwọn èèyàn bá ṣe tètè ń sanwó láṣẹ tètè fún wọn nílẹ̀ wọn àwọn èèyàn ti gbé ní Great First State iná ti débẹ̀ ọ̀nà sì já débẹ̀ ilé iṣẹ́ yìí kan náà bá ni yàwòrán ilé ìgbàlódé bá nìkan le ṣe rẹ́kọ́ kọ́bí sọ́vẹ̀ tó dọ́dọ̀ ìjọba bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa permanent office wa wà ní MKK Multipurpose Building Atẹ́rẹ́ Agada Odò Ẹja Second Mosque New Garage Ìbàdàn fún àlàyé kọ́ lọ WhatsApp ká lè fi BSA náà ṣe rí gẹlẹ́ ṣọwọ́ sí yín 07053936013 07053936013
6: Lagilu FM 96.7
7: Olu tutu tunde odu mongo.

0: ẹ kábọ̀ padà lẹ́yìn ìkéde àsìkò ọjà yẹn.
1: Àwa kìí kìí.
0: Rẹ́mi, àwọn èèyàn wa kan láǹfààní àti máa kàn sí wa lábẹ́ aṣọ bí a ṣe ń ṣètò tí a dẹ̀ ń ka àwọn messages yẹn. Àwa wa máa ń sọ rẹ̀mí, àwa ò lágbára.
1: Rárá o.
0: Àwa ò ní àṣẹ.
1: Ọ̀lẹ́ ni a o.
0: Ṣùgbọ́n.
1: Ọ̀lẹ́ ni a o.
0: Dada wa ò lè jà. O ní àwọn èèyàn kan tó gbójúlé.
1: Ọláwọn
0: máa ti bẹ̀rẹ̀. Ṣé ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ jẹ́ múmìn àti múmìn
1: ní gbogbo. Múmìn ní gidi.
0: Tí ẹ dẹ̀ mọ̀ wípé nǹkan rí bákan lọ́wọ́ yìí ní gbòòrò ayé.
1: Ọlọ́run.
0: Gbogbo wa náà la mọ̀ bẹ́ẹ̀.
1: A mọ̀ o.
0: Ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ wò ó bọ̀.
1: Honestly.
0: Ẹ jẹ́ ká fi àsìkò ike sí màmá wa Fáṣọrọ̀.
1: Ìyá.
0: Màmá Fáṣọrọ̀ elépo lólèrè. Màmá ọrẹ olúwa
1: kì í fẹ́nira fún yàn
0: a fún ni lóúnjẹ má wo bẹ̀
1: kì í fẹ́ dààmú fún yàn
0: aṣore fún ni má screenshot
1: má jẹ̀mú ni má jẹ̀mú ni ìyá àdúà ni
0: tí ọlọ́run bá ní kí wọ́n rán wa sí ẹ̀yìn múmi náà ti fún nǹkan ọdún léyá
1: ọlọ́run
0: a jíṣẹ́ o
1: ọlọ́run
0: a jíṣẹ́ o
1: ọlọ́run
0: màmá Victoria Ogunbí yìí tó bá rán wa
1: abiyama tó
0: gbọ́ a jíṣẹ́ o màmá wa
1: ìyá wa alájà ìyá dáadáa ìyá warisi n'oke èèyàn tí bá bá wa ìyá dáadáa
0: a jíṣẹ́ màmá Salem tó bá rán wa a jíṣẹ́ Anthony Bodunrin Ade Anland
1: kábíyèsí ọlọ́run
0: Ade Anland
1: kábíyèsí ọlọ́run
0: Baba Sultan Solar of Toronto àti Abiola Yaleyale Anthony Bodunrin Akins of UK Anthony Bodunrin àti ìyan wa Stone Cold tí wọ́n bá ran wa a jẹ iṣẹ́ yẹn
1: báwo náà ń bẹ́ńbẹ́
0: báwo Bola Akinwale Ojo Ambale Aziz tán bá ran wa
1: a jíṣẹ́
0: ẹ jẹ́ kí a máa wò bọ̀ wẹ́rẹ́ ìyẹn dúró bẹ́ẹ̀ Adenike olówó kéré ó ń kàn sí wa lápá bí o
1: Johanu ọkọ Fọláṣadé tààmà sí John ẹ̀mí ìrí ogun èèyàn tèmi ní gbaginu
0: yá ka kọ́mẹ́ǹtì ọmọ ìyá fẹ́
1: Akeem ọmọ Pásọlá bàbá yìí náà wà ń bẹ́ẹ̀ o ó dúró re o lágbára ọlọ́run
0: a máa yí koto cash

0: sékè yìí ṣe pé nù jọ ló ti dẹ́sìn inú ilé rẹ̀ lẹ̀.
1: ẹ̀ló
0: orójọ́ ọkọ ọ̀padà gbádùn ọkọ.
1: ẹlòmíì a sọ wípé ọ̀rọ̀ ayé tiẹ̀ ti sú òun ẹlòmíì a lóhun ọkọ ni òun wá aya lòun wá kinní kan ni kinní kan ìgbà tó rí
0: àbí
1: ṣé wọ̀ kọ́ ló fi social media báyé ara ọ̀tá ayárí ara ẹ̀tọ́ ayárí àti ayé ọ̀tá ara ẹ̀ jẹ́.
0: ló gbéra ẹ sípò ẹni tí ò tí ì jẹ́ nǹkan kan.
1: orí TikTok orí Instagram. ẹ̀lú o.
0: ẹ̀lú ẹ kúrọ̀ lẹ́ o.
2: ẹ̀mí àṣẹ rẹ̀
1: ni. ṣẹ́nu yín bò sà.
0: ẹ káàbọ̀.
2: ẹ kú ètò.
1: ẹ ǹlẹ́ sà pápá ìpani bá a ṣe.
0: ṣé dáadáa lẹ́dí.
2: ẹ
0: káàbọ̀.
2: wọ́n pọ̀ ní iṣu ní bàtà
1: àwọn dọ́ọ̀dù
2: àwọn akọ̀ọ̀bù ni iṣu tó àwọn pé ẹ bá mọ́ ọmọlé ń jọ òsín ẹ bá tó lóúnjẹ tẹ́já wọ́n ẹnu ẹ tó bọ́ta ìrìn ọ̀nkà kò pé bọ́ bá ti gbìyànjú ní ìrìn ẹ̀sìn ìrìn ọba bẹ́ẹ̀ o.
1: Rẹ̀mí ṣé jẹ́ kí n tún wá béèrè kankan lọ́wọ́ ẹ̀ lágbàlá kejì.
3: mo fẹ́ béèrè.
1: ṣé ìwọ gangan personally rẹ̀mí. ṣé o lálábàárò aláfisùn alájọsọ.
0: èyí ò wá ṣe wà láyé kọ́mọ ní tí a pè ní alábàárò.
1: ṣé o kàn déédéé ṣe nǹkan.
0: ọ mọ̀ pa alábàárò ní sọ ojú ọ̀nà fún yàn.
1: gẹ́gẹ́ bí ọkọ.
0: bẹ́ẹ̀ ni.
1: o fẹ́ jáde. o fẹ́ ṣe nǹkan kan.
0: ọlọ́run.
1: o fẹ́ dáwọ́lé nǹkan kan.
0: o ṣeun.
1: o fẹ́ gbé nǹkan kan ṣe. o fẹ́ ní kankan ṣe pẹ̀lú èèyàn kan nígboro. ṣó o bun ẹni tó ẹjọ́
0: gbé. jọ ọlọ́rọ̀ rẹ gbọ́.
1: ó pọ́sibù kò má jẹ́ ìyàwó tàbọ̀ kọ́ o.
0: kọ́ tí ẹ̀ pọ́n dáadáa.
1: wọ́n sọ pé ọlọ́rọ̀ èèyàn.
0: tọ́mọ̀rọ̀ fi inú tí èsẹ̀ tí ó gbé èèyàn ta.
1: rèmi abájídé. ok tó o bá sọ pé o lọ sọ́dọ̀ rèmi partner rẹ kejì yẹn fún concert yẹn wọn kò ní da agbálagbà ni wọ ṣan pé wọ lójú lọ o ní wo pé bóyá ó wá sítọ̀dù ẹ kò pẹ́ tó fi lọ just go.
0: àwọn tó fẹ́ rí ọ
1: má ṣàlàyé lọ.
0: lọ kó jókòó kẹ́ẹ̀dẹ̀ jọ sí.
1: ẹ rí i pé onílàákàyè èèyàn ló fi ọ̀rọ̀ lọ.
0: ọlọ́run kì í ṣe tí ó ti lu express.
1: kì í ṣe tí ó ti yàn wọnú gbó. sọ pé nígbà mi ọ̀pọ̀lọpọ̀ ló ń gbégbèsẹ̀ tó rò pé gbèsè tó dáa ni bọ̀ gbèsè burúkú ni bọ̀ kò rí aláfilọ̀ alábàásọ̀rọ̀ alábàágbàmọ̀ràn alábàádámọ̀ràn.
0: kò ní ntọ́ bá ti ṣe ló ṣe ìrìn àjò tó bá fẹ́ rìn ló ti rìn.
1: wọ́n dẹ̀ ní a máa ń fọgbọ́ lọ́gbọ́n ṣọgbọ́n ni.
0: ní ègbí kì í jẹ́ apá àgbà ń wèrè fà.
1: ẹ já lórí facebook wèrè rà mí kámọ̀ sàlàyé ka facebook tọ́ ẹ comment àwọn ètò wà bí kámọ̀ dáwọn lágara ká tó bẹ̀rẹ̀ sí gbé ìpè àbí ẹ jẹ́ ká gbé ìpè kan lọ. ẹ jẹ́ ká gbé ìpè kan lọ ká wá ṣe lálàáfíà. ẹ̀ló.
4: ẹ̀ló.
0: ẹ kúrọ̀ lẹ́ o.
4: ẹ kúrọ̀ lẹ́ o kò ní bàjẹ́ fún yín o.
1: a ti yan ọ̀rọ̀ alábala méjì la fi ṣe ìtẹ́wájú dá sí nbẹ̀ kẹ́ẹ́ dá sí pápákọ̀.
4: gbalimọ láti ìlú lọrin ni o. láti lọrin ni o.
1: láti lọrin nípínlẹ̀ Kwara. à ń gbọ́ yín.
0: à ń gbọ́ yín.
4: bẹ́ẹ̀ ni.
1: à ń gbọ́ yín ketekete.
4: kẹ́rí kéèyàn pẹ́ àlọ́run gan-an òun ni tó pélé èèyàn.
1: kéèyàn fọ̀rọ̀ lọ yan.
4: torí èèyàn yá kú sí mẹ́ta.
1: bàdí sẹ́ńtà kéèyàn fọ̀rọ̀ lè yan gidi o.
0: kọjá bí yìí kọ́mọ jọ̀lọ́pọ̀lọ́ kúkúrú.
4: bẹ́ẹ̀ni. kẹ́rí tó kọ́ ẹni ọba wípé tó bẹ̀rẹ̀ ọkùnrin bá ń já fábù àṣú mi ní a kà mọ́ fábù àṣú mi ní a lè yá. kẹ́ ẹ wẹ́ ẹni tó rẹ pé rí ọkùnrin ẹni tó rẹ pé rí obìnrin. ọba fún ẹ lábàárò.
0: kó tó ṣe nǹkan.
1: ẹ ṣe.
4: bẹẹni.
0: ẹ ṣe ń bàbá.
1: ọ̀dà kí n lálábàárò.
4: ọ̀dà kí n lálábàárò.
0: ẹ ṣe o.
1: alábàárò alájọsọ.
0: bá ọ bá lẹ́ni tó ń bá sọ̀rọ̀ yóò lè fún ọ ní ntọ́ntọ́ntọ́ yẹ àìdárò kádápa kádadé torí pé ẹlòmíì lulẹ̀ kọ́ mọ́ ntọ́ mọ́ àwọn mọ̀ faraṣe elédùmarè ò ní jẹ́ ká bára wa nú ẹ̀wọ̀n.
1: mi ò
0: alo a ní ṣiṣe o. ẹ má kúrọ̀ ní sá.
5: ekin
1: si soka. ekin si soka àbú
5: kẹ́nìyàn ó fi oore tọ́lọ́n bá ṣe ó fi bò ó lè jẹ́ àjẹpẹ́ àtàjẹtọ́ ni
1: kẹ́nìyàn
5: bá fẹ́ ṣe ẹ̀rí nínú ilé ìjọsìn ó lo orin dípò ẹ̀rí tó fẹ́ jẹ́.
0: kó lo orin dípò ọ̀rọ̀
1: kó bọ́ síwájú kó kọrin kó dẹ̀ lọ jókòó. ṣe ẹ rí i pé ayà sọ́nà méjì mẹ́ta oníbejì oníbẹ̀ta ni
0: ohun
1: tí ẹ̀yìn bá fẹ́ dá sí ń bẹ̀ ni ẹ dá sí alábàárò alábàásọ̀rọ̀ tí ò ní darí ẹni sínú igbó èyàn fi gbogbo nǹkan dá decide lọ lápò ara èèyàn
0: èèyàn
1: máa ń lálábàásọ.
0: ọlọ́run
1: bùrẹ́dẹ̀ mi ayọ̀fẹ́ ọmọ yàfẹ́ mo de ro pe ba ba ba ah yoro o se ro wi pe te ba se ba ba ba ba ijoba ma so pe ah mi mo ranti olodun lo ma ni pe ki n fa fi lo e
0: otan
1: ye mi de le wa de pe se o wa oke se ranti pe te ba tun se nkan ba tun se le nkan ba tun se le
0: olodun olodun
1: se lala fi alabasoro alabaro
0: o ni je nti o pe roro pe yes o wo ti o bi tin gba mu o ni mo wa e
1: hello
0: hello
1: te ba fe dasi nbe dasi pa pa pa o
5: amba koko le ko je ne dasi elejo wewe ni de dasi
1: o ya
5: nti o ma je pe pe oro nu le be so lo ti gbede ta elu mi won du enu e me se o na fi du enu e
0: won ra nkara
5: o ma to ka kiri o da be jo ni nkan pa pa la na yo to ta
0: ah
5: iwe le iwo ti pa yan
0: o pa yan
1: Barista, welcome, sir. Well done, sir. Show. Oh, you wali okpe yemi. Wani Baba Remi, Baba Jide dance pass Remi Adesina. Okay. somewhere wani ekweto. Show. Abdul Gafar okpe yemi wani present, sir. Remi ati Remi ekweto. Remi Samson wani shine shine lati kuola. Welcome on stage. Happy to hear you guys again. Well done. Watching you guys live from Kuola, Nibado. Abraham, Oluwadamilare. Abraham, Oluwadamilare. Wani ekweto, lage uluko ni baje.
0: Amil.
1: See you live from Iwirele.
0: Wow.
1: Ashi adupe, onajin o.
0: Ah.
1: Adekunle ojo, wani ekweto sa. Awolowo ayuba idu, wani from Oshodi, Lagos.
0: Wow.
1: Ekweto. Amalara, wani eka asan ekweto, koni renyi.
0: Amil.
1: Koni renyi o.
0: Amil.
1: Big. Lo, eh? Wani big, okay, big man.
0: Yomatobi, Yomatobi.
1: Wani lo joju. Wani big lo joju.
0: Big lo joju.
1: Hakim Abdul Salam, wani ijo yi kpo.
0: Okpo.
1: It's good for body. Keep it up. Eshe o. Iyabo, Ade Goroye. Wani Mr. Remba Bajide, Okwarugbo, Iyawo Yinko.
0: Oh, wow.
1: Eku itoju, Oma Iyawo Yin Lori Eto.
0: Oye me, ase. Olo ufene china wo.
1: Abiyodo Yiladi, Lati Modina, Ade Volu. Wani... Remis, Eku Ijo, Eku Eto.
0: Oh.
1: Akande Omolara, wani kamu tegan kuro. Kato fi tegan kon. Eyin mejeji le joju.
0: Olonsin.
1: Eseo.
0: Eseo.
1: Remis Samson, wani shine, wani lati kuola, wani both of you tried. Eshe. Abdul Gafar Rope Yemi, wani Remi, Oluwa, Sheun, wani Remi, Oluwa, wani Remi Oluwa Sina ni o, okay. Oye Wale Opeyemi, wani Remi Baba Jide ni o, Baba Sabi Danso. Kosi wala. Abiodun Oyelade lati Modun Adebolu, wani Remi Kekere Joju Remi Lalo. Mansurat Omolara Fashola, wani Eyin Mejeji na ni emo Jojo Ekueto from Akala Express Ibadan. Hakim Abdul Salam, both of you really try. Both of you try, no winner. Okay, only because anything. I wanted to spray you guys. I wanted to spray you guys money, but not chance.
0: What of our account?
1: Your account, show that accounting.
0: Nara,
1: show the banking.
0: Oh, Joey, on a toilet bar. So we'll see how well.
1: You're all fair now, spray no.
0: Ko finance siya. Can you look brumbe?
1: You're
0: now go see the baby. But what if he beat you if he see one? Oh, my book, Kerini, about
1: what to about what send this? I can't. Kuna, who send it?
0: Eba wala pa da bagadi ta ma fi mari awa wa.
1: Kafu mara alu.
0: Ah, si ya foto a send this. Aba o ja o jasi ne.
1: Ove, akwe,
0: akwe, agbole bolo ti se keke ga.
1: Akwe gidi.
0: Kene ma si o.
1: Agbole ba be.
0: Ah, bagadi ade ma fi mara wa lori ade ya foto a send this.
1: Agbole ba be.
0: O ti na na no.
1: Hello.
0: O ma se o.
1: Hello, jari ekuro le.
0: Oh my God.
1: Hello. Hello, akurole. Hello.
0: Eh, akurole.
1: Yes, sir.
5: Akurole.
0: Eh, sir.
5: Akueto.
0: Olorun ni to ba mi.
5: láti ọmí àjì o.
1: Ọmí àjì o.
0: Ah, bàbá àgbà ẹ lẹ́sà.
5: Tí ètò ẹ̀ kọ́kọ́ sọ yìí. Tẹ̀rí tí èèyàn bá wo oore níwájú tọ́lọ̀ ń fẹ́ ṣe fún yàn, ó dá kí èèyàn fi sínú kó má máa tọ́ jáde.
0: Kábíyèsí lẹ́dùn rẹ̀.
5: Ní ọdún kan bí kòrò tó dé, ọmọ mi bẹ̀ mí níṣẹ́ kan. Ó wá sọ fún mi pé dáde mi tẹ bá ti ṣiṣẹ́ ìtàn wá fún yín ní kọ́kọ́rọ́ mọ́tò.
0: Kábíyèsí.
5: Mo ṣe iṣẹ́ yan inú ọmọ yẹn dùn. Ó sẹ́ni mọ́tò tó fẹ́ fún mi, ó kọ́kọ́ sẹ́ni kọ́tò ẹ̀. Mo ní mi ìfẹ́ yẹn. Ẹnì kan wá ń ṣe nǹkan ládùúgbò wa, àwọn ìmọ̀ọ́mù wà ń bẹ̀. Wọ́n wá ní pé ẹnì kan tẹ ra mọ́tò mi tó ń wẹ̀. Wọ́n wá ní kólúkúlù kò máa wá gbà níyàn fowó tó bá ti ṣe mi wá fowó lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ bá gbà tó lá ọmọ mi ló ń fẹ́ fún mi ní mọ́tò. Mo sọ fún yín bí ó ku ọ̀sẹ̀ kan tọ́mọ yẹn máa gbé mọ́tò fún mi ní kòrò dé. Gbogbo owó tọ́mọ yẹn fẹ́ fún mọ́tò fún mi kòrò ló bá lọ.
0: Èyí tí
5: mo ní gan-an ó tún gbà lọ́wọ́ mi.
0: Olódùmarè Olódùmarè.
5: Mo fẹ́ sọ fún yín ó tó ọdún mẹ́ta lẹ́yìn ìgbà yẹn. Kọmọ yẹn tó padà fún mi ní mọ́tò.
0: Ọlọ́run ooo.
5: Ó kọ́ mi lọ gbọ́n láyé kò sí bá tí wọn bá ìwọ̀n jẹ́ sọ jáde mọ́.
0: Olódùmarè.
5: Bẹ́ẹ̀ni
0: Olódùmarè.
5: Ẹ kú ètò.
0: Ẹ ṣe bàbá.
5: Ẹ kú ètò.
0: Ọgbọ́n ló gbogbo fi kọ́ ni.
5: Ọgbọ́n ni o. Ọgbọ́n ló gbogbo fi kọ́ ni.
0: Ẹ̀mí yóò gùn.
1: Ọrẹ sọ.
5: Àmì.
0: Ẹ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́.
5: Àmì
1: ẹ rí pé onípelepele la yá.
0: Ọlọ́run.
1: Ǹjẹ́ ẹ bá fẹ́ dá sí ńbẹ̀.
0: Panu ẹ mọ́ má ro rẹ ká.
1: Ṣẹnu ẹ bò.
0: Má ro ọmọ rẹ kí.
1: At the same time.
0: Ẹ ṣeun.
5: Wọ́n ní máa kọkùrọ̀ ní mọ̀ọ́dún inú ẹni ní ń gbé. Níyàwó èèyàn bá lóyún.
0: Hello sir.
5: Ẹ ká sọ o.
1: Ẹ ká sọ.
0: Ẹ má ká sọ.
5: Ẹ má kó ètò akó ọlájímẹ́ ní bọ̀dá mi.
0: Àtàkankan ti lé toko tó dùn gbogbo ọ̀ràn yàn.
5: Bàmí ẹ̀ ní bàjẹ́ ẹ mọ̀ tẹ̀síwájú ní.
0: Ara ò ní ní ọ̀tọ̀ ọmọ tayà tẹ̀bi tara. Ẹ̀mí rè ogun.
1: Àtàkankan ọ̀yẹ̀ bá wàjọ́ sí pápá. Kò sí wàhálà àgbà mọ́ ń gba àkànmọ́ra ni máa wọ̀rí. Ọyá sá dáṣètò.
5: Àgbàlagbà tó jẹ́ àgbàlagbì lọ.
1: Wà á ṣeré.
5: Kò sí tí ó ní kí ọmọ ọ̀rọ̀ rẹ̀ káàkiri. Àbí ṣíbórí ń bọ̀ ni. Tó bá ṣáàdì ń rí.
0: Àbí.
5: Ṣé ìwọ la gbọ̀gbọ̀ kọ́ mọ gbére láyé lọ́wọ́.
0: Àbí o.
5: Kí ọ̀rọ̀ kọ́ mọ ṣe kí ni kí ọmọ ya pósítà. Kí ọ̀rọ̀ mọ jẹ́ kí gbogbo ayé máa mọ̀ pé ó wà lẹ̀.
0: Ẹ wà lẹ̀.
1: Àtàkọ́kọ́. Ṣéèyàn nílò alábàásọ̀rọ̀pọ̀ ṣíà nǹkan pẹ̀lú alábàájíròrò alábàásọ.
0: Kó lè jẹ́ ẹni tí sí nílé tí. Kéèyàn
1: lè fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n àbí kò necessary ni.
5: Lọ́pọ̀ ìgbà náà leléyìí bí ayé ṣe mọ sọ́kùnrin ọlọ́run kò dá wa ní ẹnìkan. Sòó dẹ̀ nídìí tí ọlọ́run fi dá wọ́n tá a fi pọ̀. Sọ pé ká balè máa wúlò fúnra wa náà ni.
1: O tan owó tán.
0: A ti mọ ta fẹ́ mọ́.
1: Torí rèmi èmi ń wo ni o. Mo le dá ayé ṣe.
0: Mo le dálé ayé gbé.
1: Mo le dá decide.
0: Kò sẹ́ni ó le fún mi mọ́.
1: Mo le dá ṣe nǹkan mi.
0: Mo ti le dárìn.
1: Ẹ wo àwọn gómìnà àwọn aláṣẹ.
0: Ọlọ́run.
1: Wọ́n ní special advisor on kinikan matter. Special advisor on kinikan matter. Special nígbà tó máa pè gómìnà ò lè dá gbogbo ẹ̀ kò lè ṣe bẹ́ẹ̀ dánúrò dá gbogbo ẹ̀ ṣe.
0: Èèyàn ní kì í sangẹ́lìfà kì í dẹ̀ ṣe màláíkà.
1: A dẹ̀ máa ń fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ni.
0: Ọlọ́run.
1: Hello.
0: Hello ma.
3: Bọ́tọ̀
1: lọ,
3: bọ́tọ̀.
1: Àmì o. Àmì o.
3: Bàbá ló ń mọ̀ràn. Onímọ̀ràn tẹnu ọ̀rìọ̀ mọ̀ràn tẹnu ọ̀rìọ̀ dúró. Ìní ọkọ̀ ń
1: tọ̀. Èèyàn tún gbọ́dọ̀ ṣọ́ onímọ̀ràn tẹ̀yàn ní.
3: Ẹ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ń kọ́ ni o. Ẹ̀kọ́
1: là ń kọ́. Ẹ ṣe.
0: Ẹ ṣeun. Ọ̀pẹ́ni fọlọ́. Apostle in general. Akíọ́kíọ́ bàbá Olúfẹ́mi bẹẹni olufuye akiokio awọn chimaleke atagudu akinkin
1: eja lo polowo ja re mi ta ba pada de ka bo si pele to kan ka do iba mura ti loli
0: lagbara
1: olo akiya woli prophetess doctor dokas mayowa jp
0: iya dada
1: mama ni e
0: fun ti pale mo
1: eh ale ni ni
0: olagbara po
1: e shuru salvation night
0: koni su koni re imama
1: lagbara olohun
0: emi ogun e la se yori
1: ta ba ti pari eto de wa lale bayi money ya street
0: o pari
1: eja gbo ikere ati polowo ja pa ejo gbin polowo ja kan si meji meta ah on de pada o ti de
0: owo ero ni
1: mama de
0: where
1: la ya
0: where ni
1: one and only
0: e wo ma won egboju bo mi
1: one and only
0: won fi say ni
1: e
0: da da fun oja re
1: ewo ni kilo sele kilo so po sele so si mic I
0: sambuku
1: seyin ri yan niyan ri yan da we den kiyan pe yan mo ri yan
0: ewo la foju sin lati
1: bi be no buruku e so didirin ni e
0: gbo ele joba be
1: se abi molade kin de ki pe o ka bo to ti wa gba se o mo den ki se se ri kiyan kiyan
0: o ma se o
1: kilo sele si o si
6: Lagiliu FM 96.7.

0: ilé ti ya ilé ti ya ọdún ìmọ̀lé
1: ya albarika
0: akiwaku ìmúra ọdún iléyà tó ń bọ̀ ìlágbàrá ọlọ́run àjọfayọ̀ ṣe
1: Rẹmi Adesina
0: gẹ́gẹ́ bá ṣe sọ táwọn èèyàn wa bá ti rán wa sí ẹ̀yìn èèyàn wa
1: ọlọ́run á padà jíṣẹ́
0: wa máa fa ṣọ̀rọ̀ àti gbogbo àwọn èèyàn wa á jíṣẹ́ o bó jẹ́ ìrẹsì ni o bó jẹ́ ẹ̀wà ni o bó jẹ́ gàrí ni o bó jẹ́ sẹ̀mú ni o bẹ́ẹ̀ jà gbò náà ni trust pa á jíṣẹ́
1: aláàánú lọ́lọ́run
0: ẹ já mọ́ lọ
1: ìyá wa kan bẹ tí ò lè má pè wá
0: mama kini mo niye
1: iya to je pe falilat asande
0: iya
1: omo bibi papo awaye
0: iya dada ni
1: iya dada ni ehin akinkin o gbogbo eyin omo kamarudin obi sesan fatima obi sesan
0: adupe
1: safiu obi sesan akinyin o
0: akinyin
1: eyin mama oda
0: e je ki a ma fere se lo bore bore
1: je wa ran ti abi amo ti o ni duro do lomo ko to sanu omo victoria Abolanle Akintoye
0: Mama Adiri abi
1: Iya deri
0: ko ni baje
1: Iya dada
0: ki a ma fi akoko yi
1: Akiokio o mama wa
0: Aki won o lagba Olorun
1: Emi ri ogun o sase ori o Akitiyan yin o ni ja sasan o
0: Lori eto leni awa nlo
1: Be ni Olorun
0: Olorun de ni lo lo eja to lo ti ode inu ibu
1: Abi
0: lagbara Olorun a tun pade lori eto lojo mejo sugbon e mo gbagbe o
1: Olorun
0: so ni barin
1: so ni bare
0: so ni bare o
1: pa enu mo
0: pa inu mo
1: ma rojo so wo eni bi
0: koda gan bibeli gan soro npa pe toro ba ti poju e se ma wa nu
1: e se wa nbe
0: toro ba ti po la poju eyin o so nti o ye ke eyan so eyin o pada gbe beru re lateyin
1: bo ba lo ni jesu po mo leyin jesu ni o ogbodo yara lati gbo
0: bo ba lo ma ni anabi ni o
1: o ma anabi muhammad ni o sallallahu alaihi wasallam
0: ogbodo sora
1: ogbodo leko alquran
0: e gbianju e ja penu mo
1: panu mo o
0: je kenu e bo tissue ni bata
1: ayo jeni won ni bi koko ba so afe nu so
0: seri ni popolopa ngba mi re ni igberaga bu atoro buruku na ni pe abimbola kilo mi se mi lo ba wi pe ki n pa mic pe afẹ poluwo je kilo mi so mo mi sa
1: so mo bi mo se je
0: so mo lewe ti mo lo
1: at least ati mo fun lowo osu gan
0: so mo cv to wa lowo mi sa
1: oh taburo yawo mi neji na
0: no ba lo se lo bon ba mi soro yen so mo moto ti mo se ra ti mo lo sa
1: donor secretary ti mo gba gan mi oruko le duro lebe
0: sori emi wa akoko woru yen be pe se lalafia sai
1: se gbadun
0: sori nigba mi tọlọrun ba sore remi wajile
1: iwo ko so
0: iwo ko ni damu
1: o ni royin are
0: abi mola iwo ko lo so pe bo se je bo se tore
1: ewo chinchin
0: o ni lo lati post
1: ewo le ja eleka
0: social media awon eyan gan la post e
1: olorun
0: ya abi mola sadik
1: a mo ko to ye
0: omo lola ni o
1: eyan la ni
0: omo agba fa ni o
1: ibi ta ba
0: but daddy ati mommy mix omo lola ni o
1: o re re le lage lu ga
0: o ko ra mo se be to ra mo produce one friday so ra mo lo jeje yen
1: a se eyan la ni
0: but the time to ba ma pada ri sister bimbole kuro le
1: apale yen o
0: won fun lapale iwo ko lo so pe yen to jere
1: iwo bread ti o to nkan to so ra enu omi to wa wu
0: agba ofifo lo ma dun gbarogbarogbaro mi wile awon ti o tun wa je nkan kan yi tan polo wa ra won yi tan gbe on social media yi tan se gberaga yi tan post ara won yi eye lo wo won o
1: nibo
0: ko de sin kan tan ni na o
1: se yawo wa lodo won ni
0: awon package ni o
1: so ma nbe lodo won
0: e tun package fi wonu e tun package ara yin fi wonu ogun
1: mt bar
0: e tun fi package wonu ogun lo
1: o tun sa won
0: e tun fi package tun fu ran ayin wonu ogun
1: o sa wonu na
0: package e tun fi package tun gbo tun fi rayin sinu ogun aye raye
1: ideology by systematically we ma gbegbe aye
0: e wo a je ki awa ma lo leni won la boro to fo mo luabi to ba denu e
1: ere rayin le o
0: e je ko dodidi
1: ere rayin le o
0: e so ni barin
1: olorun
0: so ni bare
1: many of foro lo
0: foro re lo yan
1: bo ba dejo
0: remi
1: when you odoro ele fun
0: wa foro loyan
1: woru eni to soro are
0: woru eni to foro are lo
1: nu egbe to wa ye rojo
0: de gbianju fogbon logbon sogbon
1: ah ah
0: ma so pe o ti gbon tan
1: iwo
0: o le daddy side o ti mo tan
1: mele lojo ri
0: ah ah fogbon logbon sogbon sugbon so eni ba soro so eni ba rin so eni ba re
1: woru eni to foro lo
0: de gbianju je kenu e monu tolorun ba sore fun e
1: dobo
0: o ti seal ko ti seal
1: Eh
0: ma to nse
1: ma gbo mo npa ko lo odo e ti olororo ti ogba kola
0: oloye gbenga olayiwo oloyato lo lotu eto yi
1: olohun
0: kebugi ara won oga ti aniye today olawuwo loga agba
1: olohun
0: lo lotu agba eto yi abimbola sadik lo ti nbere si ni sise nsin lo ti gbase nigbati a jo bere pelu dj spider ati omo iya afemo lalubarika
1: omo dada
0: mc genesis nbe nbi ayan fe lomo lagbara olohun olohun ba daku lo re pada o
1: e to ri o ti
0: agbara olohun olohun a pese phone mi fun e o
1: agbara olohun
0: agbara ko si tolohun le se
1: meta lekan
0: mẹta
1: wọn
0: kò lọ gbé
1: wọn kò lọ
0: àti ti àfẹsọ́nà
1: mọ́ da padà
0: ayé o
1: mọ́ da padà ayé kàkà kọ́
0: ẹ̀jẹ̀ jésù
1: ìṣẹ̀dá rẹ̀ mí àti rẹ̀ mí yóò jẹ́ wọn da padà
0: ẹ̀jẹ̀ jésù
1: ẹlẹ́dà ìyá mi yóò jẹ́ wọn da padà
0: títí ẹ̀tàn yọ̀ ń jò ní sọ́dá padà
1: mọ́ padà dá padà
0: àbọ̀nrà mi fún ẹ
1: níbo
0: ọpẹlọpẹ ṣẹgun
1: ọpẹlọpẹ
0: ṣẹgun dáadáa
1: ẹnu ẹ sọrun
0: dídèrè tí ẹ̀tàn yọ̀ lọ́jọ́ ní sọ́dá padà
1: a sì ju ọlẹ́nu
0: òpolú
1: kàjẹ́ pa sọ tí ọgbà nù ni màmá rẹ ló fi ju ọlẹ́nu
0: òpolú àgbà
1: wọ́n yẹ aṣọ ju ọlẹ́nu ni
0: dídèrè àgbà
1: wọ́n ti dèrè
0: tí ẹ̀tàn jí lọ́jọ́ ní sọ́dá padà
1: kí ló wí
0: òpònú
1: nẹ́tíwọ́kì òdèdè o
0: kò lè dé ẹjẹ lọlé
1: rẹbí
0: ẹtí rẹmi àwọn dìde à ń lọ ká padà lọjọ mẹjọ láṣẹdìmọlẹ ẹ lẹ́nbẹ̀ ẹkú kalẹ̀.
1: bá a ti ń ṣohun gbogbo lọ́wọ́lọ́wọ́ mo kiri laibu àti flow àwọn èèyàn ti wá nìyẹn torí pé níbikíbi tá a bá wà láyé agbọ́dọ̀ máa rere wọn ojú òní ti wá bẹ́ẹ̀ bá ní tẹ́fẹ́ bá wa sọ àti ṣètìá ọlọ́run ti ràn.
0: 08168 988 951 08168 988 951 tẹbádẹ ni tẹfẹ fún wa
1: honestly
0: fún àwọn èèyàn wa láti fi ṣọdún léyà
1: ọlọrun
0: a jìṣẹ bá ṣe ràn wa
1: ẹdùn àníná
0: ẹ jámọ lọ rẹmi jámọ lọ salvation night ni mo níyà
1: o ti yà
0: wòlíì dọkà sí máyàwá jp
1: ọlọrun
0: mú ànú ẹ ti mà
1: wọn sọpọ ọdún
0: o
1: dàbọ

0: yes, oh, this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh, yeah, spell celery.
1: S-E-L-A-R-I-E. Celery.
0: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
2: T-U-R-M-E-R-I-C.
0: Yes, so.
2: Turmeric.
0: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
3: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
4: Give me better food to shop.
5: Tó bá ṣiṣẹ́ déédéé, ó yẹ kójú oúnjẹ àdídùn. Láti wá jọ oúnjẹ àjẹpọ́nù látọ̀gbà yìí, Capital Bite lèmi àti lèmi kọ́kọ́ ronú ẹ̀ lásìkò yìí. Nítorí o méjì kọ́, oúnjẹ wọn gbóúnjẹ fẹ́ gbégbà wò bọ̀. Láwọn oúnjẹ bíi basmati rice lóríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí, jollof rice, spaghetti. Bẹ́ẹ̀ là ń tàwọn oríṣiríṣi oúnjẹ òkèlè lọ́dọ̀ wa. Pepper chicken bẹ, roasted chicken and chips, chicken crust, chicken pie àti bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan mímu wá tutù dọ́kàn. Ẹlẹ́ṣẹ̀bẹ̀rẹ̀ fún combo package wa. Jollof rice and fried rice with plantain and beef pẹ̀lú coke. 3-5 nìyẹn bá dé. Tó bá wá jẹ́ pẹ̀lú chicken, 4-5 ló bá dé. Ẹ̀jẹ̀ aládùn àwọn pastries wa bíi Spanish tart, sanding roll, àwọn búrẹ́dì wa confam ni. Ó yẹ tẹ̀lé mi ká lọ síbi táwọn ilé-iṣẹ́ Capital Bite wà nìbàdàn. Wọ́n wà ní New Garage nínú ilé-ìpò Gas Tap, Ọjọ́ Express Road nínú ilé-ìpò Gas Tap, NNPC Filling Station, Ẹgbẹ́dẹ́kú lódì Ifẹ̀ Road, Jaiwe Bus Stop, Amúlùkù Ìbàdàn. Ẹ pè sórí nọ́mbà yìí láti ọ̀dà fún oúnjẹ tẹ́ ẹ bá fẹ́. 0706171740. Capital Bite.

0: La Gelu FM Jagaba Guburitu Maharon Wancho
1: Ah, wọlọ́n, báwo fẹ́ ṣe ọ̀rọ̀ ẹran tún ilé yà tọdún yìí báyìí. Wọ́n lọ dàbí ẹrú ẹran tí mo rà ọdún tó kọjá tí ilé yà ti dé tẹ́ran ti kú dànù.
2: Ebi mo sọ fun yin afara mọ ni. Tọrọ ba ti di ọrọ ẹran àpẹ ọdún ilé yà, màálù tàbí wọn abiyẹ. Oníṣọ̀la Livestock Investment Nigeria Limited lọ̀rọ̀ kan. Torí gbogbo n tẹ́ ń fẹ́ lójú kan ṣoṣo ló wà lẹ́dínwó lọ́dọ̀ wọn. Ẹran àgbò tí wo rẹ̀ ká tó ṣe rọgbọdọ̀ tó wọlé yà àti màálù tẹ́yìn rẹ̀ gbàgbá. Ọ̀dọ̀ Oníṣọ̀la Livestock Investment Nigeria Limited ló wà. Ẹ ní

0: ṣẹ́gun ọdẹ kúnlé the great sauce lónìí kẹ́ ẹ máa gbọ́ lágìlú 96.7 fm torí pé ṣe dáadáa gan.
1: ṣe bóró ni ìhóyin ìtẹ́wìn ni níyì ẹ̀gà àti gidegin tààyà ọmọ dúdú wa ẹ má ṣe gbàgbé àṣà alẹ̀ wa yorùbá ló lọgbọ́n yorùbá ló làṣà yorùbá ló ní ká sọ̀rọ̀ ká fakò mọ́ òkun yọ adíáfẹ́tò kan ètò kan tí wọ́n ń pè lóhùn ẹnu yorùbá tí ó mọ ràn wá létí àṣà alẹ̀ wa bó ti ràn ní létí ló ń fọgbọ́n kọ́ ni gbogbo ọjọ́ ẹtì friday ń lètò yìí ń wáyé ní déédé agogo mẹ́jọ alẹ́ ní lágẹ̀lú 96.7 fm nílé ìbàdàn gígùn majestic aromatic shinap àtohùn ẹnu yorùbá ọmọ yorùbá ẹ má ṣe gbàgbé àṣà.
2: Ètò yín ètò wa ètò ohun ẹni yorùbá náà ló ń gorí afẹ́fẹ́.
3: Afẹ́fẹ́ lágẹ̀lú 96.7 fm.
2: Ara iwájú ẹ kú iwájú èrò ẹ̀yìn ẹ̀sìnkú ẹ̀yìn mú bẹ̀bẹ̀ ẹ̀yìn kẹ́yẹ kó mọ́ yọ̀ wù mí jẹ. Ètò ohun ẹni yorùbá ní ètò ta ti rán ra wa létí àṣà àti ìṣe ilẹ̀ kóòtù òjìire bí. Lálẹ́ yìí a fẹ́ rán wa létí pé èèyàn dúdú ni wá. Àwọn nǹkan kan wà tí wọ́n lè fi ṣe èèyàn tó jẹ pé téèyàn ò bá fura sí i tẹ bá gbédé ilé ìwòsàn nígbà tó bá búrẹ́kẹ kánsà ni wọ́n máa pè é ìyẹn àrùn jẹjẹrẹ. Ṣùgbọ́n ẹni mọ̀ pé o ti lọ́wọ́ nú bí wọ́n bá sọ̀yàn láta bí wọ́n bá bu nǹkan sórí ìjókòó fúnyàn bí èèyàn bá tẹ nǹkan mọ́lẹ̀. Iṣẹ́ ìwádìí níṣẹ́ tiwa lórí ètò ohun ẹnu yorùbá ìgbìyànjú tiwa ni pé kí àwọn èèyàn kí wọn ó mọ̀ pé ayé ń bẹ. Àwa ẹ̀ṣọ́ oníṣègùn o ẹni tára rẹ̀ ò bá dá kó lọ sílé ìwòsàn.
3: Àtúntẹ̀ ni ètò tòní ìgbà tó di wípé àwọn èèyàn tó ń pè nítorí rẹ̀ pọ̀ la fi ní kí a tàn tẹ̀.
2: Iléeṣẹ́ Intercontinental Distillers Limited tí wọ́n ń pọn ọtí Igu Aromatic Shinap ojúlówó ọtí ìwúre àwọn ni wọ́n ń ṣe alátìlẹyìn fún ètò ohun ẹnu yorùbá. Ayò òkèdòkun lèmi ń jẹ́ o ayò ọmọ ìyá ayò.
4: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmupara. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
5: Ẹ kú ọjọ́ mẹ́ta bàbá.
6: Ẹ kaalẹ́ o ẹ̀yin aráalé. Orúkọ mi ni Chief Dr. Olúkọ̀yà Ọ̀làdípọ̀ Igínlá. Gbogbo ẹyin tẹ ń gbọ́ mi láṣàlẹ̀ ẹ máa yọrí jọ wọn tayín lọ o.
5: Àṣẹwà
6: lágbára elédùmarè lókè lókè làtòwò òkè òkè lẹ máa lọ o.
5: Àṣẹwà
6: òkè òkè lẹyẹ fọhùn lókè lókè òun lẹ máa lọ o.
5: Àṣẹwà
6: tó.
7: Ẹ ṣeun bàbá. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹnìkan ló ní àìsàn. Ó lọ sílé ìwòsàn. Àwọn dókítà wò lọ́wọ́ wò bọ̀ wọ́n láìsàn jẹjẹrẹ ni pé kánsà ni. Nígbà tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n máa wò náà bá ní pé pé wọ́n sọ ní nǹkan ni wọ́n sọ láta ni ló ń jẹrà.
3: Bàbá ǹjẹ́ ìyàtọ̀ wà lára àìsàn jẹjẹrẹ tí wọ́n ń pè ní kánsà àti kí wọ́n fi nǹkan ṣe yàn?
6: Ẹ ṣe atọ́kùn ẹ kú ìwádìí lágbára elédùmarè ẹ gùn lẹ́mí. Ṣe rí gbogbo ohun tẹ́ ń ṣe yìí ẹ fi ń tú àwọn ọmọ aráyé ẹ fi ń tú wọn sílẹ̀ ní ìgbèkùn ni. Torí pé gbogbo ohun tá à ń sọ̀rọ̀ yìí ohun bojúbojú ayé ni. Ṣùgbọ́n torí iṣẹ́ ìwádìí tẹ gbé gọ́wọ́ tẹ dẹ̀ ń ṣe ní ọ̀nà òtítọ́ òun ló jẹ́ ká máa fi gba àwọn ènìyàn lẹ̀ la fi ń tú àwọn àṣírí ayé ni. Torí pé kì í ṣe ohun tó yẹ ká máa sọ lórí afẹ́fẹ́.
8: gbogbo ọ̀rọ̀ ta dẹ̀ máa sọ láṣàlẹ́ ìní káwọn ní jìbìtì nǹkan kan má kàálẹ̀ o kọ́ má fi lo jìbìtì o torí àwọn aráalé kọ́ lè rí ìdí ẹ̀kọ́ kan tàbí òkejì mú òun la ṣe ń sọ ẹ̀yin tẹ̀dọ̀ ẹ̀ ń ṣe ìwádìí náà Elédùmarè a máa pa yín mọ́ o a pa àlọ́ yín mọ́ a máa pa àbọ̀ yín mọ́ o ṣe rí àrùn jẹjẹrẹ tí àwọn ènìyàn ń pè ní kánsà ó pin sí ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ni eléyìí tó jẹ́ pé kìí ṣe àfiṣe èkejì ni eléyìí tí ó jẹ́ àfiṣe eléyìí tó jẹ́ àfiṣe yìí òun gangan la fẹ́ sọ̀rọ̀ lé lórí àdèmà yà sórí eléyìí tí kìí ṣe àfiṣe náà àrùn jẹjẹrẹ tó ń pè ní kánsà àrùn aṣekúpani ni ohun tó dẹ̀ fà á tó fi ń pè ní kánsà pé àrùn jẹjẹrẹ ni pé ní ìgbà ìwáṣẹ̀ ikán òun ló ń ṣe ìṣẹ̀dá ẹ̀jẹ̀ nítorí pé ní ìgbà ìwáṣẹ̀ nígbà tó Lódùmarè tó máa ṣe ìṣẹ̀dá ẹ̀jẹ̀ ikán tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ń pè ní pàrìpà òun ló ṣe ìṣẹ̀dá ẹ̀jẹ̀ ó ní agbára lórí ẹ̀jẹ̀ púpọ̀ nígbà tí wọ́n bá dẹ̀ máa ṣe iṣẹ́ ibi yìí ikán yìí náà ló máa ba ẹ̀jẹ̀ yẹn ló máa ba ẹ̀jẹ̀ ọ̀tá yẹn òun ló máa ń bàjẹ́
9: ikán tó máa ń mọ ilé yẹn
8: bẹ́ẹ̀ ni tó mọ ilé tẹ̀ ń wò yẹn òun gangan ló ṣe ìṣẹ̀dá ẹ̀jẹ̀ ìyẹn jẹ́ tọ̀wọ́n àgbàlagbà jẹjẹrẹ tí ń jẹ ilé ikán òun ni wọ́n ń pe ikán tí àrùn jẹjẹrẹ yìí bá ń yọ ènìyàn lẹ́nu nígbà mìíràn wà wọ́n fi àrùn jẹjẹrẹ wọ́n fi ń ṣèyàn ní imú olúwa máa pẹ̀jẹ̀ ní imú ìgbà mìíràn wà a máa pẹ̀jẹ̀ lẹ́nu wọ́n á ṣe títí tí wọ́n ló máa ń pẹ̀jẹ̀ lẹ́nu ni wọ́n ló máa ń pẹ̀jẹ̀ nímú ni nígbà tó bá yá imú yẹn a máa dá ẹ̀jẹ̀ a máa ro ẹnu yẹn a máa rùn wọ́n á lo ti ní cancer of mouth tó bá dọ́dọ̀ wọn ilé ìwòsàn bá tó bá bẹ̀rẹ̀ sí ṣe àyẹ̀wò iṣẹ́ àpìta nìyẹn ẹni tó bá lo tó lo àpìta fún tó ṣe pé fún a máa pẹ̀jẹ̀ lẹ́nu a máa pẹ̀jẹ̀ ní imú etí ẹ̀gbọ́n pàápàá a máa pẹ̀jẹ̀ létí wọn ni kánsà ni ó ní tó máa mú jáde nìyẹn ọ̀fun tẹ̀ ń wò yẹn wọ́n fi ń ṣe ènìyàn àrùn jẹjẹrẹ yìí náà ni tó jẹ́ pé ẹni yẹn gan ṣe ni gbogbo ọ̀fun yẹn dẹ̀ máa jẹra wọ́n lè pò mọ́ oúnjẹ fún un tó bá ti gbé jẹ ṣe ni gbogbo ọ̀fun olúwẹ̀ dẹ̀ máa jẹra gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń ba ọ̀fun jẹ́ ẹ wo ẹ̀dọ̀ ìyẹn làwọn wọ́n lè fi yẹn tọ́ àwọn àgbàlagbà létí pé kọ́ lọ jẹ fún ẹni yẹn ìyẹn lọ́ pè wọ́n ní ajẹfúnjẹ ẹ̀dọ̀ tọ́ba mẹ́rin yóò pèpè ńsìn tọ́ba pè níjà tọ́ ṣe bọ́ ṣe máa ṣe tọ́ba gbé lọ́wọ́ àwọn àgbàlagbà wọ́n ní kọ́ lọ jẹ fún lágbájá o ìyẹn lè máa fi rí wọn tọ́ máa jẹ ẹ̀dọ̀ tọ́ máa jẹ kídìnrín tọ́ máa jẹ gbogbo ẹ̀ ìyẹn lọ́ fi ń pè wọ́n ní ajẹfúnjẹ ẹ̀dọ̀ tọ́ba dẹ̀ ti jẹ ẹ̀dọ̀ ẹ̀ tọ́ba dọ́dọ̀ wọn ilé òyìnbó wọn ní kánsà ni ilé ìwòsàn wọn ní kánsà ni àbí gbà tó bá ṣàyẹ̀wò tán ipẹ́ ẹ̀dọ̀ ti jẹrà ǹjẹ́ wọn ní sọ pé kánsà nìyẹn ẹ̀túnmọ̀ náà ni lédè òyìnbó nìyẹn àrùn jẹjẹrẹ lọ́dẹ̀ máa pè bóyá lómìí wọn lè ní oníkídìnrín problem pé kídìnrín ẹ̀ méjèèjì ńkọ o kò ṣiṣẹ́ mọ́ o ìlú yẹn lọ máa rí tọ́nu ikú ẹ máa wú tẹ́sẹ̀ ẹ máa wú tọ́ máa ní kídìnrín méjèèjì ńkọ ó ti bàjẹ́ ẹ ṣọwọ́ àwọn àgbàlagbà nìyẹn èmi wà gan pàápàá tó yẹ pé fún ẹ máa lọ́pọ̀ àjẹkù ẹ ni bẹ́ẹ̀ bá lọ patinsin àbí nínú lẹ́sìn tó bá fojú ṣọ́ oúnjẹ tí ó jẹkù tó bá ta ibu yìí sí tó bá ṣe bọ́ ṣe máa ṣe ṣe ni gbogbo ìfun ẹ̀ dẹ̀ máa lọ́pọ̀ tí fún yẹn bá lọ́pọ̀ abẹ́ sì máa jẹra a ti pẹ́ nìyẹn kò ní lè nọ̀rọ̀ a kákò nígbà táwọn bá dẹ̀ máa rù dé ilé ìwòsàn nígbà táwọn máa rí pé fún ti lọ́pọ̀ ó ti jẹra kí lọ́dẹ̀ máa pè yẹn kánsà náà ni àrùn jẹjẹrẹ ni so àfiṣe ni gbogbo yẹn ṣùgbọ́n nǹkan táwọn kan dẹ̀ máa sọ ni pé ọmọkùnrin yìí ó àbọ̀ ọmọbìnrin yìí ńkọ́ o ó ti ní àrùn jẹjẹrẹ ó ti ní kánsà o èmi ti sọ pé àṣírí ayé là ń tú.
10: ẹ dúró bàbá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà kan tí ẹnìkan pè mí ó wá ní pé pé tí n bá ròun báyìí o òun ti fẹ́ kọjá sọ̀hún o wọ́n dẹ̀ ní 3 million ni kóun lọ wá báyìí o tóun ò fi ṣiṣẹ́ abẹ pé òun tiẹ̀ ti ní kán gbé òun kúrò níbẹ̀ pé torí kò sówó mọ́ báyìí pé owó tóun ti ná lórí àyẹ̀wò gan ó ti fẹ́ wọ 400,000 mo bá ní kó fi àwọn àbájáde àyẹ̀wò yẹn kó fi sanwó sí mi nígbà òun fi sanwó sí mi mo bá sá fi ránṣẹ́ sí ọ̀kan lára àwọn èèyàn wa tí wọ́n jẹ́ tìbílẹ̀ bàbá yẹn bá ní yóò ṣe ṣe nígbà tí ó pọ̀ sẹ́ẹ̀méjì lọkùnrin bá ń dúpẹ́ lọ́wọ́ mi pé àmọ́ mọ̀ ṣe pé òun mọ̀ ti yàtọ̀ kódà nígbà tí òun lọ sílé ìwòsàn tóun fi kinní yẹn ránṣẹ́ sílé ìwòsàn pé òun mọ̀ ti ń jà wọ́n láwọn fẹ́ mẹni tó ṣiṣẹ́ yẹn
3: mo wa bere pe kin lo sele gan won ni fun re ni nta koko se iru iye na ni sin awon lawo si se abe fun ni baba yen wa so pe ka na si se abe ni oni ko si ton fe se nbe pe ki ba ku na ni se iru iye na ni sin a fi se ni
8: be ni atokun iru yen sin ni ohun ti mo nso nigba to ba ti gbogun yi won a bu sinu ewe won a de ta ni koko gbogbo ifun e lo ma se kini ohun lo ma lopo se lo ma jera to ba de jera to ba de ri pe ohun le duro ohun le noro akakuko ehn o ti da arun jejere so arun jejere ti nbe ti pe o de lo ogbon ti awon agbalagba nkan to nda si igba miran wa nisin en to so leta igba to ba ehn to ba so niyan leta nsin to to pe gbogba re ma yibo ti gbogbe se ma baje to ma ma wa omi to ma ma soyun igba to ba de ma gbe dosutu igba to jese to ti ra won le lo ma ge won le lo ti be ti baje o ti ni cancer won le lo ni to sugar won le lo ni gba won le lo lawo iyan imo ta won la won ma fi ma se ayewo fun eniyan emi na kede wa kede re o le je pe se leniyan o ma ma ru to ma ma gbe
3: emi ajejere ni
8: ehn pajejere inu eje yo da fun yan tokun awon ti loruko orisirisi ton ma fun lodo won lohun igba miran wa gun kini abodi te nwo yen oni kan ma npe lodo won lohun eni kan te wa so fun mi lojo kan ehn yen je dije de eleyi abodi yen koni le fi yagbe o ma ma ru o ma ma gbe eje ma ma jade ni die to ye ko se lo ma wa gbe awon ma npe ni oye mo ti wo oro obirin be ri a cancer of anus lo pe
3: jejere nu
8: nu di to gbobirin yen wa si odo mi lojo na latoju elegba se lo mi yen se lo ru to gbe gbogbo ru yen nisin jarun jejere lo npe nitori pe gba to ma gbe dodo mi na ta ka te to yewo lo ti so pa arun jejere lo nse o mo de wo o san so iru yen na nisin arun jejere na lo mo npe afise keni
3: afise ni
8: kisa arun jejere
3: se ri isoro kan to wa nbe ni pe science nti won ba le foju ri ti won le fowo kan ti won le gbe sabe nkan kan yewo n la won gbagbo nisin ka ni won so yan lata nisin science o ni gbagbo
4: àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí eagle original aromatic schnapps tá a bá bímọ tá a bá ń ṣègbéyàwó tá a bá ṣe àṣeyọrí tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà eagle original aromatic schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin ojúlówó ni àwọn àṣà wa àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́ bẹ́ẹ̀ sì ni páálí eagle original aromatic schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀ páálí eagle schnapps majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà eagle original aromatic schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà intercontinental distillers limited ló ń ṣe kò sí fún ẹni tí kò bá ti pé ọdún méjìdínlógún má mu àmú para eagle original aromatic schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
3: ètò wọn ni yorùbá náà ní lọ lórí afẹ́fẹ́ iléeṣẹ́ intercontinental distillers limited tí wọ́n ń pọn ọtí eagle aromatic schnapps ojúlówó ọtí ìwúre àwọn ni wọ́n ń ṣe alátìlẹyìn fún ètò ohun ẹnu yorùbá. Igu aromatic schnapps o wa ninu gbo lorisirisi koko ta ngbe yewo ni awon taye le fi se ni nigba mi o le rora le rogodo ke to mo yo bere si bureke o le de gba dajina teyan ba de le wusan awon le ma toju arun jejere cancer sugbon won o ni mo pe o ti lo wa aye nu ni baba e dakun mo fe ke ba mi salaye gbogbo kini yi ti an ba bu ese iyan tabi won so lata se mo pe ngba mi ogangan be yen o ma wu ko rora le ngbo baya yo mo yo loju yo mo so mi se gbogbo ru awon kan yen na ni isin yen e ba m salaye e loko kan
8: yo da fun yin atokun bi eniyan ba nlo nisin a pe abere kan ni abere ide abere re ni to ba foju so ese ota yen a mu abere yen a kan mo oju ese yen ibi to gba koja yen oju apa ese yen to ba kan mo se ni gbogbo ese ma jera igba mi kede wa dere won ma bu yepe ese niyan won a mu yepe yen won a gbe mo ogu won le fi gbin isu bi isu yen ba se tobi to lese ni ese kini lo se ma tobi to igba miran kede wa kede re yepe ese bata ni yen gogo lo ma bu lo ma gbon pepepe sinu paper nigba to ba pari ogu itan won a po mo ebu yi ma lo ko mo idi agbon idi gi agbon e sa mo pe se lagbon ma ngun bi ese ni e se ma ma gun bi ese asa ni yen gbogbo yen na se o ma je kese nje re egbo adaji na te ga nso ina kedere to ba se se niyan lara ti o ba ti mu bayi to ti mu obe de yi to ti fi gun suku eni yen ni bi kibi to ba wa lohun bo je pe ibe kon ra yun die bayi ni se lo de ba be si somi nigba to ba be si somi se lo de ma di pe o ma baje to ma jera alarun kansa ni ikan ti e wa te ku to ba fi nda seria fun awon obirin iye gbogbo eyin obirin kan ma gbo yen leni e ni lu si ofin aye o aye o gbogbo aye koni lu fun yin jo iru yen ni san fi nda seria fun awon obirin ni to ba mo obirin ni sin to ba ma mo pe o kan ma ma se nkan osu lojojumo ni gbogbo ju ara ilu e ba yin se dede ma jera o e ngba to ba gbe yen de ilewosan ti eni ti o se nkan osu ti gbogbo aberun to ti jera
11: jejere
8: na nje arun jejere nje se cancer ni ke to mo nkan to sele eniyan gan se lo ti ru o ma ru to ma gbe e won to kunrin mi ran gan papa gan won lo ba npe ni isito won ba so niyan abere gun to to ba fi gun ni gun bi teniyan to si eni o ni le to mo gbogbo awon agbe to gbogbo won ya be si nikun abi ko ni jera ngba ti to ba de lo mo gbogbo oju opo ti to ngba jade eyan la won le yin bo npe ni prostate abi ki lo ma pe prostate glands the cancer to he to ma ku jide ma me pon yen wu
11: ke eyan na won le fi se eyan
8: won fi se niyan even gan breast cancer te n gbo yen
11: jejere oyan
8: jejere oyan yen won fi se niyan na to ba mu oruka e nisin elomi n do na eyin obirin te ma n gbowo lowo won okunrin te ma ro boye n gbowo awufu te ma le n gba won ohun to fi n fi ya n je won niyan o to ba mu pandoro yen nu pandoro lo ma n re si o iyen pandoro uyan to ba pa loogun buruku itan to ba ri pobirin yi o gbowo lowo awon agbon fe fi se kan to ba si le fi owo kan loyan agbon fi di lara mu se ni oyan de ma jera o baba de hospital won no ni breast cancer.
4: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ wọn tún pẹ̀lú ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà.
2: Ètò ohun ẹni Yorùbá náà ní lọ lórí afẹ́fẹ́. Ilé-iṣẹ́ Intercontinental Distillers Limited tí wọ́n ń pọn ọtí Eagle Aromatic Schnapps. Ojúlówó ọtí ìwúre ẹnu máa lè gbọ́dọ̀ gbẹ. Kókó tá ń gbé yẹ̀wò ni àwọn tí ayé lè fi ṣe ni tó jẹ́ pé téyìn ò bá tètè fura abúrẹ́kẹ tó bá yá àrùn jẹjẹrẹ ń ló máa padà sí. Ṣùgbọ́n tó ń bá ń tọ́jú ẹ̀ léèwòsàn o lè mọ́ gbà tọ́jú torí pé o ti lọ́wọ́ nínú.
10: Ẹ ṣeun bàbá. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńgbà kan ọmọ yìí wọ́n kàn ṣàdédé pè mí ni pé ara rẹ̀ ò dá. Nígbà tí mo máa délé ìwòsàn mo rí pé ọmọ ti rí báyìí ó ti yá ẹgbẹ́ lọ sí ilé ìwòsàn ńlá nàbá ni wọn ó ṣe iṣẹ́ abẹ fún un. Nígbà tí wọ́n ṣe inú iṣẹ́ abẹ tí wọ́n lanú ẹ̀ ìfún ti lu lọ́nà méjìlá. Nígbà táwọn dẹ̀ wá lọ́wọ́ àbọ̀ wọ́n ní ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ typhoid pé lóní. Ṣé irú yẹn náà ní ìsìn pé ó lè jọpọ̀ wọ ayé ló wà ńbẹ̀.
8: Ọ̀pọ̀ ẹ mọ̀ pé aláwọ̀ dúdú là wà wà níbí. Ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣe àwọn ènìyàn táwọn ọmọwé eléyìnbó tẹ̀ ń sọ tá à ń pè ní jẹjẹrẹ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ayé ló pọ̀ jù nínú ẹ̀. Ẹlòmíràn ló ní ìwò ọkàn. Ẹ̀ṣẹ́ wọn mọ̀ pé ajere tẹ̀yìn wò yẹn gbogbo ajere ń ṣe ló lu ìwò sára bí ajere. Wọ́n fi ń ṣe ènìyàn tó bá lu báyìí tó bá lu ìwò sára ajere ìtàn tó bá polúkọ ẹni yẹn ṣe. Ọkàn ewúrẹ́ ló máa lò ló ń fi ń ṣe ìkòkò ajere yẹn òun ló máa ṣe kíni ló máa ju kíní burúkú yìí sí. Gbogbo nǹkan wọ̀nyí wọ́n fi ń ṣe ènìyàn ni.
10: Ẹ ṣeun bàbá. Ọ̀rọ̀ lẹ wá sọ dàálẹ̀ yìí. Bó lèèyàn ṣe wá lè mọ ìyàtọ̀ láàrin èyí tó jẹ́ àfiṣe àti tó jẹ́ àìsàn ara pé jẹjẹrẹ ilé yìí o àìsàn ara ni tàbí jẹjẹrẹ ilé yìí o ọlọ́wọ́ ọkàn àbòsí inú bó ni wọ́n ṣe lè tètè mọ̀.
8: Ẹ ṣe àtọ́kùn ìdí pàtàkì tí mo fi máa ń sọ nìyẹn pé gbogbo nǹkan láyé yìí àti tẹlẹyìnbó àti tóníbílẹ ènìyàn gbọdọ yẹ wò ẹ mọ̀ pé àwọn olóyìnbó náà nísìn tóyàn bá gbé péṣẹ́ǹtì lọ́dọ̀ wọn yan wọn kí ni wọ́n kọ́kọ́ máa ní kó lọ ṣe tẹ́ẹ̀sì kó lọ ṣàyẹ̀wò nígbà tó bá ṣàyẹ̀wò tán lọ tó lè mọ irú eléyìí tí ọ̀hún máa lò fún bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ èmi nísìn bí ènìyàn bá dọ́dọ̀ máa kọ́kọ́ yẹ̀ wò ni tó bá jẹ́ pé ohun tó ń yọ lẹ́nu yẹn tó bá jẹ́ pé àrùn jẹjẹrẹ yẹn tí kì í ṣe àfiṣe mo ti mọ oróògùn tí máa ṣe fún un ṣùgbọ́n tó bá dẹ̀ jẹ́ àfiṣe ni àti mọ oróògùn tá máa ṣe kí ni tá máa ṣe fún un ẹ̀wẹ̀ lòmíràn sì ọpọlọ tẹ̀ ń wò yìí nísìn tó bá dàrú nísìn ó lè jẹ́jẹ́ ló ta sí lọ́pọlọ ẹlòmíràn sì wọn ní ẹ kí lorúkọ tí eléyìnbó kí n tọ́ máa ń wù sí wọn ní ọpọlọ yẹn kọtọ túmọ̀ àbí tọ́nà máa ń bọ́ sí wọn lọ irú yẹn sì kánsà wo ọpọlọ ló ń pè lọ́dọ̀ tí wọn lọ́rùn àrùn jẹjẹrẹ inú ọpọlọ ni irú yẹn kẹ̀dẹ̀ náà gbogbo ẹ̀ lọ́wọ́ kẹ̀ ń gbé bá ènìyàn òun lọ́ ń pè lẹ́gùmọ̀nà ẹ̀gùmọ̀nà kì í bá gbé okó wọ́wé orí tẹ́gùmọ̀nà bá lé kò ní bá dókè.
12: sẹ́rí tẹ́ sọ yẹn ló pa ọ̀gá kan nílé iṣẹ́ kan o nígbà tó kú tán tó jẹ́ kémi mọ̀ wọ́n ní ó ní túmọ̀ nínú ọpọlọ pé kíní jẹjẹrẹ yẹn náà ná pè ẹ̀gùmọ̀nà lẹ́gbẹ̀ẹ́
8: ẹ̀gùmọ̀nà nìyẹn pé nítorí àbí àfòmọ́ ni ṣe ló máa wù síbẹ̀ kò lọ ṣe ní kí ìbá igi okó wọ́wé tàbá parí gbogbo iṣẹ́ ìyá ayẹyẹ ló máa yọ kíní yẹn jáde èèyàn dúdú kì í ṣe iṣẹ́ abẹ irú yẹn sì tó bá jọ àwọn òyìnbó nísìn wọn lè ṣe fẹ́ la orí yẹn kan fẹ́ yọ kíní yẹn kúrò ṣùgbọ́n àwọ̀ ni mọ̀bẹ àní la orí olórí ohun tá máa ṣe níbẹ̀ ni pé ẹranko ayẹ yìí oníkan wọn kan mí ta máa mú mọ òun ló máa yọ kíní yẹn jáde nínú ọpọlọ yẹn.
12: ẹ ṣeun bàbá ọ̀rọ̀ lẹ ti wá sọ dálẹ̀ yìí pé tán bá sọ̀yàn láta tó bá di pé iṣẹ́ yẹn ti jẹ́ tán bá gbé délé ìwòsàn àrùn jẹjẹrẹ ni ó jọ wọn bá fi nǹkan gbáyàn ní orí ọyàn tàbí tán bá ṣàṣìyàn ní kínní ni wọn bá gbé délé ìwòsàn àrùn jẹjẹrẹ ni ó jẹ. bàbá ǹjẹ́ ọ̀nà àbáyọ wà ǹjẹ́ tọ́jú wà fúnrú àwọn nǹkan báyẹn tán bá ti fura pé ọlọ́wọ́ nú.
8: ẹ mọ̀ yìí pé gbogbo ohun tá à ń sọ gbogbo àrùn tá à ń sọ yìí gba ó lé kan òun ni àrùn ní awogba ìyẹn lọ fi ẹ wo ń sìn ẹlòmíràn sìn tó bá pé wọn bá fẹ ba ìdí ẹjẹ tó ń pè ní kánsà tó máa ní gbogbo ìdí ti jẹra yìí nísìn tó bá mú ìgbín wọn mú ìgbín yìí wọn mú kalẹ wọn jẹ kí ìgbín yìí kó ràn wọn gé obi tó ti ràn yẹn wọn gé sí méjì fàù lójijì ṣẹrí ìdajì tó sáwọnú ìkarahun yẹn òun lọdẹ máa bu oògùn burúkú yìí sí tó bá ti bú sínú yẹn báyìí tó bá ti jẹra nígbà tó bá ti jẹra báyìí tó bá jó gbogbo ẹ̀ tán tó bá fẹ sórí iṣẹ́ àfẹ́nìyàn bí ènìyàn bá jókòó lè báyìí kánsà ìrùn jẹjẹrẹ ni gbogbo ìdí ẹ̀ dẹ̀ máa jẹra ni. ẹ̀ nígbà tó bá dẹ̀rù yẹn dé hospital bó dẹ̀ jẹ́ ọmọ hospital ńlá ńlá ìlú òyìnbó lọ́gbẹ́ ni ẹ lọ ṣé wọn ní sọ pé kánsà bá ti gbogbo ìdí bá ti ń yọ̀ ní tí gbogbo ẹ̀ bá ti jẹra.
12: bàbá ẹjọ́ àsìkò ti lọ ṣé gbogbo àwọn nǹkan yìí náà ló sì ní ìtọ́jú nínú àṣà ṣẹ̀ǹdálẹ̀ ilẹ̀ yorùbá pé tí wọ́n bá gbé délé ìwòsàn ṣé wọ́n lè pè pé bọ́ aláìsàn wà nílé ìwòsàn ṣé wọ́n lè pè pé tó ẹ dákun nǹkan báyìí ló ṣẹlẹ̀ o ṣé ẹ̀yìn lè wádìí kẹ́ ẹ mọ̀ bóyá ọwọ́ ayé ni àbí àìsàn gan.
8: bàbá rẹ ni tí irú àwọn nǹkan báyìí ń bá jà tó bá gbé lọ sílé ìwòsàn bó bá pè mí à á ṣèwádìí tó bá ti jẹ́ ọwọ́ ayé ni pé a lè mọ ọ̀nà ìmí ta máa gbà láti ṣe kíni láti lè tó fi kún un torí pé ohun tí ó bá ní ọwọ́ ayé nínú ìmíràn wà ó lè lé tutù nínú ìmíràn wà ó lè ní nǹkan tá a kọ́kọ́ máa tú kí a tó da ká tó bẹ̀rẹ̀ sí máa ṣètọ́jú ẹni yẹn òun ni ó yàtọ̀ sí táwọn eléyìnbó tó tẹ̀lé ìbò sí àwọn ẹ̀kọ́ máa máa ṣètọ́jú lọ ni àwọn yẹn ní yọ ti ọwọ́ ayé kúrò ẹ̀yìn ẹwẹ́ lòmíràn nísìn gbogbo orí ààrẹ jẹ à ń sà gbogbo orí nìyẹn tẹ́ pé gbogbo orí máa dá lu tó máa níwò tí gbò máa kún bẹ̀ tó máa máa yọ̀ din ni mo bí yẹ ti gbọ́rọ̀ ẹ̀rí tí wọ́n pé inú orí ẹ̀ ó kàn dédé ó máa pé wọn kọ̀ọ̀kan fáwọn nínú orí ni tí ò ní mọ bí orí òun ajílẹ̀ àárọ̀ kò ní bá irun ní orí ẹ̀ mọ̀ orí ẹ̀ máa rí kodoro ẹlòmíì kẹ̀dẹ̀rí gẹ̀gẹ̀ ẹlòmíì máa ṣe kí mi ló máa yọ̀ ṣùgbọ́n ohun táwọn sọ ni pé àwọn eléyìnbó kánsà àrùn jẹjẹrẹ làwọn máa pè ṣùgbọ́n tó bá jẹ́ pé àfiṣe ni o tàbí wọn ò fi ṣe o àkọ́kọ́ yẹ̀wò àlẹ́mọ̀ èyí tó bá ń ṣe nínú ẹ̀ tó bá jẹ́ pé ohun tó fi ṣe ẹni yẹn ni oróògùn tí máa lò fún ti máa fi wo ẹni yẹn sàn máa ṣe fún tó bá dẹ̀ jẹ́ pé kì í ṣàfiṣe náà ọgbọ́n wà tá máa ṣe kí ni tá máa ń dá sí ẹnikẹ́ni tó bá wà nígbèkun àrùn jẹjẹrẹ èyí tó bá wùn kó jẹ́ ní gbogbo ìtaka sílẹ̀ látàárọ̀ yìí nísìn.
12: bọ́ bá wà ń lé ìwòsàn náà tí wọ́n ti gbé lọ lé ìwòsàn ṣé wọ́n lè pè yín kẹ́ẹ̀dẹ̀ báwọn yẹ̀ wò.
8: bẹ́ẹ̀ni atọ́kùn tó bá wà nílé ìwòsàn tí wọ́n ti sọ fún wọn pé kánsà ni tó bá pè mí máa bá wọn yẹ̀ wò pé eléyìí nǹkan ọwọ́ ayé lélẹ́yìí o èèyàn fi oògùn ẹ̀tẹ̀ ń wo làpálàpá ti ayewo ba ti fi idi e mule be cancer lo nyo eni yen lenu pe cancer to de nyo lenu yi kele am jejere yin ko afise ni o atunse wa fun
2: e se baba e dakun
12: e ba ndaruko yin le kan si e wa fi ero bani soro ti a le pe yin si sile
2: egbe ero bani soro ba e jo o
8: oruko mi ni chief doctor olukoya oladipo iginla 08 0 7 08 0 3 2 3 8 6 1 0 7 08 0 3 2 3 8 6 1 0 7
2: Ile Shanta Continental Distillers Limited ti won pa oti igu aru.

0: Matic Chinap. Ojulowo ti iwure awon ni won se alatileyin fun eto won enu Yoruba. Rose Ade pelu mi sise ayokedokun le ni je ayo omo yayo.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Mámu àmupara Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.

0: Olúwa, Olúwa wa. Orúkọ rẹ ti níyìn tò ní gbogbo ayé. Inú mi dùn ayọ̀ mi kún. Nígbà tí wọ́n sọ fún mi wípé ẹ jẹ́ ká lọ sí ilé Olúwa.
1: Agbára iná ìgbà mi tó ti sinmi sílẹ̀.
0: Ká má sì kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ Bíbélì sọ bẹ́ẹ̀. Ara ìpéjọpọ̀ kan náà nítorí afẹ́fẹ́ yìí. Àjọba wa rí bẹ́ẹ̀. Èmi a máa sọ wípé ẹgbẹ́ orin yín sókè yẹnu ọ̀nà. Àní ká

ayé sọ sínú ìdè. Gbogbo ẹni tó ń forí adé sẹ̀rù. Torí yíní pàdé àdúrà alágbára oní wákàtí méjì tó bá ń kún fún tẹ́stímọ́nì yìí o. Ìwọ náà darapọ̀. Pé gbogbo ẹ̀yà àti èdè lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Láàrin aago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́wàá. Débi tí Ọlọ́run yóò ti máa lo ọ̀pọ̀ ránṣẹ́. Tí Pásítọ̀ Ìnẹ̀fọ̀lọ́ṣọ́. Wọ́n ó sì máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Nínú ìjọ The Love City Gospel Grace Ministry. Tó wà ní MA Àlílẹ̀ Off Agere Fun Street. Meridian Bus Stop Àpáta Ìbàdàn. Bẹ́ẹ̀lẹ̀ tó lè máa rí wa wò. Lórí àwọn social media handles. Lórí Facebook àti YouTube. The Love City TV. Lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí o. Jésù máa ṣàtúnṣe gbogbo àyànmọ́ wa padà sílé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú ògo.

0: ayé lónìí yẹn kò sí nǹkan tán lè sọ ṣùgbọ́n ọlọ́run ò kì í wò bí èèyàn ṣe ń wò.
1: Ayé ló sọ pẹ̀nu gbèsè ló máa kú sí.
0: Ẹ ó possible.
1: Ìyẹn ló sọ pa onírọ́mọ lẹ́yìn rẹ.
0: Àná lè sọ bẹ́ẹ̀.
1: Wòlíì ló sọ pé ó ti sẹ́hun wẹ̀lẹ̀ débi ìyá.
0: Ẹ ṣé wòlíì nìyẹn ṣá.
1: Tí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o.
2: Ayé ló sọ.
0: Whatever.
2: Kò lè ní lárí.
0: Ọlọ́run kò sá sọ bẹ́ẹ̀.
2: Sọ pọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀.
0: Ohun tó dá ohun rere lọ́lọ́run ń sọ.
2: Ayé rẹ̀ kò lè ní tù.
0: Ẹ jẹ́ kí n máa kí wa káàbọ̀ padà sí abala kejì lórí ètò ilé ìwòsàn ìyọmọ lórí afẹ́fẹ́ lágẹ̀lú 96.7 FM. Ilé ìwòsàn ìyọmọ odidi wákàtí kan ètò ni. Eléyìí tí iléeṣẹ́ ìránṣẹ́ Lord City Gospel Grace Ministry tó wà ní Meridian Bus Stop Àpáta Ìbàdàn tán ṣonígbọ̀wọ́ ẹ̀. Lábẹ́ ikọ̀ àti ìrìjú Elédùmarè. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ẹni tọ́lọ́run ọba mi Èdùmarè pè tó yàn tó dẹ̀ ṣe lógo. Tó yàtọ̀ sáwọn tán pera wọn nígbà tán lẹ́sbìsì. Wòlíì àtajínrere Olùṣọ́ àgùntàn Enoch Fọlọ́runṣọ́. Àwọn Ọlọ́run ń lò nínú ìjọ yìí. Àwọn Ọlọ́run ń lò láti gbé ètò ìkalẹ̀ sórí afẹ́fẹ́. Láti mú kémi àti ìmọ̀ àdálábùkún fún lórí ètò ìlọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Àwọn ikọ̀ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wọn náà wà lórí ètò. Mo nígbàgbọ́ pé ẹ ṣì ń gbádùn gbogbo àdúrà prayer point yẹn. Mo nígbàgbọ́ pé ẹ ń gbà á. Mo nígbàgbọ́ pé ẹ fi ṣeré. Torí ìgbà tójú bá rọ̀ báyìí là ń gbé mi o. Àìdẹ̀ kí rẹ́fọ̀n talẹ́ ẹ̀mejì o. Ẹ má fi ṣeré o. À ń wá bá lákejì lọ nìyẹn o. Ẹ má gbàgbé ẹ láǹfààní àti máa wò wá ketekete lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ ìránṣẹ́ yìí. Ẹ kàn tẹ sójú ẹ̀ Lord City TV. Ẹ máa rí wa wò ketekete. Ẹ lọ search fun. Ẹ wá láǹfààní àti click sórí ẹ̀ ẹ like ẹ̀ ẹ comment ẹ̀ dẹ̀ share ẹ̀ dáadáa. Ẹ máa rí wa wò ń bẹ́ẹ̀ life and

0: ní àìsàn tí ó gbóògùn ọlọ́run ní fi sẹ́nì kọ̀ọ̀kan yín o orúkọ tèmi ní bàbá eégún
1: tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú liberty stadium ní ọ̀sán sàmí ibẹ̀láwà tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú
0: ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu nǹkan kan ló ń fà á bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bóyá àwa máa rí bí kurukuru àbí kó máa rí bí èéfín bí èéfín àbí kó máa rí bí ọyẹ́ bí ọyẹ́ o rírà tẹ́lẹ̀wọ́ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ bí náà mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń jásí kòtò ni ó máa jásí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ ni o dá òsánmọ́ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ́rí nǹkan tó fẹ́ jẹ ẹ mà ní jẹ́ńjẹ ọ̀tá yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ mà ní rógun ẹkún bẹ́ẹ̀ yẹn bá ń sọ ẹkún àṣunjù a máa ṣàkóbá fún ìrìnà ẹwà ìfún

0: pọ̀jù fún ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa àti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ní láfọjù ó lè ṣàkóbá fún ìrìnà wa bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ níṣẹ́ ni ó dàbí wípé kùrukùru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ ibì kankan mọ́ níṣẹ́ ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fùtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ beranlẹ̀ wa yọjú sí ọ̀dọ̀ bàbá Egun tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa mọ́ pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹni fọ́ lójú inú ẹni fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ ẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ lọ́hùn àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Egun ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá Egun ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà dẹ̀ tún mẹ́lò mi wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn Ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéralẹ̀ wa yọjú sẹ́mi bàbá Egun tí wọn náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé Ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́ Ọlọ́run fara ní mí gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe é nínú àìsàn ojú tó ń yọ ẹ lẹ́nu gbéraǹdínlẹ̀ wàá yọjú sí bàbá Egun olóòtú ojú àìsàn níbo mi mọ́ra kí n pa láìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé bá yín o ẹ dénlẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọn náà bá délé iṣẹ́ bàbá Egun wọ́n mọ̀ pé Ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Egun wà olójú.
0: Ilé iṣẹ́ bàbá Egun àwo kí n kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwo kí n kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run àdúrà yan gbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.
2: Lágelu FM jagaba gbogbo rédíò máa rọ wọn jọ.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi àìsàn tí ò gbóògùn adániwáyé kò máa ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wà. Orúkọ mi ni Àrólé Ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara. Bàbá ojú bá mi kalẹ̀ mo ti wà ní ibi àfihàn tewétegbò àlàáfíà èyí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní Ososani Òkè Àdó ní ìlú Ìbàdàn. Mo wà ní stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5 bàbá ojú nìmọ́lé ara tí gbogbo ayé a tún máa pè ní bàbá ojú bá mi kalẹ̀. Mo gbàdúrà fún wọn tó ń gbẹ́ mi pé ojú gbogbo wa yóò bá ọ kalẹ̀ o kí la fẹ́ bára wa sọ òun náà ni ọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà yóò bá wọn a máa ní ojú lọ́ba ara àtẹlẹsẹ̀ ní ọba ọ̀nà ìwọ tó bá pọ̀ nípènijà kan nínú ojú rẹ wá yọjú sí olóyè Ọbádára bàbá ojú bá mi kalẹ̀. Mo wà ní ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 09048868 53 09048868 53 tó ìwọ tó ń gbọ́ mi tó mọ̀ pé onípènijà ojú tó bá jí láàárọ̀ mú ọwọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á mú ọwọ́ òsì kó fi bojú òsì kó là á kó wá wo ipò tí àìlera ojú tí ẹ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbójú yìí ń hun ẹni àbójú yìí ń sálẹ̀ àbó ti ẹ̀ ń rí ọ̀hún wìnìwìnì àbí wọ́n tó ti ẹ̀ rí nẹ́rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ àbí wọ́n tó ti ẹ̀ jẹ́ pé tí wọ́n bá tẹ́lẹ̀ mọ́tò báyìí ìṣe ló máa já sí kòtò ó máa já sí gegele ẹlòmíì ò dá yàtọ̀ mọ̀ láàrin àárọ̀ láàrin ọ̀sẹ̀ láàrin alẹ́ ẹlòmí rí tí wọ́n bá text message sí lórí fóònù kò ní lè rí náà rí ka ẹlòmíì ò lè ka bíbélì bẹ́ẹ̀ ẹlòmíì ò lè ka alukurani oríṣiríṣi àìsàn ní máa ń fa ìpèníjà kéèyàn ó má rí náà déédéé alákọ̀ọ́kọ́ bẹ̀ ni kéèyàn ní nẹ́rùn àjàkáko ẹlẹ́wù gbẹ̀dú a máa ṣàkóbá fún ìrìnà èèyàn kòkòrò inú ẹ̀jẹ̀ a máa ṣàkóbá fún ìrìnà èèyàn kéèyàn máa ṣe ẹ̀yọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ bí ẹ̀mẹrin bí ẹ̀ márùn-ún kí lẹ̀ ó tó mọ́ gbogbo àwọn nǹkan yìí ó lè ṣàkóbá fún ojú ẹni bákan náà ìfúnpá gíga tó bá ń bẹ lára èèyàn ó lè ṣe àkóbá fún ojú ẹlòmíì ọfà àfòtá ọfà asakatú òun ló kó sẹ́lòmíì lára ni ọ̀bárìnà mọ́ wọ́n ti ẹ̀nẹ̀ ka sẹ́lòmíì níbi ìrìnà rẹ̀ ni lọ́ bá lajú ìkalẹ̀ kò fi rí ìkẹ̀kẹ́ mọ́ tó bá rò pé ó ní gbogbo ìpèníjà àwọn àìsàn ojú tá à ń sọ yìí bóyá kí nǹkan funfun kọ́ wá léwó tó ń tó síbi àárín ojú rẹ̀ kí wọ́n máa sọ fún ọ pé àìsàn ayọ́kẹ́lẹ́ fọ́jú ni ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ni àbí kó máa tiẹ̀ sọ pé àìsàn kátáráàtì lónìí ni àbí tẹ̀ríjọ́m èyíkéyìí àìsàn ojú tí bá ń dàn láàmú láti bí 20 ọdún ni 40 ọdún ni àbẹ́ tiẹ̀ ti wá ṣiṣẹ́ abẹ sí o ò rí nẹ́rí nkankan máa bọ̀ wá bá mi níbi ìpàtẹ àlàáfíà etí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium Òkè Àdó nílùú Ìbàdàn lọ́dọ̀ Àrólé Ọbádára bàbá ojú nìmọ́lé ara ìsọ ẹlẹ́ẹ̀karùn-ún ni mo wà o stand number 5

0: fún ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa a ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ni láfọjú ó lè ṣàkóbá fún ìrìnà wa bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí ṣe ni ó dàbí wípé kurukuru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ ibì kankan mọ́ ìṣe ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́nká lójú rẹ̀ ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ beranlẹ̀ wa yọjú sí ọ̀dọ̀ bàbá Egun tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ lọ́hùn àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Egun ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá Egun ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lòmíì wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéralẹ̀ wa yọjú sẹ́mi bàbá Egun tí wọn náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ní mí gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbéraǹdínlẹ̀ wá yọjú sí bàbá Egun olóòtú ojú àìsàn níbò mímọ́ra kí n pa láìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé bá yín o ẹ délẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Egun ọ mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Egun wà olójú.
0: Ní ilé iṣẹ́ bàbá Egun àwọn òkí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn òkí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run àdúrà yín gbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.
2: Lagilu FM 96.7.

iṣẹ́ ìyanu látòkè wá flat to oil top bẹ̀rẹ̀ látọjọ Monday 4 May 2026 olórun nípasẹ̀ pé lórí pastor Korede Aderomu the Christ Liberty World Evangelical Ministry ó fẹ́ rìnrìn agbára bó ti máa ń ṣe lọ́dọọdún gbogbo ẹ̀yà àti èdè tó yá lórí òkè Zion Miracle Mountain orí òkè ìyanu ti Sioni ìwọ náà wà ní ilé iṣẹ́ ìyanu tí Jésù ti ṣèlérí ẹ̀ fún nípò tí kò yẹn nípasẹ̀ pé pastor S Oladele CAC President Nigeria Novacy pastor Adewale Kuyebi Superintendent CAC BOC Island àwọn olórin ẹ̀

0: say, say. You already know.
1: DJ YK Mule.
0: One, one.